0: kankan ninu nkan si di ke wa fun ni kan to se pe se won ta mo to be ni se wa ri toni moto de ohun e a ni e lori app nitori wi pe a fa won yan lafani pe e lo wa ru moto to wu yin ke wa so fa wa ka wo wa lo ba yin sanwo nitori ani e to ba ra moto wa fun lafani ki won lo odun meta lati sanwo e to je 36 months ehe so to ba ti wa de laji osu ti won mu tabi ose ti won mu CDK o pe eni to sanwo ki osu kini osu keje osu mejo lo mu eleyi serious a je pe oni bi kan to wo tin jade tori gbogbo to ba ti se ise o ye ko ni anfani lati gbe igbaye gbadun mo n ba 70,000 so ki ma le ra washing machine 200,000 nigba ti mo ti mo wi pe ma mu osu mewa ni ma de ra mo san die die mo le mo san 20,000 ni osu osu ti ma de ti mu osu mewa ti mo ti de osu marun CDK o de pa le washing machine wo gbo wa fun ma tun ma sanwo lo se be n ti ma so fun wi pe mo sanwo die die so to ba de je pe oso ose le mi fe mo san owo ti mo je bi iya loja ma ti ra mu ye ose to ba ro million lati ose merin titi de ose di meji la dota that is 48 weeks ti ba mo se mejo ti ba ti san ose kini keji keta ke ni CDK mo pe eni oni bi ti o ti n jade a gbe oja re fun yo de tun mo sanwo lo nkan ti CDK wa fun ni ko wa so wi pe a n gbe apa bi kan ni Nigeria a le ra oja o gbogbo bi te ba mo gbe Nigeria te ba ti bere fun te ti download app wa lori Play Store tabi App Store CDCARE te ba ti download e te foruko yin si te fi phone number yin si e ti ra awon eyan wa ti o ti mo ki yin kaabo CDK o wa ni so pe ke sanwo si account kankan o gbogbo nkan te ba fe se patapata ninu app yen li e ti se te ba ti download app yen ba aye te mo fi owo yin si e mo ri nbe bo se n wole bo se n jade anfani tun wa fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko sibi te le wa
1: office nigba to je pe ni e pe kan kaakiri
2: ile ise wa wa ni Exodus filling station lalojuko ofe Tochi pharmacy Oluwatoyin quarters Akure e le pe 0707-454-2995
1: oro le ti gbowo reyan gbogbo eyin ti e n fe lati ni dukiya kan abo mi to je pe e tin ro pe bo le se se bawo ni kini awon se bo si ona na re e tele won CDK o di gba kan na e seun
2: ile ise wa wa ni Exodus filling station lalojuko ofe Tochi pharmacy Oluwatoyin quarters Akure e le pe 0707-454-2995
3: àwọn matéèrì onígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro ìsara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú. Kòrónà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi. Agbóhùn ìṣelọ́sì ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògo ni? Ògbólógbòó adé tó ń fi wí àtẹ̀gò ń ṣọmọ ara yín lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògo lónìí. Ẹ máa pe 0706460-6419-0706460-6419. Bàbá òkè ògo, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣe ìwòsàn.
4: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 dúdú yẹmi lane opposite Oyemekun grammar school ní ìlú Àkúrẹ́. Báyọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè onímọ̀rẹ̀ kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-60-60-64-19 kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí ẹlòmíà a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni ó jẹ́ fóun torí gbogbo ara ni ó máa ro òun ẹlòmíà a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀ ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíà ò lè dúró pé ẹlòmíà a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yẹ bẹ́ẹ̀ ni ẹlòmíà ò máa rí pé gbogbo inú ara ni nǹkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí èèpẹ́ òun fi ata rara elomiin ba so esun lale bayi ati rorun sun re isoro ni elomiin ba tun sun wakati kan tabi wakati meji to ba jira ro bayi ati dide nile re na isoro tun ni ogun seju ogun seju ko ni le dide lori ibusun re to ba tun gbianju to dide bayi to ba fese lele ba ese o kan gogogogo bi eni to gbe ese le egun lemi an fi ma pe e ma ja wora wa ni re iwa na gbianju ko wa yoju si wa fun mara kan abi meji office wa ni number 4 Dudu Yemi Lane opposite Yemekun Grammar School ni ilu Akure tabi ko pe mi sori ero ba ni soro ni yi 07 60 64 60 64 19 07 60 64 60 64 19. Nkan yi ti se akoba fun elomiin to je pe apa kan elomiin ese kan elomiin ko sise ma rara elomiin o le dagbe be elomiin o ba fe jade nu le re bayi ko le da jade afi ko ma fa jade tabi ka elomiin ma fi opa si kete ese be elomiin ba lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun siwaju ni gegege bi e po hun fe subu eyen wa won baba wa e wa won baba baba wa elomiin won lo gorun odun won lo gofo odun pelu si asekara elomiin se si agbe elomiin si si ode be sinu won tun ma da ta kebe kebe se bi ewe ate gbo ina le won na lo nitori amo fi lo ko ewe ate gbo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu seyoro awon egwe ajise dada awon egbo ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ma ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyi na mo pe awon ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan ko si ni yo wa lenu ninu se arawa be ni kaka oni yo wa lenu ninu egungun arawa se bi ewe ategbo yin na la wa na lo iwa na wa janfani ewe ategbo lodun emi baba oke ogun ti ma wa ni number 4 Dudu Yemi Lane opposite Yemekun Grammar School ni ilu Akure ero ba ni soro mi re 07 60 64 60 64 19 07 60 64 19 alaafia ara wo ni bi fi abia.

0: ayé. Ẹjọ́ kan ṣọ́dún ayédọ́ ọlọ́pàá ni mo ti jẹ karagbà tó sùn. Ọmọ ẹyẹ lórí ọdẹ ọmọ ẹyẹ gẹ́gẹ́gẹ́.
1: A kú oríire.
2: Ìmúrasílẹ̀.
1: Ìfinijóyè ọbáríà.
2: Kẹ̀ bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀.
1: Ẹjẹ́
2: Princess Moradeyo.
1: Adé tutù.
2: Ojúlé Adé.
1: Orí oge Bayode.
2: Aláṣẹ àtolùdarí.
1: Ọ̀rọ̀ Imo.
2: Smartphone and accessories.
1: Lárúkọ ebi akọgun Bayode.
2: Tùlù ọba ilé.
1: Ìyá ọmọ bọ̀ kẹ́mi akéde.
3: Mami, iṣẹ́ yẹn ti bọ́ sí o.
4: O káre ọmọ dáadáa.
3: Àwọn àǹfààní kòkó tún bá wa ọ. Bíi ètò ìdáàbòbò fún ìlera, pẹ̀lú ètò ìyáwó fún ọkọ̀ àti ilé.
4: Iye náà dáa, àmọ́ ṣó mẹ́tọ́ ìfẹ̀yìntì tó jọjú dání ṣá.
3: Èmi ò mọ̀ bóyá yẹn bá wa o.
4: Mi mọ́ o.
3: Ṣó wá ṣe pàtàkì tó yẹ ni.
5: Kódà, ó ṣe ju pàtàkì lọ. O ò lè torí pé oníṣẹ́ gidi lọ́wọ́ lónìí kó wá máa fi gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun tán láì mọ bí ọjọ́ ọ̀la rẹ̀ ó ṣe rí. Nítorí náà, o ní láti wá ètò ìnáwó tí ó máa rọrùn fún ọ láti kó ọrọ̀ jọ lọ́jọ́ iwájú. Bá wa dòwò pọ̀ lónìí ní Access Pensions kí a ba lè ràn ọ́ lọ́wọ́ láti gbé ìgbé ayé iyọ̀tọ̀mí ní ọjọ́ ọ̀la. Lápapọ̀, a lè jọ tún ọjọ́ ọ̀la rẹ̀ tò. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí wa lórí www.accesspensions.ng tàbí kí o pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 02094613333.
5: Access Pensions, à ń tún ọjọ́ ọ̀la tò.
7: Ẹ̀jẹ̀ tí bẹ́lẹ̀ jẹ́ gbọ́ ìkéde pàtàkì yìí o. Àpapọ̀ àwa olùrakòkó pẹ̀lú ìpùrọ̀. Òun ka ṣubú. Ìyẹn lákòókò ṣàpútà. Eléyìí tá a mọ̀ sí Produce Buyers. Màá ló ń pe àkíyèsí pàtàkì yìí. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé bí a ṣe ń ra ìpùrọ̀ pẹ̀lú kòkó òun ka ṣù. Òun náà làwọn ń tà fún àwọn ẹlòmíràn. Tí wọ́n sì ń tà sókè òkun. A wá ń fi àsìkò sọ fún yín wí pé títa ìpùrọ̀ ó ní èso tàbí eléyìí tó tutù. Bá a sá tí kò gbẹ, jẹ́ ohun tó burú jáì o. Ó sì máa ń fa ìjákulẹ̀ owó. Tàbí ta àbùkù bá àwọn jàwa lóòrèkóòrè. Ẹ̀yin èèyàn mi, ká ṣe ìkùrọ̀ ká pa ìkùrọ̀ ká sá kó gbẹ ni yìí bẹ. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà lórí fún kòkó o àti kaṣú. Orí bá a bá ṣe rí àwọn náà là ń tún wọn tà. Àwọn mọ̀dí ṣòwò ṣọ́ọ̀tì. Ìjọba ìpínlẹ̀ Ondo pẹ̀lú àjọṣepọ̀ Produce Buyers. Àkókò ṣàpútà wà ń fi àsìkò ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn tó ń ta ìkùrọ̀ tí kò gbẹ tó lókuta tàbí léèsan. Àgbẹ̀ oníkòkó pẹ̀lú kaṣú. Ẹ jẹ́ ká ṣọ́ra o torí pé ìjọba ìpínlẹ̀ Ondo pẹ̀lú àjọṣepọ̀ àwọn Produce Buyers. Àkókò ṣàpútà tí wọ́n dá àwọn ọlọ́pàá òun task force síta. Ẹnikẹ́ni tí ọwọ́ ìjọba bá ti tẹ̀ yóò fara káṣá òfin o. Pẹ̀lú ìjìyà tó pọ̀, Honourable Pastor George Olótú, akọ̀wé ẹgbẹ́ pẹ̀lú alága Alásọ̀mú fún Táwọ̀ Ajíbúyè alias Kátàrí lolùkéde olórúkọ gbogbo Produce Buyers. Àkókò ṣàpútà lápapọ̀.
8: Your Nescafe is not just a drink, it's your

0: awon ebi rere pataki kan be loba ile won na mi ni se kan mo fe je ki gbogbo ilu le gba
1: gbogbo ebi olumi yan ati ebi ojo odo lo fi
0: ti Mrs. Rose Akiola Olatunji gbe asoju won
1: awon lo ni ka lo re ki o ba ile ni o ba ile o
0: iye Prince Stephen Gbadebo Adeusi
1: futi yiyan ti won yan won pe ki won ma bo
0: gege bi ori ogede third laafin baba nla won
1: iye oloba ati oba ile won tun ni ka wa ki gbogbo eni to kopa to je ki gbogbo eto to
0: gbogbo ọba ilé ninu wọn dùn gidi
1: torí ẹ ni wọn ṣe ní ká dúpẹ lọwọ gómìnà wa
0: honorable doctor lucky orímísà ayédàtiwa
1: àti commissioner for local government and chieftaincy affairs
0: títí kan chairman àkúrẹ north local government
1: fún ìparere tí wọn kó
0: tó
1: ẹbí olómiyàn àtẹbí òjò ọdọ lọfin
0: àti gbogbo àwọn ọmọ ọba ilé pẹlú olùgbé ibẹ
1: ló ń dúpẹ pé ẹ ṣe o
0: àbá prince stephen gbadebo adeosi ọba elect yọ ṣẹṣẹṣẹ
1: àbá ẹbí orí oge yọ
0: congratulations.
2: Ọdún ikore.
3: Hallelujah.
4: Celestial Church of Christ.
3: Lẹ́tọ̀ rẹ̀ Parish One Cathedral.
4: Ọ̀rẹ́ Odigbo.
3: Alárọ̀mí Òbú General.
4: Superintendent.
3: Ẹ̀dà òṣìṣẹ́ headquarters.
4: Ayẹ́pẹ́ Street.
3: Ọ̀rẹ́
4: Odigbo local government.
3: Ondo State.
4: Màá ń pẹ́ gbogbo wa síbi ìkórè àgbà tọdún yìí o.
3: Pẹ̀lú ìdúpẹ́.
4: Sí apẹ́ àkórí rẹ̀ ni.
3: Harvest of overflow.
4: Àkúwọ́sílẹ̀.
3: Tí ó wáyé ní on the 4th October
4: 2026 yìí.
3: Tí ó bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀.
4: Nínú ìjọ wọn.
3: Ẹ wá kájọ kórè ọdún.
4: Àkẹsí àwọn ètò nínú ìjọ yóò ti bẹ̀rẹ̀ ní Monday
3: 28/9/2026
4: títí dọjọ́ Sunday
3: 4/10/2026
4: yìí.
3: On the 2/10/2026 gangan ni press night.
4: Àwọn àlejò pàtàkì ọjọ́ náà ni.
3: Honorable Hamidu Takuro.
4: Commissioner for local government
3: and chieftaincy affairs
4: Ondo State.
3: Honorable Adegoroye Taiwo.
4: Chairman Odigbo local government.
3: Honorable Barrister Olajide Akife.
4: Chairman Irele local government.
3: Honorable Chief
4: Enugbemeyin
3: Omotayo JP
4: SSA
3: to the governor of Ondo State.
4: Prince Jiniga Peter.
3: Manager Saliban.
4: Ọrẹ.
3: Honorable Abimbola Oladimeji.
4: Chairman
3: Ondo State
4: Sport Council.
3: Comrade Ademola Odidi.
4: Chairman National Union
3: Ondo State.
4: Monsignor Evangelist
3: Ojowo Mayowa.
4: Chairman Parokia
3: Committee
4: MC
3: Okuniga
4: Titilayo Caroline
3: Church Matron
4: àwọn ìyá àjọ
3: Superior Evangelist
4: Ojo
3: Augustine
4: MPI
3: Church Patron
4: Babajo
3: Most Superior Evangelist
4: Prophet Olabode
3: Olalumade
4: General Superintendent
3: Akaosisan Head
4: Ọrẹ
3: Ararọmi
4: Odigbo
3: Shepherd in Charge
4: Most Superior Evangelist
3: Ayo Adeyemi JP
4: Regional Head
3: Ondo Ekiti
4: pẹ̀lú Kogi State
3: Right Reverend Victor
4: Adekunle Lawa JP
3: Pastor and Spiritual Head
4: CCC Worldwide
3: Right Reverend SBJ
4: Osofa
3: Pastor Founder Spiritual Head
4: CCC
3: Worldwide
4: gbogbo àwọn ìgbìmọ̀ ló kéde ẹ̀.
5: Àgbí àwa ọmọ gbọ́rọ̀yè ládòkun o. Àtijọ́ ìyá aláyé ti dáyé àwa ọmọ gbọ́rọ̀yè ládòkun ìhùn rí.
6: Abáwa yé wa láàrẹ̀ dè.
5: Yóò jiyàn ní pé fọ àwa ọmọ gbọ́rọ̀yè ládòkun ẹ̀ sẹ́rọ̀ ni.
6: Ìdí ẹ̀rẹ́ ò yẹ mú pèdè di ọmọ gbọ́rọ̀yè ládòkun.
5: Àti yówúlé àti yówégbè.
6: Kẹ́nu gbọ́ fọ́ngàn náà ti gbọ́.
5: Wà má fẹ́ ṣe gbọ́rọ̀yè dé o.
6: Ìyá wáyé ní 2nd October Friday ọ̀sẹ̀ yìí.
5: Nígbà tí a ṣe òkówójọ.
6: 250 million.
5: Ìyá fẹ́ mú kọ́ ilé gbọ́rọ̀yè.
6: Ilé yẹn ni.
5: A máa ma bọ́ ma sùn kó o.
6: Kàgbàngbà ilé bàbá dòdò láwà
5: ní gbọ́rọ̀yè street wọn tí a wáyé rí o.
6: Jóde abẹ̀rẹ̀ náà go méjìlá ọ̀hún.
5: Má ma fọwọ́ ìgbọ́.
6: Jẹ́kọ̀ pẹ̀yà jáyà kọ̀kọ́.
5: Gbọ́rọ̀yè yánú rẹ̀.
6: A ìgbìmọ̀ yóò dúró ìṣòro ti gún orí àgbòrè.
5: Ti mọ̀yẹ̀ gún ṣẹ́mà.
6: Ẹ ti Fademola.
5: Ògúnjẹ́.
6: Deputy Chairman.
5: Ọwọ́ ọ̀dọ́gba Ọláwọlé.
6: Secretary.
5: Ọládòkun ọmọ mọ̀yẹ̀ yẹn ni.
6: Treasurer.
5: Dèèdì ọmọ gbọ́rọ̀yè túlé toko àjájà máa fọ tẹnẹ èémẹ ṣe tẹnẹ rí o.
6: Àgbájọ wọ́kẹ̀.
5: Òun ẹ̀mẹ̀mọ́ ọ̀yà rí o.
6: Àwa tọkùnrin tóbìnrin wa jà wá tọ́hun léṣe.
5: Jàkọ́ hàlù yìí o.
6: A ìgbìmọ̀.
5: Àwọn fọjà kéde ẹ̀rín.
6: Ní orúkọ de di ẹbí.
5: Àwa rèé ọmọ sẹ́sẹ́ lọ̀gá.
6: Ọmọ ngenengene bí sùn dẹ.
5: Òkìtì kúkẹ́ ní èèyàn péré.
7: Ìfọlọ́kọ́mọ́. Yes, na fọlọ́kọ́. As you dey buy your DSTV, eh? Remember say, 1 month DSTV and gas subscription follow the decoder wey you just buy so. And for GoTV, the tori na the same o. As you buy the GoTV decoder, the thing carry 1 month GoTV jolly subscription join body. Bẹ́ẹ̀ni o, má jẹ́ kẹ́nikẹ́ni ó gbé ọmọ́ra. Wòran ayọ̀ jẹ́ gbádùn ayọ̀ pẹ̀lú DSTV àti GoTV tó ṣíìpù bàjẹ́. N15,000 péré ni DSTV kan báyìí. Àtagbádá àti decoder àtẹ́lẹ̀ ń bí rẹ̀ papọ̀ ni. Tó sì fo oṣù kan wòran ayọ̀ lórí ìkànnì yàǹgá láìsàn kọ́bọ̀. GoTV náà pẹ̀lú decoder rẹ̀ àti antenna rẹ̀ N15,000 péré ni. Tó sì wo ìkànnì jọ ní lórí rẹ̀ fóṣù kan láìsan sílè kan. Tètè lọ gba tiẹ̀ báyìí. Kó tó tán. Because tí wọ́n bá jà tó wà nílẹ̀ bá ti tán. Promo tó pinnu wo. Àwọn ibi tó ti lè ríre. No. 120 Hospital Road, Aja Center Queen's College, Àkúrẹ́. Signal Strength House. No. 93 Ajilosun Street, Ado Ekiti. Ademulegun Road, beside Gosak Shopping Complex, Ondo. Shop B3 Sweet Mother Shopping Complex, Lẹ́gbẹ̀ UBA Bank, Ọ̀rẹ́ nípínlẹ̀ Ondo. Tó fi mọ́dọ̀ àwọn ojúlówó alágbàtà DSTV àti GoTV tó bá súnmọ́ jùlọ. DSTV àti GoTV, ìgbádùn tí ò ní pẹ̀kú.
8: jona se wipe mo le ni ipin se ninu ile ise Dangote Petroleum Refinery
9: be ni ti re ni IPO na ti si
8: sugbon mi lo ni mo le ra nitori gbogbo oro IPO yi dabi eni pe
9: ipin kan je 525 naira o si le bere pelu pin mewa iyen je 5250 naira pele
8: se lo ton bawo ni mo se le se iforuko sile
9: o le se iforuko sile nipasẹ awọn asoju gbigbọ owo ti SEC fọwọ si pẹlu awọn banki to kopa awọn ile ise fintech awọn stock brokers ati awọn nomi ti afọwọ si te BVN re sile lati jeri si idanimọ re yan iye ipin ti o fe san owo na ati pe wa gba mi dani loju pe won ti fi oruko re sile
10: se abẹ o si ipo.dangote.com lati mo bi ati bi ti o ti le se iforuko sile ipo fun awọn eniyan ti re ni laipin jọwọ ka mo ilana ati ofin to diro mo to fe la ti o ba nse ye meji ba ile ise to mo nipa se soro awọn stock broker ati olubaninimoran nipa isuna owo fun itonisona
11: Oya, siko ba tun ti tun.
12: Agbayamu ya me to automatic miracle hour.
11: Total deliverance to man waye ni prayer center church of God.
12: To kale si Adofure Dare Road Akure.
11: Ojo kini lo soosu ni.
12: Ibere osu eleyi a tun lagbara pupo.
11: Tori ibe loluwa ba ti sore kaluku fun lo ni pojipo.
12: Ọpọlọpọ ló ti yálé yálé torí àìrídá ìrílò àìlọ́mọ àìlọ́kọ àìláyà ìdíṣẹ́.
11: Bó ṣe àgbàdo bó sì ṣe àìsàn.
12: Oh my God!
11: Oríṣiríṣi disorders àti inadequacies ló kún lé ayé.
12: Yóò bí bipolar disorder,
11: obsessive compulsive disorder,
12: àbí schizophrenia psychotic disorder.
11: Hey!
12: Àdúrà gidi mà làwọn ìṣòro wọ̀nyí ń fẹ́.
11: Ó yẹ tètè máa bọ̀ níbi automatic miracle hour yìí.
12: From 9 a.m. to 6 p.m. ní àwẹ̀ àti àdúrà.
11: Ìṣòro yóò sì bẹ̀rẹ̀ lálẹ́ mọ́jú ọjọ́ kejì.
12: Bàbá Prophet Samson Lolúwamọ́dédé tún ti gbáradì láti máa ṣí náà àdúrà bọ́lẹ̀.
11: Kéèyàn fi recharge, remote, remotivate, resuscitate. Ara ẹ̀
12: olúwa ìwádìí àpáta gàǹgà láti ìbẹ̀rẹ̀ oṣù títí tó fi máa dé òpin ẹ̀
11: ọjọ́ kìíní oṣooṣù mà ní o
12: yẹ sí automatic miracle hour tá a pè ní total deliverance ní prayer center

0: betin dibu fun mato legbe PDP na le ma te fun atunyan are Bola Tinubu
1: PDP power to the people.
2: Àwọn ẹbí rere pàtàkì kan bẹ lọ́ba ilé. Wọ́n rán mi níṣẹ́ kan, mo fẹ́ jẹ́ kí gbogbo ìlú ó le gbọ́. Gbogbo ẹbí olúmiyàn àti ẹbí òjú ọ̀dọ́ lọ́fìn. Tí Mrs. Rose Akíọlá Ọlátúnjì jẹ́ aṣojú wọn. Àwọn olóníkàlọ́rẹ̀ kí ó bá ilẹ̀ ní ọba ilé o. Ìyẹn Prince Stephen Gbadebo Adéhùsì. Fún ti yíyàn tí wọ́n yàn wọ́n pé kí wọ́n máa bọ̀. Gẹ́gẹ́ bí orí ògidì Third láàfin baba ńlá wọn. Ìyẹn ọlọ́ba àti ọba ilé. Wọ́n tún ní ká wá kí gbogbo ẹni tó kópa tó jẹ́ kí gbogbo ètò tó. Gbogbo ọba ilé nínú wọn dùn gidi. Torí ẹ̀ ni wọ́n ṣe ní ká dúpẹ́ lọ́wọ́ gómìnà wa. Honorable Dr. Lucky Orimisa Ayédàtiwa. Àti Commissioner for Local Government and Chieftaincy Affairs. Títí kan Chairman Àkúrẹ́ North Local Government. Fún ìparere tí wọ́n kó. Tó ẹbí olúmiyàn àtẹ̀bí òjò ọ̀dọ́ lọ́fìn. Àti gbogbo àwọn ọmọ ọba ilé pẹ̀lú olùgbé ibẹ̀. Ló ń dúpẹ́ pé ẹ ṣe o. Àbá Prince Stephen Gbadebo Adéhùsì ọba elect yọ ṣẹṣẹṣẹ. Àbá ẹbí orí oge yọ. Congratulations.
3: Káàbọ̀ Màìjíà, ọkùnrin kákáká, ọkùnrin kókókó, ọkùnrin wàwà wowó ẹkùn ṣàná.
2: Obìnrin kan ló ń kí olólùfẹ́ ẹ̀bẹ́ yẹn. Kìdẹ̀ wá ń ṣe wípé ó bá a fọ́ òkúta tàbí ṣiṣẹ́ ilé kan rárá o. Ṣùgbọ́n torí pé ó bá a gún ìyẹn dáadáa. Ó dẹ̀ fọ́ gbogbo ẹgbẹ̀gbẹ́ odó ẹ̀ léyìí tó máa ń jẹ́ kó dún mọ́ kó dá ṣakáṣaká láìsí rọ̀tìrọ̀tì. Bóbìnrin yìí ṣe ń gbósùbà káre. Bẹ́ẹ̀ lókùnrin òun tó ń gbósùbà náà padà fún Vigoka. Wípé òun ló jẹ́ kọ́mọ odó òun ó lè gún yọ dé lẹ́fù yẹn ìṣú ọmọ gùnmọ́tẹ̀. Àsìkò yìí gan ló ṣẹ̀ wá yé mi pé lówe-lówe ni wọ́n fi sọ̀rọ̀. Vigoka herbal capsule. Ṣé kìí jẹ́ kó rẹ okùnrin láti gbá bọ́ọ̀lù lórí pápá. Gbogbo tó bí tẹ̀gẹ́ tí ṣan tẹ́ran. Àtẹ̀yà ara tó ti rẹ̀ tẹ́lẹ̀ ló máa jí dìde padà. Tí ò ní sísmẹ̀s mẹ́mọ́. Ìyẹn gan ló fà á tí gbogbo àwọn okùnrin fi yan Vigoka láàyò. Ayo Herbal Help Limited ló ṣe é pẹ̀lú Natural Herbs. Ó dẹ̀ ti wà káàkiri Chemist àti Pharmacy Shop. Telephone 0803-860-6858. Vigoka.
4: Ní àkókò ọ̀sẹ̀ òmìnira yìí fún ọkọ̀ rẹ ní ìtọ́jú tó péye àti àbójútó tó dára jùlọ ìyẹn ní AutoProbe láti ọjọ́ kìíní sí ọjọ́ keje oṣù kẹwàá ọdún 2026. AutoProbe mú Independence Week Mega Promo wá fún yín. Èyí ni àǹfààní rẹ láti ṣe àtúnṣe àti ìtọ́jú ọkọ̀ rẹ ní iye owó tó dínkù gan. Owó péréte ló fi tún ọ̀dà ara ọkọ̀ rẹ kùn. Kì í ṣe yẹn nìkan o, gba ẹ̀dínwó lórí owó iṣẹ́ fún yíyí epo ẹ́ńjì àti fítà ọkọ̀ rẹ padà. Kò tán síbẹ̀ o, tún wá gba ìdínwó lórí ìwádìí àti àyẹ̀wò àwọn ibi pàtàkì bẹ́ẹ̀ dógún nínú ọkọ̀ rẹ, títí kan brake, suspension, cooling system àti àwọn àmì ìkìlọ̀ tó wà lórí dashboard rẹ. Lo àǹfààní Independence Week promo yìí kí o sì fún ọkọ̀ rẹ ní ìtọ́jú tó yẹ. Nìṣó sí AutoProbe Complex lẹ́gbẹ̀ẹ́ Winners Avenue, Living Faith Church, Ondo Road, Àkúrẹ́. Fún ìbéèrè àti àlàyé síwájú sí, ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0906-306-7202. AutoProbe, mo gbà fún ẹjọ́.
5: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Kò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣẹ̀kan sùn lọ ni.
6: Abba aṣọ òkú tí ìbọn ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission. Kò lọ́tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọrinlọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegùn la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da aláàbò ara 24/7 Abba Mission. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 0916062-6253. 0916062-6253. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission. Gbogbo ìgbà.

0: ìtura dé.
1: Ìfọ̀kànbalẹ̀ wọlé dé.
0: Ìgbé ayé ìrọ̀rùn dé.
1: Babatunde Fàró dé.
0: Ó gbá gbogbo wọn dànù rọ́ wọn sígbó.
1: Ẹ̀tọ́ ti dópin.
0: Umbrella tó máa bo gbogbo wa lórí ọ̀rá ńdà ti dé.
1: Àkúrẹ́ náà tà sá.
0: Ẹ jẹ́ ká dìbò fún Babatunde Fàró.
1: Ó yàtọ̀.
0: Kó lọ sojú wa nílé ìgbìmọ̀ aṣòfin.
1: Ìyẹn House of Rep.
0: Àkúrẹ́ Sátà North Federal Constituency.
1: Babatunde Fàró.
0: Òun gangan ni ìdáhùn sí gbogbo ẹ̀dùn ọkàn wa.
1: Nítorí ọmọ mi tí bàtà ti ń ta gbogbo wa lẹ́sẹ̀.
0: Ọmọ túbọ̀ ibi ipa mi àti ìyá ń jẹ mí.
1: Nítorí ó súnmọ́ mẹ̀kúnù dáadáa.
0: Òun ni gbogbo wa máa tẹ̀lé.
1: Babatunde Fàró ó yàtọ̀ 2027.
0: Lábẹ́ àsíá ẹgbẹ́ PDP.
1: People Democratic Party.
0: Ó yàtọ̀ 2027.
1: Nìṣó làbújá bẹ́ẹ̀.

0: gbogbo oníkòkò tó fẹ́ jìrì rẹpẹtẹ lọ́dún yìí yẹ ò fẹ́ kí kòkòrò aboko jẹ́ ó dá wa ní gbèsè. Fatafata lògùn toríjorí tá a gbédé òun ni kẹ́ máa lò. Káìkáì Bristol Fatafata mẹ́sàn kòkó sùn àso fagiya. Gbogbo kòkòrò aboko pọ́ dànù rẹ̀ dànù ni dànù wọ́n dànù kẹ́ dànù ló máa pa kú fífi. Àlàáfíà wa dín sára kòkó wa yìí. Fẹ̀sùn kòkó a dúró tó kò ní jábọ́ ní Primasure. Fatafata ẹ̀yin ọlọ́gbìn tòmátò ẹ̀pà ẹ̀wà mango òwú tàbí rẹ̀kẹ́. Fatafata dáa púpọ̀ fún yín. Ẹ fi sára ọ̀gbìn ní bẹ̀rẹ̀ ọ̀gbìn. Àbí tọ́gbìn yìí bá ti gbéra sọ díẹ̀. Kó máa wá gúrò lọ fàlàlà. Aṣọ ológúnlógún lọ́pọ̀lọ́pọ̀ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ lọ́pọ̀lọ́pọ̀ táùsàn. Oògùn kòkòrò yìí ti wà láwọn ilé ìtajà ìlú àgbẹ̀ jákèjádò Nàìjíríà o. Bèrè fún tiẹ̀.
1: Fatafata.
0: Oògùn jorijori Bristol Fatafata ó ti wà lọ́jà o fún gbogbo àgbẹ̀.

0: Gadun Kayade
1: ile ise ọlọpa ti ipinle Ebonu lo mo ti se awon alaye kan lori awon marun to je afurasi le ti won ra mu ni madugure le ti won so pe won gbe lo si ile ejo wi pe ki se tori pe won kan wo aso ti won ko yi pe Tinubu gbudọ lo si ara re ni won fi fi kele ofin pe won o sugbon lori awon esun kan wi pe won se darudapo beke ni won domi alaafia ilu danu won si ruwa ipanle ati nini awon egbogi lubulubu to jo egbogi loro lakata won ninu atejade leyi ti won fi sita ni ana ojoru lati owo agbenuso ileise olopa ipinle na SP Nahum Daso lori oruko commissioner olopa ipinle ohun ilo so wipe ileise olopa na lohun ti gbo gbogbo ti awon eyan ti won so kakakire lojo opo ero ka ilujara ati ni awon ori iwe iroyin gbogbo le to si je wipe ero alata ni o oni lori pe won ra awon marun na mu oni loro ni won ti so ni gege bi atejade ohun olopa na wa se alaye wipe awon olopa ti se ipalaro ninu ilu na ni apa ekun iwe kangun iwo orun si bi olobiripo ni madukuri ni ojo kan lọgbọn ju kesan odun ti a wa ni kago mefa irole ina nara awon marun na mu le ti won ba egbogi oloro lubulubu ti won di okile baba bi medogun ti won fun asi gege bi egbogi oloro egbo lara won beke won tun ba tablet ti ko dini 100 to je D5 mẹrin wọn bìnrin ní àpò wọn náà wọn tó bá ìkòkò tán fi ń fa ṣíṣà àti àwọn nǹkan mìíràn léyìí tí ó kọwọ ẹni bọ sọ lòfin ẹ lọ kàyókù nínú ìwé ìròyìn punch àtọpọ ìwé ìròyìn míì tó jáde lónìí.
0: Káyọ̀dé
1: bí ọdún
0: pẹ̀lú bí wọ́n ṣe fi páńpẹ́ òfin gbé àwọn ọmọ tí wọ́n wo aṣọ èyí tí wọ́n kọ Tinubu must go sí ni àgbáríjọpọ̀ àwọn kan tí wọ́n jẹ́ ẹgbẹ́ òṣèlú alátakò ni wọ́n mọ̀ ti sọ pé inú wọn ò dùn pẹ̀lú bí wọ́n ṣe sọ pé wọ́n fi páńpẹ́ ọba gbé àwọn wọ̀nyí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ níbi ìpàdé kan èyí tí ẹgbẹ́ òṣèlú People's Redemption Party àti àwọn kan tí wọ́n jẹ́ ẹgbẹ́ òṣèlú alátakò tó fi mọ́ àwọn olórí wọn tí wọ́n ṣe ni wọ́n ti sọ ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní ńṣe ni wọ́n lọ síbẹ̀ o níbi tí wọ́n ti ṣe ìpàdé ọ̀hún tí wọ́n lọ ṣe é pẹ̀lú ẹni tí í ṣe ọmọ oyè sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ADC yẹn Alhaji Atiku Abubakar níbẹ̀ ni wọ́n ti sọ pé bí ìgbà tí wọ́n bá sọ pé wọ́n kàn mọ̀ọ́mọ̀ láti máa tẹ̀ tọ́ ọmọ ènìyàn lójúmọ́lẹ̀ ni irúfẹ́ nǹkan tí wọ́n ṣe náà nígbà tó ń sọ̀rọ̀ ọ̀hún ẹni tó jẹ́ alūkkoro wọn nínú ẹgbẹ́ náà ìyẹn Comrade Muhammed Isaac Baba Ahmed àti àwọn tó kù síbẹ̀ ni wọ́n sọ pé gbogbo nǹkan tí wọ́n sọ tí wọ́n ṣe ni ni ò bófinmu rárá nítorí pé ọ̀rọ̀ òṣèlú lásánlàsán ni wọ́n fi ṣe àyàfi ìgbà tó bá jẹ́ pé àwọn wọ̀nyí wọ́n gba nǹkan tí wọ́n bá ti sọ fún wọn nípa ọ̀rọ̀ òṣèlú ni wọn yóò tó yọ̀ọ̀da wọn wọn ni wọn àní gbà o àwọn yóò sì rí sí ọ̀rọ̀ náà nítorí pé bí ìgbà tí wọ́n bá sọ pé wọ́n kàn mọ̀ọ́mọ̀ láti fẹ́ fi ìyà jẹ wọ́n lásán lórí ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Daily Post ìwé ìròyìn Punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.

0: ọdún.
1: Káyọ̀dé.
0: Ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Èkó tó fi kalẹ̀ sí ìkẹjà ló ti ṣe bẹ́ẹ̀ rán olùkọ́ni tẹ́lẹ̀ rí kan lẹ́wọ̀n gbére o. Nwatu Isaac ló kọ rẹ̀ lórí wípé ó ṣe bẹ́ẹ̀ ṣe rẹ́gẹ́dẹ́ fíìn lára akẹ́kọ̀ọ́ rẹ̀ ọmọbìnrin léjiléjọ ọmọ ọdún mẹ́jọ ní ilé ìgbọ̀nsẹ̀ ní ilé ẹ̀kọ́ Elbosa Nursery and Primary tó wà ní ẹ̀pẹ́. Onídàájọ́ Rahman Oshodi nínú ìdájọ́ rẹ̀ tó gbé kalẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun ló ti rí wípé Isaac ló jẹ̀bi gbígba ìbálẹ̀ màjèṣínà ní ọjọ́ kẹwàá oṣù kẹta ọdún 2022 léyìí tí àwọn olùpẹ̀jọ́ tí wọ́n sì kó gbogbo ìrímà jẹ́ ẹnìṣó tí wọ́n kó kalẹ̀ débi wípé gbogbo ẹjọ́ ọ̀hún ni kò sí àṣàdà nínú gbogbo èyí tí wọ́n sọ ńbẹ́ ilé ẹjọ́ ló wá pa aláṣẹ wípé orúkọ Isaac ọ̀hún ni kí wọ́n fi sínú ìwé àwọn ọ̀daràn nípa ìbálòpọ̀ o gẹ́gẹ́ bí òfin ti ṣe àlàkalẹ̀ rẹ̀ nínú ẹsẹ̀ 23 àti 28 tí ó jẹ́ òfin léyìí tí ó rọ̀ mọ́ ṣíṣe sùtá pẹ̀lú ìbálòpọ̀ àti rògbòdìyàn ẹsẹ̀ kúkú tó jẹ́ ti ìpínlẹ̀ Èkó tọdún 2021. Ẹ lọ kàyókù nínú ìwé ìròyìn Punch Daily Post àtàwọn ìwé ìròyìn kan tó jáde lónìí.
1: Káyọ̀dé.
0: Bí ọdún.
1: Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti sọ pé omi kan ò ní sàn kó tún máa bojú ẹ̀yìn mọ́ o nítorí pé ṣé ẹ rí lórí owó ìrànwọ́ owó epo èyí tí wọ́n sọ pé wọ́n yọ kúrò ni àwọn ò ní dá a padà mọ́ láéláé o. Nígbà tó ń sọ̀rọ̀ náà níbi ìdánilẹ́kọ̀ọ́ kan akọ̀wé ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ìyẹn Senator George Akume ló sọ oníṣẹ́ rí kó tó di pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ó gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ èyí tí wọ́n gbé ọ̀hún ní ọjọ́ àkọ́kọ́ tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó gorí àlééfà. Ó ní kì í ṣe ìgbésẹ̀ tó rọrùn rárá ni ṣùgbọ́n sá Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó dijúmọ́ rí láti gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ ni nítorí pé tí kì í bá ṣe pé bóyá Ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbé irú ìgbésẹ̀ ọ̀hún lọ́jọ́ àkọ́kọ́ tó gorí àlééfà ó ṣeé ṣe kó jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà yóò ti dẹnu kọlẹ̀ lọ́wọ́ tá a wà yìí. Ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ tó sọ ṣùgbọ́n nítorí àsìkò wa ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Vangard ká ẹ lọ kà á.
0: Bí ọdún.
1: Káyọ̀dé.
0: Àwọn àgbẹ̀, àwọn tí ń wakọ̀ àjàgbé àti àwọn tí ń lo pópónà iná ti bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀ gé kajẹ òtún sì ń ké múrora látàrí ipò tí ọ̀nà tó gba ìsẹ́yìn jáde sí Abẹ́òkúta tó wà gẹ́gẹ́ bí àwọn olùgbé ìsẹ́yìn níjọba ìbílẹ̀ ìsẹ́yìn nípínlẹ̀ Ọ̀yọ́ bí wọ́n ti ń ké sí ìjọba kí wọ́n ètè bá wọn fi eégún òtòlótó ọ̀rọ̀ ọ̀hún ò kí wọ́n dá sí ní kíá kí lè bá yanjú rẹ̀ kí wọ́n bàdé wípé wọ́n pàdánù gbogbo ọrọ̀ ajé tí ń bẹ lágbègbè ọ̀hún. Àwọn olùgbé náà ná pé ìpè náà lánàá ọjọ́rùú lásìkò ìgbà tí wọ́n ṣe àbẹ̀wò sí gbogbo àwọn ibi tí ó yálulẹ̀ àti gbogbo àwọn ibi tí ó ti dá sí méjì lójú ọ̀nà náà gẹ́gẹ́ bí wọ́n ti sọ. Wọ́n ní ọ̀nà tó jẹ́ ti ìjọba àpapọ̀ ní ọjà àgbẹ̀ ní ìsẹ́yìn iná wọn bẹnu lu ọ̀hún o nígbà tí ààrẹ Ebedi Frontliner ìsẹ́yìn Ọ̀gbẹ́ni Ṣẹ́gun Adeleke tó kó àwọn èèyàn sòdí lọ sí àwọn pópónà ọ̀hún léyìí tó ti di àlòpàtì tí ò ṣe é rìn mọ́. Wọ́n ní ìgbà àkọ́kọ́ tí ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ tí ó di ààrẹ lórílẹ̀-èdè iná ti ṣe ọ̀nà ọ̀hún látìgbà náà ni wọ́n ti pa ọ̀nà náà tì bíi aṣọ tó gbòòwò. Ẹ lọ kàyókù nínú ìwé ìròyìn Punch Daily Post àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.
2: Hello doctor, mo ní kí n dúpẹ́ lọ́wọ́ yín ni èròjà egbòogi Rootmax tẹ́ ẹ ní kí n rà mo rà á mo lò ó ara mi mà ti yá gágá àlàáfíà ti dé ságọ̀ ara mi gbogbo ìtọ̀ níṣẹ́jú ìṣẹ́jú lóòrèkóòrè kílẹ̀ tó mọ́ ti mo máa ń tọ̀ ó ti dópin ẹ ṣeun o.
3: Ọ̀nàrẹ́bù Alábí mo sọ fún yín èròjà egbòogi Rootmax ń ṣe bẹ́bẹ̀ òun ló ń kojú àwọn kùdìẹ̀kudiẹ lágọ̀ ara ká máa tọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ àbẹ́ni tó nira fún láti ṣẹ̀yọ ẹni tí fúnpá rẹ̀ ń ga àbọ́kùnrin tí ò lè ṣe déédé tàtẹ̀ kanlẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ Rootmax Herbal Product ni wọ́n ń gbé lura tálàáfíà ń dé tara ń tù wọ́n pẹ̀sẹ̀ ojúlówó ewé àti gbòógì ilẹ̀ wa ni wọ́n fi pè lú ẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀lú iléeṣẹ́ iCare Herbal Company Limited ló ṣe é branch office wọ́n wà ní plot 7 Ayọ̀dẹ́lẹ́ Taiwo Street lẹ́yìn signature alágbàká àkùrẹ́ ibi yòówù kẹwà ní Nàìjíríà ẹ̀ ọ́dà ẹ̀ kí wọ́n gbé wá fún yín ó yẹ pé wọ́n sórí aago 0707002 7274 lẹ́ẹ̀kan sí 0707002 7274 website one icare.com.ng àṣírí ìlera tó péye.

0: time to decide who takes on the South out of the woods to the world. No other man is best suited for the job than Matthew Oyeremade Macho. He is the best candidate that can bring the dividends of democracy to the people in Ondo South under the PDP Rainbow Coalition and a staunch supporter of President Bola Tinubu's re-election come 2027.
1: PDP!
2: Bí a bá rí ẹni tí wọ́n gbé gẹ̀gẹ̀gẹ̀ gorí oyè bàbá ẹ̀, ó yẹ ká kírú ẹni bẹ́ẹ̀ kú oríire. Nítorí ẹ ní gbogbo ẹbí His Royal Majesty, ilé Tọba Gabriel ilé Sanmi Bayode, ní ògede second ọlọ́ba ọ̀fọ̀ba ilé. Ṣèdí ká lọ kí ọlọ́ba ilẹ̀ ti yẹ ọmọba Stephen Gbadebo Adéusi orí ògede tọ̀ fún ti gbígbé sórí ìtẹ́. Bákan náà ládẹ̀ wá ń kí gbogbo àwọn ẹbí orí ògede dynasty fún ìwà ọmọlúàbí tí wọ́n ń wù léyìí tó jẹ́ kí ẹbí náà ó gba yìí kárí ayé. Ẹ mà káre o, ọmọ orí ògede ọmọ ọlọ́ba ò dáyé. Ìjẹ ọba ọmọ ọ̀lálẹ̀ ọmọ ajígbàgbà orin, ọmọ òmókùkù yúgbẹ́ bọ mọ́ṣùgbà jèrè bọ̀, ọmọ òṣòro mọ́ ṣàkàṣòro ọ̀ṣàkàdán mi kíra rọ káàṣì yìí ṣàmọ́dún. Ọmọ ìyẹ́ bí ọmọ àbá bí òtìrìkìṣẹ́ ọmọ àtọ̀run ọ̀. Èyí ilé ọlọ́ba ló kóso ẹsẹ̀ ó dá tapá sí. Táyé òṣà ìmọ̀bẹ́yẹlé ilé ṣoge àbí òṣoge. Ọmọ ajóṣì bípẹ̀yìn òdídà. Àjóruwá àjórẹ̀yìn àjóṣẹ̀yìn ìbàdí gírọ́mùlè gírọ́mùlè. Ẹ káre o. Tó gbogbo àwọn ẹbí ilé Tọba Gabriel ilé Sanmi Bayode. Orí ògede second èló ní ká kí ọmọọba Stephen Gbadebo Adéusi kí ó máa káàbọ̀. May your reign be peaceful and prosperous.
3: Ẹ kú dédé ìwòyí o. Ẹ̀yin tèmi ní ìlú Àkúrẹ́, èmi Ayafẹ́mi Alágbò ló ń kí yín tí ọ́fíìsì wa wà ní Ìsọlọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Park ní Àkúrẹ́. Tábọ́rí ìwo obìnrin tó ti wà ní ilé ọkọ lọ́jọ́ tó ti pẹ́ tí ò rọmọ pè ránṣẹ́. Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tàbí ìwọ tó ti ní nǹkan rí tó sì ń wá sí ni. Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tàbí ìwo obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni. Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tàbí ìwo tí nǹkan rìn kiri láàgọ́ ara rẹ̀. Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tàbí ìwo tí ara ń ta bí ẹni pé wọ́n data sí ẹ lára. Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tàbí ìwọ tí nǹkan rìn káàkiri àgọ́ ara rẹ. Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tàbí ìwọ ọkùnrin tí ò lè gbá bọ̀ lórí pápá gẹ́gẹ́ bí òsìmẹ̀ àti ìgalò. Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò, àṣírí tí mo fi wà nílé Fẹ́mi Alágbò dì sí. Máa bọ̀ kí a fi fún yín. Nọ́mbà wa rèé 0706532684 lẹ́ẹ̀kan sí 0706532684 Àìsàn ò ní fi ara wa ṣe ibùgbé o. Àmì ó dìgbà.
4: Tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
5: Ẹ̀tọ́ ìgbéyàwó lálẹ́.
6: Ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
7: Kí ló ṣẹlẹ̀?
6: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé òṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́ ẹ̀rọ ọ̀fọ́ṣọ́ kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
4: Ní tòótọ́,
6: kájà sọ pé o tí ì rẹ̀ wọ́n àbí.
4: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDKẹ wà?
7: Èmo ló tún jẹ́ CDKẹ báyìí.
4: Bẹ́ẹ̀ ni o, CDKẹ ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
6: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
4: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
6: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
4: Pẹ̀lú CDKẹ, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDKẹ lórí Play Store àti Apple Store.
8: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe
9: 0707-484-3351.
10: Lọ ọba ilé ọmọ ọba Stephen Gbadebo Adéusi orí oge kẹta agbádé oyè ńkò gẹ́gẹ́ òdílé akọgun Bayode akú oríire kọmọlẹ Prince Stephen Gbadebo Adéusi orí oge dìtọ̀ ìjọba ìpínlẹ̀ Ondo wọn ti tẹ̀lú bí kábíyèsí ọlọ́ọ̀bá ti lu ọba ilé Lakurẹ́ North local government amásìkò ìdúpẹ́ náà gómìnà rẹ alépínlẹ̀ Ondo àti ìgbìmọ̀ àṣejọba rẹ̀ ọmú pẹ̀lẹ́kù tún yan ọba tuntun Kùhárù lu ọba ilé àsìkò ọmọ ọba Stephen Gbadebo Adéusi orí oge kẹta asọ gẹ́gẹ́ òdú ọba ilé ejì ọba ọmọ ọlọ́lẹ̀ ọmọ ajígbàgbà orin Amasoro mọ̀ṣàkàṣoro Amasoro mígbẹ̀ gígbó ní ta ní ọrẹ òkìrìkìṣẹ́ amátọ̀run ayé ẹjọ́ kan ṣọ́dún ẹlẹ́gbẹ́ ọlọ́ọ̀bà ni mo ti jẹ kàrà àgbàdo sùn. Ọmọ ẹyẹ dórí ọdẹ ọmọ ẹyẹ gẹ̀gẹ̀gẹ̀. Akú oríire ìmúrasílẹ̀ ìfinijóyè ọbáríà kẹ̀ẹ́bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀. Ǹjẹ́ Princess Moradeyo Adetutu Ojúlé Adé orí oge Bayode aláṣẹ àtolùdarí ọ̀rọ̀ Imo smartphone and accessories.
11: Ọmọ ti dé o, ó ti kó wọ̀lú. Bátàǹbáàt, oríṣiríṣi sọ́là ló kó dé. Bátà.
1: Bẹ́ẹ̀ni,
9: pátá pàtí tún ti dé pẹ̀lú sólà.
1: Bínú ẹ̀lẹ́tíríkì wá tàbí òwán.
9: Bí jẹnẹrétọ̀ àti epo wọ́n tàbí òwán.
1: Ìyẹn ò kàn yín mọ́.
9: No shaking.
1: Wọ́n ti dé pẹ̀lú the best solar energy supplier.
9: Pẹ̀lú 201,999 naira.
1: Ẹ̀wọ̀ ara sólà tó máa gbé gbogbo ilé yín.
9: Àti TV àti fan àti iná táwọn ọmọ máa fi kàwé pẹ̀lú gbogbo èròjà létòkù bẹ́ẹ̀.
1: Bẹ́ẹ̀ni o ní 310,999
9: tún bẹ́ẹ̀.
1: Wọ́n máa dáwọn èròjà yín fún wákàtí tó pọ̀.
9: Bẹ́ẹ̀ sì lèyí tó ń gbé freezer ń bẹ pẹ̀lú just 1,000,000 naira and above.
1: Bákan náà ni pattern party tún dé pẹ̀lú CCTV.
9: Lẹ́yìn tẹ́ máa fi wo ilé, wo ọ́fíìsì, wo ibi iṣẹ́ tàbí gbogbo àdúgbò.
1: Lórí fóònù yín for security purpose.
9: Ẹ wò ó.
1: Promo ń lọ lọ́wọ́ báyìí o.
9: Just 53,999.
1: Fún tòní 2 cameras.
9: Ṣùgbọ́n just 32,999 naira.
1: Fún tòní kámẹ́rà kan.
9: Ẹ máa bọ̀ ní new ọ́fíìsì pattern party.
1: Tó kalẹ̀ sáàrin Yellow House, Rekabi
9: àti Weber Bank ló bá Adéṣídà Road Àkúrẹ́.
1: Telephone 070-6642-3064.
11: Oríṣiríṣi sọ́là ló kún ní pattern party.
12: Ẹ ṣe púpọ̀ lábẹ́.
9: Bí a bá rẹ́ni tó ṣe nǹkan rere, ó yẹ ká fẹ̀mí ìmoore hàn fún.
1: Nítorí èyí ni the family office Royal Majesty.
9: Lé Tọba Gabriel ilé Sanmi Bayode.
1: Orí oge the second ọlọ́ba ọ̀fọ̀ ọba ilé.
9: Pẹ̀lú gbogbo àwọn ọmọ ọba ilé Home and Abroad.
1: Fínikà lọ gbósùbà káre ká dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ondo.
9: Honorable Dr. Lucky Orimisan Ayédàtiwá.
1: Fún ti bíbọ wọ́lu ìwé àṣẹ ìyànsípò.
9: Ti Prince Stephen Dadepo Adeosi.
1: Orí oge the third
9: ọba ilẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́ba ọ̀fọ̀ ọba ilé.
1: Bákan náà ni wọ́n tún dúpẹ́
9: lọ́wọ́ the Honorable Commissioner for Local Government and Chieftaincy Affairs.
1: The Honorable Takuro.
9: Pẹ̀lú Chairman of Akure North Local Government.
1: Honorable Johnson Ogunbolude.
9: Inú gbogbo àwọn ọmọ ọba ilé
1: ló dògede sí prọ́sẹ́sì.
9: Torí àlàyé gbẹdẹgbẹdẹ bí ẹni ńlá yẹn ní ṣe.
1: Èjì ọba ọmọ ọ̀lálẹ̀.
9: Ọmọ ajígbàgbà orin àkùkù àyàlá ń kun oṣùn lọ́nà ọ̀tọ̀ba.
1: Ọmọ aṣòro mọ́ ṣàkàṣòro.
9: Ọ̀ṣàkà ọ ní bá ti sun ọ̀nà pàjáyé sí lọ́nà ọba.
1: Gbogbo àwọn ọmọ orí oge àti ọba ilé lápapọ̀.

0: rẹpẹtẹ lọdún yìí yẹ ọfẹ kí kòkòrò àbùkù jẹ ó dá wà ní gbèsè fatafata lògùn torítorí tá a gbé dé òun ni kẹ ẹ máa lò káìkàì bristo fatafata mẹsàn kòkó sùn àṣọ fagiya gbogbo kòkòrò àbùkù kò pọ dànù rẹ dànù ni dànù wọ dànù kẹ dànù ló máa pa kú fífi àlàáfíà wa dí sára kòkó wà yìí èso kòkó adúró tó kò ní jábọ ní primasure fatafata ẹyin ọlọgbin tomato ẹpà ẹwà mango ògùn tàbí rẹkẹ fatafata dáa púpọ fún yín ẹ fi sára ọgbìn ní bẹrẹ ọgbìn àbí tọgbìn yìí bá ti gbéra sọ díẹ kó máa wá gúrò lọ fàlàlà aṣọ lógúnlógún lọpọlọpọ lẹgbẹlẹgbẹ lọpọlọpọ tazo tazo oògùn kòkòrò yìí ti wà láwọ ilé ìtajà ìlú àgbẹ jákèjádò nàìjíríà o bèrè fún tiẹ fatafata oògùn jorijori bristol fatafata ó ti wà lọ́jà o fún gbogbo àgbẹ.
1: Mínísítà tó wà fún olúìlú lẹ́wà yẹn Yẹnsan Wike ló mọ̀ tí sọ gbangba gbàgbà báyìí o ìpèsè rí tí wọ́n bá ṣe ètò ìdìbò ọdún 2027 tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó bá ti pàdánù èsì ìdìbò náà kò sí ṣíṣe fóun kò sì sí àìṣe o òun máa kọ̀wé fi ipò òun sílẹ̀ gẹ́gẹ́ bí mínísítà ni o nígbà tó ń bá àwọn kan sọ̀rọ̀ tí wọ́n jẹ́ ẹgbẹ́ àwọn atú ọkọ̀sí àti àwọn ẹgbẹ́ òǹtajà ní Wike ló sọ ọ̀rọ̀ náà o nítorí pé tóun bá máa jẹ́ mínísítà àjẹ́ pé òun gbúdọ̀ rí dájú pé tó bá jẹ́ ti ìlú Abuja o àti ìpínlẹ̀ Rivers òun gbúdọ̀ rí dájú pé wọ́n jáwé olúborí ń bẹ̀ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni nítorí pé kò sí bí wọ́n ṣe lè ṣe ààrẹ Bọ́lá Ahmed Tinubu tóun ti sọ pé òun ṣe àtìlẹyìn fún tóun sì fẹ́ kó jáwé olúborí ó gbúdọ̀ jáwé olúborí dandan ni tí ò bá ti lè jáwé olúborí báyìí pẹ́rẹ́ àjẹ́ pé ilé òun yà òun yẹn o kó ń kọ̀wé fi ipò sílẹ̀ ìní ìgbésẹ̀ tó kù ẹ wò ó ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ tó sọ gan ẹ kọjá lọ sínú ìwé ìròyìn punch kẹ lọ kà á.
2: Okùn wáyà lómọ̀ṣẹ́ bẹ́ẹ̀ tó ṣáná para ní ìpínlẹ̀ Kwara tó sì mú kí ilé kò di ohun tí ń jóná ọlọ́run kò ṣàánú fún wa. Yàrá kan nínú ilé kan ní àdúgbò Olúwalọ́gbọ́n ní ojúlé kejìdínlógójì ní agbègbè ijó ọrọ̀ ní Asadam Ìlọrin tó jẹ́ olúlu ìpínlẹ̀ Kwara òní ní ṣe bẹ́ẹ̀ tó ti mú lọ́jọ́ ìṣẹ́gun nígbà tí okùn ìtànsán agbára oòrùn lè tán pè ní sólà tí ó ṣe bẹ́ẹ̀ tó ṣáná tó sì lọ mú ohun tó lè mú kí iná jò gẹ́gẹ́ bí àjọ panápaná ní ìpínlẹ̀ Kwara náà sọ wípé àwọn tó ń gba ìpè pàjáwìrì nígbà tí ìṣẹ̀lẹ̀ ohun tó ṣẹlẹ̀ léyìí tí wọ́n sì dé ibi ìṣẹ̀lẹ̀ ohun nìkan aago mẹ́rin kọjá ìṣẹ́jú mẹ́rìnlá nírọ̀lẹ́ nígbà tí àjọ panápaná tí wọ́n sì bẹ̀rẹ̀ iṣẹ́ níbi tí àwọn àti náà tó ti jọ wà kò láti kún bá tata tupu lọ sí àwọn ilé tó kù tó wà nítòsí rẹ̀ ìgbésẹ̀ ọ̀hún ni wọ́n kàn kẹ́kẹ́ náà àtijáde tí wọ́n fi síta láti ọwọ́ agbẹnusọ àjọ náà Hasan Adekunle léyìí tí ẹ̀dá rẹ̀ tó tẹ oníròyìn lọ́wọ́ nílùú Ìlọrin ẹlọ́kàyíkù nínú ìwé ìròyìn punch àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: Káyọ̀dé olùdíje sí ipò igbákejì ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ADC ìyẹn Rotimi Amaechi ló mà ti sọ báyìí pé pẹ̀lú bí gbogbo nǹkan ṣe ń lọ ní orílẹ̀-èdè yìí tẹ́bi ń pa èèyàn tí gbogbo nǹkan tó sì wọ́n gógógó bí ìgbà tí wọ́n bá sọ pé wọ́n kàn fẹ́ mọ̀ọ́mọ̀ láti pé kí wọ́n darí orílẹ̀-èdè Nàìjíríà síbi tí ò dáa ni o ẹ wò ó kọjá lọ sínú ìwé ìròyìn Daily Post ká ẹ lọ kà á.
2: Títí di ọ̀la tájọ máa ń gbọ́ra wa gbádùn lórí ètò yín ètò àbúrò níkẹyìn kò ní ká wa náà o ẹ jẹ́ kí ajọ ṣe pẹ̀lẹ́kùtù lásìkò ìgbà tá à ń ṣe pọ̀pọ̀ ṣinṣin ayẹyẹ ọdún òmìnira àní kú sítàkùtì ayé o bẹ́ẹ̀ ni ọwọ́ kò ní tẹ̀ wá lójijì àní bá ọjọ́ ọlọ́jọ́ lọ lókọ̀ gbogbo àwọn tí ajọ mẹ́tò yìí wá olóòtú ètò yìí àti gbogbo àwọn tó wà ní gbọ̀nà mẹ́tò bó ṣe wá sí afẹ́fẹ́ ọ̀la látúnjọ fìrí àti àrùn pàdé dídọ̀ làwọn olóko ẹnì kejì mi.
3: Chief Commander Abiodun Ìlọrin lèmi jẹ́ aládé alẹ́lẹ̀ lóòkọ́ tó fi ń gbé mi lárugẹ.
2: Olúkàdé lóòkọ́ tèmi Akínmóyèdè Fàlẹ́gàn bàbá tó bí mi lọ́mọ ẹni tí yẹn Èkìtì ń gòdì sìtì ná bí mi síbẹ̀ náà mo dàgbà sí bí ọdún yá kárí ilé. Ilé là ń lọ àgbẹ̀ kan ò roko roko roko roko kọgbà àgbẹ̀ ilé. Ó yà ọ̀fẹ́ gbé mi mò ń lọ mo fẹ́ lọ bá John ọmọ Sunday Akínmóyèdè Fàlẹ́gàn ṣọdọ̀bí
4: ọjọ́bí
2: ẹ̀
4: ó kò oríire o
2: bẹ́ẹ̀ ni bá ti ń parí ẹ̀ báyìí abẹ́ ọ̀pẹ àánú ṣọ́ lẹ́rìí ìjìyàn Èkìtì.
4: Tọ́ tó bá wá rí bẹ́ẹ̀ èmi náà mò ń lọ mo sì ń padà bọ̀ kí ni mo fẹ́ wá ṣe ná mo fẹ́ wá jọ oúnjẹ òmìnira nílé iṣẹ́ rédíò mi tá a wà yìí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ayẹyẹ jíjẹ mi mo wà mí. Ra kọ́kọ́rọ́ mọ́tò tèmi dà ó dara mọ́kọ́ Èkìtì.

0: 89.9 FM. Peace of a dove.
1: Amatuku ayajo ominira orilede Nigeria.
2: Nigeria at 66.
1: Bẹ́ẹ̀ni ayajo ominira orilede Nigeria tun wole pa wa gbere.
2: Mo na ni omo wa
1: olóṣèlú to ni mọ to loye.
2: Honorable Barabe Abiodun Akinwumi.
1: Se ni ka ma ki gbogbo wa o.
2: October 4.
1: Ti okan ninu ojo te o le gbagbe lorilede Nigeria. Ojo ti aja soto lati sami ati sayeye.
2: Ayajo ominira orilede yi ni.
1: Honorable Barabe Abiodun Akinwumi.
2: Okan gbogi ni àwọn ọmọ bíbí ìlú Àkúrẹ́.
1: Ní ká kí wa ní Tìkútòrò ìpínlẹ̀ Ondo.
2: Pàápàá ní Àkúrẹ́ South Àkúrẹ́ North Federal Constituency.
1: Ó níbi àti ṣe àyájọ́ òmìnira orílẹ̀-èdè Nàìjíríà yìí.
2: Náà ní ká lọ fọkàn balẹ̀.
1: Nítorí pé òmìnira ti dé.
2: Ìtẹ̀síwájú ti dé.
1: Ìfọ̀kànbalẹ̀ sì ti dé pẹ̀lú fún gbogbo wa.
2: Ọwọ́ ara wa báyìí sì la máa fi pẹ̀tọ́ wa o.
1: Àmì.
2: A kú ọdún òmìnira o.
1: Kí ni pàtàkì yìí wá?
2: Láti ọ̀dọ̀ ọmọ wa pàtàkì.
1: Ó jẹ́ ọ̀kan gbòógì.
2: Nínú àwọn ọmọ bíbí ìlú Àkúrẹ́.
1: Honorable Barabe Abiodun Akinwumi.
2: Ó ń díje sípò House of Representatives.
1: Nínú ẹgbẹ́ ADC.
2: Nínú ipò tó ń bọ̀ lọ́nà.
1: Ọdún 2027.

0: dákẹ́jàdákẹ́ panila ẹsẹ̀ ìjẹ́ ríru lágọ̀ara kò yẹ ká fọwọ́ ẹ̀rẹ̀ hẹ́hẹ́ mú. Ìdí nìyí tí ilé iṣẹ́ Amolab Healthcare Limited fi ṣe àpòpọ̀ ògùn tá a pè ní Amo HBP formula torí bá ń fọ́ ni léraléra kó máa rẹni dẹ́dẹ́ tàbí káyẹ̀ ni ó mọ̀ ṣàdédé já pìpìpì ní gbogbo ìgbà. Amo HBP formula lọ̀rọ̀ kàn yẹn o láti mú kí àgọ́ ara padà bọ̀ sípò ní wàrà ṣe sà. Àjọ NAFDAC fún tẹ̀lú pé ó dára láti gbógun ti àìsàn ìjẹ̀ ríru lágọ̀ ara. HBP formula ó dára fún gbogbo ẹbí. Ilé iṣẹ́ Amolab Healthcare tọrọ ìlera àwọn ènìyàn jẹ lógún ló ṣe. Amo HBP Amo High Blood Pressure formula ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó ti wà káàkiri gbogbo ilé ìtajà oògùn lárọ̀ọ́wọ́tò yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí 08037282633. Ilé iṣẹ́ Amolab Healthcare Limited ló ní ká máa fìgbà gbogbo wà nílera gbangba gidi gbà ní gbogbo ìgbà ló jẹ àwọn lógún.
1: Ẹ káàbọ̀ sí ilé iṣẹ́ Amolab Healthcare Limited. Ọ̀rẹ́ ìlera tó kájú ẹ̀. Ǹjẹ́ o mọ̀ pé àìsùn àti àìbalẹ̀ ọkàn lè mú kí ìfúnpá rẹ ga? Bí o bá ń yíra léraléra lóru tí ọkàn rẹ kò sì balẹ̀, gbọ́ ìròyìn rere yìí láti iléeṣẹ́ Amolab Healthcare Limited. Amo HPP formula ni oògùn tewétegbò tuntun láti iléeṣẹ́ Amolab Healthcare Limited tí o nílò tí oorun sísùn bá ti di ìṣòro tí àìbalẹ̀ ọkàn bá ti gbé ìjókòó tì ọ́. Èyí á mú kí ìfúnpá rẹ ó ga. Amo HPP formula ti wà fún ọ. Amo HPP formula ni oògùn ewé àti egbò àdáyébá tí a ṣe ní pàtàkì láti ran àwọn tí ìfúnpá wọn ga tí a mọ̀ sí ẹ̀jẹ̀ ríru. Nítorí àìsùn àti àìbalẹ̀ ọkàn, Amo HPP formula ń ṣe ìrànlọ́wọ́ láti tú ọkàn sílẹ̀ kí o sì lè ní ìsinmi tó dára lóru nígbà tí o bá sùn. Má jẹ́ kí àìrórunsùn àti àìbalẹ̀ ọkàn ṣàkóbá fún ìlera rẹ. Bákan náà ni Atura Herbal Mixture. A ṣe àgbékalẹ̀ rẹ̀ fún ìtọ́jú ọmọdé àti arúgbó. Atura jẹ́ àjẹsára àti ìtọ́jú jẹ̀díjẹ̀dí, ìtọ̀ ṣúgà lóòrèkóòrè, inú kíkún àti inú kíkùn, ẹ̀yìn àti ìbàdí ríro, àìsí dédé nǹkan obìnrin lóṣooṣù, ìgbọ̀nsẹ̀ nírọ̀rùn. Ó ń ṣe àtúnṣe àwọn ohun jíjẹ àti ohun mímu ẹlẹ́rìndòdò nínú àgọ́ ara wa, pàápàá jùlọ àwọn ọmọdé wa tí wọn kò lè ṣe kó má jẹ nǹkan dídùn dídùn tàbí mu nǹkan ẹlẹ́rìndòdò. Ẹ gbé Atura lu ara ní àárọ̀ kí ẹ tó jẹun tàbí ní alẹ́ tí a bá jẹun tán. Bákan náà, Amobitas dára fún inú rírun, fífọ ìdọ̀tí inú ara àti ẹ̀jẹ̀. Amobitas dára fún àmójútó kí a máa ṣẹ̀yọ́ lóòrèkóòrè. Ó dára fún láti jẹ́ kí ojú òpó ìsanjá ga ara. Ó ń ṣe àfọ̀mọ́ nǹkan àlejò obìnrin lóṣooṣù kí a ṣe ìgbọ̀nsẹ̀ nírọ̀rùn. Bákan náà, ó ń ṣe àfikún àjẹsára immunity ara wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Amo Flush Capsule jẹ́ egbògi oníhóró tí a gbé kalẹ̀ fún ìdènà àti ìmúkúrò àwọn àìsàn àìfojúrí tí ó tako àlàáfíà àgọ́ ara gẹ́gẹ́ bí ìdojúkọ tí ó máa ń mú ọlọ́mọkùnrin máa dààmú kí ó tó ṣẹ̀yọ́. Bákan náà, àrùn ibà tí ó máa ń fa ojú pípọ́n àti ẹ̀yọ́ pípọ́n tàbí àrùn tí a máa ń kó nínú ilé ìgbọ̀nsẹ̀ láàrin ọkùnrin tàbí obìnrin tí a mọ̀ sí kòkòrò àìfojúrí. Tí a bá ń rí àwọn àpẹẹrẹ wọ̀nyí, ara yíyún, itching, ìsàlẹ̀ ikùn dídùn, lower abdominal pains, inú gbígbóná, internal heat tàbí ooru inú, ìbàdí ríro, waist pain, orí fífọ́, headache àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ẹ wá Amo Flush Capsule kan láti kojú wọn. Bákan náà, Amorex jẹ́ egbògi ajísan fún ọkùnrin àti láti má jẹ́ kí ó rẹ obìnrin tí wọ́n bá jọ wà lórí pápá. Ẹ tètè múrẹ̀ rodò, ẹ mú Amorex wọ inú yàrá lọ. Gbogbo àwọn egbògi wa wà káàkiri All the Pharmacy Store, Patient Medicine Dealers àti gbogbo supermarket káàkiri gbogbo ibi tí ó bá ti súnmọ́ yín. Bákan náà, gbogbo àwọn tí ó ń ta wine àti ẹlẹ́rìndòdò, ẹ máa rí àwọn egbògi wa rà níbẹ̀. Fún ìbéèrè, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0708877 8855. Lẹ́ẹ̀kan sí 0708877 8855. Àjíǹde ara yóò máa jẹ́ o.
0: Ẹsẹ̀ ò sí níbi ká jẹun tó wuni. Àìṣàmójútó ara lọ́nà tó tọ́ pẹ̀lú ohun tó tọ́ lásìkò tó tọ́ ló kù díẹ̀ káàtó. Oríṣiríṣi oúnjẹ ìgbàlódé ló pọ̀ nínú ohun tá ń jẹ nílé, lọ́fíìsì àti lóde àríyá. Ìdí nìyí tí ilé-iṣẹ́ Amolab Healthcare Limited ṣe ṣe àpòpọ̀ egbògi ìbílẹ̀ wa lọ́nà ti ìgbàlódé sínú ike tó ń bóló tí wọ́n pè ní Atura. Atura Herbal Mixture ó yẹ kó o máa ní lọ́wọ́ ní gbogbo ìgbà. Bínú bá kún, tínú ń kún gbùdùgbùdù. Atura Herbal Mixture ní kò lò kó ṣàtúntò oúnjẹ tó o bá jẹ, kó lè ṣara lóore, kò lọ́tí nínú. Tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin ló lè lò ó. Ó ṣe ń mago ara bọ̀ sípò lẹ́yìn oúnjẹ, bẹ́ẹ̀ ló ń ṣàfikún èròjà tó ń takọ àìsàn lágọ̀ ara, immunity system. Atura Herbal Mixture ó ń ṣiṣẹ́ fún ìtọ̀ àtọ̀jú látara ìtọ̀ ṣúgà. Bákan náà ló tún jẹ́ ọkọ jẹ̀díjẹ̀dí. Àṣé lọ́nà tó rọrùn débi pé ike kan ìlò ẹ̀kan ni. Ilé-iṣẹ́ Amolab Healthcare Limited ló ṣe. Ó wà ní gbogbo ilé ìtajà tó ń ta oògùn òyìnbó, ilé ìtajà tó ń ta ohun mímu àti supermarket tó wà lárọ̀ọ́wọ́tò rẹ. Mú àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pè sórí 0708877 8855. Atura Herbal Mixture, amúnútutù ṣara pẹ̀sẹ̀.

àyẹ́sí àwọn olùkọ́ ní gbàgede pavilion ọ̀nà èyìn ọjọ́ máa ń wé mi ní gómìnà dúró dé yín ẹ yóò bí pàápàá ẹni pàákó bẹ̀ ọ́ ṣe mọ̀ wípé ta bá sọ̀rọ̀ àṣeyọrí olùkọ́ ta bá sọ̀rọ̀ àṣeyọrí iléèwé àwọn mẹ́ta làṣeyọrí wà lọ́wọ́ wọn èkíní ìjọba tó ń gbárùkù tiwọn tó dẹ̀ ti ń dúró tiwọn láti bí ọgọ́ta ọdún sẹ́yìn tí wọ́n fẹ́ ṣayẹyẹ báyìí èkejì owó àwọn

0: fait son père, chez Dada, tout à l'heure. Et de yon baroni, koukouni, bobo, chakala, le baso. Et tu l'as dit, kabarito, chez Dada, ou chez Dada. Oh, si chez Dada, kado, chez Dada. Et vous dites, tu l'as dit. Anyway, yon, je n'en ai yon ba. Et yon, les deux, mien, koujoko. Moki, alaga. Àjọ àwọn olùkọ́ àgbà ilé ìwé lápapọ̀ tó wà lórí ìjókòó lọ́dọ̀ mi ń bí ọgbọ́nyágbọ̀ máa tẹ̀síwájú o. Gẹ́gẹ́ bí orúkọ yín òkè àbí bẹ́ẹ̀ kọ́ ibi gíga gíga náà là ń gbókè wọ́n ní ìgbà ọkọ̀ ìgbà àdá ń gbókè tí ìtẹ̀ òkè ojẹ́ òkè ẹ̀jẹ̀ ń kó lórí ìyẹn. Comrade Ojo ẹ kó kalẹ̀ gbogbo yín ni múṣemúṣe ní dá múṣemúṣe bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí gan inú àwọn òbí a máa dùn pé àwọn olùkọ́ ní kíláàsì àwọn gan náà gan aṣàmú wọn dá ó dá ṣámúṣámú wáyé o lórí ọ̀rọ̀ tá à ń bá bọ̀ àti ìlú lógo ẹnu ẹ̀yà máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o èkìtì ìpínlẹ̀ èkìtì àbọ̀ sí ipò kẹta láti ipò kẹwàá lọ́dún tó kọjá ọdún yìí a ṣe ipò kẹta láti ibi ìkẹwàá sí ìkẹta eré yẹn pọ̀ gan o àṣà eré yẹn gan láti kẹta sí kínní bó la ti fẹ́ sa eré yẹn náà báyìí torí pé iwájú iwájú òun ni ọ̀pá ìbìtì ń rí sí. Bàbá ọ̀gá àwọn pírísítà kí lẹ rò kó fa sábà bí èrè ta fàfọwọ́ọ̀dù láti ipò kẹwàá sí ipò kẹta nínú èsì ìdánwò nẹ́kò ẹgbàá 77 ẹ fi bẹ́ẹ̀ gba máàkì tán ẹ fi ṣe ipò kẹta bó o la ṣe ṣe o dà nígbà tá a bá sọ̀rọ̀ nẹ́kò ẹ dákẹ́ lórí ìwà ẹ kì í pariwo yẹn àtàfi níjọ mi ni ẹ já o.
1: Ẹ ṣe olóòtú àkọ́kọ́ mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ kọmíṣánná wa Dr. K.O. Adéríyẹmẹ́nà fún ipa ribiribi tó kó fún nǹkan tó ṣẹlẹ̀ bá a ṣe kúrò ní ipò kẹwàá sí ipò kẹta. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ chairman wa ní teaching service commission that's Mrs. Rhoda Ojo wọ́n fi wá lọ́rùn lẹ̀ tí gbogbogbò àwọn máa ń fà mí pé president and corps wa ó kẹ́ ọ báyìí gbé o a gbọ́dọ̀ ṣe ipò kíní ṣé ó ṣe é ṣe mo sọ fún un pé ó ṣe é ṣe mo dẹ̀ mọ̀ pé lágbà ọlọ́run a tún máa tẹ̀síwájú. Mo kọ́ dúpẹ́ lọ wọn ná torí àwọn lóòótú lọ́lọ́run lò láti jẹ́ kó ṣeé ṣe torí gbogbo nǹkan tá a tún tí nǹkan báyìí la nílò pàtì fún wa ìgbà míì gan kẹ́ tó dé iléèwé yín wá máa bọ̀ bẹ́ẹ̀ kọ lẹ́tà sí wọn kẹ́ tó kúrò ńbẹ̀ wọ́n ti fèsì lẹ́tà wọ́n kì í fi nǹkan wọn falẹ̀ wọ́n iṣẹ́ àwọn tẹ́ẹ̀mù nǹkan wá tí wàá jù sábẹ́ kápẹ́ẹ̀tì wọ́n á máa wòrán action àwọn méjèèjì yẹn mo sọ nígbà kan tá a ṣe meeting lọ́jọ́ monday mo ní yìí ló yẹ kó máa lò fún ọ yìí pé kì í ṣe ṣíì pé ọkùnrin ni wọ́n obìnrin bí ọkùnrin ni wọ́n tí wọ́n ṣe gudugudu méje àti yàyà mẹ́fà kò sí wọ́n fẹ́ gbọ́ pé olùkọ́ kankan ní ìṣòro ìṣòro wa ìṣòro wọn ni ìṣòro ọmọ iléèwé ìṣòro wọn ni wọ́n fẹ́ rí pé ọmọ kan wà tí ò lọ sí iléèwé ó jẹ́ kó lọ dáadáa so gbogbo àìwá la fi dọ́ọ̀tì sí gbogbo tiwa náà la cross wọ́n make sure pé gbogbo nǹkan tó yẹ kó fọ́ bà ni wọ́n fọ́ bà to time nínú ìlànà ètò ẹ̀kọ́ wọ́n dẹ̀ tọ́jú wa náà fẹ́ràn tó bá ti ń tọ́jú ó dàbí ọ ní ajá ó lọ sóko ó pẹran tó bá ti wá ń sun ẹran yẹn tájà fẹ́fẹ́ nu sí wá fún ní ìgilẹ́ ni àwọn ò ṣe bẹ́ẹ̀ àwọn tí wọn ń encourage wa
0: bọ́n ṣe ń bu ti ọlọ́dẹ ni wọ́n ń bu tajá
1: ẹ bọ́n ṣe ń bu tajá ọlọ́dẹ ń encourage wa kì í ṣe pé kọ́ máa ràn wá dáhùn wọ́n lè tí ì gbọ́ wá gbogbo ìgbà tá a bá ti pé they have listening ears.
0: Ọ̀gá ẹja ṣe báyìí ọ̀gá ẹja ṣe báyìí wọ́n dẹ̀ bá yẹ̀wò Comrade Ojo ẹlẹ́bẹ̀ o
2: ṣe olóòtú
0: ẹ̀fọ́ àtàárọ̀
2: ṣe ní sà
0: à ń sọ̀rọ̀ lórí ìgbéga àṣeyege tó bá wa nílé ètò ẹ̀kọ́ àwọn àlejò mi ọ̀gá àwọn pírísípà wọ́n ti ń sọ

0: yẹn ni pé àti bẹ́yìn àti sinubu tí ṣe gbogbo nǹkan lákòókò tí àwọn nǹkan síbi tó yẹ kó ká fi sí tí gbogbo ẹ̀ dẹ̀ ran àwọn olùkọ́ lọ́wọ́ láti ṣiṣẹ́ wọn déédé ẹjẹ́ wá wò ẹ̀sà ipò kẹta lẹ́la wa àwọn kan ló ṣe ipò kíní àwọn wò àwọn wo ló ṣe ipò kejì àwọn wò àfẹ́mọ̀ wọn ṣe kejì kí làwọn yẹn ń ṣe dáadáa táwa ò ṣe dáadáa ǹjẹ́ a rí nǹkan kan kọ́ lára àwọn tó ṣe ipò kíní ṣe ipò kejì yẹn tó lè ní wa gbàyè lọ́wọ́ wọn ọ̀gá kọ́mírèdì.
1: Ẹ ṣe olóòtú tí n bá ní ṣe àṣírí àmì pé Abia ló ṣe ipò kíní Abia State.
0: Abia ilẹ̀ Ibo.
1: Nílẹ̀ Ibo. Then state tó ṣe ipò kejì ẹ̀mí ìrántí yẹn tí wọ́n mọ̀ pa àlàṣe
0: pẹ̀lú. Bóyá pẹ̀lú
1: ohun tí ó dẹ̀ṣẹ̀ ni pé wọ́n bí gẹ́ bí àwọn ọ̀gá wa ọ̀gá iléèwé ààrẹ wọn tó wà ń bí àfojúsùn wa náà ni pé ipò kẹta la ṣe lọ́dún yìí ọdún tó ń bọ̀ lágbá ọlọ́run ipò kíní
0: yẹn là ń bẹ̀. Àwọn ọmọ kí làwọn yẹn ń ṣe káwà ò ṣe.
1: Ẹ ṣe o ohun tí mo lè sọ ni pé kò sí nǹkan táwọn yẹn ń ṣe tá ò ṣe torí pé ìjọba ìpínlẹ̀ Èkìtì ń gbìyànjú adẹ̀ láwọn olùkọ́ tó dámúṣe nípìnlẹ̀ Èkìtì ṣùgbọ́n àwa náà a dúró tẹtẹrẹ a nígbàgbọ́ pé a tún máa múra sí a nílò ìfọwọ́sowọ́pọ̀ àwọn òbí a nílò ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọmọ àkókò kan wà pé àwọn anchors president náà ṣe máa rántí tí torí pé àwa náà ò dúró ṣe mọ̀ pé committee of state ni Èkìtì wà ní Nàìjíríà ní ilẹ̀ Ibo náà lára state wọn bí wọ́n máa rántí nǹkan tí mò ń sọ yìí tí honourable commissioner wa tán ó ní nǹkan kan bóyá inú gbin mi ò rántí state yẹn
2: tẹ̀sí ayé ṣáájọ́ lọ nígbà yẹn èmi àti wọn
1: lọ. Ara nǹkan tó mú ọ̀rọ̀ ṣe EU lesson board and some computerize something ẹ ṣe wọn fẹ sọrọ nípa
2: ẹ jọwọ ẹjẹ sọrọ nípa yẹn Abia ló ṣe ipò kíní Ebonyi ṣe ipò kejì bẹ́ẹ̀ ni Èkìtì ṣe ipò kẹta ṣe ẹ rí
0: àwọn àkọ́kọ́ gbogbo lẹ káàárọ̀ ògiri
2: àwọn àlùbẹ̀ ṣe ẹ rí oníkàkù ló bọ̀ bó ṣe ṣe tiẹ̀ but nǹkan tẹ̀mí fẹ́ sọ ni pé kò sí nǹkan táwọn yẹn ṣe tójú tiwa lọ.
0: Ẹ jẹ́ ká dá a lẹ́yìn.
2: Kí ìkọ́kọ́ sọ yẹn. Dẹ́ Enugu tá a lọ gbà tá a dé Enugu. Èmi Commissioner for Education Tescom Chairman Subẹ́ a rí pé nǹkan tá a ní bí gan ojú tẹnugu lọ. Bẹ́ẹ̀ ni sà nǹkan tá a ní níbí ojú tẹnugu lọ. Àwọn kan ṣe ń pariwo ara wọn pé àwọn tó báyìí àwọn jù bẹ́ẹ̀ lọ la ṣe ní ká lọ síbẹ̀ ká lọ kẹ́kọ̀ọ́. Ṣùgbọ́n ìgbà tá a tún débẹ̀ àwa rí pé àwọn gan ló yẹ kó tún wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wa so kò sí nǹkan tó yẹ ká ṣe tá a ṣe ṣùgbọ́n ṣe mọ̀ oníkàkù ló mọ bó ṣe ń ṣe tiẹ̀.
0: Ẹ ṣe torí àkókò wa mo fẹ́ sáré lọ sórí ìbéèrè kan sí kí n tó tún padà sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi iléèwọ̀ ìbéèrè tí mo fẹ́ lọ sí nìyí kò sí nǹkan tí ó dáa tí kì í níbi tó kù sí kò sì sí nǹkan tó burú tí ò ní akátódó tó dáa sí tẹ bá wá wo ìgbésẹ̀ ìgbàlódé àforíṣiríṣi tí ó ń wọnú iléèwé wa yìí bóyá kí n dàbẹ́ni pé mo rán gbogbo àwọn kan létí ìgbà kan wà á máa ṣẹ́gi fún tíṣà bẹ́ẹ̀ ni gbogbo àìbóyá ìgbà hardwork á lọ sí gbòógì lọ ṣẹ́gbàgbó tá a máa fi dí ọba iléèwé oríṣiríṣi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kò sí yẹn mọ́ ń ṣe wọ́n ti ẹ̀ fẹ́ káwọn ọmọléèwé kó ṣe nǹkan kan tíṣà ẹgbàlá fi ń dá tíṣà mọ̀ jọ̀rọ̀jọ̀rọ̀ ni ó wà lọ́wọ́ wọn ẹ̀yin ará bí ẹgbà ti sọnù níléèwé àwọn ọmọ wọ̀nyí gan arípé oríkunkun pọ̀ àrífín pọ̀ ẹgbọ́bọ̀ la ṣe gbẹ̀bọ̀ ọgbọ́n wo lẹ̀ ń dá sí tẹ bá ti ṣe lé ìtàn kí n yọ̀ Ọláfáyọ̀.
2: Ẹ ṣe olóòtú wọ́n fẹ́ sọ kankan àwọn yẹn máa sọ pé standard education ti fọ́ standard education ò fọ́ ó tún dáa ju ti tẹ́lẹ̀ lọ ni ẹ jẹ́ ká
0: kọ́ kó sọ
2: kó ṣáájú ó tún ti ju ti tẹ́lẹ̀ lọ ó ju ti tẹ́lẹ̀ lọ ìgbà táwa wà ní yunifásitì kọ̀ǹpútà ẹyọ kan ló wà ń gbà yẹn ní department mi ní ìlọrin kẹ́ẹ̀ torí kọ̀ǹpútà gan wọ̀ ní jẹ́kẹ́ fọ́ kan. ṣùgbọ́n kọ̀ǹpútà àwọn ọmọ mú káàkiri báyìí àbí wọ́n ní laptop ipad gbogbo ẹ̀ ló wà fóun wa gan láṣiṣẹ́ kọ̀ǹpútà kò fọ́ ṣe rí ìgbà tá a wà ní primary school tó bá ti kọ english bóyá composition àbí comprehension fún wa àní lè reading and understanding ò sí a wà lọ bá wá ibi bóyá what is the name of ojú a wà lọ máa wá ibi tọkọ ojú síbẹ̀ a rí pé the name of ojú is gbogbo ẹ̀ láwa lift àti the name of ojú is kíní kan the name of ojú's father is dada gbogbo ẹ̀ ládàkọ ṣùgbọ́n ìsìn àwọn ọmọ reading and understanding ti wà wọ́n tún kọ́ wọn in an advanced way ju tàtẹ̀yìn wá lọ bọ́ ṣe ń kọ́ wọn advanced way tó máa jẹ́ kó yí ọmọ ju tàtẹ̀yìn wá lọ láti fi ń kọ́ wọn ní ìsìn jẹ́ nípa tẹgbàsà
0: ẹgbà ọ̀nà yín léèwé ni ẹ jẹ́ gbadaa
2: náà wọ́nà wá
0: ṣe gbọ́dọ̀ ọ̀nà yànwọ́n báyìí
2: ayé ti yí padà ṣe ráwọn ọmọ ayé òde òní gen z ni wọn
0: jẹ́ ṣe kí ni
2: gen z àwọn ọmọ gen z
0: àwọn ọmọ bọ̀tá
2: bẹ́ẹ̀ tó bá ti rí ẹgbà yẹn gan kò ní jẹ́ kó yé wọn mo mọ ọ̀rẹ́ mi kan nígbà táwọn primary school tó pé torí ẹgbà ni òjò lọ skul mọ
0: tòótọ́
2: bẹ́ẹ̀ ni sà torí ẹgbà bàbá kan náà sọ ó ní ìgbà tóun kọ́kọ́ lọ skul tó fún lẹgbà mẹ́fà ó ní mò ń ṣe sá nìyẹn kò kàwé lè ní o
0: torí ẹgbà mẹ́fà
2: ẹran tó bá nà yàn bí ẹgbẹ́ nínà olè ẹ̀wọ̀n gbogbo yẹn là fẹ́ kí yẹ pé kọ́ máa na ọmọ ẹgbà kọ́ ni gbogbo nǹkan.
0: tẹ bá wá gbé sí ẹgbẹ́ oríkunkun àwọn ọmọ ìsìn àìkọ́ kan kan sí àìkọ́wọ̀ fágbà gbogbo ẹ̀.
2: ó ní bó ṣe lè ṣe ọmọ mi ti bàjẹ́ láti ilé wa ni.
0: kọ́mírèdì
1: àwọn ẹ ṣe olótú
0: káyọ̀ tó gbà
1: lẹ́yìn. ọ̀rọ̀ afẹ́kúndì mọ̀ fún àwọn tó ń gbọ́ wa nílé àti gbogbo àwọn èèyàn pé ìjọba nígbàgbọ́ pé àwọn ọmọ tá à ń kọ́ wọn náà wọ́n ní ẹ̀tọ́ lábẹ́ òfin tó ń pè ní child's right torí pé ẹ̀tọ́ tó ń dẹ̀ níyẹn wọ́n fẹ́ kí á bọ̀ fún àwọn ẹ̀tọ́ yẹn ara àwọn òye ìgbàlódé ara àwọn òye tá a ní ìmọ̀ tá olùkọ́ tún ti ní ti náà gẹ́gẹ́ bí àwọn ààrẹ àwọn ọ̀gá àgbà ẹlẹ́kọ̀ọ́ ti sọ gbogbo nǹkan kọ́ lẹ́gbà èrèdí nìyẹn náà tó fi jẹ́ pé ìkọ́ni ìtọ́ni láǹkan tá à ń pè ní training tó túbọ̀ wà fún àwọn olùkọ́ ṣe rí àwọn ọmọ àtijọ́ tẹ̀ ń sọ lẹ́yìn àgbà wa àwọn ọmọ gbóra ń gbà yẹn o àwọn ọmọ kéèké ló pọ̀ níléèwé ń sin o tó yẹ pé àwọn ọmọ kéèké tó yẹ pé ìwé yá wọn
0: ẹ̀sùn bó ṣubú kòkò
1: so ọgbọ́n àti pé lákòókò tá a bá wo àwùjọ wa ohun nǹkan yí padà ìfẹ́ ni àwọn olùkọ́ là ń lò.
0: ay àfẹ́kù ń lọ
3: gentlemen, you have just a few seconds to answer my last two questions. Comrade, okay.
2: Yeah.
3: What should we expect on October 5, Monday? Just briefly, what should your colleagues, teachers like you, principals like you across the state expect?
2: Yes.
3: Your plan, simply just a few seconds.
2: Yes, it's going to be a jamboree.
3: Mm-hmm.
2: Number one, we want to celebrate our teachers all over the state for a yeoman's job that they have done in the past 1 year. Secondly, we want to celebrate and congratulate our governor on his re-election and want to appreciate him for all that he has done for us. And I'm using this medium to encourage all teachers to make themselves available.
3: Location and time, pavilion.
2: Pavilion,
3: at what time?
2: Pavilion. By 9:30 a.m., people should start trooping in.
3: All right. Comrade Ojo, finally, what would be your charge to your colleagues, teachers across the state? And of course, those who are also aspiring to join the teaching profession. 30 seconds.
1: Thank you very much. By the grace of God, Monday, we want to appeal to all our teachers across the state, I mean in the state, particularly the secondary school teachers, that we want everyone to make it a point of duty to come to Pavilion. As the president has said, by 9:30, even before 9:30, if they can be there.
2: Seated by 9:30.
1: Because what we are having this year is so unique. 60th anniversary of recognizing teachers or putting teachers in the right status.
3: Right.
1: It is an anniversary. It's also a celebration. So we want them to come, and it's our day. It's not government day. It is teachers' day.
3: All right.
1: And by the grace of God, teachers will be celebrated.
3: All right, before we go, let's quickly pay the final bill as we wind down on the show today.
0: So, lẹ́yìn eléyìí ẹ̀yin èèyàn máa pè wá wọlé ṣùgbọ́n ẹ̀tún gbọ́ ìkéde wọn lédè èkìtì.

0: àrọ́jọ́ mùsùlùkùn ṣùgbọ́n kó má bàtẹ́ ẹ̀ dá sí bó tẹ̀ ṣe nìkan ló lè lóore ọ̀fẹ́ àti bá wa sọ̀rọ̀ ẹ dá sí kìí tá a fi ń wà yìí 081 ẹ bá wa dá sí i.
1: ó kí ẹ kojúmọ́ wá kí n ti tẹ́tẹ́ ṣe o.
0: àtẹ̀yìn náà
1: abiodun ni látùbẹ̀ àkókò.
0: ní ìgbọ́
1: mo dẹ̀ ké abiodun ni o látùbẹ̀ àkókò.
0: ìgbẹ́
1: mo dẹ̀ ké èkìtì náà fún tanivẹ́sì wọn ìkìtà máa tẹ̀síwájú o.
0: Nàìjíríà òní bàjẹ́ lápapọ̀ mú ní kí ni òun lè kí àwọn tíṣà zùwà o. Abiodun látùgbẹ̀ ẹ ṣe o. Sẹ́nìkan lè lórí ọ̀fẹ́ sí ṣáká máa lọ. Ẹ lọ.
2: Ẹ ti di lójú o.
0: Ẹ bá wa dá sí.
2: Ẹ tó bá ló gbé láti tàn ọ̀bá ẹ̀ ní sísọ.
0: Ó ẹ ṣe o.
2: Ẹ ṣe rí ayéta wà ní kò sí ìgbẹ́jọ́ ìjẹ́ ká bọ́ pa wúyọ. Ká má tara wa. Ọmọ tá a bá bá ló ń lẹ́kọ̀ọ́ o. Ẹ kó ètò ọ̀tún bá láti tàn ẹ̀
0: kò ní jù báyìí lọ ẹ̀yin èèyàn wa mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin àlejò mi alàgbà wa ọ̀gá àwọn principal ní gbogbo Èkìtì tó jẹ́ president ẹgbẹ́ àwọn olùkọ́ àgbà láwọn ilé ẹ̀kọ́ girama wa ìyẹn bàbá wa Akínbọ̀dé òkè ẹ kú dìde ẹ rí pé ìwọ̀nba lọ̀rọ̀ tá a lè sọ kọ́mre tóyìn òjò ẹ̀yin náà ẹ kú àyè ibẹ̀
3: ẹ bá
0: wa kí gbogbo àwọn olùkọ́ ní classroom pé iṣẹ́ ẹ wọ́n yọ o.
3: ẹ ṣe ẹ ti adé ń kí gbogbo Èkìtì àti gbogbo àná pa kóríire ẹ ṣe.
0: ọyà jà lọlé ẹ wà.

0: of the gospel.
1: Wakati Rere Oni to Pataki.
0: Tokufu Missi Olua.
1: Ori Kani Adaba FM
0: 88.9.
1: Akure.
2: Yito ti mwaye lojo Sunday tele.
3: Ti ojo Thursday bayi.
2: La gugan kushe jume. Dogu sa gugan fa.
1: Eti ma agwa ron lorun to jile.
0: Ti Rere ni eto. Ti ijo gospel apostolic church. She oni kwa we.
1: Ti wa ashe ma agwa lo se yi.
0: Jesu Christi. Oni she yanu yo shise yanu pataki. Nino aye re.
1: Bogbe yomo lorun.
0: Pata e ma shana igbo.
4: Ibi ti awon eka ijo Gospel Apostolic Church 1 yo
5: District Headquarters
4: Number 2
5: Peter Eke Street
4: Shijo Ade
5: Akure
4: Akure Branch 2
5: Number 67
4: Odo Ikoyi Street
5: Akure
4: Akure Branch 3
5: Beside Sunshine Estate
4: Oda Road
5: Akure
4: Ifon Branch 1
5: Number 42
4: Benin Owo Road
5: Ifon Ondo State
4: Arimogija Branch
5: Number 1
4: GSC Street
5: Arimogija
4: Benin Branch
5: Number 12
4: Uwale
5: Off TV Road
4: Benin City
5: Edo
4: Idanre Branch 1
5: Number 159
4: Odowa Idanri
5: Idanri Branch 2
4: Beside Akpe from Market
5: Idanri
4: Idogun Branch 1
5: Number 1B
4: Opposite Idogun High School
5: Uba
4: Idogun Branch 2
5: Surulere Street
4: Isara
5: Idogun
4: Ifon Branch 2
5: Number 2
4: Obanigba Street
5: Ifon
4: Igbotako Branch
5: Number 62
4: Idebi Street
5: Igbotako
4: Imoru Branch
5: Number 18 and 20
4: Ifon Road
5: Imoru
4: Ijagba Branch
5: Osuta Quarters
4: Sobe Road
5: Ijagba
4: Okitipupa Branch
5: Greater Tomorrow
4: Oluwaseyi Street
5: Akpata
4: Site B,
5: Okitipupa,
4: Ondo Branch.
5: Road 1,
4: Number 2,
5: Isale Ilela,
4: Oketura,
5: Yaba,
4: Ondo Town.
2: 26, Araromi Street, Okeluse, Ondo State.
4: Owo Branch,
5: Ogedengbe Somi.
4: Opposite Idasin Primary School,
5: Owo.
4: Ore Branch,
5: Behind Ade Super,
4: Lagos Benin Expressway,
5: Ore.
4: Iduani Branch,
5: Post Office Road.
4: Opposite Amateko Office,
5: Iduani.
4: Akuba Branch,
5: Number 61,
4: Okele Quarters,
5: Akuba.
4: Owo 2,
5: Uwoye.
4: Elewaku Street,
5: Enete Somi,
4: Owo.
5: Igbokoda Branch
4: Number 18
5: Ifesowapo Street
4: NGDC GRA
5: Igbokoda
4: Gbogbo ibi ti eka GAC wa ni Ondo ati Edo le ti gbo yi o
5: Jesu Christi
4: Loluwa
6: Oluwa Olorun awon baba wa Olorun aposu arala Olorun akimode sadela Olorun baba wa deun adupe fun wakati ati akoko daadara yi Oluwa gba ope wa Je an lò ni nò rè ki imale ki wà. Lè yi oruko Jesu Christi oluwa ati dibala wà. Ha, mi. A mò yi ki ni wà fù gbogbo enyomò lòrùn. Ni akoko ati bayi. Ba pa gbogbo awa. Ti aje oma ijò yirire apostoli kakri. Agbayi Gospel Apostolic Church. Aki wà ku asiko odon. A jodon abo. E yiti a man se le kan lodon. La ti fi mariri abo lo. Lori aye eniko kan wa. Anki wa ni lobo ile ati orile ti ya wa. Ipe ki oloron an baba wa. Ti si oloron abo. Ti si oloron epama. Ti si oloron majemo. O fi alafia re pawama. Titi di odo timbo ajodun abo ti odun yi loruko la Jesu Christi yo mu yore yo si mu ibukun wa fun enikokan wa bi ase se ti odun yi ka wa ma ranti pe ajodun la kan bo ti yo kan gbogbo agbaye eyi ti a o ti kore awon agotan si odo olugbala ka ma mura je ajodun to gaju ajodun lo eyi ti gbogbo agbaye yo parapọ lati se eyi nigbati aye ibatan gege bi se wa ni kan le yi ohun atenumo ati ohun afojusun ohun lati pese agotan sile fun a oluso agotan wa ti se Jesu Christi afojusun ati ilepa wa to gaju lati mura sile gege bi iyawo ti mura sile de oko iyawo loruko lati Jesu Christi mo gbadura wepe gbogbo wa pata ni abe ohun yi a o di iyawo olugbala loruko Jesu Christi oluwa ti olugbala wa bi a se n tesiwaju na awon iwa olorun ipele ati ibi ti a de loni ni bi olorun se je olorun alaafia olorun o je olorun alaafia iwa kan ninu iwa olorun o ni pe olorun wa o je olorun alaafia bi ki ti olorun ba wa alaafia ma n wa nibe ohun to n reti lodo awa naa ni gege bi omo re pe agbodo je omo alaafia ninu iwe Korinti iwe Korinti kini nibi ti a o ti se agbeyewo akoko iwe Korinti kini ori ikerinla ese iketale ni ogbon First Corinthians chapter 14 verse 33 First Corinthians chapter 14 verse 33 ohun ti oro Olorun wi ohun ni wipe nitori Olorun ki se Olorun orudurudu ṣugbọn ti alaafia gẹgẹ bi o ti jẹ ninu gbogbo ijo eniyan mimo Olorun je Olorun alaafia Olorun ti an sin ti an kepe ti an gbadura si o je Olorun alaafia nigba ti a so nipa so tele Jesus Christ Oluwa wa ikan ninu oruko ti a pe omo alade alaafia gbogbo eyin ti enfe ki Olorun ko da yin nu adura gbogbo eyin ti e mura sile lati padi olugbala e gbodo je eni to ni iwa Olorun iyẹn ni pe e gbọdọ jẹ ẹni tó ní ẹmí àlàáfíà bí a bá rí ọ pẹlú gbogbo ènìyàn tó jẹ oníjàgídíjàgan oní ìwà líle oní ìwà kíkorò o ní ìwà ti ọlọrun tí ṣe àlàáfíà o gbọdọ wà ní àlàáfíà pẹlú gbogbo ènìyàn ọkàn rẹ gbọdọ fún àlàáfíà ọkàn àwọn ẹlòmíràn máa pòǹgbẹ fún ìjà ní gbogbo ìgbà bàbá máa dáyàn lóhun ọ̀rọ̀ wọ́n á dá lóhun pẹ̀lú ìjà bàbá máa béèrè ọ̀rọ̀ wọ́n á béèrè bí ìjà bí ìjà tó ń túmọ̀ sí wípé ọkàn wọn kún fún ìjà ó sì korò púpọ̀ púpọ̀ tí kìí ṣe ọkàn tí ọlọ́run fẹ́ ìkan lára èso ti ẹ̀mí òun ni àlàáfíà ìkan lára èso ẹ̀mí ìyẹn ni pé tó bá jẹ́ ọmọ aládé àlàáfíà tó jẹ́ wípé àlàáfíà ọlọ́run ó ń bẹ nínú rẹ̀ tá a sì pè ọ́ gẹ́gẹ́ bí ọmọ rẹ̀ a ó rí ìwà yìí nínú ayé rẹ̀ nítorí pé ìwà ọlọ́run ni ìwà àlàáfíà ìwé Efésù ti ẹ̀ mẹ́nubá ohun pàtàkì tó tún lè tìwà síwájú nínú ìmọ̀ nípa ọ̀rọ̀ ọlọ́run yìí ìwé Efésù orí kejì bí a bá wo ẹsẹ̀ ìkẹrìnlá nítorí pé òun ni àlàáfíà wa ẹni tí ó ṣe méjèèjì lé ọ̀kan tí ó sì ti wó ògiri ìkìlẹ̀ tí ń bẹ láàrin òun ni àlàáfíà wa ènìyàn kan ò lè ní àlàáfíà pẹ̀lú agbára rẹ̀ ènìyàn kan ò lè jẹ́ ọmọ àlàáfíà pẹ̀lú ọgbọ́n rẹ̀ pẹ̀lú ìwé pẹ̀lú ìmọ̀ ṣùgbọ́n ọ̀nà kan ṣoṣo tí o fi lè jẹ ọmọ àlàáfíà òun ni pé kí o gbé kristi mi tó túmọ̀ sí wípé kí òun tí ń jẹ àlàáfíà wa bí ìwé Efésù orí kejì ẹsẹ ìkẹrìnlá ti ṣe wí òun ní jẹ àlàáfíà wa ẹni tí ń jẹ àlàáfíà wa bí o bá ti di ọ̀rẹ́ rẹ tó di ọ̀rẹ́ rẹ wà á máa wà pẹ̀lú gbogbo èèyàn ní àlàáfíà òun ní máa wà níbi rúdurùdu òun ní máa wà níbi ìjà ò ní máa fẹ́ láti bá gbogbo ènìyàn jà ẹlòmíràn bí ọkọ rẹ̀ bí léèrè ọ̀rọ̀ bíyàwó rẹ̀ bí léèrè ọ̀rọ̀ bí ìjà ni inú rẹ̀ kò tẹ́ inú rẹ̀ máa ń ru ó máa ń fẹ́ jà ó máa ń fẹ́ wàhálà nítorí kò sí ọmọ aládé àlàáfíà nínú rẹ̀ ìwà ẹnikẹ́ni tó bá sọ fún ọ pé òun ti di àtúnbí ẹnikẹ́ni tó jẹ́ ìrànṣẹ́ ọlọ́run ẹnikẹ́ni bó ṣe wù kó rí tó ń jẹ aládùúrà tàbí ẹnikẹ́ni tí a pe orúkọ ọlọ́run mọ́ lára ìkan nínú ìwà pàtàkì tí ẹ ó rí tẹ ó sì dámọ̀ pẹ̀lú irú ènìyàn bẹ́ẹ̀ òun ni pé yóò wà ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn àṣẹ ọlọ́run ni eléyìí ó yẹ kí a wà ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn torí láì sí èyí ni a ò lè rí ọlọ́run ìwé Hebrew òun ló fìdí rẹ̀ múlẹ̀ fún wa bí a bá wà ní ìwé Hebrew orí kejìlá ẹsẹ̀ ìkẹrìnlá pé ohun kan ṣoṣo tí a ó fi mọ̀ wá gẹ́gẹ́ bí ọmọ rẹ̀ ohun kan ṣoṣo tó ṣe pàtàkì tó ń kéde wa gẹ́gẹ́ bí ọmọ aládé àlàáfíà òun ni pé a ó wà ní àlàáfíà pẹ̀lú ọlọ́run a ó sì wà ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn bá ọ bá wà lábẹ́ òun yìí o ò tí ì gba Jésù Kristì lólúwa àti olùgbàlà o ò sí ní àlàáfíà pẹ̀lú ọlọ́run o ò sí ní àlàáfíà pẹ̀lú Jésù Kristì o si je olote si olorun ni tumo re sugbon lojo to ba ma bere irin ajo alaafia wa ba olorun laja o tumo si pe wa gba Jesu Kristi ni oluwa ati olugbala re wa pari ija ti nbe laarin wa ati olorun wa gba olorun gege bi oluwa re iyan ni pe wa gba ki olorun nipasẹ Jesu Kristi ko mo sakoso aye re alaafia gan yo de sinu okan re yo semi po ninu opolopo laalaye okan wa ko fun orisirisi loni nitori ko si alaafia Kristi ninu wa nitori pe eni ti olorun funra re pe ni alaafia wa ko si ninu okan wa a o fa aye gba a n gbe aye wa funra ara wa a n gbe aye wa bi okan wa se nfe ki o ba le ni alaafia ko o si le pari ajo re sibi alaafia ikede ati atenumo oro ina ni wipe bi olorun se je olorun alaafia ti apege Jesu Kristi ni omo alabi alaafia awa na baba wa fe ri oluwa gege bi iwe beru bi o ti se wi fun wa ori kejila ise iterinla bi a ba fe ri oluwa a o wa ni alaafia pelu olorun ati pelu eniyan gbogbo nigba na ni awa na yo pari ajo wa sibi alaafia ki alaafia olorun o ma ba gbogbo olugbo oro ati ohun gbe ni gbogbo ti a ba wa alaafia re yo si pelu eni kokan wa yo pelu ise wa yo pelu aye wa bi a se n ba olorun rin ti a se n pale mo fun ipadabo re lekeji alaafia Kristi o wa lara eni kokan wa anki wa lekan si wipe a ko imora gbogbo omo ijo iriri ti a ko se le jakidado gbogbo agbaye ati gbogbo ti ohun ile wipe ajodun abo ti 2026 ti o wa ni Sunday keji ni osu kewa ninu ọdọ yi ni gbogbo awon eka ijo wa ni gbogbo ti eka ijo wa patapata a n pe gbogbo eni gbogbo awon omo olorun eti awa na gbagbo ninu agbara Kristi to n daabo bo ni gbogbo wipe kawa na darapo mu wa lati ba wa se ajodun yi ajodun abo oni a n pe ni olorun wa o je olorun abo fun wa ki abo olorun ko wa lori eni kokan wa bi o se n gbo mi ni gbogbo ti o wa abo re ko ni fi iwo naa sile apo ọdun alaafia Kristi ko ma ba wa gbe oruko Jesu Kristi oluwa ati olugbala wa.

0: wa da iko lo si ori pada o dabi eni wipe won lala idini yi ti a fi pe gbogbo eni si bi ijo gospel apostolic church to wa ni gbogbo ipinle ondo ati edo bi eto ijo se lo ni won yi o ojo sunday ni sunday service bere latago meje abo aro ojo tuesday ni miracle hour lago marun irole ojo wednesday ni bible study bere latago marun irole bakan na ojo friday ni house fellowship ni ago marun irole to ba wa di gbogbo ojo saturday keta loshoshu ni hours of victory bere ni dede ago marun idaji e wa kajo wa pade jesus christ ti se alase pe igbagbo ni gbogbo eka ijo gospel apostolic church to wa ni ipinle ondo ati edo district fun ebi adura e pe sori ero ibarisoro yi 08142090488 pastor paul ajawo ondo ati edo district overseer pastor fa adewumi gac general overseer reverend ss sadela gac founder emo wa je ka gbagbe o pe bibo jesus christ ku si dede
1: nigeria ti eni ipese ibo ti dangote petroleum refinery ti si baye o si fun o lati di onipe ninu ile ise na ipin kan je 525 naira o si le bere lati ipin mewa iye je 5250 kiko pa ninu ipin ile ise na rorun o le se iforuko sile nipa awon ile ise ti ajo sec fowosi pẹlu awon ile ifowopamọ to n kopa ninu eto yi awon pẹpẹ isuna owo lori fonu ati ayelujara fintech awon stock broker ati awon ona miiran ti won fi owo si te bvn re sile lati jẹri pe idanimọ re jẹ otitọ yan iye ipin to fẹ ko si san owo re lẹyin na ami idaniloju pe won ti fi oruko re sile fun ipin re won yoo fi ranse si o sabewo si ipo.dangote.com lati mọ bi ati ibi ti o ti le se iforuko sile fun ipo naa jọwọ ka awon ilana ati ofin to dirọ mo n to fẹ ra to ba n se iyemeji ba ile ise to mọ nipa se sọrọ awon stock broker ajọ isuna ati awon olubanidamọran isuna owo re sọrọ fun itọnisọna ki o to foruko si.
2: Are you ready to walk in God's extraordinary grace? Join us, the Authority of Christ Global Ministries proudly presents More Than Conqueror Word and Prayer Conference 2026. Theme, Unlimited Favor, Walking in God's Extraordinary Grace. Date, Tuesday, October 6th to Sunday, October 11th, 2026. Morning and evening sessions from the 6th to 8th at 9 a.m. and 4:30 p.m. for Word and Prayer. While on Friday, 9th October, get ready to receive the touch of God as you attend Jesus Rally with Anointing Service. Their Apostle Sunday Ujediyi will be ministering powerfully. Sunday, October 11th, Thanksgiving Service at 7:30 a.m. Venue, Glory Sanctuary, Act Global Avenue, Kilometer 4, Ado Owo Express Road, Akure. Ministering Prophet Professor Mayowa Uyemi, Apostle Sunday Ujediyi, Bishop Chukwuka Nnaji, and Pastor Toye Ebijomori, Apostle and Pastor Mrs. Olaniyan Opita, hosts. Don't miss this life transforming experience. Come and encounter unlimited favor. Jesus is Lord.
3: Oh yes, koma tun ti tun. Agbayamuyamu eto automatic miracle hour. Total deliverance to ma n waye ni prayer center church of God. To kale si Adofure Idare Road Akure. Ojo kini loṣooṣu ni. Ibẹ̀rẹ̀ oṣù eléyìí a tún lágbára púpọ̀. Torí ibẹ̀ lolúwa ọba ti ń ṣoore kálukú fún lónípòjípò.
4: Akiri ṣoore yasaga ni o, ṣemi náà rẹ.
3: Ọ̀pọ̀lọpọ̀ ló ti yalé yalé torí àìrídá ìrílò àìlọ́mọ àìlọ́kọ àìláya ìdíṣẹ́. Bó ṣe àgbàdo bó sì ṣe àìsàn. Oh my God! Oríṣiríṣi disorders àti inadequacies ló kún lé ayé. Náà bí bipolar disorder, obsessive compulsive disorder, àbí schizophrenia psychotic disorder. Hey! Àdúrà gidi mà làwọn ìṣòro wọ̀nyí ń fẹ́. Ó yẹ tètè máa bọ̀ níbi automatic miracle hour yìí. From 9 a.m. to 6 p.m. ní àwẹ̀ àti àdúrà. Ìṣòro yóò sì bẹ̀rẹ̀ lálẹ́ mọ́jú ọjọ́ kejì. Bàbá Prophet Samson Olúwamọ́dédé tún ti gbáradì láti máa ṣínà àdúrà bọ́lẹ̀. Kéèyàn fi recharge, remote, remotivate, resuscitate. Ara ẹ̀ olúwa ìwádìí àpáta gàǹgà láti ìbẹ̀rẹ̀ oṣù títí tó fi máa dé òpin ẹ̀ ọjọ́ kìíní oṣooṣù mà ní o yẹ sí automatic miracle hour tá a pè ní total deliverance ní prayer center.
5: Yọ ìyanra òyìnkun Èkìtì kẹ̀kẹ́ mọ́mọ́ ní kóróṣó Èkìtì rúmọ̀lẹ̀kẹ́ jìgbà wẹrẹ ní wẹlé Èkìtì wọ́ fẹ́rẹ̀ rúlé lọ́lọ́ka múrọ̀ ọlọ́rùn abọ̀lú sí dk ẹ̀ wọ́ fẹ́ra tẹlifíṣàn ní o wọ́ fẹ́rẹ̀ fàánù ní o wọ́ fẹ́ra deep freezer wọ́ fẹ́ra washing machine wọ́ fẹ́ra microwave wọ́ fẹ́rẹ̀ ro kitchen gas cooker and co ẹyọ abọ̀lú sí dk ẹ̀ ẹyọ wọ́ yóò asan díẹ̀ kan dẹ̀ gbà ní èlé èlé lórí wọ́ yóò san lóṣooṣù wọ́ yóò san lọ́sọ̀ọ̀sẹ̀ kó a ti san ọ̀rẹ́ dáárín à ń gbé wọn kọ yára kọ́ tó ti yẹ ọbẹ̀ náà rọrùn yeye láìsí èlé ni o ọ́fíìsì rẹ̀ Lidanko Plaza Lajilosun Lado Èkìtì ẹ owó ọkàn sí ọ pẹ̀lú nọ́mbà 07074843351 yẹmi pé lẹ́ẹ̀kan sí 07074843351 tó ti yọ. Yára eru lẹ́ o.
6: Eruya. Yes, òun gangan nìyẹn. Tẹ bá ti gbọ́ tó dún bẹ́ẹ̀ ládàbà, ọjà ọdún ti bẹ̀rẹ̀.
7: Ọjà ọdún ti dé, àdàbà gbé.
6: Kí lẹ ń tàṣà, kí lẹ fẹ́ ṣe mà? Kábà yí gbé jáde lásìkò ọdún yìí àsìpé. Wọ́n ti kọ́jà ọdún dé, kárajà ọdún, kátajà ọdún, kẹ́jìfà ọdún, àpolówó ọjà ọdún. Ẹ ṣé àmọ̀nà o. Pápá tayọ orílẹ̀ ìgbà pé ṣé kí ṣe ètò ọjà ọdún òní Classmate. Tó bá débi ká polówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ da ìparí December gbọ̀ngbọ̀n.
8: Oya ẹ máa bọ̀ wá o.
7: Rẹpẹtẹ ìwé ọjà ọdún ti dé.
6: Tiwọ náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó ní iléeṣẹ́ ti ń fe ní méní fèjì méjì fìtà mẹ́ta tá jẹ́ ń kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní.
9: Mọ̀sílò Building lẹ́gbẹ̀ A Division Police Station Ọba Déṣìdá Road Àkúrẹ́.
6: Kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó. Ọdún yìí á dùn yògbà yògbà, á jì jọ ta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé Karim sórí 08030414344.
9: Grace 08032474686.
6: Tàbí Fẹ́mi sórí 08060864428. Ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.

0: òpópónà mẹ́rìndínlógún tó jẹ́ kìlómítà 182 kan sí ìbílẹ̀ mẹ́jọ lábẹ́ ìpele kejì ti ètò iṣẹ́ àkànṣe àǹfààní àti ọjà ọ̀gbìn ìyẹn ramp raamp ní ìpínlẹ̀ Ondo. Ní ìbámu pẹ̀lú àwọn ìpèsè òfin àyẹ̀wò ipa àyíká environmental impact assessment EIA act ìyẹn cap E12 LFN 2004 èyí tó jẹ́ kí ó di dandan fún àwọn tó ń ṣe àwọn iṣẹ́ ìdàgbàsókè pàtàkì tuntun láti ṣe àyẹ̀wò ipa tí iṣẹ́ náà lè ní lórí àyíká. Èyí ni ilé iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àyíká àpapọ̀ ṣe kéde àkókò ọjọ́ iṣẹ́ 21 fún àfihàn gbogbogbò ìwífún àti gbígba àwọn àbá tàbí èrò lórí àkọsílẹ̀ ètò ìṣàkóso àwọn ipa lórí àyíká àti àwùjọ ESMP tí àjọ RAAMP RAMP ìpínlẹ̀ Ondo fi sílẹ̀. Ẹ gbọ́ àwọn àlàyé kúkúrú nípa iṣẹ́ àgbègbè náà. Iṣẹ́ tí a gbèrò ní láti ṣe àtúnṣe àti ìgbéga ọ̀nà abúlé 84 tó jọ jẹ́ kìlómítà 182 lábẹ́ ìpín kejì ti ètò RAMP ní ìpínlẹ̀ Ondo. Iṣẹ́ náà yóò kan ìjọba ìbílẹ̀ mẹ́jọ wọ̀nyí: ìwọ oòrùn àríwá àkókò Òkìtìpá, gúúsù Àkúrẹ́, ìwọ oòrùn gúúsù àkókò Ìfẹ́dọ̀rẹ́, Ẹsẹ̀ Odò, àríwá Àkúrẹ́ àti Ìlàjẹ. Ọ̀pọ̀ iṣẹ́ náà la ó ṣe láàrin àwọn àlà ilẹ̀ tí ọ̀nà náà ti wà tẹ́lẹ̀, ó sì máa ní ìwẹ̀nù àti iṣẹ́ ilẹ̀, ìpìlẹ̀ abẹ́ ọ̀nà àti ìpìlẹ̀ laterite, fífi asphalt bojú ọ̀nà, ṣíṣe àwọn ọ̀nà omi, ojútù àgbàrá àti afárá, ìdáàbòbò àwọn ẹgbẹ́ òkè àti ìdúró ṣinṣin ilẹ̀, ṣíṣe ọ̀nà lẹ́sẹ̀ níbi tí ó bá yẹ, àti fífi àmì ọ̀nà àti àwọn ohun èlò ọ̀nà sílẹ̀. Àfojúsùn iṣẹ́ náà ni láti mú kí ìrìnàjò àti ìbáṣepọ̀ láàrin àwọn agbègbè abúlé rọrùn, láti tún àwọn ọ̀nà tó ti bàjẹ́ ṣe, àti láti mú kí gbígbé títa àwọn ohun ọ̀gbìn àti ọjà àgbẹ̀ túbọ̀ rọrùn nípínlẹ̀ Ondo. Àwọn ibùdó tí a ti máa ṣe àfihàn àkọsílẹ̀ náà ni ilé-iṣẹ́ ìjọba ìbílẹ̀ ìwọ oòrùn àríwá àkókò òkè àgbè ìpínlẹ̀ Ondo, ilé-iṣẹ́ ìjọba ìbílẹ̀ Òkìtìpupa, ilé-iṣẹ́ ìjọba ìbílẹ̀ gúúsù Àkúrẹ́, ilé-iṣẹ́ ìjọba ìbílẹ̀ ìwọ oòrùn gúúsù àkókò Ọkà, ilé-iṣẹ́ ìjọba ìbílẹ̀ Ìfẹ́dọ̀rẹ́ Ìbàrà òkè, ilé-iṣẹ́ ìjọba ìbílẹ̀ Ẹsẹ̀ Odò Ìgbẹ́kẹ̀bọ́, ilé-iṣẹ́ ìjọba ìbílẹ̀ àríwá Àkúrẹ́ Ijuta Ògbómú, ilé-iṣẹ́ ìjọba ìbílẹ̀ Ìlàjẹ Ìgbọ́kọ̀dá, ilé-iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àyíká ti ìpínlẹ̀ Ondo nílùú Àkúrẹ́, ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ tó ń rí sí ọ̀rọ̀ àyíká nílùú Àkúrẹ́ ìpínlẹ̀ Ondo, ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ tó ń rí sí ọ̀rọ̀ àyíká ti ìlú Àbújá àti ojú òpó ayélujára www.ead.gov.ng. Àwọn àkókò ìfihàn náà ni ọjọ́ 18 oṣù kẹsàn-án sí ọjọ́ 17 oṣù kẹwàá ọdún 2026 ní dédé aago 8 àárọ̀ sí aago 4 ìrọ̀lẹ́ lójoojúmọ́. Gbogbo àwọn èrò àti àbá nípa àkọsílẹ̀ náà ni kí a fi ránṣẹ́ sí Honourable Minister, Federal Ministry of Environment ní Abuja, tàbí kí a fi ránṣẹ́ nípasẹ̀ www.ead.gov.ng. Gbogbo àbá àti èrò gbọ́dọ̀ dé kí ó tó di ọjọ́ 7 oṣù kọkànlá ọdún 2026. Akọ̀wé àgbà fún Honourable Minister lórúkéde.
1: Tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀ tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ẹjọ̀wọ́ ẹdúró lọ́jà rẹ̀.
3: Kí ló ṣẹlẹ̀?
2: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì kan, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
1: Ní tòótọ́,
2: kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
1: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDKE wà?
3: Èmo ló tún jẹ́ CDKE báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDKE, ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
2: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
1: Pẹ̀lú CDKE, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èléwó lórí ọjà tó bá dọ̀dọ̀ wà. Download CDKE lórí Play Store àti Apple Store.
4: Ilé-iṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, ládojúkọ Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
5: Báwo máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí?
6: Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Iṣanra yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
7: ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara yín lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu, ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460-6419 0706460-6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
8: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yẹmí Lane opposite Oye Mekun Grammar School ni ilu Akure boyo fe bere nkaka bo fe bere oni mara ka to fe bere lowo mi pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 kini le ese baba oke ogun ti en gba awon eyan ni mamare lo lori ati pe kini le ese baba oke ogun se ohun na ni isoro to n ba wa ja ninu ise ara wa ati eyi to n ba wa ja ninu egungun ara wa apere wo ni won na ti en ri elomi a ma ri pe tohun ba sun bayi tohun ba jin ati dide nile re isoro ni oje fohun tori gbogbo ara ni o ma ro ohun elomi a ma ri pe ise ohun bere si ba fa ohun so lati bi ibara adi ohun de bi ese elomi o le bere mu kan le elomi o le duro pe elomi a ma ri pe gbogbo enu eti ohun lo bere si ma ho ye be le elomi o ma ri pe gbogbo enu ara ni kan bere si ma ja ohun je tabi nkan bere si ma rin kaaki inu ara ohun tabi ara ti e bere si ma ta ohun bi e pe ohun fi atarara elomi ba so esun lale bayi ati irun sun re isoro ni elomi ba tun sun wakati kan tabi wakati meji to ba jira ro bayi ati dide nile re na isoro tun ni ogun seju ogun seju ko ni le dide lori ibusun re to ba tun gbianju to dide bayi to ba fese lele ba ese o kan gogogogo bi eni to gbe ese le egun lemi an fi ma pe e ma ja wora wa ni re iwa na gbianju ko wa yoju si wa fun mara kan abi meji office wa ni number 4 Dudu Yemi Lane opposite Yemekun Grammar School ni ilu Akure tabi ko pe mi sori ero bani soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 nkan yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko sise ma rara elomi o le dagbe be le elomi o ba fe jade nu le re bayi ko le da jade afiko mo fa jade tabi ka elomi o ma fi opa si kete ese be elomi ba lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni gegege be epo hun fe subu eyen wa won baba wa e wa won baba baba wa elomi won alogorun odun won alogofo odun pelu si asekara elomi nse si agbe elomi nse si ode be ni won tun ma da ta kebe kebe se bi ewe ati egbo yi na le won na lo nitori e mo fi lo ko ewe ati egbo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu seyin oro awon egbo ajise dada awon egbo ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ma ma ta kebe kebe na mo wa fi so pe ode ni mi ode ni baba mi eyi na mo pa awon ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan kan o si ni yo wa lenu ninu se wa bẹẹni kankan o ni yọ wa lẹnu ninu egungun ara wa se bi ewe atẹgbo yi naa lawa naa lo iwa naa wa ja anfani ewe atẹgbo lọdun emi baba oke ogun ti ma wa ni number 4 Dudu Yemi Lane opposite Oye Mekun Grammar School ni ilu Akure ẹrọ ìbánisọ̀rọ̀ mi re 07 64 60 64 19 07 64 60 64 19 àlàáfíà ara wo ni bí fi àfíà.
9: Àwọn tí ẹ rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣẹ́-ara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Iṣẹ́-ara yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò ọ̀run sùn déédéé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ogun lónìí. Ẹ máa pé 07064606419 07064606419 bàbá òkè ogun àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
10: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ogun lórúkọ wọn. Ṣẹ̀rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí àti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
8: O ṣe atọ́kùn, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà, emi te on kiyin ni baba oke ogun ti gbogbo aye mo si baba iseyin baba lowo lawa alaafia na laafi lole aye olorun ma je ka laafia ara wo di fi afia o a gbadan ma wo alaafia ara wa niran a gbadan moju tu ara wa kan na ma se wa leni ti o ma wa nu le ti o ma gboro ta emi baba oke ogun mo wa number 4 dudu yami lane opposite oyemekun grammar school ni lu akura baya wa wa fe bere one lowo mi abo ni marakan to fe bi mi abo fe bere lori one abayo pe mi sori ero bani soro mi yi o samu 64 60 64 19 o samu 64 60 64 19
10: e seun baba amo ipe ohun teyin ma ngba ni nimoro le lori ile ise yin isoro nipa iso ara ni bawo le njo se le mo pe ohun ti ni isoro ninu iso ara re
8: o se atokun bi ise ara ba ti ni isoro gbogbo nu ara na lo ti ni isoro yen apere wo ni won wa nri ninu ara ti e wo to n gba mi ninu ile elomin ni to ba ti sun to ba ti je bayi laaro lo ma ri pe gbogbo nu ara lo bere si ma rohun ni elomi o le bere ko mu nkan nile elomi o le nero pe elomi to ba fe joko bayi ati dide nile re isoro ni afi ko se wa omo ko ti o fa dide tabi ko se ma fowo mu ogiri ko to le dide nile elomi o le rin ibuso kan si ibuso keji afi ko joko ko simi ko le to ma rin lo si waju elomi ere orun sun arara bẹ́ẹ̀ ni bá ti ẹ̀gbìnyànjú tó so orun wákàtí kan àbọ̀ orun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́ bí ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò nílẹ̀ dìde nílẹ̀ yọ dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀ irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹni májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin mo ti kó wá láti ìlú ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19 ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́ mọ́ ọ̀sẹ̀ máa fà á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni agbá kan ara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí i pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀ òun gógógógó bẹ́ẹ̀ lómiì bá sùn báyìí kí lè ó tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún ìsìn ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gú èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú ìsẹ́yòrò tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ nílẹ̀ṣẹ̀ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 ẹlòmíì tí ẹ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósì bẹ́ẹ̀ bá ti ẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tí ẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ̀ ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nínú Àkúrẹ́ àti agbègbè rẹ̀. Ngbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sọ́tún, àwọn àgbàlagbà ní bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀, ó níbi kan gbé sí. Ngbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi, tí Ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí, ó rí pé lọ́gùn Ọlọ́run ó ní wà bákan náà mọ́. Gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwò yẹn, ó rí pé lágbára Ọlọ́run ìwọ náà ó dúpẹ́ Fọlọ́run ni, ó dúpẹ́ tẹlomi ẹ̀ sojú lásán o. Ngbà tó bá dọ́dọ̀ wa á gbìyànjú á ṣèbẹ̀ Ọlọ́run fún ọ. Bó bá jẹ́ pé nǹkan kan wà ń bẹ̀ ni, lágbára Tọlọ́run ó sì rí pé Ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà. Nílé iṣẹ́ Bàbá Òkè Ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kùn Grammar School nílùú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07-64-60-64-19 07-64-60-64-19
10: Ẹ ṣeun bàbá, mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín. Ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀ jù tó ṣàkóbá fún àgọ́ ara wa? Torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà, wọ́n a máa dògbó, wọ́n sì máa ta kébékébé, kí ni ó fà á?
8: Ó ṣe àtọ́kùn. Ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni. Ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu. Báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó, bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa. Ẹlòmíì iṣẹ́ ìjoko ló ń ṣe, bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe, bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni. Bẹ́ẹ̀ ẹlòmíì bá wá wọnú ilé yóò máa rí pé gbogbo bàrá àdínà bẹ̀rẹ̀ sí máa ro òun. Kò ní lè ṣojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́, tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wò òun. Bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ìṣẹ́jú 20 ìṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe. Tá bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bíi tewúrẹ́ báyìí ni ó máa ṣe. Ẹ̀ṣẹ̀ á wà wọn bàbá wa. Ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe, bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni. Ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́, wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko, wọ́n á fi ẹsẹ̀ rìn padà wàálẹ́, bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́. Ọgbọ́n ewé àtegbò yìí náà ni wọ́n ń dá. Ẹlòmíì ọfà ara ni tiẹ̀, yóò kàn máa rí pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni. Ẹlòmíì tó bá ní eléyìí ni ń yọ̀ òun lẹ́nu lénìí, ẹlòmíì á ní eléyìí ló tún yọ̀ òun lẹ́nu lọ́la. Ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun. Iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtegbò nínú iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kùn Grammar School ní ìlú Àkúrẹ́. Bóyá òun fẹ́ béèrè ọ̀nà àbò onímọ̀ràn kan tó fẹ́ bi mí, sá pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 Ẹlòmíì àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtegbò mọ́. Bẹ́ẹ̀ kọ́ ìbáyàwó ò tí ì báyìí tó jẹ́ òdodo pàdé ni. Nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi, kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò. Ó mọ̀ wípé bí ewé àtegbò ti wà láyé àtijọ́, bẹ́ẹ̀ náà ló wà lásìkò yìí. Lóòótọ́ ewé àtegbò ọ̀nà wọn ti jìn, kò sí nítòsí mọ́, ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbódé, kò síbi tá a lè wá egbòdé. Láàrin ewé tútù á sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin. Nígbà tí wọn náà bá wá sí ọ̀dọ̀ mi, ká wá jàǹfààní ewé àtegbò. Mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin. Mo kọ wá láti ìlú ìsẹ́yìn orò. Ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Àwọn ọdẹ sì ní a lè rìnrìn 40 ìṣẹ́jú, a lè rìn 60 ìṣẹ́jú, a lè rìn látàárọ̀ títí dalẹ́. Tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa, bẹ́ẹ̀ la ní ìṣòro kankan nínú egungun ara wa. Ṣé bí àǹfààní ewé àtegbò yìí náà làwa náà jẹ? Nítorí ẹ̀ mo fi ní kẹ́yìn ní ọwọ́ àjẹ àǹfààní ewé àtegbò. Mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú ìsẹ́yìn orò, pàápàá egbòogi mọ́wọ́ kúrò. Mo ti kó wa wọ́n tọ́lá ọba ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbàrá tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ń bẹ̀ la wà àrífara nira wa báyọ̀ fẹ́ béèrè ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 bẹ́ẹ̀ lẹ́lòmí yóò máa rí pé báyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmí a máa ta ẹlòmí a máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ tó bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nẹ̀ tàbí onímọ̀rẹ̀ tó fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 àláfíà ara wa ò ní di fi àfíà orígbà.
11: Ọ̀rẹ́ a ò máa ti rí onígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wò ó bẹ́ẹ̀ là á bí ní ìṣòro ìsara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí. Tí ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì. Àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú ògbólùgbò ọdẹ tó ń fi wí àtẹ̀gò sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú orúkọ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 07064606419 07064606419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.

san. E ka san ni gbogbo te tin lanfani lati mo gbo wa losan toni. Ake ka bo sori eto. Ayedunrin loaded. Nikan ni adaba FM 88.9 akure ilu ilaramokin lawa. Ta tin lanfani ati mo gbo nsategun. Gẹ́gẹ́ bí a ṣe ti mọ̀ wípé ìní gan náà ni orílẹ̀-èdè Nàìjíríà gba òmìnira. Ànísá òmìnira tá a gbà kò ní domi ìnira fún wa. Lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Ẹ káàsán o. Ilé-iṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 Herbal Mixture àwọn náà náà so nígbà owó ètò yìí. Lórí ètò lónìí. Àtọ́ máa gbádùn ara wa dáadáa. Báṣẹ tí wọ́n ń kíra wa wípé a kó ayẹyẹ. Ọdún òmìnira ilẹ̀ Nàìjíríà. Òun náà la sì ń kíra wa kú oṣù tuntun. Oṣù yìí yóò pè wá dáadáa. A sì rí tiwa ṣe nínú oṣù kẹwàá. Nínú oṣù kẹwàá yìí. Pẹ̀lú ògùn Ọlọ́run ọba, ire iwájú ire ẹ̀yìn ire gúúsù ìrọ̀ àríwá yóò mọ̀ jẹ́ tiwa. Aláboyún á bí wẹ́rẹ́, àgún ó sì mọ tọwọ́ àlàbòsùn.

ọ̀sẹ̀ yìí yóò pè wá dáadáa. Gbogbo ire tá a ti ń retí, ire tá a ti ń wá, yóò tẹ̀ wá lọ́wọ́ nínú oṣù tuntun tá a wà yìí, lágbára lọ́wọ́ Ọlọ́run Ọba. Ẹ káàsán, débi tẹ́ ẹ ti ń láǹfààní àti mọ́ gbọ́ wa.

0: tó bá bá tó bá bá yàwó ẹ níbi tí ó ti jalè tó bá bẹ ó yẹ kó gbà kúrò lórí ẹ mo sọ pé ìyàwó ẹ lájẹ tó ń kà ní gbagba ìta tó bá bẹ ó yẹ kó gbà kúrò lórí ẹ bọ̀ ńgbà tí ìyàwó ẹ tó bá já gbèrè ní ìyàwó ẹ ṣe tó wá ní pé wọ́n ń bẹ ó ń gbà pé at the end of the day ó sọ wọ́n fi ń bú ìyàwó ẹ kò ní àkọ́kọ́ rárá yìí arákùnrin yẹn kò yẹ kó gbẹ̀gbẹ̀ rárá rárá kó kúkú síjú kó gbà pé ìyàwó òun ti lọ yóò ṣe ìyàwó òun mọ́
1: ọ̀làgbàrà
0: rádádàn pé ó gbẹ̀gbẹ̀ ó ṣẹ̀ wá fi ń bu so obìnrin yẹn kò sí ìgbà tí kò sí ẹni tó ṣe onítìjú ọkọ ẹ kò sí àfọlọ́run
1: ọlọ́run ló lè yí lọ́kàn padà
0: ló lè yí lọ́kàn padà kò sí ọmọ ẹ̀dá kankan tó lè yí ọkùnrin yẹn lọ́kàn padà.
1: ọ̀dà ẹ ṣeun. ohun tó bá kọjú sẹ́nìkan ẹ̀yìn náà lọkọ sẹ́lòmíì bí ìlú gángan. àyọ́ wà nílé agbára ọlágbára àpọ̀. ẹ jẹ́ dókè lọ́hún tá a bá dókè lọ́hún tá a bá padà dé káwa bọ́ sí abala àyàn àyàn ti wà nílé agbára à ń padà bọ̀ ẹ kú kalẹ̀.
2: bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
3: abba aṣọ́kù tí ìbọn ni nípa 24/7 abba mission kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 abba mission kò lọ́ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ nafdac fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 abba mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ nàìjíríà ẹ máa pe 091-60-62-63 091-60-62-63 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 abba mission gbogbo ìgbà ìjáwá ìjà òsì always guide me.
1: ìjáwá ìjà òsì always guide ni ẹ̀yin náà ẹ gáìdì ẹ̀ dáadáa ó ṣe pàtàkì ó ṣe kókó gáìdì ẹ̀ sì rèé òun náà ni wípé mọ́ fọ́ múrúnkún mọ́ fọ́ mẹ́yìn mọ́ fọ́ mú ìbàdí kó o lè rìn dáadáa kó o sì lè bá a ta kébékébé dáadáa kí náà ló nílò ìwọ náà kó o ṣe kíni kó o gbọ́ṣẹ́ wò ẹ já ṣe báyìí àyàn ti wà nílé agbára ó ti wà nílé agbára lọ́sàn-án tòní kí lọ fẹ́ lù olóò ti lù rí àbí ọwọ́ ayọ̀ nǹkan kan bẹ̀ ó yà ajá wo àyàn lóun ti lù rí ṣùgbọ́n òun kàn yọ nǹkan kankan kúrò nínú ẹ̀ ọwọ́ afẹ́ lù fáwọn èèyàn kan tó tún gbọ́ ọyá já lọ bẹ̀ ó ń dà.

0: lóòótọ́ ni o. Ó ti lù rí. Aṣíwájú, ó ti lù rí lóòótọ́, ó ti lù, ó dẹ̀ rọ̀ dáadáa. Ọ̀rọ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀. 0816 251991.
1: Ẹ káàsán. Wòlíì Dèmí Solomon.
0: Wòlíì.
1: Ẹ̀mí ń bẹ láti ilé ọkà kókó.
0: Lódodo.
1: Àgbà kì í wà lọ́jà.
0: Kórí ọmọ tuntun wọ. Lódodo.
1: Ẹ rí ṣe ẹ̀yẹ.
0: Wòlíì. Ibo ọgá ẹ̀yọ́ lọ́mọ sànú mi.
1: Àyẹ́wòlíì
0: ó yé mi.
1: Bólẹ́tì látọ̀rẹ́ ń gbọ́ bẹ́ẹ̀ yẹn.
0: Lódodo. Hello.
1: Àkọ́kọ́, wòlíì sọ bá mi ṣe sí ẹ̀yẹ́.
0: Bólẹ́tì
1: ń gbọ́ lọ́rẹ́, bólẹ́tì àwọn afẹ́ dàn.
0: Ó fẹ́ dàn sí wòlíì.
1: Ó ti lùlù yẹn nílé òótọ́.
0: Ó ti lù rí.
1: Ó ṣe lù ń jọ́nà náà lónìí.
0: Ó yọ nǹkan, ó tún ṣe díẹ̀ ni.
1: Ó yọ
0: kan.
1: Bẹ́ẹ̀ náà ló ṣe lù náà jọ. Ayé náà ni mo sọ bá ṣe kó fi lù rí.
0: Bólẹ́sì mọ́ parabúlẹ́tì. Ọya kí ni tí kí là yẹn sọ.
1: Wòlíì tuntun wọn sọ pé bólẹ́sì gbọ́ lọ́rọ́, bólẹ́sì náà ti dá padà.
0: Ẹ wá lọ pẹ̀lú wòlíì pé lódodo.
1: Àdúgbò ṣe lù náà lónìí jọ́nà.
0: Ó ti tán.
1: Ó
0: ti yé mi. Ṣé ẹ ti gbọ́? 0816251991. Bólẹ́sì ó ṣe ní ọgbọ̀ngbọ́n làgbà fi sá fún mọ̀lú. Hello.
2: Ó dẹ̀rọ̀
0: náà.
2: Ó rọ̀. Bó ṣe rọ̀ yẹn, ó wá lé lójú àwa kan. Bẹ́ẹ̀ ni.
0: Ò lé lénu.
2: Màá gbá tèmi.
0: Ọ̀ya kí làyàn sọ.
2: Màá jọ̀kadà làgbọ́ Ọlọ́run. Níta yàn sọ ni. Àti kọfí fún làgbà adìyẹ, àwa làgbà.
0: Àgbà kọ. Ẹ̀yin làgbà lábẹ́ gí. Ọ̀dàbọ̀ ẹ̀yin làgbà lábẹ́ gí. 0816251991. Ẹ̀jẹ̀ àtúwẹ̀ lómi. Hello. Didi. Hello.
3: Ẹ kú ètò.
0: Ẹ ṣeun. Ó kọ yín.
3: Bani ló ń sọ̀rọ̀ láti Ayé.
0: Láti.
3: Ìlú Ayé community.
0: Ọ̀ya kí ni tí àyàn sọ.
3: Lóòótọ́ lórí ètò yìí àyàn ti lù mí rí.
0: Ẹ ti ẹ náà sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni.
3: Lódodo. Àgbà kì í wà lọ́jà.
0: Ẹ̀yin.
3: Orí ọmọ tuntun ó wọ́.
0: Ẹ̀yin náà tó fi wé lódì.
3: Olótùtù.
0: Ẹ jọ ṣé ibì kan náà lẹ̀yìn àti wòlíì wà ní.
3: Ara o, mo wà lákùúrẹ́, wòlíì bẹ ní.
0: Ọ̀bẹ lọ́kà. Ẹ jọ wá ń sọ òdodo síra yín.
3: Nígbà tó jẹ́ nǹkan táyàn sọ ni yẹn.
0: Ọ̀tán mo ti gbọ́. Ó yé mi. Lódodo. Ó ti lù ní rí. Hello.
4: Hello, Ẹ káàsán. Àyànbíọ́dún ni látùgbẹ̀ àkókò.
0: Àyànbíọ́dún.
4: Now.
0: Ìjáwá ò sí àyànbíọ́dún. Ọ̀ya kí làyàn sọ.
4: Ó lọ epo ti lù lórí.
0: Ó ti lù rí.
4: Jọ́fẹ́jọ́ yóò fẹnu rẹ̀ wúṣu jẹ.
0: Ó ti lù rí.
4: Ìgbà tó ń bínú òògùn láyé. Yóò fẹnu rẹ̀ wúṣu jẹ.
0: Mo sọ pé yọ nǹkan ń bẹ̀, ṣùgbọ́n kí ló lù lèmi sọ fún yín. Ọ fẹ́ jọ kọ́ ẹ̀sán tó lù.
4: Òun náà ni yóò fẹnu rẹ̀ wúṣu jẹ. Òrìṣà tó bínú òògùn láyé. Yóò fẹnu rẹ̀ wúṣu jẹ.
0: Àyànbíọ́dún. Ẹ gbà. Etí ntọ́ yọnú ẹ̀yẹ gangan. Ẹnìmọ̀ náà wá. 0816251991. Ẹ jẹ́ òun èèyàn kan sí. Yes now. Hello, ẹ ti wà ń bẹ. 0816251991 0816251991 ẹ jẹ́ òun ẹnì kan sí. Hello.
5: Hello sir.
0: Orúkọ yín.
5: Rafiq King láti ọ̀rẹ́ ni.
2: lododo to ba darin yo tegbe lododo
0: otan oda ko si wahala o ti ye mi eh ka re ka we ni si abi oda 0816251991 boye ni rapa la wole hello e ti wa nbe o ko yin
5: hello
0: o ko yin be tin pe
5: lati ondo ni
0: Oya, idawa ida osi. Hello. Hello. Hello.
6: Hello.
0: E ti wa nbe.
6: Bẹni.
0: Eh eh. Oya ki lo ko yin. Erin lo ko otan. Awon o se tan ti an. Oya tedi en ba so pe ayan bi odun gba, sugbon en ti oyo nbe. O ni eripa ati koko so ni bere wi pe ayan lu ilu iri sugbon ti yo nkan kan be kini n to yo ke wa pa ke wa lu so lu yen yo fenu wusu je ko wa so pe yo fenu re wusu je ndi nu mun laye yo fenu wusu je yo fenu wusu je yo fenu wusu je orisa to nbi nu ogun laye yo fenu wusu je sugbon yo fenu re wusu je lolu nja yen mi ba so pe gba sugbon nkan ta fe mu nbe ohun gangan niyan e ja mo re lewerewere iyoku yo di ojo mejo lagbara lowo olon ta tun pade lori eto sugbon to ba ti di ola laago mesan ni ale ola ka tun pade lori eto ayedun opo yemi je oda o na lo ko temi je o
7: gba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo npariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni koda ti e kon sun lo ni
8: aba aju ko ti igbo ni nipa 24/7 aba make sure koronjo gogun bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo tinu rara o ka gbo eyin didun ara riro afogede gede jo ti ora danu logo lo mo okunrin aba duro ti o si ma sise akọni lodun lolufẹ rẹ iwe atebo la fi pelu rẹ ajọ nafdac fonte lugba o da alago ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamission gbogbo igba ijawa ija osi always guiding
9: Nigeria ti eni ipese IPO ti Dangote Petroleum Refinery ti shi baye o shi fun lati di onipin ninu ile ise na ipin kan je 525 naira o si le bere lati ipin mewa iye je 5250 ki kopa ninu ipin ile ise na rorun o le se iforuko sile nipa awon ile ise ti ajo SEC fowo si pelu awon ile ifowopamọ to n kopa ninu eto yi awon pepe isuna owo lori fone ati ayelujara fintech awon stock broker ati awon ona miran ti won fi owo si te BVN re sile lati jeri pe idanimo re je otito yan iye ipin to fe ko si san owo re leyin na ami idaniloju pe won ti fi oruko re sile fun ipin re mo yo fi ranse si o sabe o si ipo.dangote.com lati mo bi ati ibi ti o ti le se iforuko sile fun ipo na jowo ka mo ilana ti ofin to dire ohun to fe ra to ba nse yemeji ba ile ise to mo nipa se soro awon stock broker ajo isuna ati awon olupanidamiran isuna owo re soro fun itonisona ki o to foruko sile
10: on your trap set
11: mo sare je yi lo Adabashi mura lowo Ere ke yi ki se ti alagbara Adabagbera o fo ba won lona o tun fi won sile Adaba 88.9 FM o ti gba ko kini o si waju awon egbe ni tele leyin

0: asiko e lodun yi gugu aye e sumo bi e jajo noja yi asiko e lo to eto oja odun ni
1: oya e ma bo wa o
2: repete ile oja odun ti de
0: aki gugu eyin olulufe wa lori radio adabe 8.9 fm
2: repete ile oja odun ti de
0: papa julo gugu eyin oloja wa nipinle e ati lawon ipinle to ku to yi ipinle yi ka gbogbo onílé iṣẹ́ ńlá ńlá olókòwò kéékèèké tẹ́ ẹ bá ti gbọ́ tó dúbẹ̀ ládàbà ètò ọjà ọdún ti tó náà nìyẹn.
2: Ìrẹ́pẹ̀tẹ̀ ìwé Festive Market this one.
0: Akíyò bá a ṣe lá máa pàdé yín lọ́dún tá a wà yí nìyẹn lọ́dún tó kọjá. A dúpẹ́ pé kẹ́ ẹ tún fetí gbọ́ wa o ká tún jọ fi ọwọ́ méjèèjì ká fi tọwọ́ ajé bọnu.
2: Ìrẹ́pẹ̀tẹ̀ ìwé
0: ètò ọjà ọdún ni lórí rédíò àdàbà a tún ti bẹ̀rẹ̀ náà ni mn ọlọ́jà ní gúúsù ọlọ́jà ní wọ oòrùn ọlọ́jà ní ìlà oòrùn ọlọ́jà láríwá àtọlọ́jà láàrin gbùngbùn ẹ̀jẹ̀ àjọ pọ̀wọ́pọ̀ kájọ nọ́jà yìí
1: plenty
2: rẹpẹtẹ ìwé
0: ọjà ọdún lórí rédíò àdàbà ni ẹ̀yin ẹ̀kọ́ sẹ́ka ìpolówó ọjà rédíò yìí tó wà ní mọ̀nsílò building nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ e division police station ọba adéṣidà road àkúrẹ́ ẹ sọ fún wọn pé ẹ fẹ́ polówó ọjà lórí ètò ọjà ọdún lọ́wọ́ december gbọ̀ngbọ̀n. Tó ti bẹ̀rẹ̀ náà ni mn Femi Junius lorúkọ tèmi internal fẹ̀bọ̀ akí ọmọ tí fọgbọ́nu yọra kẹrẹ ó tó rù ọlọ́gbọ́n ọmọ tí ò sùn torí kó lè ba àmà sún oríyá ẹṣù rikiti lókè lọ́hùn-ún kákàn sáwọn ọlọ́jà wa tí wọ́n ti ṣetán láti bá wa dùn pọ̀ fún tọdún yìí gbéra.

0: jàdákẹ́ panila ìṣẹ́ ìjẹ́ ríru lágọ̀ ara kò yẹ ká fọwọ́ rẹ̀ hẹ́hẹ́ mú. Ìdí nìyí tí iléeṣẹ́ Amolab Healthcare Limited fi ṣe àpòpọ̀ ògùn tá a pè ní Amo HBP formula torí bá ń fọ́ ni léraléra kó máa rẹ ni dẹ́dẹ́ tàbí káyà ẹni ó máa ṣàdédé já pìpìpì ní gbogbo ìgbà. Amo HBP formula lọ̀rọ̀ kàn yẹn o láti mú kí àgọ́ ara padà bọ̀ sípò ní wàrà ṣe sà. Àjọ NAFDAC fún tẹ̀lú pé ó dára láti gbógun ti àìsàn ìjẹ̀ ríru lágọ̀ ara. HBP formula ó dára fún gbogbo ẹbí. Iléeṣẹ́ Amolab Healthcare tọrọ ìlera àwọn ènìyàn jẹ lógún ló ṣe. Amo HBP Amo High Blood Pressure formula ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó ti wà káàkiri gbogbo ilé ìtajà oògùn lárọ̀ọ́wọ́tò yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí 08037282633. Iléeṣẹ́ Amolab Healthcare Limited ló ní ká máa fi gbà gbogbo wà ní ìlera gbangba gidigba ní gbogbo ìgbà ló jẹ àwọn lógún.
1: Ẹ pàdé wa lásìkò míì lórí ètò ọjà ọdún. Fẹ́mi Julius lorúkọ tèmi.
2: Oya ẹ má bọ̀ wá o.
3: Èrè pẹ́tẹ́ ìwé ọjà ọdún ti dé. Èrè pẹ́tẹ́ ìwé.

0: Ogbona nu tutu lẹyin bẹmbẹroyin. Ogbona nu tutu lẹyin bẹmbẹroyin. Bẹmbẹroyin ti dé lọ́sàn tòní gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nù. Bẹmbẹroyin. O ní ẹyẹ ká a ṣe o. Ẹyẹ ká a ṣe o ìka yóò kó ní ká bọ́ bá yá ẹyẹ ká a ṣe. Ìka yókò ní ká bọ́ bá yá ẹyẹ ká a ṣe. Bẹ̀m̀bẹ̀ròyìn. Òun ní gbogbo ẹ̀yìn ṣèkàṣìkà. Ẹ lọ jáwọ́ o. Bẹ̀m̀bẹ̀ròyìn. Òun nítorí ọjọ́ kan ń bọ̀ iná mọ̀dílẹ̀ lẹ́yìn asusu jẹ́. Àkùkọ kẹyìn ọba kọ lẹ́yìn ọmọ ẹ̀dá. Àsán nílé ayé. Àfọ́bà fílẹ̀. Bẹ̀m̀bẹ̀ròyìn. Òun ní gbélé ayé kó ṣe rere. Ogbona nu tutu lẹyin bẹmbẹroyin. Ọpẹ yẹmi jọ ọda naa lo kọ tẹmi jẹ o. Ọyẹ ẹja bẹrẹ awọn iroyin ọhun ka ma mu wa lọkọọkan ejeji. Iroyin akọkọ tọkọ wa lọwọ mi re. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti sọ̀rọ̀. Ó ní ẹ wo àsìkò ìnira lórí ọ̀rọ̀ àtúntò ó ló ti kọjá lọ o. Ìlọsíwájú náà ló kù. Tinubu ló sọ bẹ́ẹ̀. Ọgbà bẹ́ẹ̀ ni Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ó ní ẹ wo a gbọ́dọ̀ padà. Sídìí pé a tún sanwó ìrànwọ́ epo lórílẹ̀-èdè Nàìjíríà. Tinubu ń lọ sọ bẹ́ẹ̀. Ogbona nu tutu lẹ́yìn bẹ̀m̀bẹ̀ròyìn. Ẹ wò ó. Orílẹ̀-èdè Nàìjíríà kò tí ì rí òmìnira gbà dáadáa ní tòótọ́. Sowore onámọ̀ fojú ọ̀rọ̀ bẹ́ẹ̀ léde. Jonathan ọ̀rọ̀ àwọn adarí kí wọ́n ṣe àmójútó àìgbáyégbádùn àwọn aráàlú. Ogbona nu tutu lẹ́yìn bẹ̀m̀bẹ̀ròyìn. Ọwọ́ àwọn ikọ̀ elétò ààbò ó ti ba àwọn agbéwiri. Wọ́n gbé nkankan ju ọmọ ọlọ́mọ òun náà ni wọ́n ń gbé. Wọ́n ti dóòlà ẹ̀mí àwọn mẹ́ta àwọn ọmọ kéékèèké mẹ́ta lákàtà wọn. Ogbona nu tutu lẹ́yìn bẹ̀m̀bẹ̀ròyìn. Àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà wọ́n dóòlà obìnrin kan àtọmọ kékeré rẹ̀ nípínlẹ̀ Katsina. Ogbona nu tutu lẹ́yìn bẹ̀m̀bẹ̀ròyìn. Olùkọ́ ó ti rẹ́wọ̀n he. Ẹ̀wọ̀n gbére ni wọ́n fún un lórí bó ṣe kí ọmọ ọdún mẹ́jọ tó jẹ́ akẹ́kọ̀ọ́ rẹ̀ lọ́ba kì í mọ́lẹ̀. Tó sì rọ́bọ̀n mi fún un. Ogbona nu tutu lẹ́yìn bẹ̀m̀bẹ̀ròyìn. Ìròyìn kan náà tún rí láti ìpínlẹ̀ Edo. Ọwọ́ àwọn ikọ̀ elétò ààbò ó ti ba ọkùnrin kan. Èyí tó kí ìyá àgbàlagbà tó jẹ́ ẹni 70 ọdún. Ìyá 70 ó kì í mọ́lẹ̀ lọ́ba ba lájọṣepọ̀. Ìpínlẹ̀ Edo òun náà lélẹ́yìí ti ṣẹlẹ̀. Ogbona nu tutu lẹ́yìn bẹ̀m̀bẹ̀ròyìn. Ọ̀yẹ́ gbọ́ ìròyìn ilé náà láti ìpínlẹ̀ Èkó. Ilé ẹjọ́ ló ti ju ọkùnrin kan oníṣẹ́ ọwọ́. Ó ti ní kí wọ́n ti dájọ́ ikú fóun náà lórí bó ṣe ṣekú pa ọ̀rẹ́ rẹ̀. Kí ni tó dá jàálẹ̀ láàrin wọn? Sachet pure water. Òun náà nọ́mọ̀ dájálẹ̀ láàrin wọn. Omi inú ọ̀rá. Ogbona nu tutu lẹ́yìn bẹ̀m̀bẹ̀ròyìn. Èyí àtàwọn kòkòrò yìí míì lẹ́gbọ̀ lọ́sàn-án tòní. Ọyẹ wá nǹkan kẹ́ fìdílé ẹja jọjẹ̀ gbádùn ẹ̀. Ogbona nu tutu lẹ́yìn bẹ̀m̀bẹ̀ròyìn.
1: Yìí ga ó ṣẹlẹ̀ òkè. Bẹ̀m̀bẹ̀ròyìn lẹ̀ ń gbọ́ lọ́wọ́ nílé iṣẹ́ àdàbà FM. wàláì
2: ogbonanu.
1: Fún kéde tàbí polówó ọjà yín lórí ètò yìí, ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà iléeṣẹ́ àdàbà ẹ̀fẹ̀ tó wà nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ A Division lọ́ba Adéṣídà Road Àkúrẹ́, tàbí kẹ́ ẹ pé jọ̀ọ́ dá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0806-904-6714.
0: Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hún, ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ẹ jẹ́ bẹ̀rẹ̀ ní pápápá, àwọn ìròyìn ọ̀hún ká mọ́ mú wá lọ́kọ̀ kejì. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti fi léde pé orílẹ̀-èdè Nàìjíríà ló ti wọ abala tuntun mí báyìí lórí ìdàgbàsókè ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé rẹ̀, tó sì kéde rẹ̀ wípé àtúntò eléyìí tó jẹ́ pé òun ṣe ọ̀hún ló ti ń so èso rere báyìí fún ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà. Nínú ọ̀rọ̀ èyí tí ààrẹ tó sọ lásìkò ayẹyẹ àyájọ́ òmìnira orílẹ̀-èdè Nàìjíríà, èyí tó báwọn ọmọ orílẹ̀-èdè yìí sọ, ni ààrẹ Tinubu ti fi léde wípé orílẹ̀-èdè yìí ló ti wọ àyè abala míì báyìí lórí tó sì ṣe àpèjúwe ìlànà àfojúsùn lórí ìdàgbàsókè ètò ọrọ̀ ajé eléyìí tí ìṣèjọba rẹ̀ tó ń ṣe. Bákan náà ló ní ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà èyí ṣe ni lóòótọ́ ló jẹ́ pé ó kojú onírú àwọn ìpèníjà, tó sì ní àwọn ìpèníjà ọ̀hún òun náà ni ìjọba rẹ̀ onú ń báyì tí ó sì gbé ìgbésẹ̀ lórí ẹ̀. Ìwé ìròyìn This Day ó gbé jáde lọ́sàn-án tòní. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọ̀gbà bẹ́ẹ̀ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti fi léde. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti kéde rẹ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà ìnájẹ́ pé ó ti gbé ìgbésẹ̀ akin pàjáwìrì lórí bí ó ṣe ní ìṣèjọba rẹ̀. Iná mú ọ̀rọ̀ bí nǹkan yóò ṣe ti wálẹ̀, pàápàá jùlọ àwọn nǹkan táwọn èèyàn rà bí ó ṣe ti wálẹ̀ dáadáa, nípa mímọ̀ rí dájú pé wọ́n ń pèsè nǹkan lábẹ́lẹ̀ kí wọ́n ìtumọ̀tumọ̀ láǹfààní àti lè kó àwọn nǹkan lọ sókè òkun gan. Ààrẹ Tinubu ló fojú ọ̀rọ̀ yìí náà ló fi léde lásìkò ayẹyẹ àyájọ́ òmìnira orílẹ̀-èdè Nàìjíríà, èyí tó kò gẹ́gẹ́ bí ó ti ní ìjọba ló ti ń gbé gbogbo àwọn ìgbésẹ̀ lórí àti lè mú àwọn àṣìṣe eléyìí tó jẹ́ pé ó ti wáyé lórí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé láti lè gbé kúrò, kí wọ́n sì dájú pé ìlọsíwájú ó túbọ̀ ń dé bá orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀gbà bẹ́ẹ̀ ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló tún fi léde wípé àsìkò pé wọ́n tún san owó ìrànwọ́ lórí epo nílẹ̀ Nàìjíríà òun náà ni ó jẹ́ pé ó ti kọjá lọ, tí kò sì yẹ kí irú ẹ̀ kó tó padà wá mọ́. Gẹ́gẹ́ bí ó ṣe fi ojú ọ̀rọ̀ ń léde wípé lóòótọ́ òun náà ni àwọn àtúntò èyí tí ìṣèjọba rẹ̀ tó ń ṣe ó mú àwọn ìnira díẹ̀díẹ̀ wá, ó ní ṣùgbọ́n ìyẹn ṣe ni àbáyọ rẹ̀ eléyìí tó jẹ́ àbáyọ rẹ̀ ọ̀hún ó ní ó ti ń so èso rere báyìí. Gẹ́gẹ́ bí ó ṣe fi léde wípé dídá ìlànà ń padà òun jẹ́ pé bí ẹnì kan tó ń ṣe àkóbá fún ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ni. Ìwé ìròyìn Vanguard òun ló gbé jáde lọ́sàn-án tòní. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ìròyìn eléyìí náà eléyìí tó tún wà lọ́wọ́ mi rèé. Ààrẹ Jonathan Oumo ti sọ̀rọ̀ báyìí. Ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ Goodluck Jonathan ló ti rọ àwọn tó jẹ́ adarí olóṣèlú káàkiri orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n mu ìgbáyégbádùn, àwọn aráàlú kí wọ́n mu lọ́kùnkúndùn. Gẹ́gẹ́ bí orílẹ̀-èdè Nàìjíríà sì ti ń ṣe ayẹyẹ àyájọ́ òmìnira, Jonathan ló jẹ́ pé ó fọn ìpè yìí nínú iṣẹ́ ìkíníkù àyájọ́ òmìnira orílẹ̀-èdè Nàìjíríà, tó sì ní orílẹ̀-èdè yìí ní agbára láti lè yọ ara rẹ̀ kúrò nínú àwọn ìpèníjà ètò ọrọ̀ ajé àti àwọn ìpèníjà míì, ṣùgbọ́n tó ní ó nílò adarí eléyìí tó jẹ́ pé ó dáńtọ́ dáadáa tí sọ́nà ìṣọ̀kan àti títẹ̀lé òfin orílẹ̀-èdè Nàìjíríà. Ìwé ìròyìn The Sun òun ló gbé jáde lọ́sàn-án tòní. Ẹni tó jẹ́ olùdíje fún ipò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú AAC Ọmọyẹlé Sowore ó ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní wọn ò lè mọ rí báyìí bí ẹni tó jẹ́ pé ó ti gba òmìnira rẹ̀ gan. Gẹ́gẹ́ bí ó ṣe ní ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè yìí ni wọn si wa ninu ipenija ise ohun osi ipenija eto abo ati ainise lowo to fi mo isuro mi yin se ni o je pe sowore n lo soro idimo nibi ayajo eto eleyi to je ayeye ominira orilede Nigeria sowore seliri atutu be ni o tun so dimo pe ilo siwaju ohun na ni yo tupo mo ba orilede Nigeria iwe iroyin daily post n lo gbe jade losan ni ogbona no tutu leyin bembe iroyin iroyin eleyi to tun wa lowo mi re awon omo ogun orilede Nigeria na ti dola emi obirin kan ati omo tutu jojole e nipinle Katsina awon iko omo ogun ni won ti dola emi obirin marun kan awon obirin marun kan to fi mo iya lomo eleyi to gbe omo koko sowo lasiko to je pe won gbena woju awon to je atilawi ni ipinle Katsina ni ipinle ohun gege bi atijade iyi to wa ni ori itakun x ajo ilese omo ogun loni ni won ti fi idire mule wi pe olobo ona lo je pe ota awon iko eleto abo ti won si gbe igbese akin ninu gbokan eleyi ti won pe ni madasi ni ijoba ibile sabua nipinle ohun ani be ona je pe won ti dola emi awon eyan ohun eleyi to je pe won jigbe won ni awon meta obirin kan ati omo koko e to fi mo awon omo kekeke na to je osoro olomoge ati awon omo kekeke mi ni won dola emi won ni joba ibile fun to a iwe iroyin punch onugbe jade losan toni ogbona no tutu leyin bembe iroyin nipinle Ebonyi ileise olopa nipinle na lo ti fi kele o fi gbe awon afurasi kan eleyi to je pe won ji omo olomo ti won ji gbe ti won si se fayawo won awon bi meta to je omo kekeke meta ni won ti dola emi won lowo awon eyan ohun ti won si ni ise ni awon iko eleto abo ni won to fi kele o fi gbe awon meji ti won poruko won ni ebere anayo ati chinjere wakama won ni ise ni oje pe won gbe awon omo won jiyan gbe en to je alukoro ileise olopa Joshua Okando ina fojo oro ilede wipe iwadi ti won se fi han wipe awon mejeji ina won se ise labi ohun to e pe won ji awon omo kekeke ohun won ji won ko iwe iroyin Vanguard onugbe jade losan ni ogbona no tutu leyin bembe iroyin ti sawo gawo o ti rewon gbere lori bo se ki omo odun mejo mole to si ba lajosepo enikan to je oluko tele to je pe o tun se okada ni ile iwe kan ti won pe ni Eboza Nursery and Primary School ni epe nipinle Eko tan poruko re ni Nwatu Isaac ina je pe won ti fun ni ewon gbere bayi o lori bo se ki omo odun mejo to ki mole ni inu ile iwe na to si fe to si n ba lajosepo onedajo Raman Oshodi ti ile ejo eleyi ti n gbo akanse akanse ile ejo nikeja ina ni ki Isaac ohun ko ma lo si ewon gbere leyin ti won ni oje bi jijabale omo odun mejo ohun yin se ni onedajo Oshodi yin se lo gbe idajo re na kale leyin ti o ni awon to je olufisun won mu awon eri eleyi to daju wa lori bi o to si benu atelu bi odaran ohun bo tan omo keke na to je obirin eleyi to ye ko mo koleko nile iwe to je pe nkan mi ni nko oba tan lo ile igbonse eleyi to je ti awon okunrin ibe ounu tin ba omo na lajosepo iwe iroyin leadership onugbe jade losan ni ogbona nu otutu leyin bembe iroyin iroyin ele na lowo ti ba okunrin kan iyi to ba iya agbalagba iya adorin odun to ba lajosepo nipinle Edo ileise olopa nipinle Edo lo ti fi kele ofin gbe okunrin kan ni odun 37 lori bi o se fipa ba iya adorin odun eyi to se ba lajosepo ni ipinle Edo eyin to je alukoro ileise olopa Eno Ikodom onofojo oro ilede lasiko ipade oniroyin eleyi to je pe won se lori awon aseyori ti ileise olopa to se na ikede ohun lo soro loruko komisanna olopa nipinle na Patrick Dao o ni afurasí ọhún ló ti wà ní akolo wọn tí ìwádìí tó ti ń lọ lọ́wọ́ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn gẹ́gẹ́ bí wọ́n ti ní ó kì ìyá ẹni 80 ọdún ọ̀hún ó kì í mọ́lẹ̀ lọ́bá rọ̀bọ mi fún ìyá ìwé ìròyìn punch òun ló gbé jáde lọ́sàn-án tòní ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀rìn onídàájọ́ mo dúpẹ́ nico clay ti ilé-ẹjọ́ gíga yìí tó wà níkẹjà ló ti ní kí ọ̀daràn kan tó jẹ́ oníṣẹ́ ọwọ́ àdákọlẹ̀ ògbódò wípé kí wọ́n lọ sọ̀rọ̀ títí tẹ̀mí yóò fi bọ́ lẹ́nu tẹ̀ náà lórí bí wọ́n ṣe ní ó ṣekú pa ọ̀rẹ́ rẹ̀ èyí tí wọ́n porúkọ rẹ̀ ní bọ́lájì lórí pé wọ́n ń jà sí omi inú ọ̀rá onídàájọ́ nico clay ọ̀hún ìlọ́ba ni ló gbé ìdájọ́ náà kalẹ̀ lẹ́yìn tí àwọn olùfisùn tí wọ́n ní wọ́n mú ẹ̀rí tó dájú wá tako ògbódò ọ̀hún eléyìí tí wọ́n ní ó wu ìwà láabi náà yìí ṣe ni adájọ́ ilé-ẹjọ́ ọ̀hún ìlọ́ba gbé ìdájọ́ rẹ̀ náà kalẹ̀ wípé ẹni ọba pààyàn kan lọ pa òun náà ìwé ìròyìn leadership òun ló gbé jáde lọ́sàn-án tòní ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀ ìròyìn 08162519991 08162519991 ṣùgbọ́n ẹ jẹ́ ń sáré dókè lọ́hùn-ún mò ń bọ̀.

0: Abe Abiodun Akinwumi ko lo soju Akure North and South Federal Constituency labi asi egbe oselu African Democratic Congress ADC Balawumi Balawo Balawu gbogbo wa
1: Amatuku ayajo ominira orilede Nigeria
2: Nigeria at 66
1: Bẹ́ẹ̀ni ayajo ominira orilede Nigeria tun wole pa wa wẹrẹ
2: Oun na ni omo wa
1: olóṣèlú to nímọ̀ to lóye
2: Honorable Balarabe Abiodun Akinwumi
1: Ṣe ni ka ma ki gbogbo wa o
2: October 4
1: ti okan ninu ọjọ te o le gbagbe lorilede Nigeria
2: pe
1: ọjọ ti ajasoto lati sami ati ṣayẹyẹ
2: ayajo ominira orilede yi ni
1: Honorable Balarabe Abiodun Akinwumi
2: ọkan gbogi ninu àwọn ọmọ bíbí ìlú Àkúrẹ́
1: ríkẹ́ kí wa ní tìkútòrò ìpínlẹ̀ Ondo
2: pàápàá jùlọ ní Àkúrẹ́ South Àkúrẹ́ North Federal Constituency
1: oníbi àti ṣe àyájọ́ òmìnira orílẹ̀-èdè Nàìjíríà yìí
2: náà ní ká lọ fọkànbalẹ̀
1: nítorí pé òmìnira ti dé
2: ìtẹ̀síwájú ti dé
1: ìfọkànbalẹ̀ sì ti dé pẹ̀lú fún gbogbo wa
2: ọwọ́ ara wa báyìí sì la máa fi pẹ̀tọ́ wa o
1: àmì
2: a kú ọdún òmìnira o
1: kí ni pàtàkì yìí wá
2: láti ọ̀dọ̀ ọmọ wa pàtàkì
1: lójú ọ̀kan gbòógì
2: nínú àwọn ọmọ bíbí ìlú Àkúrẹ́
1: Honorable Balarabe Abiodun Akinwumi
2: tó ń díje sípò House of Representatives
1: nínú ẹgbẹ́ ADC
2: nínú ìbò tó ń bọ̀ lọ́nà
1: ọdún 2027
2: a ṣoríire o
1: àmì.
3: Ẹ̀lọ́ ẹ̀lọ́ ẹ káàsì ẹ ṣeun ó yẹ dá sí.
4: Ẹjọ́ ìdájọ́ tó gbé ẹ̀kan fi jẹ́ ń sọ̀rọ̀ àwọn tó kọ́ lè máa sá ọmọ kékèké kí náà wà lára wọn fún ọ̀rẹ́ gbé wọn gbòòrò ni mójútó ọmọ kó tó máa ti jẹ lára ẹ̀ lóde káàtó ẹ̀kú tẹ́ takuntakun.
3: Ẹ ṣeun 0816254991. Ò gbóná ná.
5: Lẹ́yìn bẹ̀rẹ̀ rẹ̀.
3: Ẹ ṣeun.
5: Ètò ọ̀pọ̀ ẹ̀yin yọ.
3: Ó yà ń gbọ́ yín.
5: Ọkùnrin tó lọ báyà arúgbó ṣe lájọṣepọ̀ yẹn. Ọwọ́ ìjọba bá ti tẹ̀ ìyà tó tọ́ tí mo fi jẹ́.
3: Ẹ ṣeun o 0816254991. Ò gbóná ná. Hello. Ó ti já. Ò gbóná ná.
6: Hello.
3: Hello. Ó yà ń gbọ́ yín.
6: Obìnrin ọmọ ẹni tí ọmọ kékeré sùn yẹn. Ké kọ́ ìjọba mú dáadáa bọ́ ṣe bá ọmọ kékeré ṣe nìyẹn o. Ẹ fún ètò.
3: Ẹ ṣeun 0816254991. Ò gbóná ná. Hello. Ò gbóná ná.
7: Hello.
3: Hello. Ẹ sókò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín.
7: Hello.
3: Ọ̀yà ń gbọ́ yín.
7: Láti Ute ló ti ń sọ̀rọ̀. Adémọlá Ọ̀dẹ́rìndé. Nígbà rọ ni tó bá ọmọ kékeré sọ tó bá obìnrin ọmọ kékeré ṣe ní àṣepọ̀ rẹ̀. Tó yẹ ó yẹ kó pa. Ìkọ̀ọ̀sọ́ ó bá bá yẹ fẹ̀ jẹ́ ni.
3: Ọ̀dà ẹ ṣeun 0816254991. Ẹ̀rọ bá wa sókò tẹ́ ẹ bá ti pè nídìí rédíò yín. Hello.
8: Hello.
3: Ó gbóná ná.
8: Hello, Ọláyẹbí láti ìlú ti ṣí ní
3: o. Ọ̀yà ń gbọ́ yín. À ń gbọ́ yín. Ó gbóná ná.
9: Ó tutù lẹ́yìn.
3: Bẹ̀m̀bẹ́ ròyìn.
9: Ọ̀gá mi ọpẹ́ ẹ̀kú ètò.
3: Ẹ ṣeun o.
9: Aláàjì Aṣíwájú ọlọ́pàá ẹlẹ́ran látòkè ti pupa.
3: Ọ̀yà ń gbọ́ yín.
9: Ọlọ́run ọba Ògún ní báwa bókọ Nàìjíríà yìí jẹ́.
3: Àmì o.
9: Ẹ dá òkín ní bẹ lára àwọn ọmọ kéékèèké báyìí tó gbé ìgbékúgbé wọn sá wa ń sọ orúkọ Nàìjíríà yìí lójoojúmọ́ ayé. Ọlọ́run ọba yóò sànù gbogbo wa kò ní já sí rìn o.
3: Àmì ẹ ṣeun.
9: Ọmọ wa ò ní kó sọ́wọ́ lọ́wọ́ o.
3: Àmì o. Ẹ ṣeun o. So yòókù yóò tún di ọjọ́ ajé tá a tún máa pàdé lórí bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọ̀pẹ́yẹmí jọ ọ̀dà náà ló kọ tèmi jẹ́ o. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.
10: Yìí ga ó ṣẹlẹ̀ òkè. Bẹ̀m̀bẹ́ ìròyìn lẹ̀ ń gbọ́ lọ́wọ́ nílé-iṣẹ́ àdàbà ẹ̀fẹ̀. Wàláì ó gbóná ná. Fún kéde tàbí polówó ọjà yín lórí ètò yìí, ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà ilé-iṣẹ́ àdàbà ẹ̀fẹ̀ tó wà ní fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ A Division lọ́ba Adéṣídà Road Àkúrẹ́. Tàbí kẹ́ ẹ pé jọ ọ̀ọ́dá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0806-904-6714. Bẹ̀m̀bẹ́ ìròyìn ẹ̀jẹ̀ àjọmọ̀ gbọ́ lọ.
11: ẹkú dédé wòye o ẹyin tèmi nílùú Àkúrẹ́ èmi Fẹ́mi Alágbolóhùnkíyín o ní ọ̀nà tó gba ìsọlọ lọ níwájú Democracy Park lẹ́yìn mọ́ṣáláṣí Central Mosque nílùú Àkúrẹ́ ibẹ̀ la wà nísìnyí ẹ rí ọ́fíìsì wa pẹ̀lú sábọ̀dù ńlá tó rí gbàgbà ẹ rí ibi tó kọ Fẹ́mi Alágbòsí ibẹ̀ la wà ẹwọ́ obìnrin tó ti wà nílé ọkọ látọjọ́ pípẹ́ tó jẹ́ pé ọ̀rẹ́ ni pè rániṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tó jẹ́ pé oṣooṣù nínú rẹ̀ bàjẹ́ tó wà nípa kíní tó ti wá wa máa bọ kò sí ìrònú fún ọmọ tàbí ìwo obìnrin tó jẹ́ pé nǹkan oṣù ẹ ṣe ló ń lé tàbí ṣe ló ń dín àárú eléyìí ò dáa tó ń fún ọ ní ìbànújẹ́ ọkàn máa bọ̀ lọ́dọ̀ wa nọ́mbà wa rèé 07065326843 lẹ́ẹ̀kan sí 07065326843 àwọn oògùn tó kójú owó wà níbí máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo kí ni ọjọ́ orí rẹ 30 ni 40 ni 50 ni 60 even 70 pàápàá kí ló dé àwọn bàbá wa tọwọ́ láyé ọjọ́ yẹn tó jẹ́ pé wọ́n ní ìyàwó mẹ́rin márùn mẹ́fà tó wá dẹ̀ ṣe ojúṣe wọn láàrin wọn ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo ìwọ tó ò mọ̀ ń bá bíi Ronaldo tàbí Messi máa bọ̀ kó wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ Fẹ́mi Alágbo àwọn mìíràn wọ́n máa jáde ní òru lọ́tọ̀ bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin ẹ̀márùn ẹ̀mẹ́fà orí eléyìí ò da fún àgọ́ ara wa ẹ máa bọ̀ kẹ wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo nọ́mbà wa rè lẹ́ẹ̀kan sí 07065326843 ìwọ ọkùnrin tó lè gbá bọ̀ lórí pápá dáradára kí ló dé mo kọ́lé mo ra mọ́tò inú rẹ̀ sì pàpà dùn sí mi orúkọ báyìí ò lè jẹ́ kínú obìnrin dùn tí wò bá lè gbá bọ̀ lórí pápá dáradára pẹ̀lú aya rẹ nílé apá ló ṣe múnú ẹ̀ máa ṣe dùn inú rẹ̀ lòdì sí ọ rárá ìwọ máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo àwọn mìíràn àti yàgbẹ́ ni pọ́blẹ́mù wọn kí ló dé kí ló ṣe ṣe lọ́dọ̀ ọlọ́run ọba ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo ṣàmàbọ̀ lágbára ọlọ́run ọlọ́run yóò dá sọ̀rọ̀ gbogbo ayé wa o ìyá ìwọ tó jẹ́ pé ò tiẹ̀ mọ̀ tó ń ṣe ọlágbára rẹ tó ń fún ọ ní ìfòyà tó ń fún ọ ní ìfọ̀kànbalẹ̀ kí ló dé máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo lágbára ọlọ́run ọlọ́run yóò fún ọ níwòsàn ní ọ̀dọ̀ wa àwọn ọkọ àti dìde nípa ara ẹni pọ́blẹ́mù wọn àti gbéra ẹ̀rọ bí àwọ̀ ẹ̀yìn mi kí ló ṣe é lẹ́yìn máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo nípasẹ̀ Elédùmarè ìwọ yóò rí ìwòsàn nọ́mbà wa rè lẹ́ẹ̀kan sí 07065326843 ọ́fíìsì wa wà ní ìsọlọ road níwájú Democracy Park ìbẹ̀lẹ̀ ti máa rí wa ní ẹ̀yìn mọ́ṣáláṣí Central Mosque.
12: Àwọn kan ní pé kò rùn lágọ̀ọ́ra wọn àwọn kan ní pé ọ̀gọ́n já wọn jẹ lára àwọn kan ní pé inú wọn gbóná láti inú wa. Má ṣe bẹ̀rù nípa ìṣẹ́ Elédùmarè máa fún ọ ní oògùn tó máa bá ọ lára mu.
13: Ẹ kú dédé ìwòyí o ẹ̀yin tèmi nílùú Àkúrẹ́ èmi aya Fẹ́mi Alágbo ló ń kíyín tí ọ́fíìsì wa wà ní Ìsọlọ Junction ní ẹgbẹ́ Democracy Park ní Àkúrẹ́ ta bọ́ rí ìwo obìnrin tó ti wà nílé ọkọ lọ́jọ́ tó ti pẹ́ tó o réyàn pè rániṣẹ́ máa bọ̀ níléeṣẹ́ Fẹ́mi Alágbo tàbí ìwo obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni máa bọ̀ níléeṣẹ́ Fẹ́mi Alágbo tàbí ìwo tí o lè gbábọ̀ dáadáa lórí pápá bí òsínmẹ̀ àti ìgalò máa bọ̀ ní ọ̀dọ̀ Fẹ́mi Alágbo àṣírí tí mo fi wà lọ́dọ̀ Fẹ́mi Alágbo dì sí yìí máa bọ̀ ká fi fún ẹ ẹ ò bá mi ẹ ò bọkọ mi ní iléeṣẹ́ à ń retí yín.
11: Bí ìyàwó mi ṣe sọ ni bẹ́ẹ̀ ló ṣe rí o bẹ́ẹ̀ ló ṣe rí ẹ ò bẹ́ẹ̀ ni obìnrin ló mọ̀kọ́ tó ń ṣe obìnrin o àwọn ọkùnrin náà ló mọ̀kọ́ tó ń ṣe ọkùnrin so ẹ máa bọ̀ lọ́dọ̀ wa ní iléeṣẹ́ wa ẹ ò rí mi ẹ ò dẹ̀ sì rí ìyàwó mi ẹ rí sábọ̀dù wa tọkọ Fẹ́mi Alágbo wọn kẹ́gbèrè nínú Democracy Park pé ibo ni ọ́fíìsì Fẹ́mi Alágbo ẹ máa bọ̀ a ní ọ́fíìsì ilẹ̀ Haúsá níbo nílẹ̀ Haúsá mo ní sí Jẹ̀mẹ́tà ní Yola ibẹ̀ ní ọ́fíìsì mi wà mo ti ní sí Ògbólàfọ̀ ní Enugu State nílẹ̀ Ibo àsìkò rèé tẹ ẹyin tèmi kẹ́nà wá jàǹfààní Fẹ́mi Alágbo a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ wà lọ́kọ̀ tẹ́ ní pé Fẹ́mi Alágbo aṣẹ́ o oògùn tẹ fún wa ó ń bá wa lára mu ọlọ́run ló ṣe o Fẹ́mi Alágbo kan ó dìgbà tẹ bá wá kẹ́yìn náà gbogbo nǹkan tó bá ṣe yín máa ṣe àyẹ̀wò fún yín gbogbo nǹkan tó bá ṣe ọ́ lágbo ara rẹ nípa àṣẹ Elédùmarè gbogbo ohun tó ń jẹ̀ṣòro fún ọ yóò di ìtàn tíjọ́ tó bá ti dé ọ̀dọ̀ mi Fẹ́mi Alágbo àlàáfíà yín kò máa ní di fíafíà o àmì o.

0: o tin pa ngbe oro olorun oro olorun ti o ni agbara oro olorun tin san ara e tin pa igi kedariya ade prophet Dr. Tunde Fayeun ti ijo Godly Hepzibah Abeola Global Ministry behind Comprehensive Health Center Isakumi Kare Akoko lori Adaba 88.9 FM lojojo Thursday lago marun role pe 0806243 6989 0806243 6989 Jesu ni Oluwa.
1: Go ni fun baba ti form at Olorun mi mo ayo ayo Olorun aiku iwo la gbega awa so wi po se tori po dara siwa awa yan tori pe ko se ni to da bi re adupe tori pe alagbara ni o iwo lo joko lori obi aye iwaju en ti gbogbo eyan da bi elenga arugbo ojo gba ope wa
2: amen
1: adeda meda gba yin wa
2: amen
1: nitori pe iwo lo le se ohun ti eniyan ko le se iwo lo ba to lana nibi ti ona ko gbe si iwo lo ba to sileku bibi ti eniyan ro pe ko si ona mo arugbo ojo gba ope wa
2: amen
1: je lori olorun oro ba wa soro
2: amen
1: arugbo ojo ba wa pare
2: amen
1: anu ko fo
2: amen
1: ogo tutu ko tele
2: amen
1: kale yin o
2: amen
1: yesu oluwa wa
2: amen
1: gbogbo eniyan lorile de yi gbogbo omo olorun parapata mo ki wa pe parika jodu ojo ominira ti orile de yi bo si mo wi pe oni bi ti olorun mo orile de yi lo ti olorun yo si mu debe o kankan ti mo mo to daju ni wipe atemi ati re la nise se nibe ayo fun ara orilede yi ayo fun ra wa ayo fun gomina ayo fun gbogbo onipo jipo asejoba gbogbo fun gbogbo ti onikaluku ti ko ipa lati ri wipe orilede yi duro adura mi ni wipe orilede yi ko ni dojuru e kiyesi o ti a fe ba o soro le lori o na ni wipe kini pati re to ti ko kini gbiyanju ti re o rorun fun gbogbo omo eyin lati mo so wipe awon alase ni o se da amo dami loju wipe gege bi omo alase gege bi omo eyin emi ati re loni la da la ran ni ise lati ko ipa emi ati re loni la fun ni aye lati se o ti o ye emi ati re loni ni apesi ise bi orile de se wa nje mo wipe ninu iwe ni mo ya ori kini asara ikeji aso fun nehemiah o ti ilu jerusalem da kini won so fun yes
2: ni anani
1: ni anani
2: okan ninu awon arakunrin mi
1: okan ninu awon arakunrin nehemiah ki lo se
2: awon ati awon okunrin kan lati juda wa
1: awon ati awon okunrin kan lati juda won wa si odo nehemiah kina so fun
2: mo si bi won lere mi ti
1: a bere alaafia jerusalem yes
2: ni ti awon ara juda ti o sala
1: yes
2: ti o ku ninu awon igbekun
1: eh o
2: ati ni ti jerusalem
1: eh
2: won si wi fun mi pe
1: won wi fun pe
2: awon iyoku ti a fi sile nibe
1: eh
2: ninu awon igbekun ni igberiko
1: eh
2: nbe ninu wahala
1: o wa ninu wahala
2: nla ati egan
1: o wa ninu wahala nla ati egan bo mi loni ajinigbe lotun ipaniyan lo si oda lotun iyan lo si ateni ti o yawo re ateni to yawo re lo sagbile je bo lo se wa ri be ara ninu oluwa emi ati re ni ipa lati ko loni mo so fo won eyan popolopo loni to so pe mo lo si po ase ki lo fe lo se nibe o lero wi pe o fe lo ko owo pamo o lero wi pe o fe lo ja orilede yi lole bi awon ba ba wa bi itan ti a gbo nipa awon awon bi awo lowo awon asiko to ba je ba won se sele leyi ki le mi ati e fe de iwaju ba ọpọlọpọ ilé ńláńlá tí wọn ti rà láti rò wípé ilé yóò máa kówó fún ìpínlẹ fún orílẹèdè ọpọ rẹ ní àwọn ayurugbó ti tà dànù ọpọlọpọ tó lọ sí pàṣẹ lónìí wọn ti ta tí ò yẹ kí wọn tà kí làbọ tí wọn fẹ jẹ fọlọdùmọrè àrà nínú olúwa kí ni ẹpá tó ti sà kí ni ìgbìyànjú rẹ láti rí pé orílẹèdè yìí wà ní àlàáfíà nígbà tí nehemiah gbọ ọrọ yìí yes kí ló sọ fún.
2: Odi Jerusalem sì wọ́dulẹ̀.
1: Odi Nàìjíríà bó ló ṣe rí báyìí. Èmi àti rẹ ní ṣẹ́ṣe láti gbé odi Nàìjíríà dúró. A ní ipá láti sà láti rí pé odi Nàìjíríà yìí dúró. Èmi àti rẹ la fi ṣẹ́rán ní àkókò yìí. Gẹ́gẹ́ bí Nehemiah àti ìran wa láti rí pé Nàìjíríà bọ̀ sí ipò. Láti rí pé Nàìjíríà yìí wà ní ààyè rẹ̀. Èmi àti rẹ ni a fi ṣẹ́rán. Odi rẹ̀ ni a ti fi iná wo àti wo olulẹ̀. Àti wú àbò rẹ̀ ara nu oluwa e me ati re lo na ni sese kini pati alufa nsa kini pati woli nsa kini pati gbogbo wa nsa kini gbianju wa yes
2: a si fi le kun re jona
1: a fi le kun re ati fi jona eh eh
2: o si se nigbati mo gbo oro wonyi
1: nigbati mo gbo oro wonyi
2: mo joko
1: o ni mo joko
2: mo si soko
1: e gbo nje oro orile de o to ka soko fun bayi ka ba le bere fun atunse nje oro orile de o to ka soko fun bayi ki olorun le ba wa dasi nje oro orile de yi ko kan emi ati re loni ma so gbe kokan e won ni oro yi oro re olohun lo sede bo ba tede de de lo pada bo baba wonu loni oni mo si soko eniyan melo lo soko pe oluwa nigeria yi gboro pada bo sipo awa melo labe latori alufa ti dori omo ijo la n gbadura wipo orilede nigeria gboro pada sinu ogo re ti gba ni nigba ti oyinbo sare wa sorilede yi to won dun wipo orilede nigeria la won lo nigba ti awon lese lala orilede ni michelin wa ni igba kan ni bolowa bayi dolop da ni nigeria Nairo with Londo State, Londo Town, Ifo Ceramic Ida. Mbola wen le shawen yi walo. E keka ronu jile ka da ugo ipada na yi akwe 66 lo ni ayo. Subo lo ni ni chukwe 66 yi kine ka gana. Ti anto kasi, so yi kine lo si wajure. Kine pati ya wala shen isa, kine pati ome yi isa. Aga nolu wala ti di debi ne hema ya. Tuk bakbe oto jen, tuk bakbe ipo to wa, tuk bakbe aye to wa. Tuk penu wipe orile dewa mbodo pada mbada. Ogo re gboro pada wa kini ere ta saje asai ti ogo rile de yi pada ije andu bawo kan se bi ne moya lawon kan duro ni ko sabara ti o to faya bawo ne moya se fa soke lawon kan fa lule bo mi dada baba mo wi pe onikaluku ni o kere ise to ba se yes
2: mo si sofo ni yojo
1: o ni yojo to fi sofo fun jerusalem
2: mo si gba awe
1: o to gba awe fun
2: mo si gba dura ni waju olorun
1: o lo si waju olorun o wa ojo oluwa nigeria je ka wa ojo oluwa nigeria pe 66 loni omo 66 years ko lomode omo 66 years is ko ni omo gbe kokon roko omo 66 years is ko la robo la koko yi ni igba wo gan la fe debi ta lo nigba ti a ba gbese meta si waju ta gbe meji pada seyin ni jowo gan la debi ti olorun ti kada ra wa nigba won la fe deke na ni wa e je ka ro oluji le loni opolopo ko oro jo bibeli so ka si wo eniyan ko oro jo la ko si meni to ma lo owo tan ni ko fi di to ilu se opolopo ko sa lo soke orun oke okun la si mo wi pe won o ni na ko to jade laye eran ti wi pe won to ko la na bodan ko si ki na fi se ronu re jile loni baba se bi ne moya enikan ni jairu ti won ranse si jesu wi pe okunrin yi o fe orile de wa daada o si ti ko sinagogu fun wa o lo ye deni ti iwo ba sanu fun oro mu ki jesu dide ti jesu gba le re lo lati lo ji omo re nigba ba doju ona o so o da won ore re o tun won ore because of jesu pe ko ma wule wa mo tori pe omo na ti ku abo jesu so pe omo na ku o sun ni nitori pe kini ore to ti se fun ilu re ife to ni fun ilu re yo mu ki omode pada wa saye baba ronu re lori so ti ga iye omo mo ti e se ola omo ti je mo ti re bayi je won le daruko re nibi kan lọjọ iwájú gan ni ọmọ lágbájáre káwọn èèyàn sì pàtẹwọ fún àwọn ọmọ rẹ àwọn ọmọ ni ẹ sọ wọn lókun tá a pa bàbá rò ó màmá rò ó kí ló ń sọ sílẹ̀ di orílẹ̀-èdè nàìjíríà kí ni ìgbìyànjú rẹ fún ìpínlẹ̀ yìí kí ni ìgbìyànjú rẹ fún àdúgbò tó bára rẹ yes.
2: mo sì wí pé.
1: mo wí pé.
2: èmi bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ.
1: ó lọ bẹ̀bẹ̀ níwájú olúwa nígbà tó wá ṣe léyìí tó wá lọ síwájú ọba ní orí kejì ẹsẹ̀ kíní kí ló sọ.
2: O si se ni osu nasani.
1: Ni osu nasani.
2: Ni ogun odun ata sasa oba.
1: Ni ogun odun gba e ba wo loni oni bo si ogun gba e ba ro papo. Ti e ba ro papo ni onka Yoruba 66 ni Nigeria. 6 plus is o je 12. A de wa ni odun 2026. To ba ro 26 eyin egbo o je 8. To ba ro mo 12 o je 20 ni ogun odun ata sasa oba. O ye ka wa na le duro ni waju oba lati so pe orilede yi gboro gba atunse. Iya si lo so.
2: Atasasta oba. Oti wani wa niwaju re.
1: Oti wani wa niwaju re.
2: Mo si gbe oti wani na.
1: Eh o.
2: Mo si fifo oba.
1: Mo fifo oba.
2: Emi ko si ti ifa ojuro ni waju. Egbo
1: mo so o ni emi ko si ti ifa ojuro ni waju oba ri. O le emi ko si ti ifa ojuro ni waju re ri. Yes.
2: Nitori na ni oba se wi fun mi pe.
1: Oba wi fun mi pe.
2: E se ti oju re fi faro.
1: E se ti oju re fi faro.
2: Iwọ ko
1: sa sai so. O sa de sai so.
2: Yi ti se o mi na bi ko se ibanuje.
1: E ti mo ri to se yi ki se kan mi. Bi ko se ibanuje.
2: Eru si ba mi gidi.
1: O ni eru ba mi gidi gidi.
2: Mo si wi fo oba pe.
1: Mo wi fo ki oba pe.
2: Ki oba ki o pe.
1: E sa. Oba ki oba o pe. Wahala ti de. Ogun ti sele. Ki oba ki o pe yes.
2: E se ti oju mi ki yo fi faro.
1: E se. Ti oju mi ki yo fi faro
2: nigbati ilu
1: ile boji awon baba mi ti da horo
2: asi ti fina sun ile
1: kun re
2: nigba na lo ba wi fun mi pe
1: oba wi fun mi pe
2: ebe kini won fe
1: te e sa igbo o gbagbe to je lati mu ki ilu re o da to ye ko da dadi emi ati re melo la le fi ara ga la le faraji fun ilo siwaju orilede yi awa melo la le faraji lati gbe Nigeria dide awa melo lo ni la le ti owo bo apo fi owo ni wa ran Nigeria lowo eniyan melo ni lo lo si ipo to gba every si ipo bayi to je wi pe ke se tori apo ara re lo fe ja fun aru yo fo orilede yi awon neema ya ti ran yo olorun yo gbe won dide o da mi loju pe ira pada tutun yo sele ara ni oluwa oba ni oju re ko ti farori kini wo fe ebe kini wo yo fi be sibe ki lo so fun oba
2: bẹẹni mo gbàdúrà sí ọlọrun ọrun.
1: Ó gbàdúrà sí ọlọrun ọrun.
2: Mo sì wí fún ọba pé.
1: Ó wí fún ọba pé.
2: Yóò bá wu ọba.
1: Bó bá lè wu ọba.
2: Àti bí ìránṣẹ́ rẹ̀ bá rí ojú rẹ̀ lọ́dọ̀ rẹ̀.
1: Bí mo bá sì rí ojú rere lọ́dọ̀ rẹ̀ kábíyèsí.
2: Kí ìwọ lè rán mi lọ sí Júdà.
1: Rán mi padà sí Júdà.
2: Ìlú ibojì àwọn bàbá mi.
1: Ìlú ibojì àwọn bàbá mi.
2: Kí ẹni kí ó ba lè kọ.
1: Mo fẹ́ lọ tún kọ. Dádì, níbi tó wà lónìí, ìjọ yẹn ti lé. Yorùbá sọ wípé ẹni tó sọ lẹ́nu ó sàpò ìyàkọ́ ìjọ rántí ilé bó ti wù ká jò lè dùn tó ilé làbọ̀ sinmi oko bàbá kí ni gbìyànjú rẹ láti ronú pé no ilé wa ò gbọdọ̀ bàjẹ́ kí ni gbìyànjú rẹ láti rò wípé Nàìjíríà yìí ti gbogbo wa ni olóyìn kan ló kọ́ lọ́jọ́ ẹ̀ ó ní kò gbọdọ̀ bàjẹ́ ìjọ rántí wípé Nàìjíríà ni ọ́ ò bá sọ́ra ò bá gba Amẹ́ríkà kan fún ẹni citizen Amẹ́ríkà Nàìjíríà sì ni ọ́ wọ́n fẹ́ ti uk nigeria sì ni ọ́ kí ló wá dé kí ni pátó ń sà láti mú kí orílẹ̀-èdè dibi tí gbogbo ayé ń sá wà ìlú onílùú tí gbogbo wa ń sáré lọ ni wọ́n tọ́jú ibẹ̀ náà ni bọ́ọ̀ náà bá ṣe báwọn jẹgúdú jẹrá ṣe ṣe orílẹ̀-èdè yìí kò ní ṣe sá lọ ó máa dùn mí nígbà tí wọ́n bá rí àwọn olórí tán sá lọ sílẹ̀-èdè bìmí tán sá lọ káàkiri táwọn ò sì tún lé ṣe ẹ jẹ́ ká tún èrò wa pa lánàá láti tún lé ṣe orílẹ̀-èdè orílẹ̀-èdè wa ni tẹnitẹni tàkísà ń tà tán ẹ jẹ́ ká ṣàtúnṣe lórílẹ̀-èdè lónìí iṣẹ́ tá a fi rán mi sí ọ lélẹ́yìn ìwọ náà jẹ́ ni emọ́yà àti ìran yìí gbé òdi ìran yìí rò gbé òdi jerusalem ọbẹ̀ rò ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ fún ìrànlọ́wọ́ ẹ má jẹ́ ká jòkó ní ìjòkó sábẹ́ láti ohun tòbáyà àwọn tó jẹ́ pé wọ́n nìkan ṣe kò ṣe kò ṣe kò jólúwe ṣe ẹ wo orí kẹrin kí ló sọ láti ẹsẹ̀ kìíní bẹ̀.
2: ó sì ṣe
1: nígbà tí sábà láti àti tòbáyà bá ń gbọ́ pé wọ́n mọ odi.
2: Inú rẹ̀ ru.
1: Ṣé ti gbọ́ ṣẹ́nu rẹ̀ náà mọ ru tó bá ti gbọ́ pé ẹnìkan ló la gọ́tà àdúgbò yín báyìí inú òdì ló mọ bí ọ. Ká lè mọ̀ pé ó máa ṣe nì. Bó bá gbọ́ pé káńsẹ́lọ̀ àdúgbò yín o, ó gbowó oṣù ẹ o, ó fi ran àwọn ọmọ aláìní lọ́wọ́. Inú rẹ̀ á máa ru. Bó gbọ́ pé rẹ̀ pa àdúgbò yín o, ó máa ṣe kan gidi kan sá àdúgbò o. Inú á máa ru ọ́. Kí ló mú kí inú ru ọ́ sábà láti ní? Ó fẹ́ kí Nàìjíríà ó dáa. Kí ló dé? Àwọn tó ń ṣe tó ń da inú ń bí ọ sí wọn ni. Ẹ jẹ́ ká yí padà lónìí. Ẹ jẹ́ ká gbórílẹ̀-èdè lárugẹ. Ẹ jẹ́ kí Nàìjíríà padà sórí ògo. Ẹ jẹ́ kó wọnú ògo tuntun lọ. Nígbà tí Sábàláti àti Tọ̀báyà tó gbọ́ pé wọ́n mọ odi. Wọ́n sì gbé inú odi tó ya o. Wọ́n wà nú odi tó ya. Bẹ́ẹ̀ni, inú odi tó ya o náà wà. Wọ́n á sì ronú àti tún ṣe. Nítorí pé ẹjẹgúdú jẹra ni wọ́n nínú ìbàjẹ́ yẹn làwọn ti ń gbádùn. Inú rẹ̀ rù yẹ́sì.
2: Ó sì bínú púpọ̀.
1: Ó bínú púpọ̀ ṣùgbọ́n ìwọ náà ṣe inú ọmọ bí ọ. N kò gbọ́ pé sẹ́nẹ́tọ̀ kan mọ̀ dé o, ó mọ̀ ẹ̀páwọ̀ àwọn ènìyàn o. Inú bá bẹ̀rẹ̀ sí ní bí ọ. Ó jẹ́ káwọn èèyàn fi pé àwọn ò ṣe kankan kò jẹ́ ká ó borúkọ wa jẹ́. Ó jẹ́ káwọn èèyàn sọ̀sọ̀ pé ìwọ náà ò ṣe ṣe tó tọ́. Bíbélì sọ pé ẹni tó mọ rere tí kò ṣe ó ní ẹ̀ṣẹ̀ ni fún. Bàbá ronú rẹ lónìí, màmá ronú rẹ lónìí. Ṣé kìí ṣẹ̀ṣẹ̀ ni fún wọn náà? Ṣé wọn náà mọ rere ní o ṣe? O God bẹ̀rẹ̀ láti àdúgbò tó wà, bẹ̀rẹ̀ láti inú ilé tó wà. Gbogbo ọ̀ tó nílò rẹ̀ lọ́wọ́ rẹ̀ nílé iṣẹ́ wọn rí gbà. Ìgbìyànjú rẹ̀ wọ́n tún fowó rán ọ sáláì ní o tún yọ ń bẹ̀. Ìyẹn ló tún máa ń jọ mí lójú. Wọ́n á ní káwọn èèyàn tún fún aláìní lówó wọ́n á tún yọ ń bẹ̀. Wọ́n á ní ká kọ orúkọ àwọn èèyàn tó ṣe aláìní ládùúgbò ó kọ orúkọ ọmọ ẹ̀ mọ́. O mọ̀ pé o dọ́gbẹ́ ṣépè fún ọmọ náà pé kó mọ̀ ìyá kó dá aláìní ni. baba fowo yen se la yin to ba ko sapo apo e ma lu o so ra edi talaka ni ronu re jile loni baba ronu re loni mama asiko atusere fun orilede lati dide asiko yi pada lele fun nigeria lati pada lo sipo oluwa kesi o kesi mo pe wa pe no e ronu e po wada ki lo so
2: o si gan awon ara juda
1: o bere si ni gan won eh
2: o si so ni won jo awon arakunrin re ati awon omo ogun samaria pe
1: awon omo ogun samaria wi pe
2: kini awon alai lera juda won yin se yi
1: kini se won iwo na o ti ri kan to da ri laye alai ni fe orere bi be ni so fun wa ninu we timothy o la ara mi opin aye ni alai ni fe orere kini awon alai lera juda won yin se won yi kini ko kini se eyi to je wi pe odi ti won ko to pe yes
2: o adawa fun ara
1: won o adawa se won fe dawa ni nigeria gbominira 1969 nigeria dawa ama lati gba ta ti gbominira se won kan mo so do mi ni ra bayi eh won fe ki nigeria dawa fun ara e eh won wa dawa fun ra won bi yes
2: wo arubo
1: se won o mo ru se won o mo ga si ni se won o mo je eyan ni eh eh
2: won wa se ase pari ni ijo kan
1: se won na mo sase yori nigeria mo sase yori bo fe bo ko iwo to duro ni duro pe nigeria o ni sase yori iwo lo ni sibe o daju orilede ti do orilede to sase yori o de di dandan o gege ogun ri lafi sile fun awon omo to bo leyin nigeria yo se aseyori bi oluwa ti gbe ti emi re wa nigeria ti gba igbedide ko si so ko to le bi subu ona ti la fun nigeria o si didede gbogbo aye ni yo yo forilede yi yes
2: won o mu okuta ti a ti sun lati inu okiti soji
1: se won o mu okuta ti a ti sun lati inu okiti se won fe soji ni ele to tun mo si pe se won fe da nigeria para bo sipo ni be ni sa ìtàn àná tí wọ́n pa nípa nàìjíríà ó ti dọ̀tún lónìí nàìjíríà náà ti di bùgbé ìrọ̀rùn lónìí tí òyìnbó yóò mọ sá wá ilẹ̀ yìí ti dilẹ̀ ìtura láti òní lọ bí olúwa ti ń bẹ tí èmi rẹ̀ wà mo pàṣẹ nàìjíríà gbọ́ ọ̀rọ̀ olúwa ó yá gba ìgbédìde tuntun agẹ́lì dìde ó yá fawọ́ orílẹ̀-èdè sókè ìmọ́lẹ̀ orílẹ̀-èdè ó yá tàn òkìkí orílẹ̀-èdè ó yá kàn ẹ̀yin aláṣẹ ti bẹ nínú ògo ó yá ẹgbẹ́ orílẹ̀-èdè sókè tó bá yà wà ní ẹgbà ọ̀dọ́ rẹ̀ nígbà tí ó sọ̀rọ̀
2: ó sì wí pé
1: èyí
2: tí wọ́n mọ gidi
1: ó lélẹ̀ dáhùn ìdí mọ gan tá ẹ tiẹ̀ sí pariwo nítorí ẹ gan náà ṣe mọ̀ pé bákùkọ ènìyàn bó ga bíi màlúù kò tó kinní kan níwájú abínú ẹni ó ní èyí tí wọ́n mọ gidi gan bí kọ̀lọ̀kọ̀lọ̀ bá kọlù kí ló sọ
2: bí
1: kọ̀lọ̀kọ̀lọ̀ bá gùn
2: yóò tilẹ̀ wọ ojú òkúta wọn lulẹ̀
1: a wo gbogbo odi òkúta lulẹ̀ ṣé kọ̀lọ̀kọ̀lọ̀ lè wo odi òkúta ni a mọ̀ṣẹ́ mọ̀ wípé ẹni tó bá ti lẹ́nu ìbàjẹ́ kéré tó da mo máa sọ nàìjíríà jí lamẹ́ríkà ní god bless america a dé nàìjíríà mọ́ ní nàìjíríà ọ̀dà nàìjíríà dá orílẹ̀-èdè tó sun wọn láwà ibi tó da lórí dá wa sí má mọ̀ rí ibi tó wà bí ẹni bí tí ò da bó bá ṣe rí náà tó bá fẹnu kò ó ní bẹ́ẹ̀ ti wílé tì mí lèmi ò ṣe ni tó bá ní nàìjíríà jẹ́ ló jẹ́ ó ní ahán ó ní kú àti ìyí ń bẹ nípa ahán àwọn tí ń lò yóò jèrè rẹ̀ ẹyẹ ká fẹnu rẹ pé orílẹ̀-èdè láti òní lọ ẹyẹ ká sọ̀rọ̀ tó da nípa orílẹ̀-èdè yìí ẹjẹ́ sàsọtẹ́lẹ̀ tó da sórílẹ̀-èdè kẹwàá mọ owó tí ọlọ́run yóò gbé jáde níbẹ̀ nàìjíríà ti wọ ìpele tuntun lónìí ògo tuntun ti bẹ̀rẹ̀ lórílẹ̀-èdè má gbọ́ mi bàbá mọ́mọ́ ìtàn tuntun ti bẹ̀rẹ̀ kò ní fi ṣe iye sambalati kò dẹ̀ ní fi ṣe iye tòbáyà ṣùgbọ́n ó tá a mọ̀ ni wípé nàìjíríà orílẹ̀-èdè ńlá ni nàìjíríà ibi ògo ńlá ni nàìjíríà ibi ìdùnnú ńlá ni nàìjíríà ibi ayọ̀ ńlá ni nàìjíríà ibi ìkẹ́ ńlá ni nàìjíríà ibi ìgẹ́ ńlá ni nàìjíríà ibi ìrọ̀rùn ńlá ni ọmọdé yóò yọ àgbà yóò sì yọ. Yes.
2: Gbọ́ Ọlọ́run wa.
1: Gbọ́ Ọlọ́run wa.
2: Nítorí tí àwa di ẹni ẹ̀gàn.
1: Ṣùgbọ́n báyìí Ọlọ́run ti gbọ́ ọ̀rọ̀ Nàìjíríà lónìí ó ti mú orílẹ̀-èdè kúrò ní ipò ẹ̀gàn ó sì dá mi lójú nítòótọ́ lójú gbogbo àgbáyé tán ti wò pé orílẹ̀-èdè ibi ẹ̀gàn ni nàìjíríà gbọ́ ọ̀rọ̀ Olúwa ó yá wọnú ògo tuntun lọ. Nàìjíríà gbọ́ ọ̀rọ̀ Olúwa wọnú ọlá tuntun lọ. Agbára ìdìde ńlá ó yá bàlẹ̀ Nàìjíríà. Ẹ̀yin aláṣẹ orílẹ̀-èdè yìí ẹ̀mí mẹ́kọ́ dáwọ́lé yín. Ọgbọ́n tẹ nílò láti tukọ̀ orílẹ̀-èdè lọ sínú ògo yẹ gbà á. Ẹ̀mí mímọ́ ti tọ́ni sọ́nà bíbélì sọ pé kí gbogbo ọkàn máa gbàdúrà fún àwọn aláṣẹ. A gbàdúrà fún yín gbogbo ẹ̀yin aláṣẹ lónìí. Lórúkọ Jésù orí ọ̀fẹ́ láti ṣe tó tọ́. Lórúkọ Jésù ó yẹ gbà á. Yes.
2: Kí ìwọ kí ó sì da ẹ̀gán wọn sí orí ara wọn.
1: Ó ní kó da ẹ̀gán wọn sí orí ara wọn bàbá mẹ́nu kò lẹ́gàn orílẹ̀-èdè yìí. Bàbá yẹn ló kọ́ lórí ó ní ẹ̀gàn mi ò yẹ yín bẹ́ẹ̀ tí ń pẹ́ ẹ̀gàn mi lolúwa tún mi ṣe. Ẹ̀gàn orílẹ̀-èdè lónìí olúwa ti dà sórí àwọn abínú orílẹ̀-èdè yìí. Bàbá gbọ́ màmá gbọ́ a ti mú orílẹ̀-èdè kúrò ní ipò ẹ̀gàn a sì ti gba Nàìjíríà lọ́wọ́ ẹ̀gàn pátápátá ni Nàìjíríà bọ́ lọ́wọ́ ẹ̀gàn kò sì sí agbára kan tàbí ipá kan èyí tó lè dá Nàìjíríà padà sẹ́yìn mọ́ nítorí pé májàmú tuntun ti bẹ̀rẹ̀ sí ní fọ̀hún ògo tuntun ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tẹ́lẹ̀ ìpele tuntun ní nàìjíríà ń lọ báyìí nàìjíríà sì ti di alágbára nínú àwọn orílẹ̀-èdè lọ́kọ́lẹ̀ bàbá gbọ́ láìpẹ́ láì jìnà ó máa gbúrò orílẹ̀-èdè níbi gíga nítorí pé a ti ṣílẹ̀kùn tuntun fún nàìjíríà. Yes.
2: Kí o sì fi wọ́n fún ìkógun ní ilẹ̀ ìgbèkùn.
1: Ó ní kó fi àwọn wọ̀nyẹn fún ìkógun bàbá. Lọ ronú pùwàdà lónìí tó bá wà lára àwọn tó fa wa go orílẹ̀-èdè sẹ́yìn. Tó bá wà lára àwọn ènìyàn tí ò fẹ́ kí Nàìjíríà lọ síwájú lọ ronú pùwàdà. Tó bá wà lára àwọn ènìyàn tó rò wípé kò sóre kan tó gbọ́dọ̀ ti ná sáìtì Nàìjíríà jáde wá. Lọ ronú rẹ kó pa ìwàdà ṣe àtúnṣe níbi tó yẹ lónìí. Padà sọ́dọ̀ ẹlẹ́dàá rẹ̀ lónìí. Kì í pe Ọlọ́run lónìí nítorí pé àsìkò tó fún àtúntò wákàtí náà tó fún àtúnṣe. Yes.
2: Kí o má sì bọ ìrékọjá wọn.
1: Kò mọ̀ bo ìrékọjá wọn tí ẹ̀ wo Nehemiah yìí 13:5 kí ló sọ nítorí pé gbogbo tó bá ṣe lónìí ìtàn ní bọ́dọ̀ ọ̀la o ìgbà kan nígbà owó lọ́wọ́ máa rántí pé ìgbà láṣọ ìgbà lẹ̀tù ìgbà lẹ̀wù ìgbà kan nígbà òdèrè kòkò nílẹ̀ ìlọrin oko téèyàn bá fò ní ṣe ìtàn ní 13:5.
2: Ó sì ti pèsè ìyẹ̀wò ńlá kan fún
1: o.
2: Níbi tí wọ́n máa fi ẹbọ jíjẹ, sùràrí, àti ohun èlò,
1: yes.
2: Àti ìdámẹ́wàá àgbàdo, ọtí wẹ́ẹ̀nì tuntun, àti òróró, sí nígbà àtijọ́,
1: yes.
2: Èyí tí a ti pa ní àṣẹ láti fi fún àwọn ọmọ Lẹ́fì, àti àwọn akọrin, àti àwọn adènà,
1: yes.
2: Àti ẹbọ ọrẹ àwọn àlùfáà.
1: Ṣé ibáyìí, nínú àwọn àtúnṣe tí Nehemiah ṣe ní gbogbo tí à ń ká wọ̀nyí nígbà tí wọ́n máa dí ẹsẹ̀ kẹwàá kí ló wá sọ.
2: Mo sì mọ̀ pé a kò tí ì fi ìpín àwọn ọmọ Lẹ́fì fún wọn.
1: Ǹjẹ́ ìpín tó tọ́ sóníkálùkù ṣé òun pin ṣó fún wọn? Rẹ́ẹ̀pù, sẹ́nétọ̀, gómìnà, kánsẹ́lọ̀, ṣíámàn, lókà gọ́ọ̀mẹ̀tì. Ìtàn pè ní kọ̀sítúrẹ́sì àláwà sí wọn ṣó fi jíṣẹ́ àbò jẹmọra. Ó ní a kò sì tí ì fi ìpín àwọn ọmọ Lẹ́fì fún wọn. Ara ṣe àtúnṣe lónìí ohun tó tọ́ sóníkálùkù yẹn já fún ìka tó tọ́ sí múná fi ń romú ènìyàn kì í fàtàpà kò romú ìka tó tọ́ sí múná fi ń romú ṣe tó tọ́ ẹ fi ìpín oníkálùkù fún ẹ fi tó tọ́ sóníkálùkù fún wọn. Ẹgbọ́n Nehemiah ní òun sì mọ̀ pé wọn kò tí ì fi ìpín wọn fún wọn torí pé àwọn kan ti pèsè ìyàwó tán lọ́kọ́ pamọ́ sí kí ló wá ṣe.
2: Àwọn ọmọ Lẹ́fì àti àwọn akọrin.
1: Àwọn ọmọ Lẹ́fì àti àwọn akọrin.
2: Ti ṣe iṣẹ́.
1: Ti ṣiṣẹ́.
2: Sì ti sá lọ.
1: Oníkàkú ti sá lọ sóko.
2: Lúkúlùkù sí oko rẹ̀.
1: Ṣẹ̀gbáyé. Àwọn èèyàn náà ti sá kúrò lórílẹ̀-èdè yìí wọ́n ní àtúpadà ẹja ṣàtúnṣe. Yes.
2: Nígbà náà ni mo sì bá àwọn ìjòyè jà. Mo sì wí pé.
1: Mo wí pé.
2: Èéṣe tí a fi kọ ilé Ọlọ́run
1: sílẹ̀.
2: Mo sì kó wọn jọ.
1: Mo kó wọn jọ.
2: Mo sì fi wọ́n sí ipò wọn.
1: Ó dá wọn padà bọ̀ sípò wọn. Àìmú padà bọ̀ sípò ti bẹ̀rẹ̀ lórílẹ̀-èdè lónìí. Nàìjíríà sì ti padà sí ààyè rẹ̀ ògo tuntun ti bẹ̀rẹ̀. Yes.
2: Nígbà náà ni gbogbo dídà mú ìdámẹ́wàá ọkà àti ọtí wáìnì tuntun àti òró wá sí ilé ìṣúra.
1: Wọ́n mú ìdámẹ́wàá àti ọtí wáìnì àti ti ọkà wá sí ilé ìṣúra. Oúnjẹ wa wà níbẹ̀ gẹ́gẹ́ bí Málákì ti sọ fún wa. Yes.
2: Mo sì yan olùpamọ́ sí ilé ìṣúra.
1: Ó wá yan ẹlòmíì tó jó lóòótọ́ síbẹ̀. Dádì, a nílò kọ́lọ̀ gbé àwọn olóòótọ́ dìde lórílẹ̀-èdè yìí. Àwọn tí kì í ṣe jẹgúdú jẹrá, àwọn tó mọ tó tọ́, Ọlọ́run yóò sì gbé wọn dìde. Ẹ̀mí mímọ́ yóò lànà fún wọn ṣùgbọ́n mo fẹ́ sọ fún ìwọ náà ọmọ Nàìjíríà tán bá ti fi owó tẹ̀ pé kó fi dìbò jẹ olóòótọ́. Jẹ olóòótọ́ yé gbowó lónìí kó jẹ ìyàlọ́ ọdún mẹ́rin. Ṣe n tó yẹ ṣe n tó tọ́. Ẹ jẹ́ ká wá olóòótọ́ èèyàn ká fọ olóòótọ́ èèyàn sípò bí bẹ́ẹ̀ sọ pé nígbà tí olóòótọ́ bá wà ní ipò ó ní ara tu àwọn ènìyàn inú àwọn ènìyàn á dùn. Ẹ jẹ́ ká wá fúnra wa náà wá olóòótọ́ sí ipò káyé parọ́ tara wa jẹ. Yes.
2: Mo sì yan olùpamọ́ sí ilé ìṣúra. Ṣẹlẹ̀ Máyà àlùfáà. Àti Sádọ́kù akọ̀wé.
1: Yes.
2: Àti nínú àwọn ọmọ Lẹ́fì. Bedaya. Àti lọ́wọ́ kọ́wọ́ wọn ni Anani ọmọ Sakuri. Ọmọ Mataniah.
1: Yes.
2: Nítorí tí a ti kà wọ́n sí olóòótọ́.
1: Kí la kà wọ́n sí olóòótọ́? Ọlọ́run yóò gbó olóòótọ́ dìde ní Nàìjíríà. Àwọn tí ó ṣe bí otítọ́ àti bí ó ti yẹ mímọ́ yóò gbé wọn dìde. Bàbá mọ̀mọ́ ṣé o máa rántí wípé gbogbo ohun tó o bá ṣe Olúwa yóò fi rántí rẹ. Yes.
2: Iṣẹ́ wọn sì ni láti máa pin fún àwọn arákùnrin wọn.
1: Ọgbọ́n kí ni verse 14 wá sọ?
2: Rántí mi.
1: Gbọ́ gbogbo ohun tó o ṣe a ó rántí. Mo pẹ́ bóyá a ó rántí ọba tó jẹ tí ìgbẹ́ dìgboro a ò ní gbàgbé ẹ̀. Ọba tó sì jẹ náà tí ìlú wá dà tán a ò ní gbàgbé ẹ̀ o. Ló ipò tó wà lónìí dáadáa kó fi tún Nàìjíríà ṣe. Bàbá mọ̀mọ́ ohun tí àtàrà mi sọ lónìí lé lẹ́yìn lọ ṣe àtúnṣe torí pé a ó rántí rẹ. Lọ ṣe tó tọ́ a ó rántí rẹ. Lọ ṣe tó yẹ a ó rántí rẹ. Mọ́ wà lẹ́gbẹ̀ẹ́ Sábálàtì àti Tòbáyà lo wa legbe Nehemiah won tin gbe orile de soke ijogo li FC Babeola Global Ministry onise rese ti waye ojo simi to nbo yi ni iforoyan fun ominera won na wa ko darapo ninu idekide igbeku taye fi ayan mare si wa sinu ijo yi ko wa ba olorun pade ko ri ifowo to lati oke wa ogun olorun yo fun laye re ti re osi ni gbe ni Nigeria o daju gbona yo la fun o won na wa gba ororo sori aye re kona re ko le la ninu osu kewa kawa ti awa yi osu ominera yi ki won na le bo lowo amunisin ko bo lowo adanilamu ko bo lowo asenimose ko bo lowo aso aye eni di korofo ko wa ri ogun ayan mo re lo gbo bo ti se leyi itan tutu ti bere ninu aye re o si di dandan aye yo si ba oyo gbo dagula ni ojo isimi to nbo yi na ni ni eka ijo wa to wa ni eyin comprehensive health center ni Shakumi ni Kaya Koko Godly FC Babeola Global Ministry leyin comprehensive health center ni Shakumi ni Kaya Koko wa sibe ni deede ago mejo aro nisin yo bere loruko Jesu oju osi ni ti o o da mi oju pe o ni moda iya osi ni je o mo gbagbe pade ori apata ti osu yo waye ni Friday ti ose to nbo ojo mesan bayi iwo na fi si okan lori apata yi ekan to ku lodun ile leyi leyin comprehensive health center na ni apata na wa loruko Jesu oju pagbo o ni ti o o si ni si lasan oruko temi ni Prophet Dr. Tunde Fayeun lati Godly FC Babeola Global Ministry ni ayin comprehensive health center ni Shakumi phone number mi 08062436989 08062436989 loruko Jesu o ni jebi sera ni Nehemiah fun Nigeria masora di Sambalat ati Tobiah yo da fun

0: 88.9 FM. Atuti Fufere.
1: Adabayo.
2: Duro náà kò tora multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ, ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé pé

0: vitamin drops and syrup ati di se fun awon ikoko ati awon wewe bi won se ndagba o ni awon vitamin to se pataki ninu fun idagba soke abo ara ati opolo to ji pepe nafdac fun telu afrabite je oja afrabchem limited ti won se panda paracetamol.
1: Say after me.
2: Okay.
1: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
2: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
3: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
4: For number one radio,
5: radio.
4: Adaba FM,
5: Adaba FM,
4: 88.9, Akure. Akure.
6: Se ngbadun adaba
7: mo ngbadun adaba
6: mo ngbadun adaba
7: mo ngbadun adaba
6: o ngbadun adaba
7: gbogbo ana ngbadun adaba
8: Se ile ni gboro lenu ojo meta yi
9: o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbogbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese mi o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma n kuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayoje aye ohun ti wa su mi
10: agbo yi ise lo se je lobe se wo gbo nipa babo oke ogun ni ogulugo to fi wi atego somo ara aye lore lori eyike yi isoro to njo omo idalenu igbo na gbianju ko si babo oke ogun loni e ma pe 0706460419 0706460419 babo oke ogun agbalagba ode to fi wi atego sewosan
11: mo ki gbogbo eti to n gbo mi ni dide akoko yi agbalagba onisegun kan be n bi pelu mi baba oke ogun loruko won seri baba yi ti ba ti ri won ton ba ti wa bayi ati mo pe ohun ti yo se gbogbo omo Nigeria lanfani ni won ma mu wa ohun ti o se pataki o ma je ohun to je nipa ago ara eniyan lo ma n gba ni nimoran le lori baba e ba wa ki gbogbo omo Nigeria
12: o se atokun mo ki okunrin mo ki obirin mo ki omode mo ki agbalagba emi te on kiyin ni baba oke ogun ti gbogbo aye mo si baba iseyin baba lowo lawa alaafia na laafi lole aye olorun ma je ka laafia ara wo di fi afia o a gbadọ ma wo alaafia ara wa niran a gbadọ mojuto ara wa kan na ma se wa leni ti o ma wa nu le ti o ma gboro ta emi baba oke ogun mo wa number 4 dudu yami lane opposite oye mekun grammar school ni lu akura baya wa wa fe mbere one lowo mi abo ni marakan to fe bi mi abo fe bere lori one abayo pe mi sori ero bani soro mi yi o samu 64 60 64 19 o samu 64 60 64 19
11: eshon baba amo ipe ohun teyin ma n gbani nimoran le lori ile ise yin isoro nipa iso ara ni bawo le njo se le mo pe ohun ti ni isoro ninu iso ara re
12: o se atokun bi ise ara ba ti ni isoro gbogbo onu ara na lo ti ni isoro yen apere wo ni won wa ri ninu ara ti e wo to n gbo mi ninu ile elomin ni to ba ti sun to ba ti je bayi laaro lo ma ri pe gbogbo onu ara lo bere si ma ro ohun ni elomi o le bere ko mu nkan nile elomi o le nero pe elomi to ba fe joko bayi ati dide nile re isoro ni afi ko se wa omo ko ti o fa dide tabi ko se ma fowo mu ogiri ko to le dide nile elomi o le rin ibuso kan si ibuso keji afi ko joko ko simi ko le to ma rin lo si waju elomi ere orun sun arara bẹ́ẹ̀ ni bá ti ẹ̀gbìnyànjú tó so orun wákàtí kan àbọ̀ orun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́ bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò nílẹ̀ dìde nílẹ̀ bí ó dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀ náà ní pọ̀pá lójú oorun tó bá tún gbìyànjú tó dìde lẹ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ìṣẹlẹsẹ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀ irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹni májẹ̀ adáká tí wọn náà bá ti ń rí àpẹẹrẹ báyìí gbìyànjú kọ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin mo ti kó wá láti ìlú ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdúyẹmí lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419 ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́ mọ́ ọ̀sẹ̀ máa fà á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni ẹgbẹ́ kan ara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí i pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀ ń gógógógó bẹ́ẹ̀ lómìí bá sùn báyìí kí lè ó tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣan ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gú èyí tá a lọ̀ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú ìsẹ́yòrò tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdúyẹmí lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 ẹlòmíì tí ẹ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósì bẹ́ẹ̀ bá ti ẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tí ẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ̀ ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósì àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwò yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ náà ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlomi ẹ̀ sojú lásán o ńgbà tó bá dọ́dọ̀ wa a gbìyànjú a ṣèbẹ̀ lọ́run fún ọ bó bá jẹ́ pé nǹkan kan wà ń bẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdúyẹmí lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419.
5: Ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
12: O ṣe àtọ́kùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjoko ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́ẹ̀ ẹlòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè ṣojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wò ń bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí ọgbọ̀n ṣẹ́jú ogún ṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólé bí tewúrẹ́ báyìí ni wọ́n máa ṣe ẹ̀ṣẹ̀ á wà wọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fẹ́ rìn padà wálé bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtẹ̀gbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yọ́ kàn máa rí pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní í yọ̀ òun lẹ́nu lénìí ẹlòmíì a ní eléyìí ló tún yọ̀ òun lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtẹ̀gbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́ bóyá òun fẹ́ béèrè ọ̀nà àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19 ẹlòmíì àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtẹ̀gbò mọ́ bẹ́ẹ̀ kọ́ ìbáyàwó ò tí ì báyìí tó jẹ́ òdodo pàdé ni nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò ó mọ̀ wípé bí ewé àtẹ̀gbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà ló wà lásìkò yìí lóòótọ́ ewé àtẹ̀gbò ọ̀nà wọn ti jìn kò sí tòsí mọ́ ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbódé kò síbi tá a lè wá egbòdé láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nígbà tí wọn náà bá wá sí ọ̀dọ̀ mi ká wá jàǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kọ wá láti ìlú sẹ́yìn orò ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ní a lè rìnrìn 40 ìṣẹ́jú a lè rìn 60 ìṣẹ́jú a lè rìn látàárọ̀ títí dalẹ̀ tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ la ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtẹ̀gbò yìí náà làwa náà jẹ nítorí àmọ́fin kẹ́yìn ní ọwọ́ àjẹ àǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹ́yìn orò pàápàá egbòogi mọ́wọ́ kúrò mo ti kó wa ìwọ́n tó náà bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbọ̀rọ̀ tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọn náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ńbẹ̀ la wà a ní faranira wa báyọ̀ fẹ́ béèrè ọ̀nà tàbí onímọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19 bẹ́ẹ̀ lẹ́lòmíì yọ́ máa rí pé báyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmíì a máa ta ẹlòmíì a máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ tó o bá fẹ́ béèrè ọ̀nà tàbí onímọ̀rẹ̀ tó o fẹ́ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19 àlàáfíà ara wa ò ní di fi àfíà ó rí gbà.
13: A ò máa ti rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
14: Ó bẹ́ẹ̀ là á bí ní ìṣòro ìsanra iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí ìsanra yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gbogbo débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gbogbo. Kódà ìrorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
15: ọdẹ tó ń fi wí àtẹ̀gbò ń sọmọ ara yín lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú orúkọ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 07064606419 07064606419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbò ń ṣèwòsàn.

0: gbogbo ìrìn àjò wa akó fún ìmọ́lẹ̀, akó fún ayọ̀, akó fún òtítọ́, akó fún ìdàgbàsókè. Irú ìmọ̀ yìí
1: ṣe ohun ìyanu fún mi jù, ó ga, èmi kò lè mọ̀.
0: Irú ìmọ̀ nígbà tí ó gbogbo bá Ọlọ́run, wọ́n ti gbogbo àti ọ̀rọ̀ Ọlọ́run, ìmọ̀ dé, ó ga, ọmọ dé, ó ga, òye dé, ó ga. Ojoojúmọ́ ló ní ìmọ̀ sí. Ojoojúmọ́ nígbà tó mọ ọ̀rọ̀ náà tó jólè sí. Irú ìmọ̀ yìí ṣe ohun ìyanu. Ó ṣe ohun ìyanu.
2: Nígbà tí mo mọ ọ̀rọ̀ náà.
0: Ó ṣe ohun ìyanu. Sọ pé Ọlọ́run kò bá gà bẹ́gẹ́ bẹ́ẹ̀, ó ṣe ohun ìyanu. Nígbà tí mo jólè sí ọ̀rọ̀ náà, mo rí ìfúnwé níwájú rẹ̀, ọkọ̀ mọ́sọ́ ọmọdé kejì, ọkọ̀ mọ́sọ́ ayọ̀mọ́sọ́ kan, ó ṣe ohun ìyanu. Irúmọ̀ yìí ṣe ohun ìyanu fún mi jù, ó ga. Ọgbọ́n Ọlọ́run ga, ìmọ̀ Ọlọ́run ga, òye Ọlọ́run ga, ẹwà Ọlọ́run ga. Ó ṣe ìyanu tó ga. Nígbà tó wà ní pípé níwájú Ọlọ́run, owó ara ló wà ó. Ìbára rẹ ọwọ́ ẹ̀ ló wà, ayọ̀ rẹ ọwọ́ ẹ̀ ló wà. Torí pé a ti ṣe létí pé kò sí tó wà tọ́lọ́run ní ọ. Yóò lọ wà níwájú Ọlọ́run. Oṣù wà lórí ìdílé ó ní àjò òṣèké lórí ọ. Níbi ìjọkọ̀ náà orí ọ. Orí ọkàn rẹ̀. Irúmọ̀ yìí ṣe ohun ìyanu fún mi jù, ó ga. Bí ìgbà kíyèsí àti mọ̀ á ti ṣòro, ṣùgbọ́n ó gbà mọ́ kẹ́, ó pọ̀. Ọgbọ́n Ọlọ́run pọ̀, ìmọ̀ Ọlọ́run pọ̀. Ìfẹ́ sọ́mọ ìkejì ó pọ̀. Agbára ẹ̀ wá fúyẹ́ nítorí pé ó mọ ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run sì mọ̀ ọ́, ó sì bá ìdílé rẹ̀ pàdé. Ẹgbẹ́ mi wọ́n ní gbígbọ́ ọ̀rọ̀ ṣàṣẹ Ọlọ́run ní ṣàfẹ́rí rẹ̀. Ìdáláre àwa dé, a wà ní ìfọkànbalẹ̀. Wà á wo títóbi àtàgbára rẹ̀ pé Ọlọ́run yìí wọ̀dọ̀ lọ. Ọlọ́ 7:45.
1: Olúwa wa tóbi.
0: Olúwa wa tóbi.
1: Àtẹlágbára ńlá, òye rẹ̀ kò ní òpin.
0: Yóò dáa fún yín. Ẹ wo ìjẹ́rìí. Olúwa wa tóbi. Ìgbà tó gba láyè, ọgbọ́n tóbi náyé rẹ̀. Ọláyè tóbi náyé rẹ̀. Ọláyè tóbi náyé rẹ̀. Àtẹlágbára ńlá, òye rẹ̀. Oye rẹ̀ kò lópin. Oye rẹ̀ kò lópin. Nígbà tó mọ Ọlọ́run tó mọ̀rọ̀ rẹ̀. Oye rẹ̀ kò lè lópin mọ́. Ọgbọ́n rẹ̀ kò lè lópin mọ́. Ojú rẹ̀ kò lè lópin mọ́. Ayọ̀ rẹ̀ kò lè lópin mọ́. Ṣé pé ìfẹ́ ti bàbá ló ṣe kéde ni wọ́n ṣe. Mo máa mọ èyí. Wípé nígbà tó mọ ọ̀rọ̀ náà tó mọ̀ ti tọ́ kọ́kù bàbá mi yóò ṣílẹ̀ yóò sì tẹ̀ ló. Nítorí pé níwọ̀n ìgbà tí a bá mọ ọ̀rọ̀ náà ohun gbogbo yóò wá sí ìmúṣẹ. 1 Samuel 16:7.
1: Ṣùgbọ́n
0: ìwádìí
1: fún Sámúẹ́lì pé.
0: Ìwádìí fún Sámúẹ́lì pé.
1: Má ṣe wo ojú rẹ.
0: Má ṣe wo ojú rẹ.
1: Tàbí gíga rẹ.
0: Tàbí gíga rẹ.
1: Ó ní pé èmi kọ́ èmi kọ́ nítorí tí Olúwa kì í wo bí ènìyàn ti ń wò. Ènìyàn máa wo ojú, Olúwa máa wo ọkàn.
0: Olúwa mi pé.
1: Ṣùgbọ́n. Olúwa fún Sámúẹ́lì pé.
0: Olúwa fún Sámúẹ́lì pé.
1: Má ṣe wo ojú rẹ̀.
0: Má ṣe wo ojú rẹ̀.

0: Ojúgarẹ̀.
1: Pẹ̀lúdúgarẹ̀.
0: Nítorí pé èmi kọ̀.
1: Èmi kọ̀.
0: Nítorí tí Olúwa kì í wo bí ènìyàn ti ń wò. Ènìyàn máa wo ojú, Olúwa máa wo ọkàn.
1: Lárẹ̀ mo sọ ẹ pé gíga rẹ̀ bí ọlá ẹ bó ṣe tóbi tó. Dípò bó ṣe wà, owó ebi owó ojú rẹ o. Ṣùgbọ́n ọkàn rẹ lèmi ṣe kíni lèmi wò. Ọkàn wo ló fi wá? Ọkàn wo ló bẹ nínú rẹ̀ tí o nífẹ̀ ọmọdé kejì? Ṣé o nífẹ̀ aya rẹ̀? Ṣé o nífẹ̀ ọkọ rẹ̀? Ṣé o nífẹ̀ ọmọ rẹ̀? Ṣé o nífẹ̀ aládùúgbò rẹ̀? Èmi ò wo ojú o. Gbódìgá tó ipò tó ní ọlá tó ní èmi ò wo o. Ṣùgbọ́n ọkàn lèmi ṣe kíni èmi wò. Bí a bá ń fọkàn wá fọlọ́ wa, kí la ń béèrè lọ́wọ́ Ọlọ́run tí ó lè ṣe fún wa? Bàbá fọkàn fọlọ́ wa, ọba nínú òde ìmọ̀ràn kan lọ́lọ́run. Èmi kò wojú o. Ẹ̀wọ̀n bó ṣe jẹ́ bó ṣe rìn. Ọkàn lọ́lọ́run wò. Ìró ọkàn rẹ sọ ọmọdé kejì. Ìró ọkàn rẹ sọ ìró ọkàn rẹ sí ìbátan rẹ. Ìgbà tí a bá fi ṣíṣe lárúgbó Ọlọ́run, lárẹ́wà Ọlọ́run, lárílẹ̀ Ọlọ́run, ètò wa ṣe bọ̀ṣẹ̀. Láì jẹ́ wípé a mọ ọ̀rọ̀ ni ká mọ Ọlọ́run. Àti bẹ́ẹ̀rẹ̀ kárígbà adéṣòro fún wa. Bàbá Kọ́lọ́kù, ṣé ó ṣílẹ̀kù bí? Ìtòsí pé kò wojú o. Nínú ìjọ lẹ́ni ẹtí bá lówó láfi sípò. A mọ̀ mi tó ti lówó. Àgbẹ̀bí ní kò ní tádì ọgbà ẹgbà kẹ́kẹ́ dada sí. A mọ̀ mi tó ti lówó. Àtúntà tẹ́rẹ kọ́ bọ̀. Nínú ìlágùn wọn lọ́rọ́ tó ṣe ètò ọgbà ju àwọn tí a mọbi tó ti mú sí tí a mórí ṣòwò wọn. Àwa kọ́ bá ìjọ. Ìgbà tó yẹ kí a gbàdúrà fún àwọn tí àjọ jọ́sìn tó nífẹ̀ẹ́ sí Ọlọ́run, olówó la máa sì àṣọ Ọlọ́run mọ́. A máa fàdúrà àrùn tó kówó wá. Kọ́nàkọ́ ló máa là sí, kó máa yí ìwé sí, kó máa gbé kokíìn, kó máa gbá sí kọ́mọ ènìyàn. Kọ́ máa bẹ́ẹ̀ ṣe ẹ̀jẹ̀. Nígbà tí ẹ bá ń fa abọ́lẹ́ tasà tó wá mílíọ̀nù wa, ẹ bá dá àti àrọ́kù pẹ̀lẹ́ kan, ètò ẹgbẹ́ ìdìbò gbogbo wá mílíọ̀nù, kò sí tó wá mílíọ̀nù, fún ọdún 5 mílíọ̀nù, ó máa mú wá. Àwọlé, ìgbà tí bòde. Kò wọlé. Àsọtẹ́lẹ̀ èké. Sábùkòdé. Ṣọlọ́run gún wa bẹ́ẹ̀. Ọlọ́run gún wa bẹ́ẹ̀. Àwọn ojú. Ṣùgbọ́n àwọn ọkọ̀.
2: Dá Ọlọ́run rẹ mọ̀. Ọ̀rọ̀ ìwàásù láti inú ìjọ New York God Chapel jẹ́ àsìkò kọ́tọ́. A wà ní plus 7 and 8 Àyọ̀ká layout. Ilé funfun Báláú. Ẹgbẹ́ Argon Hospital. Òpópónà tó wà lẹ́yìn Ìbàdàn Grammar School, Pàǹlété Ìbàdàn. Ẹ darapọ̀ mọ́ wa ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday ní ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook at Matthew Ọmọṣẹ́bí láàrin agogo 6-8 àárọ̀ níbi tí ó ti máa gbọ́ tí ó sì máa wò wá kedere nínú ìpàdé àdúrà sí ìjọ New York God Chapel. A wà ní Àdàbà FM Àkúrẹ́ ní gbogbo ọjọ́bọ̀ Thursday láàrin agogo 6:30 ìrọ̀lẹ́ àti Lágelú Nẹ́tì 6.7 FM Ìbàdàn between 7:45 and 8 PM àti ní gbogbo ọjọ́ ìsinmi Sunday láàrin agogo 9 òwúrọ̀ sí 12 ọ̀sán fún ìjọsìn tó níbùkún. Tí ẹ̀yin bá fẹ́ ìmọ̀ràn tàbí ìrànlọ́wọ́ àdúrà, ẹ pé bàbá wa nínú Olúwa Ajíhìnrere Matthew Ìgbẹ́kẹ̀lé Olúwa Ọmọṣẹ́bí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 003-471-9805 tàbí 0905-666-6268. Dá Ọlọ́run rẹ mọ̀. Ìpàdé tó di ọjọ́ 8.
3: Pumping It Up on Adaba FM.
4: Sẹ́ń gbádùn àdàbà.
5: Mò ń gbádùn àdàbà.
4: Mò ń gbádùn àdàbà.
5: Mò ń gbádùn àdàbà.
4: Mò ń gbádùn àdàbà.
5: Gbogbo wa là ń gbádùn àdàbà.
6: Ẹ̀yin ènìyàn mi, ẹ máa sùn dáadáa o, ó sì nídìí. Iṣẹ́ ò lè tán láíláí, yóò sì máa wà ń bẹ̀ títí ni. Ẹ sùn dáadáa lórí mátírẹ́sì Mukka.
7: Kódà, ẹni tí ń ṣiṣẹ́ takuntakun jùlọ nílò oorun tó pọ́njú òṣùwọ̀n. Ẹ̀mí ìrírí ìtùnú pípé fún oorun alẹ́ tó dáa.
8: Mukka,
7: a ń fi ìdẹ́ra kún ìgbésí ayé ènìyàn.
9: HBM Nigeria PLC, we be Lafarge before, they invite serious business people, we get ginger to grow, to become them distributors.
10: If you get 250 million naira business money, 500 square meter warehouse, 520 or 40 ton trucks, you say we join body with the company, we be one of the 10 companies, we be on top for Nigerian exchange, where they make over 1 trillion naira every year.
9: Join HBM Distributor today. Call 0913-901-3242 or 0913-969-3510 and 0916-863-2019. Visit us for HBMNGPLC.com or HBM Nigeria for LinkedIn and HBM Nigeria PLC for Instagram. We go train the people where they select for our school, where they help people grow their business.
11: HBM Nigeria for Malilafage.
9: HBM, beyond building.
12: Jọ̀nà, ṣé wípé mo lè ní ìpín ṣe nínú iléeṣẹ́ Dangote Petroleum Refinery?
13: Bẹ́ẹ̀ni, tirẹ̀ ni, IPO náà ti ṣí.
12: Ṣùgbọ́n mélòó ni mo lè rà? Nítorí gbogbo ọ̀rọ̀ IPO yìí dàbí ẹni pé.
13: Ìpín kan jẹ́ ₦525. O sì lè bẹ̀rẹ̀ pẹ̀lú ìpín mẹ́wàá, ìyẹn jẹ́ ₦5,250. Pẹ́lẹ́.
12: Ṣé lóòótọ́, báwo ni mo ṣe lè ṣe ìforúkọsílẹ̀?
13: O lè ṣe ìforúkọsílẹ̀ nípasẹ̀ àwọn aṣojú gbígbà owó tí SEC fọwọ́ sí, pẹ̀lú àwọn báńkì tó kópa, àwọn iléeṣẹ́ fintech, àwọn stock brokers àti àwọn ọ̀nà míì tí a fọwọ́ sí. Tẹ BVN rẹ sílẹ̀ láti jẹ́rìí sí ìdánimọ̀ rẹ, yan iye ìpín tí o fẹ́, san owó náà, àti pé wàá gba àmì ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀.
14: Ṣé àbẹ̀wò sí ipo.dangote.com láti mọ bí àti ibi tí o ti lè ṣe ìforúkọsílẹ̀. IPO fún àwọn ènìyàn tí rẹ ní ra ìpín. Jọ̀wọ́ ka àwọn ìlànà àti òfin tó dìrọ̀ mọ́ ohun tó fẹ́ rà. Tí o bá ń ṣe iyèméjì, bá iléeṣẹ́ tó mọ̀ nípa ṣe sọ̀rọ̀, àwọn stock broker àti olùgbaninímọ̀ràn nípa ìṣúná owó fún ìtọ́nisọ́nà.
15: Say after me, okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
16: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
17: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
18: Ladies and gentlemen, she's heading into episode 12. 4 hours of non-stop streaming. Surely she's going to bed. No! And now she's live on TikTok.
19: Wait, this is finished? But I bought 7 days bundle. How did it finish in 2 days?
18: That's the thing, Jane. 7 days is when your bundle expires, not how long it must last. How quickly it finishes depends on how much data you have and how you use it. Get it? Keep track of your data on the MyMTN NG app and live it 100.

0: Adaba 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Mo kí yín ẹ kalẹ̀ àsìkò àyájọ́ òmìnira orílẹ̀-èdè Nàìjíríà. Eléyìí tó tún kò lónìí ọ̀pọ̀ ẹ̀ láṣẹ lókè pẹ̀ ìròyìn aṣálẹ̀ rèé láti lè ṣe rédíò Adaba FM 88.9 Àkúrá ìlú Làrámọ̀kínlá Wàtà tí ń gbé òun Ṣátẹ́gùn Fọlájìn Oyetayo ní ìròyìn yìí ṣáájú náà ẹ gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ààrẹ Bọ́lá Tinubu ní kò sí ohun tó jọ pé owó ìrànwọ́ epo bẹtiró yóò tún padà. Ìjọba àpapọ̀ ń gbèrò ètò ìpèsè iná mọ̀nàmọ́ná fún wákàtí 24 ní àwọn agbègbè kan nílẹ̀ yìí. Àjọ tó mójútó líìgì lórílẹ̀-èdè England ṣe lálàyé pé ẹ̀sùn tó rọ̀ mọ́ Man City lọ́rùn òun ni wọ́n fẹ́ kí wọ́n yanjú ní sáà tá a wà yìí.
2: Ìròmútalẹ̀ Àdàbà 88.9 FM la ń gbọ́.
1: Ìròyìn ọ̀run rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Tinubu ló ti ní kò sí ohun tó jọ láti da owó ìrànwọ́ epo bẹtiró padà tó ń ti ìkìlọ̀ tako àwọn tó ń gbà á lérò láti lè jẹ́ kí wọ́n yí àwọn àtúnṣe léè tí ìṣèjọba rẹ̀ ti gbéṣe lórí àtúntò ọ̀rọ̀ ajé kúrò. Nínú ọ̀rọ̀ ìkíníkù ayẹyẹ òmìnira ilẹ̀ yìí tó kò lónìí ló ti fi ojú ọ̀rọ̀ ńlédè tó sì ṣàpèjúwe ìgbésẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí orin àdákọ lásán tó sì rọ àwọn ọmọ ilẹ̀ yìí láti má sì tẹ́tí sí orin náà. Ààrẹ ṣe lálàyé pé àtúntò ló jẹ́ kókó lójú náà àti wa ọ̀nà àbáyọ sí àwọn akúrẹ̀tẹ̀ tó ti wà nílẹ̀ lẹ́ka ọ̀rọ̀ ajé bó tilẹ̀ jẹ́ pé ó mú àwọn ìnira kọ̀ọ̀kan dání tó ń tẹ àwọn kùdẹ̀kudẹ̀ kọ̀ọ̀kan bákan náà. Ó ṣe àfiwé àtúntò náà gẹ́gẹ́ bí gbígba ìtọ́jú eléyìí tó dunni jọjọ pẹ̀lú pé àwọn ìṣèjọba tó ti wá sẹ́yìn ló gbájúmọ́ ọ̀rọ̀ ajé tó rọ̀sọ̀mù pẹ̀lú ìṣòro rẹ̀ dípò kí wọ́n wá ọ̀nà àbáyọ sí ohun tó ṣokùnfà rẹ̀. Tinubu ló tún mẹ́nuba àwọn èrèjẹ ọrọ̀ ajé níbi tí a ti rí ìdàgbàsókè rẹ̀ eléyìí tó ń lọ bí 4% tí wọ́n ṣe àkọọ́lẹ̀ rẹ̀ lọ́dún tá a wà nínú ẹ̀ nìkan bí àdínkù ti ṣe bá ọ̀wọ́n gógó àgbéǹde lórí ọ̀rọ̀ ìpamọ́ ohun ilé òkèrè tó fi mọ́ ṣíṣe pàṣípàrọ̀ owó lójú ọjà eléyìí tó dúró re. Ó ní orílẹ̀-èdè Nàìjíríà ló ti ń ṣe àkọsílẹ̀ $6 billion láti inú owó tó rí pa nípa títa àwọn èlò tí kìí ṣe ti epo lọ́dún 2025 àti pé orílẹ̀-èdè yìí ló ní àfojúsùn àti wípé ń ṣe ni yóò gbájúmọ́ ọ̀rọ̀ ìpèsè iṣẹ́ tó ń ti ọ̀rọ̀ eléyìí tó ṣe kókó mìíràn. Ààrẹ Bọ́lá Tinubu ló ti ṣe lálàyé pé ohun tó jẹ́ àfojúsùn tó ń ti ohun tó mú múláyà rẹ̀ báyìí àti ìṣèjọba rẹ̀ ni láti mú àdínkù bá ọ̀wọ́n gógó eléyìí tó ń kojú ìgbésí ayé ọmọnìyàn tó ń ti eléyìí tó ń kojú àwọn ọmọ ilẹ̀ yìí bákan náà. Tinubu ní ìjọba ni yóò ṣe àtìlẹyìn fún àwọn àgbẹ̀ nípa ètò àgbẹ̀ ayé òde òní tó fi mọ pípèsè àwọn irúgbìn ajílẹ̀ ibùdó nǹkan ìkó nǹkan pamọ́ sí tó fi mọ ìgbòkègbodò lílọ gerege ọkọ̀. Ó ní ìjọba ni yóò ṣiṣẹ́ láti mú àdínkù bá ọ̀rọ̀ ọ̀wọ́ngógó oúnjẹ àti lílọ bíbọ̀ nípa mímú àgbéǹde bá àwọn ojú ọ̀nà reluwé àti ọ̀rọ̀ ètò lílọ bíbọ̀ orí omi pẹ̀lú pé ń ṣe ni yóò tún ṣe àtìlẹyìn fún àwọn olùpèsè nǹkan lójú náà àti mú kí ohun tí wọ́n ń pèsè má gbowó gègé lórí. Ààrẹ ní ìdásílẹ̀ iṣẹ́ àti ìdàgbàsókè agbègbè ni yóò tún jẹ́ kókó ọmọ ọlọ́dún pẹ̀lú èròngbà láti lo àwọn ohun èlò afẹ́fẹ́ gáàsì láti ṣe àtìlẹyìn fún àwọn iléeṣẹ́ mímú àgbéǹde bá lílo ìmọ̀-ẹ̀rọ ayélujára òde òní tó fi mọ́ ṣíṣe àmúlò àti àgbéǹde iṣẹ́ ọwọ́ fún àwọn ọ̀dọ́langba nílẹ̀ Nàìjíríà. Tinubu ló ṣe ìdámọ̀ pé ọ̀pọ̀ àwọn ọmọ ilẹ̀ yìí ló sì ń wọ làákàdì pẹ̀lú ọ̀rọ̀ oúnjẹ owó iléèwé ọ̀rọ̀ ètò ìlera àti ọ̀rọ̀ lílọ kábọ̀. Ó fi kún pé ìjọba ni yóò ṣe àtìlẹyìn fún àwọn tó bá kù díẹ̀ káàtó fún àti ìgbìyànjú láti ṣe ìdáṣẹ́sílẹ̀ iṣẹ́ àti mímú àdínkù bá iṣẹ́ òsì lórílẹ̀-èdè Nàìjíríà. ewe ijoba apapo le yi lo ti pe fun akitiyan to nti ipa lati mu agbendede ba igbiyanju to nti atoto eleyi to ti waye lori oro eto oro aje lasiko isijoba are Bola Ahmed Tinubu lojuna atle je ki igbe aye ko tun ronu fun awon mo le Nigeria Minister foro royin ati laniloye nile yi Muhammad Idris lo fi ipe onede nilu Abuja nibi apero kan eleyi to waye ti won fi se ami ayajo odun kerin din ni adorin eleyi ti Nigeria orile de Nigeria to pe loni Idris se lalaye pe awon atutun lo ti awon atutun eleyi to ti waye bayi lo nwa ojutsi awon akurete eleyi to ti wa to nti soro leka oro eto aje seyin pelu pe oro eto aje le yi oni idagba soke tun ba pelu igida merin olebelenja ni ipele keji odun 2026 o se lalaye pe isi miran eleyi to ti wa nle lori oro eto aje oni bi ifidimule re yo ti se ni ipa pelu pipese ise ati idase sile ti o si je ki nkan tun rogbo fun awon mo le Nigeria ninu oro ti e akowe ijoba apapo le Nigeria George Akume lo se lalaye pe yiyo owo iranwo ori epo petro ati atunse eleyi to waye lori pasiparo owo le okere ati ile yi to nti awon eto miran lo tun je ki iye oro aje Nigeria ko fese rinle daada si bayi Akume se lalaye pe ijoba ni o ma te waju nipa didokowo lori ohun amayederun oro eto ogbin oro eto eko eto ilera ati awon ohun amayederun miran pelu afojusun re lati le je ki idagbasoke eleyi to ti wa lori oro eto aje ile yi ko tun bo pese awon anfani alailegbe fawon mo Nigeria lapapo ninu oro ti arele asofin agba le yi Godswill Akpabio lo ti ki awon orilede Nigeria ku orire papa julo ni bi orilede Nigeria ti se se ami ayeye odun kerin din ni ogorin eleyi ti ile yi gba ominira to si pe fun isokan ife ati igbagbo ninu ojo waju ile Nigeria Akpabio lo foju oro lede to si sanpejuwe orilede Nigeria gege bi ayimo wa ojuse wa ojo waju wa to si tu bola fun awon to kopa ninu jija jangbara fun ominira ile Nigeria atawon to fi emi won rubo fun ayajo ojo oni o se idama ipenija ile ti ile yin koju latayin wa to se lalaye pe awon orilede Nigeria lo ti te waju ninu fifi ayaran ise gidigidi ati ninu igbagbo ninu orilede Nigeria Akpabio ni orisirisi asa ati yato eleyi ti ile ni lo si je okun re to si ro awon orilede Nigeria lai wo oniruru eya tabi asa tabi ede ti won so to si ro won lati ni igbagbo lojuna ati le je ki idagbasoke ko tun ba alaafia ati orilede Nigeria lapapo are ile asofin lo wa fi da awon orilede Nigeria loju wipe ile asofin agba le yi ni o ma te waju nipa fifi igbanu kan soja lori awon eto ile ti o je ki orilede Nigeria ko tun le legba kan jorin lo ti igba yi padun yo si tun ba aye awon orilede Nigeria lapapo bakana ni abenugan le asojusofin ile Nigeria Abbas Tajudeen lo ti ro awon orilede Nigeria lati ni ireti pelu pe alaafia ati idagbasoke lo tin deba orilede Nigeria bayi o fojoro nide lasiko gba to nkirun nibi irun akanse kan ile to waye ni masasi gbogbogbo to wa nilu Abuja saju ayeye odun kerin din ni adorin ile ti orilede Nigeria pe loni abenugan lo se lalaye pe orilede Nigeria lo ti dojuko oniruru opo ipenija lati eyin wa sugbon to mo wi pe itesiwaju lo tin de ba lasiko ta wa yi o se pe o se lalaye pe ki awon orilede Nigeria ma so ireti nu pelu pe ijoba lo nsise to santoro lati le je ki won se atunse si awon asise kokan to nti awon anfani alailegbe eleyi to ti sona lati eyin wa Abbas lo tun ni igboya pe orilede Nigeria ni o ma te waju lojuna ati le je ki agbende tun bo ba isejoba awarawa eleyi to ti wa nile o wa ro awon orilede Nigeria lati wa ni ifarajin fun alaafia ati idagbasoke orilede Nigeria lapapo. ninu iroyin ni ipinle Ondo ta wa yi egbe Asiwaju Mandate Group ni ipinle yi lo ti siso loju eto ipolongo re fun sise atileyin fun egbe oselu All Progressive Congress Are Bola Ahmed Tinubu saju eto ibo gbogbogbo odun 2027 eleyi to nbo lona eto ipolongo ni won siso loju re nilu Akure ti se olulu ipinle Ondo pelu bi awon megbe ohun awon nisi owo to nti awon alatileyin miran ti se pejupese si bi eto na oga agba egbe ohun ni ipinle yi Olumuyiwa Asagunla lo wa satenuma ifarajin egbe ohun fun atileyin Are Bola Tinubu to nti atunyan re pelu to ti atunyan re to si tun jeje atileyin won fun egbe oselu All Progressive Congress bakan na ni bi o ti se ro awon megbe ohun lati panupo figba na kan soja lati le je ke egbe ohun ko wa ni sokan saju eto ibo eleyi to nbo lona Asagunla wa ke si awon atileyin lati mu oro eto ipolongo lo si awon ese kuku ni tibutoro agbegbe won loju na lati le je kun o to ro awon eniyan lati figba na kan soja wa ni ibasepo eleyi to lorin pelu egbe naa ninu oro ti e olori awon osise si gomina ipinle yi to dologbe Olugbenga Ale Lowasela ninu oro ti e olori awon osise fun gomina ana nipinle yi Olugbenga Ale lo se lalaye pe o se koko lati le je ki awon eyan ma kopa lori oro eleto ni se pelu ipolongo lawon ese koko a pe e Asiwaju Mandate Group lo wa se lalaye pe awon ti se tan bayi lati le je ki won mu ipolongo won lo si ese koko loju na ti le je ko je bi atileyin lati pe fun ikopa ati sisi ojuse awon eniyan papa julo ni bi eto idibo gbogbogbo ti se nbo lona ni bi Are Bola Ahmed Tinubu yo tu se kopa ninu eto ibo na eleyi ti o waye lodun 2027 ninu iroyin miran eleyi to dabi re egbe PBAT Mandate Elders Forum nipinle yi on lo ti ke si awon aladari ninu egbe oselu All Progressive Congress ati awon omo egbe re lati gbe awon kudiekudie kankan segbe ati pe n se ni ki won sise papo lati le je ki atunyan Are Bola Tinubu ko di eleyi ti o je ojulowo ninu eto idibo eleyi to nbo lodun 2027 alaga egbe ohun Demola Ijabiyi lo pe ipe naa nilu Akure to sise ise pataki isokan laarin awon omo egbe ati awon ikan toro kan ninu egbe oselu naa Ijabiyi se lalaye pe gomina Lucky Ayedatiwa ati minister foro abele nile yi dokita Olubunmi Tunji Ojo lo ni ipa pataki lati ko nipa sise ipolongo to lorin fun Are Bola Ahmed Tinubu Ijabiyi lo wa ro gbogbo awon aladari ninu egbe oselu All Progressive Congress nipinle yi awon ti won yan sipo ati awon alatileyin won lati gbe afojusun ara eni si egbe kana bakana lo tun se itama bi ohun gbogbo ti se baradogba lori oro eto aje ile yi to si ro awon omo Nigeria lati le je ki won duro re ati wipe won se ni awon atuto ile eto nlo lowo labe ijoba Are Bola Ahmed Tinubu ni yo je leje to lori telemu laipe laijina ninu iroyin lati ipinle Ekiti gomina ipinle Ekiti bi odun Ibanji lo ti ke si awon eyin ipinle Ekiti lati le je ki won di awon iye ati ise pataki to n ti se ati ibero Olorun mu nibi ipinle ti se se ayeye 30 odun ti won se idasile ipinle na gomina Ibanji lasiko gba to n ba awon eyan soro o se lalaye pe iye won ni ati duduro fun lo duro fun idanimo ati ogun to n ti asa awon eyan ipinle Ekiti o fi dahun loju pe isejoba re lo ti panupo lati lo ti pa kanko bayi lati le je ki o se atileyin fun ohun to bi larija idasile ipinle na papa julo loju na ati le je ki o se daadaa fun ereje awon eyan ipinle na gomina Ibanji lo se lalaye pe akori idasile ayeye 30 odun eleyi ti ipinle Ekiti n se ohun lati sayeye awon to ti koja ati sise idasile iwaju rere fun ipinle na to se lalaye pe isejoba re o ni yo duro lori mimura sile fun ojo iwaju to da ni ipinle na gomina ipinle ekiti lo wa se lana ipe on se ni isijoba re yo ti ma sise leri bi ipinle ekiti yo ti se di ape wa wo papa julo eleyi ti o gba awon le ise aladani laye lati le je ki won na pana ye ti yo si je gege bi opokutele fun oro aje to nti dagba soke ati asiyori awon eyan ipinle na wayi o ijoba apapo ati awon ile ise apinna ka oba kokan nile yi lo tin gbe alero lati da awon agbegbe kan ti yo ti ma pese ina fun wakati 24 sile ni awon agbegbe to se koko ni to si padadan ni tibutoro orilede Nigeria minister foro na ba nile yi Joseph Tegbe lo fi oju oro nlede lasiko ipade po ile to se pelu awon ile ise apinna ka kokan ile ti won sa lasayan le ri agbegbe ti eto yo ti waye o se lala ipe eto won ni o tu je ke nkan oduro re bayi papa julo lawon agbegbe toro bakan nibi ti atiri ipinle Eko ipinle olulu le yi Abuja Kaduna Kano ati awon agbegbe miran tegbe se lalaye pe igbese on lo je ara ona lati le wa ona bayo si awon ipenija ati lati le je ki inu oba ko duro re nile Nigeria orilede Nigeria lo ti farajin nipa sise ifowosowopo ati fifi igbanu kan soja pelu awon omogun ile Nigeria to nti awon omogun ile America papa julo lori ona lati gbogun ti oro ipesumami ni ile Nigeria minister foro eto abodinle yi Christopher Musa lo foju oro nede ni ilu Abuja lasiko gba to ngba ogagun General Matthew Brown lati ile ise omogun nile America ni ilu Abuja Musa se lalaye pe ifowosowopo pelu awon iko omogun toro kan nile America on papa julo lo je ara ona lati le je ki nkan tubu yari si lori oro eto abo ile Nigeria o se idamo isise koko ifowosowopo pelu awon toro kan ati oro idanileko fun awon iko iso alabo to nti sise amojuto oro eto abo enubode gege bi ara ona lati le je ki nkan duro re bayi nigba to na soro Major General Brown Oluwa sat leyin pelu ifidimule to se lalaye pe ibasepo eleeto ti wa nile laarin iko omogun laarin orilede Nigeria ati le America oni won tun bogun le bayi lojuna ati le je ki oro to ni se pelu gbogun ti oro igbesunami ko tu di eleeti o re se n wale daada si lowo ta wa yi iko omogun ti Adenkai on lo ti sise gidigidi bayi latari bo ti se jale agbonle awon akoloro si to nti awon agbesunmomi to si gba opolopo onjogun lasiko gba to si akolu si awon eyan ni ipinle Adamawa iko un lo fi oju oro lede to se lalaye pe o tun ti se akolu miran si awon agbegbon daluru na o se lalaye pe won se ni won yabo ibuba won eleyi to wa ni Boima ni agbegbe ijoba ibile Gombe ni agbegbe ipinle na nibi ti won ti se kupa awon agbesunmomi to n lo bi 24 ti won si gba iban ilewo AK-47 pada ati awon iban ilewo miran won se lalaye pe igbesi ohun lo wa lara ona lati le je ki won fo ipinle ohun mo to n torilede Nigeria lowo awon odaran eye ti musan eleyi to n se akolu si awon eniyan eleyi ti o le je ki awon eyan ko ma fori lesu ka sun ayo lorilede Nigeria be ba se darapo mo wa iroyin asale lo n dese ti gbo yin lati le se radio Adaba FM 88.9 ta wa nilu Akure ta n gbo satagun lati ilu Laramokin baba pada de e gbo nipa iroyin le okere abala wa muludun to n ti iroyin re daraya e ma yin kuro nbe an pada bo ko kale. Thank you.
3: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
4: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
5: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
6: Eba mi confirm ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin tí mo fi sọwọ́ sí yín.
7: Ah, mo ti rí o. Bá mi gbé aláwàárọ̀ fún wọn.
6: Ilé ìtajà yín yìí ti wá kún fọ́fọ́ o.
7: Tó bá jẹ́ pé nígbà kan tó ṣe tábìlì kan ṣoṣo níta ni. Nínú òjò, ọ̀rá ni mo máa fi ń bọ àwọn ọjà míì tí màá gbàdúrà pé kí òjò náà tètè dá. Lónìí, tábìlì kan ti di ilé ìtajà. Ilé ìtajà kan ti ní ẹ̀ka mẹ́ta.
8: Open dàgbàsókè, ọjà mi dàgbàsókè.
9: Ọdún mẹ́jọ Opay, àwọn èèyàn gidi, ìtàn tó dára, ó sì dára náà síbẹ̀.
10: Opay, it's okay.
11: Ladies and gentlemen, she's heading into episode 12. 4 hours of non-stop streaming. Surely, she's going to bed. No! And now, she's live on TikTok.
12: Wait, this is finished? But I bought 7 days bundle. How did it finish in 2 days?
13: That's the thing, Jane. 7 days is when your bundle expires, not how long it must last. How quickly it finishes depends on how much data you have and how you use it. Get it? Keep track of your data on the My MTN NG app and live it 100.

0: ẹkú kalẹ̀ gbogbo òbí abiyamọ gidi tẹ̀ ń gbọ́ mi àkànṣe ètò nìyí tó jẹ́ wípé tẹ̀ bá gbọ́ tán ẹ padà dúpẹ́ ni ò pàápàá jùlọ gbogbo ẹ̀yin tẹ̀ ti lọ́mọ tó ti ṣe wàhálà ẹ̀ka àti nẹ́kò pẹ̀lú gc tí wọn ò sì rọ́nà àbáyọ láti wọlé sí yunifásitì kankan ó yá ẹ fi ti balẹ̀ kẹ ẹ gbọ́rọ̀ tálejò pàtàkì mi yìí fẹ́ sọ ó yá àlejò mi ẹ bá ń dárúkọ yín fún gbogbo àwọn èèyàn wa kẹ ẹ sì sọ iléeṣẹ́ eléyìí tẹ́ ń ṣojú fún.
1: ẹ ṣe gan ni olótú orúkọ mi ni mrs jemine mo jẹ aṣojú iléèwé st albans university college tó kalẹ̀ sí number 17b ijero street ìjàpọ̀ estate ní àkúrẹ́.
0: ilé ẹ̀kọ́ st albans university tẹ́ ń sọ yìí kí ni wọ́n fi àwọn ọmọ rọ mẹ́.
1: lákọ̀ọ́kọ́ ná a fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn òbí àti alágbàtọ́ tí wọ́n ní ìgbàgbọ́ nínú wa tí wọ́n sì rán àwọn ọmọ wọn wá sí ilé ẹ̀kọ́ st albans university college. a gbé ilé ẹ̀kọ́ yìí kalẹ̀ fún àwọn ọmọ tí wọ́n ti ṣetán ní ilé ẹ̀kọ́ girama tí wọ́n sì fẹ́ tẹ̀síwájú lọ sí universities. ilé ẹ̀kọ́ st albans university college ń ṣe a level programs bíi cambridge international jupeb àti igmb èyí tí ọmọ lè lò láti lọ sí universities ní 200 level directly.
0: kí wọ́n ní àǹfààní tí ń bẹ nínú àwọn ẹ̀kọ́ mẹ́ta eléyìí tẹ ti dárúkọ wọnyí.
1: ẹ ṣeun lótú ọmọ tó bá ṣetán lọ́dọ̀ wa ní iléèwé st albans university láàrin oṣù mẹ́sàn-án sí mẹ́wàá ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní ìpele kejì ní university. ọmọ tó bá ṣetán lọ́dọ̀ wa ní iléèwé st albans university ní àǹfààní láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nítorí pé a máa ń fún wọn ní ètò ẹ̀kọ́ tó yanrantí ní iléèwé wa èyí sì máa ń ràn wọn lọ́wọ́ láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní university ní 200 level directly.
0: ó ra kí wá ní tíyín fi yàtọ̀ sí tàwọn tó kù.
1: lákọ̀ọ́kọ́ ilé ẹ̀kọ́ st albans jẹ́ iléèwé tí ó gba àṣẹ ìjọba àwọn olùkọ́ tó sì wà ní iléèwé yìí jẹ́ olùkọ́ tí ó dángájíá tí a sì fún àwọn akẹ́kọ̀ọ́ ní ìmẹ̀kọ́ tí ó yèkoro. our teaching and learning method jẹ́ ti ìgbàlódé a dẹ̀ tún wà ní conducive learning environment anybody knows facilities fún àwọn akẹ́kọ̀ọ́ tí ó bá wá láti ọ̀nà jíjìn. a máa ń ṣe ìgbáradì fún àwọn akẹ́kọ̀ọ́ wa èyí tí ó máa ń ràn wọ́n lọ́wọ́ láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nígbà tí wọ́n bá dé university nítorí pé a tún máa ń ran àwọn akẹ́kọ̀ọ́ wa lọ́wọ́ nípa kíkọ́ wọn ní english language mathematics and computer.
0: kí ni àwọn nǹkan àmúyẹ tí ẹni tí ó bá fẹ́ wọlé sí iléèwé tí ó ní ìyẹn entry requirements.
1: ẹni tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní iléèwé st albans university college máa ní 5 O-level credits ní èsì ìdánwò waec tàbí neco.
0: ìbéèrè kan tí ó máa tawọ́ tasẹ̀ inú àwọn èèyàn báyìí ni ti ọ̀rọ̀ owó iléèwé yín ṣé kì í ṣe eléyìí tí yóò kanyàn lẹ́gùn ẹ̀yìn.
1: olóòtú owó iléèwé wa ò pọ̀ rárá kò ní kán àwọn òbí ní egun ẹ̀yìn a sì tún bá kí àwọn òbí máa sanwó yìí díẹ̀ díẹ̀.
0: gbogbo ẹni tó bá wá nífẹ̀ẹ́ láti darapọ̀ mọ́ iléèwé yìí ọ̀nà wo ni wọ́n gbà.
1: ọmọ tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní st albans university college kó wá sí iléèwé wa ní number 17b
2: ijero street ìjàpọ̀ estate ní àkúrẹ́. tí ẹ bá ti wọlé láti òkèjẹ̀bù gate ẹ kàn rọra rìn díẹ̀ sísàlẹ̀ tàbí kí ẹ drive down wá sísàlẹ̀ ẹ ó rí second turning ní apá òsì kí ẹ yà síbẹ̀ tí ẹ bá ti débẹ̀ ẹ ó rí pátákó ajúwe wa tó wà níbẹ̀ tó ń tọ́ka sí iléèwé st albans university college ní ìjẹ̀rò street
1: number 17b. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí ìbéèrè ẹ lè pe àwọn nọ́mbà wọ̀nyí 0703398 8200 lẹ́ẹ̀kan sí 0703398 8200 tàbí
2: 0703006392.
0: ó dára kí n tó yọ̀ǹda yín kí ni àmọ̀ràn yín fún gbogbo àwọn òbí àti alágbàtọ́ pẹ̀lú àwọn ọmọ iléèwé gan pàápàá tí wọ́n wà nílé tí wọ́n sì ń wọ̀nà láti wọlé sí yunifásitì.
1: àmọ̀ràn mi fún àwọn òbí àti alágbàtọ́ ni wípé kí wọ́n má jẹ́ kí àwọn ọmọ wọn dúró sílé máa fi àkókò ṣòfò di ìgbà tí èsì jàǹbù wọn máa dára ẹ jẹ́ kí wọ́n wá sọ́dọ̀ wa ní iléèwé st albans university college láti wá ṣe ẹ̀kọ́ a level èyí tí ó máa fún wọn ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní yunifásitì tó bá wù wọn láti ṣe course tó bá wù wọn lọ́kàn. láàrin oṣù mẹ́wàá péré ni wọ́n fi ṣe ẹ̀kọ́ a level program yìí ní st albans university tí wọ́n bá dẹ̀ ti ṣetán wọ́n á lò láti wọlé sí yunifásitì èyíkéyìí tó bá wù wọn láti lọ ṣe course tó bá wù wọn ní 200 level.
0: tó o bó ti jẹ́ òun lẹ ti gbọ́ yẹn o láti iléèwé st albans university college matthew adekunle ọ̀làdíjì lórúkọ mi tẹ́ ń

0: pumping it up on Adaba FM.
1: Ọjà ọdún ti dé, Adaba gbèdé, fún ilé-iṣẹ́, fún oníṣòwò, ẹlẹ́gbẹ̀jẹ̀gbẹ̀.
2: Ẹ̀yin èèyàn wa, a kì í káàbọ̀ sórí abala kejì ètò ọjà ọdún fún ti àsìkò yìí. Ó yá ẹ máa bá wa kálọ̀.
1: Àsìkò yìí la ó fi mọ̀ sẹ́. Ọjà tuntun ta.
3: Ètò ọjà ọdún ni a ti wà ní ilé ìtajà kan tí wọ́n pè ní Retida Property Enterprise. Ó sì nǹkan tẹ́ fẹ́ gbé sílé tí wọn ò ní lórí àwọn electronics àtàwọn nǹkan tí àwọn èèyàn ń lò nílé pátápátá. Ó dẹ̀ ní bẹ́ẹ̀ ṣe lè rajà lọ́dọ̀ wọn ò tó máa rọ̀ yín lọ́rùn dáadáa. Ẹ kúṣẹ́ ní Retida o.
4: Ẹ káàbọ̀ olóòtú.
3: Ẹ kọ́kọ́ bá mẹ́sàn àwọn nǹkan tẹ́ ń ta yìí.
4: À ń ta fridge, à ń ta freezer, à ń ta gbogbo nǹkan tí ẹ lè lò ní kíṣìn yín pátá, gbogbo nǹkan tí ẹ lè lò ní ilé. A tún ń ta àwọn nǹkan ọmọdé yìí, generator, à ń ta phone, a tún ń ta solar.
3: À ń wo àwọn blenders lóríṣiríṣi bẹ́ẹ̀ yẹn oríṣiríṣi.
4: Gbogbo nǹkan tí ẹ lè lò ní kíṣìn pátá tí ẹ lè lò ní ilé, òun la ní ní Retida.
3: Ai says chest freezer gagara yìí, ilé tún tóbi o.
4: Bẹ́ẹ̀ni, freezer ńláńláńláńlá àní ní Retida, àwọn sheila yẹn.
3: Àwọn washing machines tí a wà lápapẹ̀ yẹn náà ń bọ̀.
4: Ẹni kejì tí ẹ bá fẹ́ ní washing machine àní. Àwọn mirror tó máa ń gbé iná jáde yẹn, ilé tó máa ń ní iná tó máa ń mú ilé fine yẹn àní. Bó ṣe standing gas tó ní oven ni, bó ṣe standing gas eléyìí tí ò ní oven ni, bó ṣe solar fan tó yẹ pé eléyìí tí iná máa ma ṣáàjì, tí iná ṣáàjì, tí solar náà ṣáàjì, a ní gbogbo ẹ̀ pátá.
3: Pẹ̀lú bí ọjà ṣe wá pọ̀ ní a ń gbọ́ pé ó ní bí ẹ ṣe ń ta ọjà fún àwọn èèyàn tó lè máa ń rọ̀ wọ́n lọ́rùn. Ọdún wo lẹ ń gbégbà?
4: Bẹ́ẹ̀ni olóòtú, tẹ bá san 40% tí iye ọjà yẹn bá jẹ́ 100,000 naira, mo fi ṣe àpèjúwe ni o. Tẹ bá san 40,000, a máa gbé fún yín. Ṣé wá rí 60,000 tó kù yẹn, ẹ máa mú bóyá oṣù méjì ni, àbí oṣù mẹ́rin, àbí oṣù mẹ́fà láti fi san. Oṣù mẹ́fà lélẹ̀yìí tí ó pọ̀ jù tí ẹ lè mú ní ọ̀dọ̀ wa. Ẹ lè mú bóyá ọ̀sọ̀ọ̀sẹ̀ lẹ fẹ́ máa san, àbí oṣooṣù. Dìmọ̀ tí èèyàn bá ṣe ń patronize ọ̀tá bá ṣe é bó ṣe ń rajà sí. Dìmọ̀ yẹn ló máa ní àǹfààní láti lè gbé ọjà.
3: Tó dẹ̀ ń sanwó kíá.
4: Tó dẹ̀ ń sanwó kíá. Ló ṣe máa ní àǹfààní láti gbé bí ọjà mẹ́ta pọ̀ bí ọjà méjì. Ó depend lórí bẹ́ẹ̀ yẹn bá ṣe ń sanwó kíákíá. Àǹfààní tó wà fún àwọn customers wa ní àsìkò yìí ni pé àwọn kitchen kiri tó ṣẹ̀ṣẹ̀ dé báyìí tó ṣe
3: ó. Àwọn ọjà tuntun
4: tí ò tí kọ́ mọ̀. Àwọn ọjà tuntun tó ṣe pé kò kọ́ mọ̀ ó wà ń lẹ̀ báyìí fún àwọn customer wa pẹ̀lú buy now pay later system.
3: Buy now and pay later system at Retida. And for the people that wants to patronize you and then they are looking for how to get you in Akure, even outside Akure in Ondo State, how will you describe this place for them?
4: Our shop is located at number 39 Odokoyi Street, Money Chain Trading Store, ní òkè ọ̀dọ̀ Money Chain ni a wà. Fún tí ẹ bá fẹ́ pè wá lórí ẹ̀rọ ayélujára.
3: On the telephone number.
4: Yes, sir. 08061931283.
3: Again.
4: 08061931283.
3: Thank you very much from Retida Property Enterprise. Ọjà ọdún continues.
2: Ilé ìtajà ìyá Chika lọ́jọ́kọ́jọ́ ni wọ́n ń bọ́ lọ́mọyọ̀ tí wọ́n ń bọ́ lọ́mọjọ́. Ẹyin tẹ́ ẹ ti di wọ́n disẹ̀ sínú àsọ̀kalẹ̀ ayọ̀ o. Àgbọ̀n ìyá, àgbọ̀n ọmọ o. Gbogbo aláboyún àtẹ̀yìn tẹ̀yẹ̀ṣẹ̀ bímọ ìkókó. Ọ̀dà ìyá Chika nìkan lóhun èlò tẹ nílò pé sí. Kílẹ̀ fẹ́ rà kílẹ̀ fẹ́ lò fọmọ ìkókó. Kò sí èyí tí ìyá Chika ò ní. Gbọ̀ngbọ̀ngbọ̀n ni wọ́n kalẹ̀ sórí tararọ̀mí Lákùrẹ́ ní number 1 Ararọ̀mí Junction. Aṣọ ọmọ lẹfẹ́ ni, bàtà ọmọ lẹfẹ́ ni, ṣọ́ọ̀n lẹfẹ́ ni, kẹ̀kẹ́ ọmọdé ni, baby carrier, baby walker, àtàwọn ìpara ọmọ, amára ọmọ jọ̀lọ̀, fìdí bọ́tù tó fi dórí ṣíbí, wọ́mà, flask, gbogbo ohun tí wọ́n bá kọ fún yín lọ́sibítù níyà Chika máa bá yín pèsè. Ẹ̀yin alára tó ta nǹkan ọmọ Lákùrẹ́ àtàwọn ọ̀nà tó wà lágbègbè ẹ̀ oríire ti dé. Ẹ máa bọ̀ lọ́dọ̀ ìyá Chika. Ọjà ti kúnlẹ̀ ní rẹpẹtẹ o. Ní Dọ̀rẹ̀, ní Kàrẹ́, Lóńdó, Ládó, Lọ́rẹ̀, Lókè ti pupa àtàwọn èèyàn wa láwọn ìlú tó wà lórí omi. Ẹ̀dínwó nìyá Chika máa kọjà fún yín tẹ́yìn náà máa jèrè jaburata lórí ẹ̀. Pábánbárì wá ní ti section oúnjẹ ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sí. Ìyá Chika tún gbé tuntun dé o. Wọ́n ní kì í ṣe nǹkan ìlú ọmọ nìkan lọmọ nílò. Lájà kejì orílẹ̀ ìtajà ìyá Chika ló kún fọ́fọ́ fáwọn oúnjẹ ọmọdé ajẹmọmọdún ajẹmọmọdàgbà. Cerelac lóní rọ̀rọ̀ Nan tàbí SF Gold gbogbo ẹ ló wà tọjú ọmọ ẹ kínú ẹ ó dùn torí ọmọ ẹni lọ̀la ẹni ìyá Chika wà fún yín ní gbogbo ìgbà pàápàá fẹ̀yìn alára tó ta ọjà wọ̀nyí wọ́n tún ti ṣètò ẹ̀bùn kàǹkà lásìkò ọdún fún gbogbo àwọn oníbàárà wọn pópónà tíjọba ń ṣe lọ́wọ́ lọ́ba adéṣidàrò kò lè dì yín lọ́wọ́ láti wọ ọ̀dọ̀ ìyá Chika torí oríta rárọ̀mí gangan ní nọmba 1 ló wà kò síbi tẹ́ ò lè gbà débẹ̀ ẹ máa bọ̀ iṣẹ́ pópónà tíjọba ń ṣe ò lè dì yín lọ́wọ́ o ẹ wọlé kanlẹ̀ ní nọmba 1 níbi táwọn ọlọ́kadà ń dúró sí yẹn lóríta rárọ̀mí Àkúrẹ́ nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìyá Chika rẹ o 08036258239 08036258239 ẹṣẹ́ a ó máa retí yín.
3: Ètò ọjọ́ ọdún tẹ̀síwájú báyìí a ti wà ní Adé Souvenir Homes tó wà ní nọmba 192 Àràkalẹ̀ Road ní ìtòsí Tipa Garage Junction nílùú Àkúrẹ́. Ó ní àdébọ̀ tó fẹ́ bá àwọn customers wá sọ lásìkò yìí. Ẹkúṣẹ́ ní Adé lo.
4: Yes, I am.
3: Kí ló yẹ fáwọn customers yìí lásìkò yìí?
4: Ẹ wo, ẹ̀yin customer mi, mo ní kí ẹ lọ fọkàn balẹ̀. Mo sọ fún yín pé tẹ bá fẹ́ ṣe pátí ni, okú àgbà ni, ìsọmọ olórúkọ ni, ìṣílé ni, láyọ̀ láyọ̀ ni. Gbogbo nǹkan pátí ẹ̀bùn lóríṣiríṣi là ń tà nílé iṣẹ́ Adult Souvenir Home. Ẹ wo, kò sí iye tẹ mú gédé iṣẹ́ Adult Souvenir Home tẹ́ ẹ̀ ní rí ẹ̀bùn ra o. Kò sí nǹkan ọ̀hún tó ń pín lójú agbe tẹ́ iná ò lè rí pé a ní tó wà lóríṣiríṣi, a ní trace lóríṣiríṣi, a ní pen lóríṣiríṣi, a ní oríṣiríṣi ọ̀wọ́ bọ́tù sàlárànbarà, a ní iron, a ní blender. Kò sí iyọ̀ ọ̀hún tẹ́ kó lè ṣe Adult Souvenir Home. Tí ẹ ní bá ń bí kò sí yẹ òun tẹ̀lé fi rajà. Ó ṣe price láńtà. Èmi ò kí ń tẹ yọ o. Gbogbo àwọn customer mi dẹ̀ mọ̀ bẹ́ẹ̀. Ó ṣe prices láńtà. Tẹ́ ẹ bá fẹ́ ra yín lógúnlógún lọ́gbọ̀lọ́gbọ̀. Iléeṣẹ́ Adel Souvenir Home ni kẹ́ máa bọ̀. Price tá máa fọ́ ọtọ́ ń tutà. Òun ò la máa fẹ́ iná tẹ́lẹ̀ fi ṣe pàtí. Mo sọ fún yín pé oríṣiríṣiríṣiríṣiríṣiríṣiríṣiríṣi. I have 300 plus different items. Nínú 300 plus yẹn gan, kò sí kẹ́ máa rí nǹkan mú bí. Kò sí. Ẹ wá sí pèrò ni o, ẹ pa 1000 capacity ní ọ̀lù yín ni a tó gbangba sùn lọ yẹ. Ẹ gba fíìdì mi, ẹ gba fíìdì lọ, ẹ fẹ́ gbogbo wọn General Souvenir and a tó gbangba sùn lọ yẹ. Gbogbo àwọn customer wa tó ń bá wa dòrò pọ̀ gan mọ̀ pé yes, iléeṣẹ́ Adé Souvenir Home kì ń bá tí àdẹ̀ kì ń disappoint. Tẹ́ ẹ bá débi lógúnlógún lọ́gbọ̀lọ́gbọ̀ ẹ máa rí kó. A wà ní ìlú Àkúrẹ́ ní 192 opposite Tipa Garage. Ní ìlú Àkúrẹ́ ní Àràkalẹ̀. A dẹ̀ ní branch náà ní Ondo Town. A ti wà ní 117 Òkè Lisa opposite AUD Primary School. Tẹ bá dé AUD Primary School, adójúkọ ẹ̀ báyìí nínú Ondo.
3: Ẹ bá sọ phone number sí àwọn èèyàn máa pè yín sí báyìí.
4: Phone number wa ni 07031031602. Ẹ yẹ kí n tún tun múlẹ̀ kan sí 07031031602. Fún àwọn ọlọ́mọge ìgbàlódé and tẹ́bùn ìgbàlódé aesthetic pleasing item, we have trendy beautiful souvenirs. You can reach us on Facebook, Instagram, TikTok, Adel Souvenir Home. Thank you.
3: Orí ètò ọjà ọdún náà láwà báyìí a ti wà ní ọ̀dọ̀ bàbá òkè ogun tó wà ní òye mẹ́kúrò nílùú Àkúrẹ́. Ẹ kúṣẹ́ ní bàbá òkè ogun.
5: Akin Atọ́kùn àjíǹde ara ó máa jẹ́ o lọ́mọdé àti lágbàlagbà pàápàá jùlọ àwọn tí ń bà wá dòwòpọ̀ lórí egbòogi wa ta pè ní 24/7 Aba Mistor. Nígbà yìí nímọ̀rẹ̀ láti lè jẹ́ pé ká tún máa tẹ̀síwájú nípa ríra egbòogi 24/7 Aba Mistor. Àwọn bàbá wa láyé àtijọ́ wọn a máa jẹ nǹkan lóríṣiríṣi. Wọ́n á ṣe wàhálà láàárọ̀, wọ́n ó ṣe wàhálà lálẹ́. Ṣùgbọ́n tí wọ́n bá délé, wọ́n láwọn egbòogi kan àbí méjì tí wọ́n á papọ̀ tọ́jọ́ pé tí wọ́n bá gbẹlura ara wọn ó tún wà kébékébé. Àwọn egbòogi yìí náà ni wọ́n ń lò. Egbòogi yìí náà láwá papọ̀ ta sọ́ di 24/7 Aba Mistor. Omi lásán la fi ṣe é, kò ní ọtí nínú rárá, kò sì ní kankan míì nínú. Ewé àtegbò la papọ̀ sí. Ọlọ́mọkùnrin mi báyìí ni wọ́n máa sọ pé èyí bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Bẹ́ẹ̀ ló ní bá ṣe wàhálà díẹ̀ báyìí, a rí pò ti rẹ̀ hun. Bẹ́ẹ̀ ló ní bá ṣiṣẹ́ ní inú ilé iṣẹ́ rẹ̀ tẹ́tọ́ bá délé, kò ní lè sojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin nínú ilé mọ́. Bẹ́ẹ̀ lẹ́ ronúbìnrin míì. Tọ́jú pé báyá ń gbà tí ó fẹ́ ṣe nǹkan àládà rẹ̀ yìí tóbìnrin ń ṣe lóṣooṣù. Ṣíṣe náà máa pariwo pé inú bẹ̀rẹ̀ sí kan òun ni, inú bẹ̀rẹ̀ sí run òun ni. Bẹ́ẹ̀ lómi bá lọ sí ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 20 ìṣẹ́jú bí 30 ìṣẹ́jú kò ní rí ìgbọ̀nsẹ̀ ṣe. Ṣùgbọ́n tá a bá ti gbìyànjú ta ní egbòogi 24/7 Aba Mistor yìí nínú ilé lagbara Olorun a ma ri pe gbogbo ara wa ori kirikari owo ma wa la lafia baba ji na aro le ka to so nkohun ninu kini wa ka koko mu mi laaro ka wa gbogbo ogi 24/7 aba Mr yi ka tun gbe sinu ara wa a ri pe ise lara wa ma te akebekebe gbogbo awon okunrin obirin na ta si ri pe a ri se kan se ta ba tunta ere gidigidi la ma ri be opolopo lo tin dupa lodo Olorun to ti je pe lo yi pe won so wo nipa ogi 24/7 aba Mr wa yi Olorun tin je pa won na ma ri nkan gidi pe se be si ni anfani ta se lekun to koja anfani na tun gba lodun yo ati re ni to je odidi machine titun nile ise 24/7 aba Mr yi gbogbo wa to ba fe je alagbata fun egbogi 24/7 aba Mr gbogbo pe number yi 091 60 62 62 53 091 60 62 62 53.
3: Ori eto ojo odun la wa bayi ati wa ni ile itaja Favor of God Adventure to wa ni Oyemekuro nilu Akure nibi to tin ta nkan mo lori surish ati souvenirs fun gbogbo eyin ti ba fe se party e ku se ni Favor of God o.
6: Yes sir, e se ga e kabo. Favor of God Adventure wa ni number 100 Oyemekun Road opposite Oyemekun bus stop. Awon kan ta nta na ni anta kan mo anta aso aso lati ede road didi aso agbalagba lokunrin lobirin unisex store ati souvenir fun flask water flask lori shirishi anta toys anta bicycle ni Favor of God Adventure. Awon kan mo ta ni awon kan tan lo ni hospital nigba ta ma se bimo ani gbogbo won ati le tan ma lo nigba ti olomo ba dele awon nursing pillow awon water flask to ngbona dada aso omo bata omo socks gbogbo e wa lodo wa baby carrier baby rocker
3: awon bata size bata omo duwelo no mama baba lodo yin
6: ani bata lati omo bi koko ta se bi titi de gbogbo awon sizes ti won ba fe
3: e ba tala ya aso agbalagba fa
6: won alaso agbalagba lokunrin lobirin ani chinos trousers ati jeans trousers shirt polo fun okunrin ati awon underwears ati aso obirin na ani so fe ni ani te ba de several of God's our friend show inu yin ma dada lati se pati tori nkan wa jabura tare ba se fe si ni towe ni laundry net ni pegs ni umbrella lori shirishi lati half pati yin gbogbo e wa lodo Favor of God our friend show
3: e ba ju ibi ti odo yin wa fun awon eyan
6: Favor of God our friend show wa ni number 100 Oyemekun Road opposite Oyemekun bus stop ni ilu Akure ero ipe wa ni 070-34-26-39-54 lẹ́ẹ̀kan sí ẹ̀rọ ìpè wa ni 070-34-26-39-54.
3: Ètò ọjà ọdún fọ́dún 2026 náà ni ẹ̀ á ti wà nílé iṣẹ́ Fẹ́mi Alágò báyìí tó wà ní Democracy Park ní ìsọ̀lọ̀ Dọ́kṣọ̀ nílùú Àkúrẹ́. Àyàbá kú iṣẹ́ Fẹ́mi Alágò.
7: Ẹ ṣe olóòtú ó má kẹ́kẹ́ mẹ́ta wà tún rí yín lọ́dún ìyá káàkiri máa lọ́dún tó ń bọ̀.
3: A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run iléeṣẹ́ yìí náà ó ń dẹnu gbòòrò sí náà. Akílẹ̀ tún ní fún àwọn èèyàn wa lásìkò yìí.
7: Nǹkan tá a ní fún wọn pọ̀ pé Ọlọ́run ti ń gba wọn Fẹ́mi ṣiṣẹ́ tipẹ́tipẹ́ pé tẹ bá tún wá bí ìwọ tó ti wà rí Ọlọ́run yóò máa gbọ́ mi ṣiṣẹ́ fún ọ. Àwọn èèyàn ló tún dúpẹ́ lọ́wọ́ Fẹ́mi Alágò pé àgbo tó fún wọn ó bá wọn lára mu. Àlàgà àwọn obìnrin tó yẹ pé ó ń wojú Ọlọ́run fún ọmọ. Atọ́kùnrin náà tó ń wojú Ọlọ́run fún gbogbo àwọn ọmọ náà wá bí o.
3: Atọ́kùnrin

0: ari pe oro ina o awon obirin na ni lati so si e ku se o ile se femi alagbo
1: yes e ku dede ro iyawo femi alagbo lo so ti office wa ni isolo junction legbe democracy park iyawo obirin ti o romo bi ko ma bo yin ile se wa o a fun won ni ogun to gbe won de ma ri omo gbejo ko to di odun to nbo
0: e ba so address yin ati phone number ta won ma pe yin sile kan si
2: phone number wa ni 0706536843 office wa wa ni solo junction legbe democracy park ibelawa 0706536843
3: aban soro nipa awon to nseto irin ajo lo soke okun America Canada European countries ali foworo Evershine Films and Travels Nigeria Limited ali foworo seyin ato gbagba sun loye o ti le ni ogun odun ta ti ku awon eyan lo soke okun ti ko bu wa lowo an ko won lo lati se an ko won lo lati kawe an ko won lo lati lo gba fe ko se ni keni ninu awon agents to da wa mo to le foworo wa seyin ari obi lati yo ife oloto lo ni tun oto Ile-ise Evershine Films and Travels Nigeria Limited o ti wa tipẹ́tipẹ́ a bẹ̀rẹ̀ lórí ká gbé àwọn èèyàn lọ sí America ó wà ní nọmba 280 Ondo Road opposite First Mulak Hotel Isikan Lakure Ondo State Nigeria a ti gbé àwọn èèyàn lọ sí Canada rẹpẹtẹ a ti gbé àwọn èèyàn lọ sí Europe rẹpẹtẹ UK nkọ́ ẹ má jẹ́ kán tàn yín jẹ o Ile-ise Evershine Films and Travels Nigeria Limited ó kọjá bẹ́ẹ̀ ẹ má jẹ́ kí ẹnikẹ́ni fi ẹnu fi ẹ̀gàn ilé-iṣẹ́ yìí ti wà tipẹ́ ọlọ́run dẹ̀ dúró ti wá ilé-iṣẹ́ tó wà ní ọ́fíìsì kan ṣoṣo tí ò sá kiri tó dẹ̀ ti lé lógún ọdún tí wọ́n ti wà ńbẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹni tó bá mọ ẹ̀gàn àjànàkú lásọ pé tèrè ò tó nǹkan ilé-iṣẹ́ Evershine Films and Travels Nigeria Limited wọ́n kọjá bẹ́ẹ̀
4: ẹ pé ilé-iṣẹ́ Evershine sórí nọ́mbà yìí 0903696-4322 lẹ́ẹ̀kan sí 0903696-4322.
0: Ètò ọjọ́ ọdún tẹ̀síwájú a ti wà ní Ezedok Foods báyìí tó wà ní Onyarugule Industrial Park nílùú Àkúrẹ́ ẹ káàbọ̀ lórí ètò ọjọ́ ọdún.
5: Ẹ ṣe olótùú Adẹ̀kúnmọ̀rẹ́ ọdún láti ilé-iṣẹ́ Ezedok Foods Limited nílùú Àkúrẹ́ ta kalẹ̀ sí Ondo State Industrial Park fọ́mọ̀ Yahungule Market níbi tí wọ́n ṣe new flyover sí ibẹ̀ láti fi ògbẹ̀yìn oníbàárà wa ọ̀pẹ́ ṣe o gbà rọ̀wọ̀ yín o. Àwọn product wa la tún gbé dé o Ezedok Pounded Yam Flour iyan funfun láti ṣe sí gẹrẹ fún tẹ́lẹ̀ jẹ́ àti ní Ezedok Coco Yam Flour náà tún wà tá ń pè ní Manimag ara ilé-iṣẹ́ Ezedok Food Limited náà ni àti ní Ezedok Yellow Yam Powder fún iyan ọ̀lọ̀ tó ti wà ní ìyẹ̀fun tá a kò lè máa rò bẹ́ẹ̀ a ní Ezedok Pap Plus Flour yìí àti fi oríṣiríṣi àwọn èròjà sí fún àwọn ọmọ wa láti oṣù mẹ́fà títí dé àgbàlagbà bẹ́ẹ̀ sì ni a ní Ezedok Gbanunu ní ìyẹ̀fun a ní ọbẹ̀ ibà ìyẹ̀fun náà a ní soya milk náà tá a ti ṣe láàárọ̀ ọ̀tọ̀ náà tá a lè máa mú tá a lè fi mu tíì tá a lè fi mu àwọn ògì tá a ṣe fúnra wa nílé bẹ́ẹ̀ kọ́ náà tún ṣe irú náà irú gbígbẹ a ṣe àwọn ẹ̀fọ́ lóríṣiríṣi a ṣe ilá tá a ti gbẹ náà ewé gbígbẹ náà dẹ̀ wà náà tá a ti ṣe náà a ṣe àwọn ẹ̀fọ́ lóríṣiríṣi irú wà a ń ṣe beet flour náà fún àkàrà àti mọ́ín-mọ́ín gbẹ̀gìrì àti èkùrú a dẹ̀ ń ṣe pepper soup spices náà fún pepper soup a ń ṣe oríṣiríṣi àwọn spices bíi ginger garlic turmeric fenugreek fennel gbogbo ẹ̀ la ní ní ilé-iṣẹ́ wa cinnamon a ṣe oúnjẹ o lọ́pọ̀lọpọ̀ máa ń pè wá pé ṣé oúnjẹ síse là ń tà rárá o oúnjẹ tá ti ṣe sí ìyẹ̀fun bẹ́ẹ̀ wá lọ sí parí nílé yín òun la ń ṣe nílé-iṣẹ́ Ezedok Foods Limited a tún máa ń ṣe cargo náà tá a fẹ́ send àwọn ẹrù lọ sí òkè òkun sáwọn ọmọ yín sáwọn èèyàn yín à ń send aṣọ abáyan send oúnjẹ bó ṣe bàtà ni bó ṣe ọṣẹ ni epo a máa ń gbé iṣu gan iṣu tútù tó ti ṣe rárá a máa ń gbé lọ Canada US UK kan sí wa ní ilé-iṣẹ́ Ezedok Foods Limited bákan náà a tún ṣe àwọn ohun mímu náà ní ilé-iṣẹ́ wa Ezedok Zobo kò dẹ̀ kí máa ń bàjẹ́ o fún patí yín a bá yín brand ẹ̀ a kọ orúkọ yín sí a lè fi picture yín sí àti tiger nut yín náà a lè bá yín ṣe ká bá yín forúkọ yín sí bẹ́ẹ̀ ní àná wà o àwọn oúnjẹ a ní ètò kéré jù lọ́dọ̀ wa ní N700 fún oúnjẹ tí wọ́n fẹ́ pín ní patí gàrí ni fùfú ni kúkúrú ni gbogbo ẹ̀ là ń ṣe ní ilé-iṣẹ́ wa èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ náà ó wà náà ti ṣe sí gbẹrẹfun àwọn tó bá fẹ́ partner pẹ̀lú wa bóyá wọ́n ní ilé-iṣẹ́ ṣùgbọ́n wọn ò lè process fúnra wọn.

0: jádákẹ́jà dákẹ́ panila ìsẹ̀n ìjẹ̀ ríru lágọ̀ọ́ ara kò yẹ ká fọwọ́ ẹ̀rẹ̀ hẹ́hẹ́ mú ìdí nìyí tí ilé iṣẹ́ Amolab Healthcare Limited fi ṣe àpòpọ̀ ògùn tá a pè ní Amo HBP formula torí bá ń fọni léraléra kó máa rẹni dẹ́dẹ́ tàbí káyẹ̀ ni ó máa ṣàdédé já pìpì ní gbogbo ìgbà Amo HBP formula lọ̀rọ̀ kàn yẹn o láti mú kí àgọ́ ara padà bọ̀ sípò ní wàrà ṣe sà àjọ NAFDAC fòun tẹ̀lú pé ó dára láti gbógun ti àìsàn ìjẹ̀ ríru lágọ̀ọ́ ara HBP formula ó dára fún gbogbo ẹbí ilé iṣẹ́ Amolab Healthcare tọrọ ìlera àwọn ènìyàn jẹ lógún ló ṣe Amo HBP Amo High Blood Pressure formula ló ń jẹ́ bẹ́ẹ̀ ó ti wà káàkiri gbogbo ilé ìtajà oògùn lárọ̀ọ́wọ́tò yín fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí 08037282633 ilé iṣẹ́ Amolab Healthcare Limited ló ní ká máa fìgbà gbogbo wà nílera gbangba gidi gbà ní gbogbo ìgbà ló jẹ àwọn lógún.
1: ẹ pàdé wa lásìkò míì lórí ètò ọjà ọdún Femi Julius lórúkọ tèmi.

0: pumping it up on Adaba.
1: For number one radio. Adaba FM.
2: Adaba FM.
1: 88.9. Akure.
3: Jona, ṣe wípé mo lè ní ìpín ṣe nínú iléeṣẹ́ Dangote Petroleum Refinery.
4: Bẹ́ẹ̀ni, ti rẹ ni. IPO náà ti ṣí.
3: Ṣùgbọ́n mélòó ni mo lè rà? Nítorí gbogbo ọ̀rọ̀ IPO yìí dàbí ẹni pé.
4: Ìpín kan jẹ́ ₦525. O sì lè bẹ̀rẹ̀ pẹ̀lú ìpín mẹ́wàá. Ìyẹn jẹ́ ₦5,250. Pẹ́lẹ́.
3: Sẹ́lọ̀tọ̀, báwo ni mo ṣe lè ṣe ìforúkọsílẹ̀?
4: O lè ṣe ìforúkọsílẹ̀ nípasẹ̀ àwọn aṣojú gbígbọ owó tí SEC fọwọ́ sí, pẹ̀lú àwọn báńkì tó kópa, àwọn iléeṣẹ́ fintech, àwọn stock brokers àti àwọn ọ̀nà míì tí a fọwọ́ sí. Tẹ BVN rẹ sílẹ̀ láti jẹ́rìí sí ìdánimọ̀ rẹ. Yan iye ìpín tí o fẹ́ san owó náà, àti pé wàá gba àmì ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀.
5: Ṣé àbẹ̀wò sí ipo.dangote.com láti mọ bí àti ibi tí o ti lè ṣe ìforúkọsílẹ̀ IPO fún àwọn ènìyàn tí rẹ ní láìpẹ́. Jọ̀wọ́ ka àwọn ìlànà àti òfin tó dìrọ̀ mọ́ ohun tó fẹ́ rà. Tí o bá ń ṣe iyèméjì, bá iléeṣẹ́ tó mọ̀ nípa ṣe sọ̀rọ̀, àwọn stock broker àti olùgbaninímọ̀ràn nípa ìṣúná owó fún ìtọ́nisọ́nà.
6: Dúró náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ, ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara.

0: àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀ lù ú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Your Nescafe is not just a drink, it's your

0: your vibe with the irresistible aroma and rich taste of Nescafé.
1: My coffee, my Nescafé.
2: Make my world my way, yeah.
0: Nescafé. Make your world.
3: Okay, it's okay. What makes eight?
4: I've been there since I was here since year one. In 2020, they say this business will not survive. But I'm still here. One table has become one shop. One shop, it don't become three branches.
5: 8 years, same building. My fees were covered. My mother could breathe again.
3: Different voices, different places. One story, still okay.
6: Obey at 8. Real people, real stories. Obey is okay.
7: For number one radio, Adaba FM.
8: Adaba FM.
7: 88.9.
9: Ṣé wípé mo lè ní ìpín ṣíẹ̀ nínú iléeṣẹ́ Dangote Petroleum Refinery?
10: Bẹ́ẹ̀ni, tirẹ̀ ni, IPO náà ti ṣí.
9: Ṣùgbọ́n mélòó ni mo lè rà? Nítorí gbogbo ọ̀rọ̀ IPO yìí dàbí ẹni pé.
10: Ìpín kan jẹ́ ₦525. O sì lè bẹ̀rẹ̀ pẹ̀lú ìpín mẹ́wàá, ìyẹn jẹ́ ₦5,250. Pélé.
9: Sẹ́lọ̀tọ́, báwo ni mo ṣe lè ṣe ìforúkọsílẹ̀?
10: O lè ṣe ìforúkọsílẹ̀ nípasẹ̀ àwọn aṣojú gbígbà owó tí SEC fọwọ́ sí, pẹ̀lú àwọn báńkì tó kópa, àwọn iléeṣẹ́ fintech, àwọn stock brokers àti àwọn ọ̀nà míì tí a fọwọ́ sí. Tẹ BVN rẹ sílẹ̀ láti jẹ́rìísí ìdánimọ̀ rẹ, yan iye ìpín tí o fẹ́, san owó náà, àti pé wàá gba àmì ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀.
11: Ṣé àbẹ̀wò sí ipo.dangote.com láti mọ bí àti ibi tí o ti lè ṣe ìforúkọsílẹ̀ IPO fún àwọn ènìyàn tí rẹ ní láìpẹ́. Jọ̀wọ́ ka àwọn ìlànà àti òfin tó dìrọ̀ mọ́ ohun tó fẹ́ rà. Tí o bá ń ṣe iyèméjì, bá iléeṣẹ́ tó mọ̀ nípa ṣíẹ̀ sọ̀rọ̀, àwọn stock broker àti olùbánimọ̀ràn nípa ìṣúná owó fún ìtọ́nisọ́nà.
0: Your Nescafé is not just a drink, it's your

0: 101.9 FM. Peace of a dove.
1: Sẹ́ ń gbádùn àdàbà.
2: Mò ń gbádùn àdàbà.
1: Mò ń gbádùn àdàbà.
2: Mò ń gbádùn àdàbà.
1: Mò ń gbádùn àdàbà.
3: Ọ̀la máa kẹ́ máa lárode.
4: Àlẹ́
3: lóde òbèrè mòye o.
5: Ó dé ó balẹ̀ bàgẹ̀sì lórí àdàbà. 88.9 FM lálálẹ́ Thursdays. 8:30 PM Bàbá Ìlara on FM. Ẹ tún pé kí n gbọ́.
6: Bàbá Ìlara on FM.
5: O káre láyé ètò kan ṣoṣo bí ogún bí ọgbọ̀n. Lédè Ìlara mọ̀ kí tẹ̀ríà. Ọmọ yín Akinyemi Michael tí gbogbo èèyàn ń pè ní Bàbá Ìlara yóò máa túkọ̀ ètò. Lédè ìbílẹ̀ Ìlara Pọ́nbélé. Gbogbo ẹ̀yin ìjọ Ọlọ́run ẹlẹ́sìn àbáláyé ilé-ìwé Hotel Bakery. Ẹni fẹ́ ṣòkú ẹ̀gbà ìṣílẹ̀ ìfinijóye. Ọjọ́ ìbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹgbẹ́ ìpolówó ẹ̀ wá sórí ètò Bàbá Ìlara on FM. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe MC lójú ago. Bàbá Ìlara gbọ́n sókè.
7: Ìpàdé mi ọmọ rẹ Akinyemi Michael lórí ètò Bàbá Ìlara on FM lágo mẹ́jọ ságo mẹ́jọ àbọ̀lé jíjọ Thursday. Kété ènìyàn alẹ́ gbàrà òkè Ìlara mọ̀ kí ìjàrẹ́ ìbulẹ̀ ìpógun èrò ìṣàrun ìrẹsẹ̀ ààyè ti.
8: Ìkọta ìbùjí àárọ̀ mẹ́mọ ládàn.
7: Bí a ti mọ̀ rí o, ìjọ ètò tẹ̀rẹ̀ alẹ́ o, kí a gbé lárugẹ kí gbé kolo ọjà rìn aṣọ orí ètò ń o.
5: Fún ìpolówó ọjà ẹ pé Bàbá Ìlara sórí 0060230072.

0: kon ba ro nikun kon nikun se komo olohun komo be olohun kefo olohun jari joba nbe olohun ko kini keji un yo gbon re wa mo fo ye ko dupe lo olohun lodumore oni je mo pe mi alale fo mo dupe olohun lodumore ko ja pade layo ati alafia lori eto lale mo kin libi gede gede gbon fo e ka le o oro ko temi la ki yemi mike abao la kin gbadun lejo mejo mejo olohun ti ka da fa ni ti pade lale un je ko ase ko mi fo ko da mara bale ko gbo eto tale tori ko atomo gbo wo ti san eran jobo jobo wo ti sodanu lagbara olohun ani padanu mo kin dada ibi kede kede gbo ma ku odun ni aku mi ni ra odo odun ni aku emi ra se pupo odun laye joja tete ya bere to le papapa ka bere latodo 88 dodo basam ka pari latodo woni fari wo seun dada lebe
1: mo mo pe wenja o ogun je
2: se lati bere pepe lawon baba nla wa tin fi ewe ati egbo dabira to sin je fun won ni gbogbo ona lati ma wa je ki ogun awon baba nla wa yi parun la se gboro samule lona igbalode se ni moju ogun ni pobi nire nje ti gbo nipa AAT Trado Medical and Natural Health Clinic ile isegun ibile to wa ni number 73 osinle quarters legbe Ibo Church Akure ni pele Ondo nibi ti won tin se toju ti won sin po ogun ibile po lona igbalode ohun ni ruru ona bayo lati kojo opolopo ogun tin ja idalaye se o ti sare sare o dabi eni pe ko si ona bayo fun omo gbianju lati se abewu si AAT Trado Medical and Natural Health Clinic to wa ni number 73 Osile Quarters Legbe Ibo Church PO Box 1585 Akure ni pele Ondo fun alaye siwaju si e pe Adebayo Samuel sori 08034447184 08034447184 tabi ke lo sori ero kayelu jara won www.agbamiayetrado.com AAT Trado Medical and Natural Health Clinic ibi ta tin fewe ategun dabira bi tatijo
3: ibata e ba fe du koko pa
4: Ìjẹ́ ò ṣe tán láti gba máàkì eléyìí tó dáa jù nínú ètò ìdánwò jáàmù rẹ kí o sì wọlé sílé ìwé gíga. Àkókò náà rèé níbi ilé ẹ̀kọ́ Balsam College of Advanced Educational Studies. Ṣíṣe ṣàgbékalẹ̀ ètò ẹ̀kọ́ jáàmù olóṣù méje pẹ̀lú àwọn olùkọ́ tó rí wọn pé bẹ́ẹ̀ làwọn àkọọ́lẹ̀ eléyìí tí a ti ní nípa àṣeyọrí aláìlẹ́gbẹ́ wa yóò máa ṣe ìrànwọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ láti ṣe dáadáa nínú àwọn ètò ìdánwò yìí. Bákan náà ni wọ́n tún bá ní ṣe forúkọ sílẹ̀ ètò ìdánwò WAEC, NECO, JAMB àti NAPTEC pẹ̀lú àmọ̀ràn fún àwọn akẹ́kọ̀ọ́ láti mọ irúfẹ́ yòówù fásitì tí wọ́n lè wọlé sí. Bẹ́ẹ̀ tún ni ètò ìkẹ́kọ̀ọ́ wà fún àwọn akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ ṣe ìdánwò WAEC, NECO, NAPTEC àti JAMB. Ìpele ìkẹ́kọ̀ọ́ àkọ́kọ́ ni yóò máa bẹ̀rẹ̀ láti aago mẹ́sàn òwúrọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ tí ìpele ìkẹ́kọ̀ọ́ kejì yóò sì máa bẹ̀rẹ̀ ní aago mẹ́rin sí aago mẹ́fà ìrọ̀lẹ́ bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé sí ọjọ́ àbámẹ́ta ojoojúmọ́. Pábánbárí ẹ̀ wá tún ni wípé ààyè ilégbèé wà fún àwọn akẹ́kọ̀ọ́ tó bá ń bọ̀ láti ọ̀nà jíjìn fún ètò ìkẹ́kọ̀ọ́ olóṣù méje ti JAMB eléyìí tó máa ń gbéra sọ ní gbogbo oṣù kẹsàn-án ọdọọdún. Balsam College fíkalẹ̀ sí number 38 Ajégúnlẹ̀ Street lẹ́gbẹ̀ẹ́ Freddy K nílùú Làrámọ̀kín ẹ̀pẹ́ 0703-671-0638.
5: Oye! Oye ni mati a o emi akoni omo
6: owo ni fari eku omo oye de
7: soro soro pede pede
6: atoli titolu atoli titolu atoli titolu tolu owo ni fari eku omo oye ohun re ti je gbangba sode ko ba ti fe se yinyun ayin re eku egbo kon ya mu gbokule mosuari ni kedun yin bi talaki ye de ni oni kin ki asi ugba lo lugba lo owo ni fari eku omo oye asiko rere ikeje ye agbadun re eye ra bi abara liku ni ikase le gbara mogba ki ya be sori ki sokun ki ori re mi libi kon te si abi ya gbokule mosuari nkan ti ki ba nsa yinyun kamu gboku won le ko sori ki ka ma lu jose ni abe ise ki keje yan mo lopa guru le ka kan jo wele wele ni titi titi kamu gboku de le we se sama lorupa ni abi we se yawo ke ti boju ye mori ki yo si ke ti akure ti agbegbe re ekiti oyo osun ati ke ti le yoruba ka ti ma sa ibile gbere aga ni ki ki asi owo ni fari ekun omo oye lati ye mori ki pan yan le number office re le number 3 ibi press legbe rafilot hotel oke aro elo elo re 08120909977 owo ni fari ekun omo oye re ti re
0: number ko dodo AAT Trado Medical ke lo sin le quarters la kore le 08034447184 lere kan si 08034447184 ti ko dodo Balsam College ke le opopona ona ipogun le laamo ke le egbe Freddy K ko ba je wo lomo ko ri o ketete university abi ke ri o ketete ile ko re ko da for e fe gunrege mu dodo ni olola ko ba odo po wa ri mo bo laarin osu me fa si meje perete omo ba ti jafafa o ti yo peregede kan ti yo n gboro je kan number pa pe sile 0703 671 0638 lẹ́ẹ̀kan sí 0703 671 0638. Owó ni fàárí ọmọ òye gẹ́gẹ́ bí àlàyé ke ẹ̀yẹ ìjàlájọ kájọ kẹ́mi fọ́bẹ̀ ni káwọ̀dé fọláyín búṣe ní ẹ̀yẹ ìjàlájọ kájọ lẹ́ṣẹ̀ jíngù ni gẹ́gẹ́ bí àlàyé kó ṣe gbé òṣè kalákínyẹdé tí í ṣe lẹ́jẹ̀ ẹ̀ ní lẹ́ọṣẹ́ ti owó ni fàárí ọmọ òye balẹ̀ ti rí kọ́bá lé òkú kò fẹ́ gbé mọ́ṣúárì abọ́ mórí kìkì lọ kì í bọ̀ korí òkun gan tàkárẹ̀ ka awúlálẹ̀ dé ọrùn ká mọ̀ fọwọ́ wọ́n du ọbọ̀ ṣètọ́jú òun lókùnlókùn láyé bá náà lọ́dẹ̀ ṣẹyẹ kẹyìn kọ́dá kun nọ́mbà pa pè sílé 0812090977 lẹ́rẹ̀kan sí 0812090977 mo kí dáadáa ọmọ òye lẹ́bẹ̀fọ́ ó kọ́ àti mama treasure Afsat Mohammed Ojo Bangbola Fagbamigbe Adebowale mori Bamisele Mutiu mori Olebewe Ale ende ni yojo rogbetan olubomi mo kin dada fun iku asiko crown them okanrin abale mori dagoda so biko bisco mori odada ore mi dada leni ba mi sai pa pa pri dodo lojo obi oni gogogan kemi ki abame olojo obi to ni Mr. Oluwadare Festus Jaye Oba aka Agboeti alias Abamle ni onilepe omo 66 years ohun ate odun ominira na jojo ejo ominijo kan gbo ominira gogogan eje na bi abaunda ba na mo ki fo oku odun na do la la taro ka to mo pa re dohun je mo ki abaunda be jo wa mi si waju kekere si
8: jije du golu la

wẹ́ra bínú sí mi ní fọ̀rọ̀ bí mọ̀ fẹ́ yà sí dẹ̀ lórí orin ìmúmú jáde lálẹ́ ṣe fọ̀báyá nǹkan yẹ kẹ́ ẹ̀sùn nǹkan ètò yìí gan wà fún lè ṣùgbọ́n ọkọ yọ̀ mọ̀ fọ ọpẹ́ kayé ti rí kó ti rí ṣe òṣìṣẹ́ nílé lẹ́jọ́ kẹfẹ́mi àríyọ̀ ìkọrin bí àrán 1982-83 là jẹ́ ṣe ọdún yìí nílé ṣe tinubu èso lórí ìjọba ló gbẹ̀rùn ó ṣẹ́kọ̀ yẹ kó ọ̀tẹ̀ra mọ́ torí gẹ́gẹ́ orin nìkan gbé ṣe gbé kalẹ̀ lọ́nìí fọ yá àìsí jíjẹ mú ìyàwó kọ ni ọba ń lérù ó yẹ kéèyàn padà sóko kéèyàn ṣiṣẹ́ ọkọ̀ bá lágbègbè bẹ́ẹ̀ fẹ́ dọ̀rọ̀ ẹ̀ pẹ́ lókòkò inú kankan kọ̀ ráhùn kájúde fọ ìjọba dá ìjọba dá wọlé ṣe ara ẹ o wọ́n yọ mọ̀mọ́ o wọ́n ẹ̀ ṣiṣẹ́ ìjọba wéṣe kọ̀ọ̀kan wéè lóko wéè lódò wọ́n kákálé dìgbọ̀dìgbọ̀n wọ́n ráhùn ká fọ ìjọba dá ìjọba dá wọlé ṣe ara ẹ lé olómìnir kan láyà gan kéè tètè rọmọ bí àfọ ìjọba léjú tètè rọmọ bí ẹ ní fọhùn tẹka ló tẹpá mọṣẹ kan yàyọ jẹun kánú ké yòròyún ní mo kí n dáadáa lóbi kété kété gbọ́n fọ ẹ̀mírà ṣe púpọ̀ ọdún iláyé o òmìnira nàìjíríà bá òmìnira kwa ká tẹpá mọ òṣè ọríà bákàrí ọláwálé mo rí ọlọ́bẹ̀ oníjẹ́mi lọ́sọ̀dọ̀ ọjọ́ àtúbí mose kérúbù and seraphim church làámọ̀kín lérólúwa ọ̀nà àrà lé abuja sítìkẹ́ lábẹ́ power line lúlù làámọ̀kín kọ́ bá dé jọ sunday ọ̀sẹ̀ yìí na ṣe àjọ̀dún kórè ọlọ́dọọdún rẹ̀ kà ṣe nínú church yìí lé cns kérúbù and seraphim ìlérí olúwa ọ̀nà àrà abuja sítìkẹ́ làámọ̀kín ke special apostle Olariwaju apostle ke lori jo ke lebe Mr. Abiodun Alo Abajo Mr. Bejide Adekola Baba Ewe Father of the day Abari Aje on Pastor Salokun Kayode Olopa to di woli abaitunun ohun la je abara lori joko lebe le je Senior Superintendent Apostle Otumba Samuel Bolarinwa Aretiyan lebe His Most Eminence General Apostle Bodunde Olureme Baba Aladura Supreme Head Àtúbí Mose sí Anes Worldwide Àbáná lórùjòkó lẹ́bẹ̀ Prophetess Jétúndé Ọláríwájú Shepherd in charge ń lẹ èyí kẹ́ darú jọun nọ́mbà kan àpèsè lè kọ́ bá fẹ́ dé ibẹ̀ kọ́ ẹ tètè mọ́ àkẹ́júwe pé nọ́mbà èyàn sí 08120965159 lẹ́ẹ̀kan sí 08120965159 tẹ́lọ̀ kó di wòlíì lẹ́ni mo kí èyàn dáadáa fọ lẹ́jọ́ sunday ọ̀sẹ̀ la ṣàjọ̀dún kórè lóṣọ́ lọ́jọ́ iye wọn bẹ̀ látàmú pẹ́ẹ́rù rẹ̀ kàtàmú dóúnjẹ kàmú kèlè jù kó sọ̀nà fún mo kí n fọ ikú múra abiodun olutayo fọlá ṣadé olúwádàrẹ mo rí ilé bẹ̀rẹ̀ alẹ̀ ẹni yọjọ afsat muhammed mo kí ọ dáadáa jàre wàmísíwájú.

0: lẹ́ẹ̀kan sí mo kí oníjẹ́mi dọ̀dọ̀ mr jọ̀gbọ̀dọ̀ olúkáyọ̀dé michael ọwọ́ kí n bá ń kí ẹnjìnìà ọ̀lànìyàn jọ̀gbọ̀dọ̀ ẹ̀gbọ́n dáadáa lè nì ẹ̀kẹ́ máa ń kí fọ ó ṣeun ṣeun ṣe okú àdúró tiun ẹ̀kẹ́ mi papòrè kí n dọ̀dọ̀ sẹ́nitọ́ akínyẹ̀lú rẹ̀ ọlọ́fà ẹ̀kẹ́ máa ń kí fọ okú àdúró tiun jọ̀ fọ́ dẹ̀ kú àná sí òun líkété ògbà fọ lágbára ọlọ́run fọ ájú ṣíṣe o yá débi kéré yá ẹ̀dẹ̀ ní lógún àkọlùkọ gbà lẹ́bẹ̀ yá ẹ̀nà gàbáyé láti lọ lẹ́lẹ́kejì lágbára ọlọ́run yá ọlọ́run aṣọ̀nà bẹ̀lẹ̀ dáadáa kó ẹ̀kẹ́ máa ń kí dáadáa fọ okú àdúró tiun ilé pàtàkì ẹ̀gbọ́n ẹnjìnà ọ̀lànìyàn jọ̀gbọ̀dọ̀ ẹ̀kẹ́ máa ń kí kí n bá gbọ́ mr jọ̀gbọ̀dọ̀ olúkáyọ̀dé michael lè fọ kí mi kí n fọ ṣe o.
1: O se atori ni kọba mi se kọba mi sọrọ ebu. Iwa pẹlẹ pẹlẹ lẹni so mi tutu ọkan.
2: Àbálábá ni wa o.
3: Ọ̀pọ̀ ló ń ta tí kò jó tó ń lù tí kò dùn àwọn náà kọ́. Ayé ló ń pa kádàrẹ́ ni dàsáìdà. Ó pẹ́ tí mo ti mọ̀ kó jogun láyé fẹ́ni tó wáyé wá ṣe rere. Tó bá wá rí bẹ́ẹ̀ tí ìwọ ń gbọ́ mi tó fẹ́ gbọ́mọ jó tó fẹ́ gbọ́ nínú èyíkéyìí àìsàn táyé fi dá ọlọ́lá. Atẹ́gùn tó ṣòwò òdì sí ni ó yẹ́ lọ́dọ̀ ẹni tọ́lọ́hún fi ràn. AAT Tradomedical Services Limited, iléeṣẹ́ ìṣègùn ìbílẹ̀ tó mọ́jú léjà. Bí a ti fi rí atẹ́gùn ṣètọ́jú onírúurú àìsàn tó ń ṣe ní ìbàjẹ́ yìí tó ti pẹ́ tàbí ṣẹ̀ṣẹ̀ dé. Wọ́n bá ní ṣe àyẹ̀wò wọ́ọ̀dù ìtúkúrò nínú onírúurú àìsàn bẹ́ẹ̀. Òun wáṣẹ́ ọjà rẹ̀ ò ta ìgbéga lẹ́nu iṣẹ́. Ó yẹ ní AAT Tradomedical Services Limited. Ìgbínkakaka ẹ̀bìtì kakaka ẹ̀bìtì tó gbójú gbóyà ló lè dátọ́ lẹ́nu ìgbín. AAT Tradomedical lọ́lọ́run fi rán. Òun ló tún gbogbo ẹni táyé ṣiṣọ mọ́lẹ̀ bí ẹran ẹ̀jẹ̀ sílẹ̀ nípa ìmọ̀nà fífún ni. Ìwọ́ ti lọ káàkiri wọn sọ ọ́ di ATM. O ti lówó rí o lówó mọ́. Ojú oorun lo ti ń gun mọ́tọ̀. Òun yáwó sanwó ọ̀kadà lójú ayé. O lè jóúnjẹ tó wù ọ́ lójú ayé. Àfi lójú oorun nìkan. Àìráláàánú àìbẹ́pẹ́pẹ́. AAT Tradomedical Services Limited lọ́nà Àbáyọ. Ní nọmba 73 Oshile Street, Afterfar Lodu Roundabout, Àkúrẹ́, Ondo State. Telephone 0803-444-7184.
4: Ọ̀rẹ́ mi, owó lè fàárí ibo ló ti ṣe fàájì lẹ́nu ọjọ́ mẹ́ta kojú rẹ̀ dán yàtọ̀.
5: Fújẹ́ǹtò tẹ níbùdó fàájì mi lásìkò yìí. Fast food ń bẹ lóríṣiríṣi. Ọtí ẹlẹ́rìndòdò tilẹ̀ yẹ àti tòkè òkun fún gbogbo àwọn tó gbáláfẹ́. Gbogbo ìgbàlọ́ tí tutù yìn. Débẹ̀ kó daṣọ́ fún gẹ̀ẹ́rẹ̀gẹ̀. Yàrá ọlọ́yẹ tó tutù dódóódó. Súyà, àsun, ẹja odò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àyè tún bẹ fún ayẹyẹ ọjọ́ ìbí get together tàbí societal meeting. Swimming pool side wọ́n gba yìí ó tún gbáláfẹ́. Níbẹ̀ lèmi àtàwọn ọ̀rẹ́ mi ń lọ láti lọ ṣe fàájì lóòrèkóòrè. Bákan náà, Fújẹ́ Tòtẹ́ tún nílé pe Fújẹ́ Tọ́lángàz. Mítà wọn pé pérépéré 24/7 nílé pe wọn fi ń ṣí. Pẹ̀lú àwọn òṣìṣẹ́ tí yóò máa fẹ̀rín àtọ̀yàyà kí yín káàbọ̀. Bó ṣe ti vehicle alignment, ẹ máa bọ̀ ní Fújẹ́ Tọ́lángàz. Ara ọ̀tọ̀ gan ni car wash wà. Abala ọ̀tọ̀ ni Fújẹ́ cooking gas náà tún wà níbẹ̀. Ní laundry department wọn eléyìí ń ṣe bẹ́ẹ̀ ó kà màmá.
4: Yàrá ibo l'address ni o.
5: Fújẹ́ Tòtẹ́ wà ní kilometre 26 Iléṣà Àkúrẹ́ Express Road, Ládojúkọ Road Safety, Laramọ̀kì nípínlẹ̀ Ondo. Nọ́mbà wọn náà lélẹ́yìí
0: 0813-850-28. Fújẹ́ Tòtẹ́, níbẹ̀ la lọ. Nọ́mbà kan dọ̀dọ̀ AAT Tradomedical 0803-4447-184. 0803-4447-184. Èyí kan dọ̀dọ̀ Fújẹ́ Tòtẹ́. Kẹ́lẹ́ ìlú làámọ̀ kí n lè yí. 081-203-85028. Lẹ́rẹ̀kan sí 081-203-85028.

0: ọ̀rẹ́ wa wọn tí mò ń sọ mọ̀ ó tẹ̀tí mo lọ́jì sí yẹn ìgbádùnú ẹ̀ kọjá bẹ́ẹ̀ àwọn yàrá ìgbàlódé tó jọjú ń gbèsè pẹ̀lú ọyẹ tó ń fọ̀ sí àtòrò kòrèrè nínú ẹ̀ mo fò sórí bẹ́ẹ̀dì wọn báyìí alátùmí wọ̀ ìgbẹ́lówó wà ó tẹ̀sí ló ń jẹ́ fún gbogbo àwọn arìnrìn àjò àtónílé tí wọ́n bá fẹ́ tura ni o relaxation center wọn wà sórí creating restaurant à ń bá àwọn kọjá kà sí nǹkan wo ọ̀rẹ́ ẹ tó débẹ̀ ló lérò yín jọ.
1: Ìgbẹ́lówó wà Ventures.
2: Ẹkú ọmọ akin ṣe.
1: Ìgbẹ́lówó wà hòtẹ́ẹ̀ wà lójú ọ̀nà ìpogun.
2: Kàtó dé UBA bank.
1: Ìlàrámọ̀ kìí nípínlẹ̀ Ondo.
2: Ìgbẹ́lówó wà Ventures náà ló tún ní Awọ́ṣọlá Event Center.
1: Gbọ̀gànfó ní irú ayẹyẹ with well secured parking space.
2: 24-hour standard electricity ni.
1: Kò sí pa ayẹyẹ yín lọ lọ́wọ́ ni náà ń ṣẹ́jú.
2: Àjànàkú kọjá amórí nǹkan fèrè.
1: Ẹni dá Awọ́ṣọlá Event Center ló lérò yín ọ̀rọ̀.
2: Wọ́n tún lẹ́ka tí wọ́n fi ń ṣe renters.
1: Awọ́ṣọlá renters wà fún gbogbo àwọn aláìyẹ tí wọ́n fẹ́ rent àga tàbí canopies.
2: 1000 capacity.
1: 750.
2: 500.
1: Festival.
2: Cooling drums.
1: Abibili àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: Ẹ lè pè Ìgbẹ́lówó wà Ventures sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí.
1: 0814-480-2430
2: tàbí
1: 0806-505-6430.
2: Ìgbẹ́lówó wà Ventures
1: fún mi ní reservation.
3: Mo mọ̀ pé wẹ́ńdẹ́ o, oògùn jẹ́.
4: Ṣé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ làwọn baba ńlá wa ti ń fi ewé àti egbò dábìrà tó sì ń jẹ́ fún wọn ní gbogbo ọ̀nà láti má wàá jẹ́ kí ogún àwọn baba ńlá wa yìí parun la ṣe gbọ́dọ̀ ṣàmúlẹ̀ lọ́nà ìgbàlódé ṣé ẹni mojú ògùn ní pobì nírè ǹjẹ́ ti gbọ́ nípa AAT Tradomedical and Natural Health Clinic ilé ìṣègùn ìbílẹ̀ tó wà ní nọmba 73 Ọ̀sìnlẹ̀ Quarters lẹ́gbẹ̀ẹ́ Igbo Church Àkúrẹ́ nípínlẹ̀ Ondo níbi tí wọ́n ti ń ṣètọ́jú tí wọ́n sì ń kó ògùn ìbílẹ̀ pọ̀ lọ́nà ìgbàlódé òun onírúurú ọ̀nà àbáyọ láti kojú ọ̀pọ̀lọpọ̀ ogun tí ń ja ẹ̀dá láyè ṣé o ti sáré ó dàbí ẹni pé kò sí ọ̀nà àbáyọ fún ọmọ gbìyànjú láti ṣe àbẹ̀wò sí AAT Tradomedical and Natural Health Clinic tó wà ní nọmba 73 Ọ̀sìnlẹ̀ Quarters lẹ́gbẹ̀ẹ́ Igbo Church PO Box 1585 Àkúrẹ́ nípínlẹ̀ Ondo fún àlàyé síwájú sí ẹ pé Adébáyọ̀ Samuel sórí 08034447184 08034447184 tàbí kẹ lọ sórí ẹ̀rọ káyélujára wọn www.agbamiayetrado.com AAT Tradomedical Natural Health Clinic ibi tá ti ń fewé àtegò dábìrà bí ìtàtijọ́.
5: Nọ́mbà kan dọ̀dọ̀ Ìgbẹ́lówó wà hòtẹ́ẹ̀lì kan dẹ̀ ní Rentas Awọ́ṣọlá Rentas lulú làámọ̀kín lè 08144802430 lẹ́rẹ̀kan sí 08144802430 fún wọ́pọ̀ lórí rírú ayẹyẹ lásìkò ìyàdá January wọ́fẹ́ rẹ́ǹtì canopy ṣíà àbí wọ́fẹ́ gba ọ́ọ̀lù àbí wọ́fẹ́ bùkù yàrá pàásùn lòtẹ́ẹ̀lì yẹn lásìkò kò bá mú ṣe ètò àbí fún tìyàn àlejò rẹ nọ́mbà pa pèlè ní 08144802430 pè hàn kú ọmọ fọ̀ rere lolúwa nọ́mbà kan dọ̀dọ̀ AAT Tradomedical 08034447184 mokítọ́lá ní ọ̀ṣọ́ ògúnyẹmí folúrólúkẹ́ olówó pọ̀rọ̀kú mokí ọ̀dàdà lawrence ògúnrẹ̀mí ọ̀nàrẹ́bù ọ̀sányìn lùsì ayọkúnlé ìdòwú yọ̀mí fámúyíwá mokí dáadáa lẹ́bẹ̀ michael dasọ àti ògúnrẹ̀mí lawrence sunday ògúnrẹ̀mí mokí dáadáa fún ikú àsìkò oníjẹ́mi papùrì mọ́dọ̀dọ̀ olórí ebi ṣọ́ni yẹpẹ ẹran múnjọ olórí ebi lé afárí ogun tùlù làámọ̀kín kà á mọ̀ sí ògúnyẹ ògún ọ̀dẹ́yẹmí ọ̀pọ̀lọpọ̀ àmọ̀ sí solo jet ọmọkín báwọn kí ìrìkìtà ọmọlé afárí ogun fọ ọkú ìmúra ayẹyẹ ìrántí àbá theophilus afárí ogun àbá ẹgbẹ́ òjọ kátólíkì àbá òjọ kátólíkì tí làámọ̀kín àbá òjọ àkọ́kọ́ ọ̀bẹ lẹ́ni lulú làámọ̀kín ọ̀kan báwọn kí ìyẹn kìtà ọmọ afárógun fọ ọkùnrin rántí ọgọ́ta ọdún kàbáwọn ti jáde láyé àbá tí ó afárí ogun fọ lágbára ọlọ́fẹ́ ebi ìran fẹ́ nídàrú ò fàájọ ṣíṣe kí n bá gbọ́ olórí ebi sórò jet ọ̀gá mi isaac ọ̀dẹ́yẹmí lè fọkàn mi kéde jọ wà mí síwájú kékeré sí.
6: Èmi ṣogun lè tẹ̀wọ́lé blọọ̀kì kan fẹ́ dáṣẹ́ ilé mi dúró yìí.
7: Bàbá Àlàrá kí ni mo gbọ́ tí ò ń sọ yìí ṣé o ti gbọ́ nípa Kogi Block Industry ni.
6: Ìdá wo léde jẹ́ Kogi Block Industry.
7: Kogi Block Industry General Supply ni wọ́n. Wọ́n ń bá ni já blocks, rings, cement, yẹ̀pẹ̀ àti òkúta. Bákan náà ni wọ́n tún ń bá ni kọ́lé. Blọọkù wọn le koko. Èròjà tó pójú lówó ni wọ́n fi ṣe.
6: Ibo l'àdírẹ́sì ni wọ́n.
7: Kogi Block Industry wà ní Àulẹ̀ Road, Katode LA Primary School, Àulẹ̀, Àkúrẹ́, Ondo State. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 08060939747 àti 07061170. 7415.
6: Odo Kogi Block Industry yala ole road Akure nse ole mi ti de rorun. Number kodo Odo Kogi Blocks kele egbe Ile Primary School Aule Lakure le 080 60 93 97 47. Lẹ́yìn kan sí 080 60 93 97 47. Akinyemi Oluwa Ṣeun Adedamola Ṣeun Ọmọlẹ̀yẹ Mary Bọ́lá Mokin dada rakọta apọ̀ mọ́ mi ní Facebook lẹ́ni ìtẹ́ ṣí àsí kí n láìkì rẹ̀ kí n ju yọ ọ̀rìn dẹ̀ Mokin dada fún ikú àsìkò yìí. Akinyemi Oluwa Ṣeun Adedamola wọ fún ikú ọjọ́ mẹ́ta kọ́bá ti dọ̀la àjọjọ sọ̀rọ̀ mọ́mọ́ bí ká mọ̀rọ̀ ti sí adé tẹbẹ̀ gbé lọ́la Mokin dada. Wọ yọ mọ̀mọ̀ fọ ni kọ́ ni bá ti mọ̀ ràn lọ nífọ̀ọ́ kájẹ bá ń pọ̀run rẹ̀ kọ́ rẹ̀ bá ti rán wà ti lúbọlẹ̀ kọ́tà kí a sáàjẹ́ àríyànjá ló fọ wájú ta bami débi wájú ta bá ní ìgbèjà ọni nínú oṣù yìí kanlẹ̀ ẹ̀fẹ̀ kì á gbọ́ lórí ètò ẹ̀fẹ̀ ní àròsọ nílẹ̀fọ̀ ògbéraga ìyànrá kí olúgbéraga nínú ọ̀rọ̀ sísọ àbí nínú ìwà híhù àbí nínú ṣe síyan nké ibi kan yọrí sí ni a gbọ́ jálẹ̀ ọ̀sẹ̀ kí kọ́kọ́ bí mo kọ́kọ́ jálẹ̀ oṣù jáde kí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ àtọ̀dọ̀ ọmọdé kan òun àti títsà rẹ̀ kan jọjọ lérí sídà lé ẹgbẹ̀ kan ọlé ṣùkúrú yìí ọfọ̀ ẹ lópò kàn ń lé títsà fọ̀ ọ̀hún ka ìwé yorùbá kọjá tẹ́síbúùkù yorùbá ọ̀hún ka kò tó ọgọ́rùn-ún ọmọ kíláàsì pọ̀ rọ́lẹ́ pa yé òun gan tẹ̀ka kùjọ́mọ ṣùkúrù ọ̀hún tẹ̀ka kojú wa ẹgbẹ̀rẹ̀ jọjọ lérí sídà fọ̀ kí títsà dárúkọ ìwé kọ́mọdé asọ ni kọ́kọ́ báwo méjì sí ẹ̀jìnà káyọ̀dé fọlárin ẹkún adárúkọ ìwé kí ètíṣà dárúkọ ìwé ọmọdé asọ ni kọkọ ẹgbẹ ètíṣà dárúkọ ìwé ṣàgbà fọ ọmọdé dárúkọ ni kọkọ ẹhun bẹyì ọdọ dárúkọ èdèkó níbùdó dárúkọ léyà kí ètíṣà fọ kàkà kọmọdé amúpanlá yò fọwọn aṣòjòró èyí fọ bèrè wòlí sèyìn bèrè ẹgbẹ ló fọ ètíṣà bèrè lọmọdé fọ ṣọ́ọ́ ti kàgbá kò lé tẹ́tẹ́ rí ẹgbẹ lọmọdé fọ ti kàgbá kò lé tẹ́tẹ́ rí ẹ mọ fọ ìwé kan lẹjà gbá kò lé tẹ́tẹ́ lẹjẹ ọ gbà fọ bọ yálẹ fọ nímú bùn fọ tún ti kàgbá kò lé tẹ́tẹ́ mọ gbaládùn àkọwọ pẹ gbọmọlá lẹfọ wẹ ní kàgbá kò àgbá kò ní jẹtẹrìà àlọrí àbòyè nọmbà kọdọ dọmi le 080 60 23 00 72 lẹẹkan sí 080 60 23 00 72 ẹnjìnà alimi adéhùsì làwà mo kí ọ kẹ́hìndé ọba fẹmi bẹjídé mo kí n dáadáa lẹ́fẹ̀ẹ́ fún ikú àsìkò yìí ìjọ ètò inú ló ràn lọ nkagbá rẹ̀ bá tẹ́ká láti múra ètò lọ wo yóò ṣe 080 60 23 00 72 nọmbà kan dọ̀dọ̀ mi lágbára lọ́jọ́ mẹ́jọ nílá pàdé láyà tàlàfíà ọ̀pàdé rí a ẹni jọgbà banditi mo kí ọ lọ́wọ́ bọ́tìnì mi lónìí kọ́ bá mi gbé sókè gbé sódò lágbára ọlọ́run àkọ́dọ̀dọ̀ amú ọ lọ ọ dàbọ̀.
8: Àìrè mi mọ̀ dáalẹ́ òwe.
9: Gaining velocity on Adaba FM.
10: Bàbá kẹrẹ wà dé balẹ̀ kasagwa lórí ìtọ́jú ìlera àti àìlèṣedédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo jaijaijai ìdùnnú ṣubú layọ fọkùnrin àtobìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú òlù dáadáa bàbá bọ̀dá ò lè tatẹ́kànlẹ̀ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ bàbá kẹrẹ wà ní ó fọ̀rọ̀ rẹ lọ lórí àìlèṣedédé tí ń bọ̀ fẹ́ra ìdẹ́kọ̀lẹ̀ ara ẹra tiẹ̀ kọ́ sùn lọ ọ̀pẹ́ ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkùn àyà tí ń lù pípì pì má le gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni bàbá kẹrẹ wà ní ọkàn sí i pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ bí tí nǹkan lù gọ̀ sí lára tiẹ̀ oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀lé kì í ṣe ti bàbá kẹrẹ wà.
11: Iléeṣẹ́ bàbá kẹrẹ wà aka Stand Action Kòbókò wà níwájú Continental Guest House nílùú Àkúrẹ́ tẹlifóònù 08164122777.
10: Bàbá kẹrẹ wà wà pé mi débẹ̀.
12: Bàzó ọlọ́mọdárógún àìsàn.
13: Mo kí onílé mo kí àlejò àní fàìsàn ló gbà orúkọ tí èmi ni Babangana tí gbogbo ayé a máa pè ní Bàbá Kẹrẹ Wà aláṣẹ àti olùdarí Stand Action Kòbókò èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó wá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin jà kàn sí mi
11: ní iwájú Continental Guest House NEPA nílùú Àkúrẹ́
13: fóònù nọmbà mi 08164122777 77 kí la mọ̀ sí Stand Action Koboko. Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo òun ni à ń pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹṣin ara rẹ kó lè máa gbéra. Àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Àìsàn tí ó gbóògùn Ọlọ́run ò ní fi ṣe wá. Gbogbo nǹkan tí ò bá lè máa ṣe wọ́n lọ́mọ ọkùnrin, ń fẹ́ kó o gbìyànjú kó wá bá mi. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà. Ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 60 ọdún ni ẹni. Torí pé ẹṣẹ ara rẹ ò gbéra dáadáa, àgbò rẹ ò lè kàn bí àgbò, àbí ẹṣẹ ara ti rẹ kéré ju ọjọ́ orí rẹ lọ, ajá afọ rẹ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gun lá.
14: Mo wà níwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
13: Fóòn nọmbà mi 08164127777. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ó ní èjì àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irú ẹ̀yin ní gbogbo ìgbà, oríkèríkè aláǹrọ̀ ni, aláǹjẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bí sọfín rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dágúnlá, bóyá wọ́n ṣe ẹ̀yọ, ẹ márùn ẹ̀ mẹ́fà, kí lẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ ló ṣe mú mi. Àbí tí o bá lè rẹ̀ ṣe ẹ̀yọ tiẹ̀, a máa ta ẹ́, a máa yún ẹ. Má fi dágúnlá, gbogbo nǹkan kí nǹkan tí ò bá máa ṣe nínú àgọ́ ara rẹ, bóyá ara ń ta ẹ ni, àbí ara ń já ẹ̀jẹ̀ ni, àbí inú rẹ ń kùn ní gbogbo ìgbà, orúnkún ń ro ẹ ni, oríkèríkè ara ń ro ẹ ni, àbí àti rìn ibùsùn kan síbi kejì ó di ogun, àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣan ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó o jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró déédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró déédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á. Àìpèníjà nínú iṣan ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gọ́ kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor? Ti carburetor yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, òun ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé, omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Carburetor yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣan ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣan ara kan wà tó ṣiṣẹ́ pàtó. Tí iṣan ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dí. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọ ọ́ọ̀tì sínú. Irú nǹkan báyìí yóò dáa. Kàn sí mi
14: ní iwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
13: Fóòn nọmbà mi 08164127777. Àgbo márúgbó takébé, òun ni àgbo tí èmi ń gbé káàkiri. Tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá, tó máa lè ṣe dáadáa, àbí ìpèníjà ti tiẹ̀, ó tiẹ̀ ti fà á, ẹsẹ̀ rẹ ń wú ni. O ò lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo irú nǹkan báyìí kò dáa. Ẹlòmíì tó bá lògùn lọ́wọ́, a ṣiṣẹ́ tí oògùn bá tán, a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò dáa. A ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu. Tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa, tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀, a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o. Ká tó mọ oògùn tá máa fún ọ, àwa kì í ṣe èyí, àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi, bóyá ó wá nítorí ọkọ rẹ̀. Kàn sí mi
14: ní iwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
13: Fóòn nọmbà mi 08164127777. Lẹ́ẹ̀kan sí 08164127777.
15: For number one radio, Adaba FM.
16: Adaba FM
15: 88.9 Akure.
17: Yọra oyinkun ekitikete ẹmi ọmọ ni goroso ekiti orumọlẹkẹ jigba wẹrẹ ni wele ekiti wọ fẹrẹ rule lọlọka múrọ ọlọrun abọlusi dike ẹ wọfẹra tẹlifíṣàn ni o wọfẹra fanu ni o wọfẹra deep freezer wọfẹra washing machine wọfẹra microwave wọfẹra ro kitchen gas cooker nko ẹyọ abọlusi dike ẹyọ wọyọ asan díẹ díẹ kan dẹ gba nẹ ele lori wọyọ san lososu wọyọ san lọsọsẹ kó a ti san ọrẹ dáárín àgbéhun kọ yára kọ tí ó ti yé ọbẹ̀ ẹ̀nà ọ̀rọ̀nù yeyeye láìsí èlé ni o ọ́fíìsì rẹ̀ Lidanco Plaza Lajilosun Lado Ekiti ẹ owó ọkàn sí ọ pẹ̀lú nọ́mbà 07074843351 yémi pé lẹ́ẹ̀kan sí 07074843351 tí ó ti yọ.
18: Jáde rúlé o.
16: ilu imeri pe gbogbo eniyan sibi ayeye egbongi atojo simi 279 si sunday 410 2026 filole 200 million naira fun gangan ayeye ilu imare lojo jimo 210 2026 sago mejila osan ni gbagede oba lode pari labe alaga honorable reverend akintunde olusola adebayo julius obio chief launcher ode olajumoke boys bob go launcher olugbalejo ojo na ni senator doctor ode olajumoke eto ayeye egbongi lobayi ojo se 27/9/2026 ifagagbaga ere bolu 4 p.m. dasale igbudu mojumo monday ayeye ijesu pelu ere afesewose tuesday lila sogun wednesday oro ajoso nipa lera thursday abewo imototo dojule dojule bonfire itana yiluka friday ojo keji osu kewa igbe igi sedale 5 a.m. si 11 a.m. saturday ayeye elegbejegbe dilemo sunday 4:10 isin apapo onigbagbo nigbagede ode pare 4 p.m. je albert ojolape alaga abu said akowe wale adelolu asoju agba ilu lolukede
18: baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo n pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda ti e kon sun lo ni
19: aba aju ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogun bile tawon ko ri bire fun gba gogo akonse gogi bile ta gbe kale lona ti gbalode 24/7 aba make sure ko lo tinu rara o ka gbo eyin didun ara riro afogede gede do ti ara danu logo lo mo ya ba duro to ti o si ma sise akori lodo lolufe re iwe atego la fi pelu re ajo nafdac fun tedugba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 uruko money janu omo 24/7 abamission gbugbu

0: ọ̀sẹ̀ pàtàkì ìyàsọ́tọ̀ níwájú olúwa ọlọ́run ayọ̀ baba lọlá lọ́sà àwọn baba wa akọni nínú ìgbàgbọ́ ọ̀sẹ̀ tí májẹ̀mú fi máa ń fọ̀hún ọ̀sẹ̀ tọ́lọ́run ìpè fi júbà májẹ̀mú rẹ̀ tó bá wọn tó pè tó yàn tó pàlànà dání ọ̀sẹ̀ àwọn baba wa akọni nínú ìgbàgbọ́ àkókò tọdún èyí ti tó ìròyìn ayọ̀ lágbo good news in the camp làkùrí wá kájọ kópa nínú ìkórajọpọ̀ ọlọ́sẹ̀ kan náà láti gbọ́rọ̀ ọlọ́run tí pé ọkàn ẹni sí ọ̀nà ìyà nípẹ̀kun àṣàyàn àdúrà nípa ẹ̀mí sí ẹ̀mí mímọ́ tí mo ní rí ìdáhùn sí ìbéèrè ẹni tí ń bẹ̀bẹ̀ fún gbogbo lọ́dọ̀ ọlọ́run àtàwọn orin ẹ̀mí tí fọwọ́ ọlọ́run sọ̀kalẹ̀ níbi tọ́lọ́run á ti lo ọ̀pọ̀ àwọn ikọ̀ rẹ̀ tó fi mọ́ prophet Ezekiah Olúbóyè Ọládèjì Ajé Ìrere Àgbàjọ Apostle ti Christi Pastor E.O. Ọdẹ́jọbí General Superintendent àti Pastor S.O. Ọládélé Ààrẹ ìjọ CAC ńlẹ̀ yí àtòkè òkun ní Babalọla Memorial International Miracle Camp ìkẹjẹ alákẹjẹ láàrin Monday ọjọ́ karùn-ún sí Friday ọjọ́ kẹsàn-án oṣù kẹwàá lówùúrọ̀ ọ̀sán àti ìṣòwò ojoojúmọ́ jájọ pàdé níbẹ̀ ní orúkọ Jésù ó dájú pé lágbo ti wa ìròyìn ayọ̀ ló kù.
1: Yes, òun gangan nìyẹn. Tẹ bá ti gbọ́ tó dúbẹ̀ látàbà. Ọjà ọdún ti bẹ̀rẹ̀.
2: Ọjà ọdún ti dé. Àdàbà gbé.
1: Kí lẹ ń tàṣà? Kí lẹ fẹ́ ṣe mà? Kábà yí gbé jáde. Lásìkò ọdún yìí àsìpé. Wọ́n ti kọ́jà ọdún dé. Kárajà ọdún, kátajà ọdún, kájìfà ọdún, àpolówó ọjà ọdún. Ẹ ṣé àmọ̀nà o. Pápá tayọ orílẹ̀ ìgbà pé ṣẹ́jú iṣẹ́. Ètò ọjà ọdún òní Classmate. Tó bá débi kápò olówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ da ìparí December gbọ̀ngbọ̀n.
3: Ìyá ẹ máa bọ̀ wá o.
2: Rẹpẹtẹ ni ọjà ọdún ti dé.
1: Tiwọ́ náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó nílé iṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fìta mẹ́ta tájé ń kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní. Mọ̀sílò Building lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station Ọba Dèṣídà Road Àkúrẹ́. Kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó. Ọdún yìí á dùn yògbàyògbà á jì tó ta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé Karim sórí 08030414344 Grace 08032474686 Tàbí Fẹ́mi sórí 08060864428 Ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.
4: Your Nescafe is not just a drink, it's your

0: 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: My people, make sure you get enough sleep. There's a reason for it.
2: But why?
1: Work never truly ends. Your work will be there when you wake up. Enjoy a good sleep on a Mooka mattress. Yes, even the hardest worker needs some good sleep. Experience all-round comfort for a good night's sleep.
3: Live better, Mooka.
1: Mooka, adding comfort to life.
4: Ní àkókò ọ̀sẹ̀ òmìnira yìí, fún ọkọ̀ rẹ ní ìtọ́jú tó péye àti àbójútó tó dára jùlọ, ìyẹn ní Autoprobe láti ọjọ́ kìíní sí ọjọ́ keje oṣù kẹwàá ọdún 2026. Autoprobe mú Independence Week Mega Promo wá fún yín. Èyí ni àǹfààní rẹ láti ṣe àtúnṣe àti ìtọ́jú ọkọ̀ rẹ ní iye owó tó dínkù gan. Owó péréte ló fi tún ọ̀dà ara ọkọ̀ rẹ kùn. Kì í ṣe yẹn nìkan o, gba ẹ̀dínwó lórí owó iṣẹ́ fún yíyí epo ẹ́ńjìn àti fítà ọkọ̀ rẹ padà. Kò tán síbẹ̀ o, tún wá gba ìdínwó lórí ìwádìí àti àyẹ̀wò àwọn ibi pàtàkì bẹ́ẹ̀ dógún nínú ọkọ̀ rẹ, títí kan brake, suspension, cooling system àti àwọn àmì ìkìlọ̀ tó wà lórí dashboard rẹ. Lo àǹfààní Independence Week promo yìí kí o sì fún ọkọ̀ rẹ ní ìtọ́jú tó yẹ. Nìṣó sí Autoprobe Complex lẹ́gbẹ̀ẹ́ Winners Avenue, Living Faith Church, Ondo Road, Àkúrẹ́. Fún ìbéèrè àti àlàyé síwájú sí, ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0906-306-7202. Autoprobe, mo gbà fún ẹjọ́.

0: ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ da tọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
1: Abba aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mission kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba Mission kò lọ́ ti nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán Nigeria ema pe 091 60 62 62 53 uruko money januomo 24/7 Abba Mixture rubiga ijawa ijausi always guiding.
2: Àwọn àti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
3: Wòó bẹ́ẹ̀ làábí ni ìṣòro ìsara iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣèlọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò ọ̀run sùn dédé. Wòó ọ̀rẹ́ mo ti gbìyànjú
2: tun fi wí àtẹ̀gùn sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 070-64-60-6419 Bàbá Òkè Ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
4: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni Bàbá Òkè Ògùn tí gbogbo ayé mọ̀ sí Bàbá Ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kùn Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè onímọ̀ rẹ̀ kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-60-60-64-19 Kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn nímọ̀mọ̀rẹ̀ lólórí àti pé kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun.

0: ẹsẹ̀ ẹlòmí ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmí ò lè dúró pẹ́ ẹlòmí ò máa rí pé gbogbo inú etí òun lọ́bẹ̀rẹ̀ tí máa hó yẹ bẹ́ẹ̀ lẹlòmí ò máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi ata rara ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rírun sun rẹ̀ ìṣòro ni ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀ tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún lèmi á fi máa pé ẹ má jẹ́ awora wa nírẹ̀ ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ọ̀mọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 dúdú yẹmi lane opposite yẹmẹkùn grammar school nílùú àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ nìyí 070-60-60-64-19 nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dá gbé bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fọ́ jáde tàbí kẹlòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀ bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tìhun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú ẹ̀yìn ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn lọgọ́rùn-ún ọdún wọn lọgọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ṣiṣẹ́ àgbẹ̀ ẹlòmíì ṣiṣẹ́ ọdẹ bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé ṣé bí ewé àti egbò yìí náà lẹ̀wọ́n náà ń lò nítorí ẹ̀ mo fi lọ kó ewé àti egbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú ìsẹ́yìn ọ̀rọ̀ àwọn ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá ń lò táwọn náà máa rí ta máa máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi èyí náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní ọgbọ̀n ìṣẹ́jú a lè rìn ní wákàtí kan a lè rìn ní ogójì ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa ṣé bí ewé àti egbò yìí náà làwa náà lò ìwọ náà wá já àǹfààní ewé àti egbò lọ́dún èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 070-60-60-64-19 àlàáfíà ara wo ní bí fi abẹ ojúbọ.
1: Big bag. Gaining velocity on Adaba FM.
2: Bọ́bá fi máa di ọjọ́ kẹrìndínlógún oṣù káwọ̀ ọdún yìí ìyẹn 24th October 2026 gbogbo ìlú Karama kókó máa kú fọ́fọ́. Ìlú máa mi tìtì ìkáràmù dé 2026 àwọn ọmọ níbi díran ìkáràmù àkókò a ní àwọn apàṣẹ orílẹ̀-èdè yìí wọ́n máa wọ̀lú tíyìtíyì tẹ̀yẹtẹ̀yẹ tọ̀látọ̀lá royal majesty jìgbìnì bí àti ẹlẹ̀kẹ̀ ọba andrew ọlámọyì mọ̀mọ́dù di ọ̀sọ́nà 1 àkàlà of ìkáràmù àkókò àti ìkáràmù progressive union ìyẹn ipu bí kọ́jọ́ kẹyìnlélógún oṣù kẹwàá ó ti dé ni wọ́n retí àbẹ́yẹ ò tí gbọ́ ni pé tó bá dọjọ́ kẹyìnlélógún ìyẹn oṣù kẹwàá ọdún yìí 24 ni lánàá máa lù tálukutu máa hu nílùú Karama àkókò níbi tí a ti ṣe kówó jọ 1.5 billion naira fún computer based center pẹ̀lú kíkọ́ àfi ìgbàlódé sílùú Karama àkókò ayẹyẹ tí yóò wáyé ní new palace side ìyòtù Karama àkókò láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ọjọ́ kẹyìnlélógún ní ètò kówó jọ yóò máa ṣẹlẹ̀ ní rẹ̀butu ìṣẹ́ṣẹ̀rẹ̀ dr lucky olùmísàn ayédàtiwa gómìnà ìpínlẹ̀ ondo lálejò pàtàkì tí à ń retí dr david d asaolu adarí àti olùdásílẹ̀ e5 energy service limited lónìfilọ́lẹ̀ àgbà prince ayọ̀dèjì olùdádé national president ipu àti professor oyedele taiwo minister for finance àwọn olùgbàlejò àgbà princess koyede giwa alága ètò ayẹyẹ pẹ̀lú professor latif adeniran chairman publicity committee ló kéde.
3: Your Nescafe is not just a drink, it's your

0: won se ba olohun oba terere kari aye olodumare oba mi oni oba mi ana oba mi ola oba mi ojo gbogbo aye ni pekan oba to pa lori ohun gbogbo to le se gbogbo to muri ri jade ninu ari mo se ba re o akoda aye aseda aye olodumare ato farati ato gbojule kini wa ya juda mo ma ki o mo se ba gbogbo ri ade kakakiri bi ti a fefe kan ni fede mo si se ba oru jigbaleke ni lohun nibi kibi ti e ti n gbo mi ti e n gbadun mi mo se ba jijawe ajiwagbo mo se ba eyin afa nlalalalalala eyin woli mo ma se ba yin o mo wa ki yin kaabo sori eto kankanka to ti agbalaba mi weje leda masiri ti won wa ni omo to so ni gbogbona to lo si ilu Eko ni ipinle ondo ta jo wa yi ngbogale wa ngbogale joko si e joko daada e je ka jo wonu eto toni e wo mi daada e joko e gbe te ba feran eni to ba feran yin eyin e pe ko pere di o e si kanin ta jo wa yi ko na o gbo ki wa ni iriri aye wa tote yi amo ki to tenu bo ki to wo daada mo fe ka joko e wo mi opolajo bere osun kini ninu odun yi ti ta tujo wonu osun ko wa yi ti o le toka si pe aseyori ohun kan re bo se nsise laye bo se ngboro owo lalalala ori nkan fi se ani tele tele ri to mo pate ti gbogbo eyan mo pe ti won pe bo lo wa den to pate lowo ta wa yi ti ori eyan ti e bere pe ki lo wa lori igbaun iwo wa le okolojo to ti pe ni ogbo pa ogbo ku elomi awon mo ti e se tan ile iwe university to da po amo won tun pada sa be baba won abe iya won won wa n ba won pa worobo kakakiri egbon ti awon agba ni wi ni won ni baba da on le nija ta agba nija a mu dele ni baba si da so fo le se la palaro e ti igbese e debi ibi kunkundo idi re re nitori pe bukata la won ma si pada je fun yin e gbiyanju e jade e jade todo ba mi wo jele da pa si so deri no fi so mo ti e mo le ni tabi warapa ogun orun ogoro awon kan ta ti e le menu ba to mo ti e koju tabi ti eyin ti kalara yin koju se oniruru aisan tabi eyi ta ti ara ibalopo ko e wo papa baba yi e ja pe no baba baba we jele da masiri eyan mu gege yi e mu takada yi e je pe no ba on fun yin e kokale e ba pe no ba on ki gbogbo lo kokale
1: o na ho 5560 9849 o na ho 5560 9849 tabi 08 6574-5041 08 6574-5041 08 6574-5041
0: Kí wọ́n ní ìrírí ayé wa tọ̀tẹ̀ yìí tá a fẹ́ kẹ́ ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ o la pè ní àlá ẹni ẹlòmíì yọ làálà èyí tó yẹ kó gbé ìgbésẹ̀ òun á wá kọ̀ a ní àlá gọ̀ àlá gọ̀ àlá méjì la máa mẹ́nuba àlá àkọ́kọ́ ni ọ̀tá fi ń gbà gbé ogun wọnú ayé ẹ̀dá bí ẹni tó yẹ pé gbogbo ìgbà ló máa ń ní ìbálòpọ̀ bẹ́ẹ̀ ni pé ẹni tó máa ń fẹjọjú máa ń jẹun lójú oorun ìyẹn àlá burúkú ni tàbí ẹni tí ọlọ́wọ́n bá mi fẹ́ bá sọ̀rọ̀ pé ìṣẹ̀lẹ̀ kan yóò ṣẹlẹ̀ sí láti lè ta lólobó láti lè jẹ́ kó múra sí àdúrà tàbí láti gbé ìgbésẹ̀ òun ni ọlọ́wọ́n bá mi fi ń bẹ̀ dá sọ̀rọ̀ lójú oorun òun la fi máa mú ìrírí ayé tó lágbára yìí pọ̀ wá mú ilé tí ẹ wò mí adékọlá ọmọ síkírá òun kọ́sẹ̀ ó lè jẹ́ pé òun kò kàwé ṣùgbọ́n kò sí àǹfààní láti lè kàwé òun wá lọ rèé kọ́ mẹkáníìkì lẹ́yìn wá tó kọ́ṣẹ́ tán ó ti fi màjèṣí lọ rèé kọ́ṣẹ́ lẹ́yìn wá tó kọ́ṣẹ́ ọ̀hún tán ló wá ń bẹ̀rẹ̀ iṣẹ́ ara rẹ̀ kó tó di pé bẹ̀rẹ̀ iṣẹ́ ara rẹ̀ odidi ọdún mẹ́ta gbáko ló fi sin ọ̀gá àwọn owó pẹ́pẹ̀pẹ́ tó kó jọ ibẹ̀ gan ló ti ra irinṣẹ́ ọpẹ́lọpẹ́ ìrànlọ́wọ́ ọ̀gá rẹ̀ òun lòun bá wá ibi tí yóò ti máa ṣiṣẹ́ tiẹ̀ òun lọ lọ bá wá ilẹ̀ síbi tó dáa pọ̀ fún ọlọ́run ọba mi sì kẹ́ ẹ ọlọ́run ọba mi kẹ́ ẹ pọ̀ kó tó di pọ́ níyàwó ó ti fẹ́ rẹ̀ parí ilé rẹ̀ ẹ̀wọ́ tó ṣe introduction ilé rẹ̀ ló ṣe ìgbéyàwó sí ọlọ́run ọba mi sì kẹ́ ẹ nítorí pé iṣẹ́ olùkọ́ níyàwó tiẹ̀ ẹ̀ ń ṣe ibi tá a fẹ́ wá lọ rèé ó ní àwọn àlá kan ó láàlá wípé ọ̀bẹ ṣeun lẹ́sẹ̀ ó ṣeun léṣe lẹ́sẹ̀ níbi tóun ti ń pa ẹran ìgbà tọ́jú mọ́mọ́ kò ká sí nǹkan kan ó ń gbé ìgbésẹ̀ bó ti wù ó ń gbádùn béèrà ṣúgà ọlọ́run bàbá sì ń kẹ́ ìgbà tí iléyá wá kó bí ọjọ́ mẹ́ta lọ́mọ̀ múra láti lọ ilé lọ rèé ṣe léyá ẹ wò ẹjá fibẹ̀ ń lẹ̀nà ẹjá wá lọ báyìí ṣé nílá yẹ ta wà yìí olùwọ̀n bàbá mi ti dá wa tán kí àwọn àtiláwí tó dé láti wá máa gbin èpò sínú àlùkámà ayé ẹ̀dá kọ̀ọ̀kan irú ogun wo gan ni wọ́n là kọjá irú ìpènijà wo ni wọ́n gan dojú kọ ṣoògùn ìdílé ni ṣé ẹ̀gún ìdílé ni ẹ wò mí tabaníkà máa yànnà náà rẹ̀ láti ní lọ́dọ́là a nílé sọ́tán ọlọ́run bàbá mi kẹ́ẹ̀bà mi wíjẹ́ lẹ́dà màsírí pọ̀ nítorí náà wọ́n dagun láàrẹ̀ tẹnu kọ́tà sọ́dún tètè bọ̀lì kọ́ àṣírí ìwé òun egbò àjogúnbá ni ìran bàbá tí wọn ajíjáwé ajíwàgbò ni wọn ìran ìran wọn ajígbé agbada ògùn léná ni ọlọ́run ọba mi ọṣẹ̀un pọ̀ ṣe rí bẹ́ẹ̀ bá débẹ̀ ńbọ̀gán lẹ́yìn tí ń bọ̀ tẹ́ bá ti lọ tàràtàtà sọ́mọ́tà sọ pópónà tó lọ sílùú Èkó oríta mẹ́rin tó wà ní àárín ọmọ́tọ́sọ ẹ̀yẹ darí padà sí ódúródú bìnní ẹ̀ka sọ́mìlì alágbàlá lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá kúrò sọ́mìlì alágbàlá ẹ̀ka òpó nẹ́tíwọ̀kì lápá ọ̀tún yẹn bákan náà tẹ́ ẹ bá ti súnwájú díẹ̀ fún ìṣẹ́jú méje wapá ọ̀tún yín ẹ rí létò rẹwà bí àfihàn ọba ibẹ̀ gan ni bàbá yìí kalẹ̀ sí òdú ni wọ́n wọ́n ṣe àmọ̀ fọlọ́kọ ẹ̀yẹ bèrè lọ́wọ́ ọmọdé ẹ bèrè lọ́wọ́ àgbà wọ́n ti máa fọnre rẹ̀ pé bàbá yìí ẹ wò ó kọjá morí nǹkan fìríkà jànàkú tiwọn ẹ wò mẹ́jẹ sáré dókè lọ́wọ́ pápá báyìí ẹ jókòó dáadáa o nǹkan bọ̀ ẹ já dókè.

0: ẹgbẹ́ lójú gbogbo ayọ́yẹ́ wọ́n wo tí mo rí ojú kan èrí kan. Bàbá ìwé jẹ́ ẹlẹ́dàá máa fi rí. Agbada ńlá mi ti kaka ká. Èsì abìrì ni o. Bàbá ìwé jẹ́ àgbàlagbà ìsìnkú ọba fún wọn gẹ́rẹ́jẹ. Tí bá àwọn ẹrú mọ̀lẹ̀ jẹun. Láàrin òfurufú jẹ́ gẹ́rù agbede méjì ayé òun ọ̀run. Bàbá ìwé jẹ́ orúkọ tó halẹ̀ àwọn bá ọkọ àbúrò ayé àbí ogun àbúrò iṣẹ́. Ọ̀rẹ́ wa bá fún wòsàn tiẹ̀ bá lọ. Bàbá ìwé jẹ́ ni ẹ̀kẹ́sí lónìí ká ìbò lè bẹ́ẹ́ fẹ́. Ẹ̀rọ bá ní gàga tó ní gàga ọ̀yà ní mojú ẹ̀. Bàbá ìwé jẹ́ ẹlẹ́dàá lọ́mọ àfírí spiritual healing center wà ní. Ọmọ tọ̀sọ̀ òpópónà ẹ̀kọ́ ní ìlú Ondo. Ilé Ondo báyìí o. Ẹ̀lú
1: ẹ káàbọ̀ padà látòkè lọ́hùn-ún. Kí wọ́n ní ọ̀rọ̀ tí a

0: tó bọ́ lọ́wọ́ òun ó padà wá fẹnu sọ òun lẹ́sẹ̀ nígbà tóun sì yìí ó kàn sọ pé àtibá làágbọ̀ ni àlá lásán ni lóòótọ́ délé wọn lọ léyá wọn pẹ̀rẹ̀ léyá láàárọ̀ lẹ́yìn wá tí wọ́n ti yí dìde wọ́n jẹ wọ́n ń gbádùn àwọn ọ̀rẹ́ rẹ̀ èyí tó wà lẹ́kọ̀ọ́ èyí tó wà ní port harcourt èyí tó wà ní kiru èyí tó wà lọ́sọ̀gbọ́ gbogbo pátápátá wọn péjọ wọn péjọ sílé ẹ̀yìn jáde awọ́kátú lọ rèé mẹ́ràn sáà ní ṣe fàájì ni ṣùgbẹ́nà rèé ẹ̀rọ sì wà ní oríṣìí o wọn bá mú akọ púpọ̀ wọn dádùbúlẹ̀ wọn sàáyàn rẹ̀ lóòótọ́ wọn pa ọkọ̀ púpọ̀ yìí ẹ mọ̀ pé gẹ́gẹ́ bá sa mùsùlùmí wọn kírun sí lára kán tó pa wọn pa lóòótọ́ wọn sún tán ṣé mọ̀ pé àwa tá a wà nílé àwa tá a ń gbé wọn bá sọ ẹran àwọn mìíràn máa da lásà wọn máa fi ọbẹ yẹ awọ ẹ wọn máa fi panu kó tó di pé wọn sì ń jẹ òun lòún fẹ́ ṣe o bó ṣe fi ọbẹ rẹ awọ ẹran tó máa ju ọbẹ sílẹ̀ ni ọbẹ bá fìdí gúnlẹ̀ orí tọbẹ máa fi padà tọ padà síbí àtàpapọ̀ ẹsẹ̀ lọbẹ yìí fẹnugún ọbẹ padà gé lẹsẹ̀ wọn ti gbàgbé àlá kí wọn ti fi kẹrù sí wọn ti fọrí síríìsì kan wọn ti fi dá ẹjẹ ọhún ẹjẹ dá lóòótọ́ ayé tó tó ayé àkàmàrà ayé tá a dà á lẹ̀ tí ò kúnwọ́ ayé tẹ́tẹ́tẹ́jẹ́ pé o tó wà lọ́wọ́ tí ò kúnwọ́ tá a dà á lẹ̀ tí tá a lè sàtán ayé yẹ̀yẹ̀yẹ̀ bẹ́ẹ̀ bá dàgbọ́n má tàmí ẹ wò mí pápá bàbá yìí gbogbo ogun tẹ̀yìn kọjá tẹ̀yìn là kọjá wọ̀nyí ogun tẹ̀yìn kojú wọ̀nyí tẹ̀ wá rò pé ọ̀nà ti pin tàbí kò sí ọ̀nà báyọ̀ mọ́ o ní mo fi ń ràn yín létí ni mo fi ń lọ́gun rẹ̀ bí kájọ pàdé lọ́dọ̀ bá mi wé jẹ́ ẹlẹ́dàá màsírí tí wọ́n wà ní ọmọ́tọ́sọ ní ìjọba ìbílẹ̀ òtùpá ní ìpínlẹ̀ ọ̀dọ́ tí a jọ wà yìí gbogbonà tó lọ sílùú èkó bẹ́ẹ̀ bá ti dọ́rẹ̀ ẹ̀yẹ máa wọkọ̀ ọmọ́tọ́sọ ọ̀nà tó lọ sẹ́kọ̀ tẹ́ ẹ bá ti dọ́mọ́tọ́sọ ẹ béèrè pé ẹ ń lọ sọ́dọ̀ bá mi wé jẹ́ ẹlẹ́dàá màsírí tọ́lọ́ wọ̀ bá mi ń lò ẹ béèrè lọ́wọ́ ọmọdé ẹ béèrè lọ́wọ́ àgbà wọ́n ti máa fariri ẹ̀ fún yín bi tí wọ́n wà tàbí tẹ́ ẹ bá ti dé àárín mẹ́rin oríta mẹ́rin tó wà láàrin ọmọ tọ́sọ ẹyẹ dórí padà sí odò odò bìnní tẹ́ ẹ bá ti rìn lọ díẹ̀ ẹ kan sọ́mìlì alágbàlá lẹ́yìn wá rẹ̀ ẹ wá pa ọ̀tún yẹn rí opópónà bìnní yẹn máa lọ tààtà ẹ rí òpó nẹ́tíwọ́ọ̀kì bákan náà tẹ́ ẹ bá ti kọjá sọ́mìlì alágbàlá ẹ rìn síwájú díẹ̀ ẹ wá rí gbọ̀ngàn tó rẹwà pọ̀n tó dàbí ààfin ọba ibẹ̀ gánú bàbá yìí kalẹ̀ sí ẹ jájọ pàdé ń bẹ̀ ẹ wò mí pápá bàbá yìí ẹ jájọ dókè lọ́hùn ná kẹ́ ẹ mú nọ́mbà ẹ bá ń pe nọ́mbà bàbá wẹ́jẹ́ ẹ mú gègé yín ẹ mú tàkàdá yín o ẹ jájọ débẹ̀ ká tó tẹ̀síwájú ẹ bá ń pe nọ́mbà nbà mí wẹ́jẹ́ fún gbogbo ẹ̀dá.
1: ó nà ẹ wò 5560-9849 ó nà ẹ wò 5560-9849 tàbí 08-6574-5041 08-6574-5041 08-6574-5041.
0: ẹ máa kábọ̀ padà o adúpẹ́ fọlọ́run ọba mi ẹlòmíì tọ́ bá fẹ̀yìn lélẹ̀ báyìí tí ojú òfin mọ́ kò ní gbọ́ pá òun ló mọ̀ ìgbà tí lágbájá jáde òun ló mọ̀ ìgbà tí tàmẹ̀dù jáde báà bá tiẹ̀ sọ pé nǹkan báyìí tàbí ohun tó ń tẹ̀yìn là kọjá tá a fẹnubà má sọ pé ọlọ́run ọba mi ò kẹ́ bàbá pẹ̀lú bẹ́ẹ̀ jájọ pàdé ní ọmọ tó sọ níjọba ìbílẹ̀ ẹ̀ òkìtì pupa ní ìpínlẹ̀ ondo gbogbonà tó lọ sí ìlú èkó ibẹ̀ gan ni bàbá yìí wà tẹ́ ẹ bá gbìyànjú gbogbo gbà ẹ̀yẹ pé nọ́mbà wọn bá a ti sọ ṣáájú e je ma lo bayi e wo mi adekola leyan se kan to lo le o pada si ilu eko o dare pada si ilu eko o tu bere si sise re amo nkan to sakesi ni pe gbogbo bo se lo ogun si ese yi o san o nise ni kesi nise ni lesi o lori inuru ogun se ka fira ni se ta mi ni e ta fi npa ni gbogbo ipabo lo ja si e je wa lo bayi ope da lo wa ninu ipo yi ope da ni doju ko ru isoro yi amo ni inu todo ti won saba bi la won ka si ope da lo laala bo jade kuro nle oko to n wa o fori sogi sugbon ro pe ire ni ọpọ ẹdá ló lálà pé nǹkan bá ẹsẹlẹ sí ẹni tó ń bá gbé kàkà tó yẹ kó gbé gbèsè tàbí kó kó gbàdúrà ó kà ní àlágbọ àfìgbà tí nǹkan yìí padà wá ṣẹlẹ ló tún wá rántí pé òun mà láàlà aláògọ alámásí ni níyè ẹ wò mí ṣé níbo ìbálòpọ̀ lẹ́yìn ti kógun onú ayé yín tàbí níbi àfẹnu sọ̀rọ̀ àfẹnu jáàrọ̀ lẹ́yìn ti kógun onú ayé yín gbogbo ogun tó ìwọ wá ń dojúkọ yìí ǹjẹ́ sí ipò tó ọwà yìí tẹ ọlọ́run gbéra ńlẹ̀ tẹnu kọ́ta sọdún tètè bọ̀ lè kọ́ ọlọ́run ọba mi sì wà o àwọn tó sì ń já ewé yìí tí wọ́n fi ń sọ ọmọláyé lóore wọ́n sì wà lóòótọ́ kí ló dé kábíyèsí rẹ o ewé ń jẹ́ egbò sì ń fọ́ ẹ wò ká tó tẹ̀síwájú ẹja dókè lọ́hùn ẹja dókè lọ́hùn náà ẹ bá ń já dókè lọ́hùn náà kàfi dá tọ́ mi.

Ẹjẹ́ báyìí àdìtú ìkú alábẹ́là kókó fi ń gbẹ́tì ẹ̀ láwùjọ ẹyẹ kẹyẹ kẹyẹ yé ṣàfẹnu àdìtú ògbìgbò kò lé èyí ẹnìkan tí tóbi orí ló ṣẹyẹ dákọ ní jọjọ àgbò níyì tàgbò.

0: dé o.
1: Ó ṣeéṣe ká mọ̀ lè mú àkòrí tá a mú wá yìí, ká mọ̀ lè mú wá tán lọ́sẹ̀ kan ká tún bẹ̀rẹ̀ níbi tá a bá dé lọ́sẹ̀ tó tẹ̀lé. Ó ṣeéṣe. Bá a bá kó ohun tó pọ̀ sílẹ̀, ta ní kéèyàn ó kó ọ̀nà kan àbí méjì tó bá wù níbẹ̀. Èyíkéyìí tàbí iye ọ̀nà tó nítọ̀ ń bá tọ́ka sí tàbí tó kó ló túmọ̀ sí ohun tó yàn. Nínú ohun tí a kó kalẹ̀, kí àjíǹde ara ó túbọ̀ máa jẹ́ fún àwọn ẹ̀yà apá kan nílẹ̀ Yorùbá, wọ́n sábà máa ń sọ pé a yan nǹkan lédè wọn. Ìyá yan orí o, ìyá yan ẹ̀kọ́, ẹ wá yan irú. Ọ̀nà mélòó sún àyàn? Ìyàn tèmi rèé, ìyàn tiẹ̀ nu. Ọ̀nà mẹ́ta ni mo yàn, ọ̀nà mẹ́ta mo kó, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èdè ojúlé wọ̀nyí, òun ló túbọ̀ jẹ́ ká mọ̀ pé tí a bá kó nǹkan tó jẹ́ ìpín tèèyàn, a jẹ́ pé ohun tí ẹni náà yàn nù. Ìbà elémùrè ògún yẹ mí, mìkan mọ̀ yàn ṣáájú mi, mìkan mọ̀ yàn lẹ́yìn mi, ṣùgbọ́n ni àákúnyàn tèmi kò báhùn. Nítorí náà, ohunkóhun tí a bá yàn, àjẹmọ́nú nǹkan ẹni ní ṣe. Ṣùgbọ́n bí ọ̀rọ̀ yìí ṣe dún létí, àyànmọ́, ó túmọ̀ sí wípé ọmọ ènìyàn ó yan nǹkan kan lóòótọ́, àmọ́ ẹnìkan ló ṣatọ́kùn ohun tí ọmọ ènìyàn yàn yìí. Ohun tí a pín fún ni tàbí ohun tí a yàn mọ́ mi, àyànmọ́. Ta wá ni aláyànmọ́ tá a lè sọ pé ó yan nǹkan yìí fún yàn? A lè pe irú ẹni tó yàn fún yàn ní aláyànmọ́ àbí aláyànmọ́ lórí àyànmọ́. Ó dáa. Kí wá ni kádàrá? Kádàrá, a rí pé ó ṣòro díẹ̀ láti fọ́ ọ sí wẹ́wẹ́ bí a ṣe fọ́ àyànmọ́ sí wẹ́wẹ́. Kádàrá, láì dé ìnàpẹnu, dájúdájú, kádàrá yìí kìí ṣe èdè Yorùbá. Kádàrá, gẹ́gẹ́ bí ó ti dún létí, ó jẹ́ èdè kan tá a mú wá láti ilẹ̀ Lárúbáwá. Àyálò lásán la fi ṣe ní ilẹ̀ Yorùbá, kìí ṣe èdè Yorùbá. Ṣùgbọ́n ìtumọ̀ kan náà ló ní pẹ̀lú ohun tí à ń pè ní àyànmọ́. Ní ilẹ̀ Yorùbá, ní ìgbà ìwáṣẹ̀, ìgbà tí bàbá wa Odù tó dá ìwà tó dé sí ilé ìfẹ́, Odùdúà gbọ́ pé kò gbọ́ èdè Yorùbá rárá. Agbanirègún àti àwọn tó kù ni wọ́n jọ ń ṣe ilé ìfẹ́ kí Odùdúà ò tó dé. Àwọn ló kọ́ Odùdúà lédè Yorùbá kí Odùdúà ò tó lè máa sọ èdè Yorùbá. Ẹnu Odùdúà ni a ti kọ́kọ́ gbọ́ ohun tó ń jẹ́ kádàrá, tí ó sì jẹ́ kí àwọn baba ńlá wa ibẹ̀ kí wọn ó mọ̀ wípé ó túmọ̀ rẹ̀ sí wọn pé ìtumọ̀ kádàrá ni àyànmọ́. Ìdílé yìí tí àgbọnì Ègún fi pèdè ńgbà náà pé ẹ̀yin èèyàn mi, àṣé àyànmọ́ ni kádàrá? Èyí tó di gbajúgbajà gbólóhùnde òní olónìí, àyànmọ́ ni kádàrá. Lára àwọn èdè tó gbilẹ̀ tá a gbọ́ látẹnu Odùdúà ńgbà náà ni àlàáfíà. Àlàáfíà, àlàáfíà kìí ṣe èdè Yorùbá, àyálò èdè láti ilẹ̀ Lárúbáwá ni. Àyànmọ́, kò wá sí bí a ṣe lè sọ ọ̀rọ̀ nípa àyànmọ́ ká mọ̀ mẹ́nuba ẹlẹ́dà ènìyàn. Èyí ti ń ṣe orí inú ẹni. Yorùbá gbàgbọ́ pé yíyàn ni a yan ori lati odi orun wa yoruba to ni gbagbo pe orisa kan be to yan ori fun ne to seda eniyan to da oju imu ati enu sugbon olodumare lo nfun eniyan ni emi atuma ngbo pe ogun lo nro egun egun ara sugba eyi to dani loju nibe ta si gbo bi itan lenu awon amoye baba nla wa ni pe enikan be tin je ajala odo ajala ni a tin yan ori inu ta si nso yi lo duro fun ti a npe ni ayanmo tabi ipin awa eda ninu odu ifa ninu odu ifa odu kan wa to je wipe o pa itan bi omo eniyan se yan ori lati orun mo ki gbogbo alawo eyin awo nifa lasiko yi mo ki yin aboruboye lasale yi o boye o bo sise ogbo ato ogbo edan ogbo asure iworiwo fun ekale odu yi je ka mo pe ibi mokan le logun ni ori inu to yan wa si alede aye ibi kokan le logun number 21 ni ori inu yan si lalede aye eyi o ni pe lẹyin ka owo mewa ika ese mewa to papo to sogun la da ori ika owo lo di fa fowo towo fin se ika ese lo da fese to fe rin najo e wa ri gbogbo eya ara to ku pata ori lo da fun gbogbo won odu yi je ki a mo pe owo ati ese ni se onigbowo ori inu eni odo ajala ta ti yan ori yi owo oni kaluku la fi ngbe ori to ba wu ni igbagbo yoruba ni pe ajala yi ajala alamo yi pe ohun lo mo ori idile yi ti a fi npe ni ajala alamo ti mo ori ninu igbagbo awa omo yoruba gege bi itan agbo pe omuti ni ajala alamo ti mori to tumo si pe to ba je looto pe omuti ni o le mo ori to dara o si le mo

àwọn kéèyàn pé ẹ̀kú kalẹ̀. Ṣé rí àyànmọ́ àti kádàrá tó jẹ́ àkọ̀rí ètò yìí tá a mú wáyé? Àbáláyé pọ́nbélé ni, kò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀sìn ìgbàlódé. Kìrìsìtẹ́nì ni àbí mùsùlùmí, kò ní nǹkan kan ṣe pẹ̀lú rẹ̀. Àbáláyé pọ́nbélé ni. Nítorí náà, àwa ẹlẹ́sìn tá a bá láǹfààní àti gbọ́, ó ṣeéṣe kẹ́gbọ́ ètò yìí kó tó ọ̀sẹ̀ mẹ́ta tẹ́ ẹ fi gbọ́. Torí ibi tá a bá bàdé, a máa ge, a tún máa bẹ̀rẹ̀ ńbẹ̀. A kàn fẹ́ kí ìmọ̀ wa kó lékan sí ni, kò jẹ́ dandan ká fi sínú ìwà àti ìṣe wa. Torí ohunkóhun tí ẹ̀sìn wa bá takò, ẹ̀ṣẹ̀lẹ̀ à ń pè é, àbí bẹ́ẹ̀ bá ṣe rú nǹkan bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, ẹ lè pé lẹ́ṣẹ̀. Ọ̀dọ̀ àjàlá alámọ̀ lóde ọ̀run la ti ń yan orí, a sì ti jẹ́ kẹ́ mọ̀ pé ó ṣeéṣe kéèyàn ó fọwọ́ ara rẹ̀ yan orí rere àbí orí burúkú. Ìgbàgbọ́ Yorùbá ni pé ọ̀run mìlà nìkan ló lè fi ẹbọ yí àyànmọ́ padà. Òun la fi ń pe ọ̀run mìlà ní òdùdù tí ń du orí emèrè tó tún tú orí ẹni tí ò sun àṣe. Àtẹlẹwọ́ la bálà òmẹ́ni ó kọ́. Ìwádìí ìjìnlẹ̀ ó fi yé wa pé kò sí ìlà kankan ní àtẹlẹwọ́ tẹ́lẹ̀, ṣùgbọ́n ní kété tí a bá fi ọwọ́ wa méjèèjì tá a fi gbé orí lọ́dọ̀ àjàlá alámọ̀ ni ìlà ọwọ́ ti ń hàn sí àtẹlẹwọ́. Ìdílé yìí tó jẹ́ pé kádàrá tàbí àyànmọ́ orí inú ni ìlà ọwọ́ ń bá ṣiṣẹ́. Kò sí ohun tó ń dààmú ẹnì kankan nílé ayé ọmọ ẹ̀dá kankan tí a kò lè wò láti àtẹlẹwọ́. Mo kẹ́yìn àwòràwọ̀ lónìí. Ẹ ti wá rí báyìí, ọmọ ẹ̀dá gbúdọ̀ yan ẹsẹ̀ rere àti ọwọ́ rere ká tó lè yan orí rere. Ẹsẹ̀ ifá kan pèdè àrà, ó ní ọ̀pẹ̀bẹ́ mà dé o, awo ẹsẹ̀ ẹnìkan kì í gbìmọ̀ràn ìrìn àjò kó yọ tẹsẹ̀ lẹ̀ àti bẹ́ẹ̀ lọ. Tó jẹ́ ká mọ ìwúlò ẹsẹ̀ nípa àyàn orí. Ìdílé yìí tí Yorùbá fi nígbàgbọ́ pé àwọn tí àtẹlẹsẹ̀ wọn máa ń dàbí pé ó dojú gbolẹ̀ pínpín ta máa ń sọ pé ẹsẹ̀ òsì àbí nǹkan kan, wọn ò ní pé wọn ò yan.

òun la fi ń pè wọ́n lẹ́sẹ̀ o lẹ́sẹ̀ o sí ṣùgbọ́n ẹ mọ́ gbàgbé o pé ọlọ́run ọba ní so lórí burúkú dolórí ire ní gbogbo ìgbà ṣe mọ̀ pé ìgbà kan wà tá a sọ̀rọ̀ nípa orí inú tá a sọ̀rọ̀ nípa orí inú tá a sọ wípé ìmùlẹ̀ gidi kan wà láàrin orí inú àti olódùmarè tó dá orí ìmùlẹ̀ náà sì ni pé orí inú ò gbúdọ̀ tani lólobó irú àyànmọ́ tí orí inú yàn bóyá dúdú ni àbí funfun rere ni àbí búburú àyànmọ́ tí orí inú yàn kò tani lólobó àyànmọ́ ẹlẹ́lòmíì yàn ni pé omi ni ó pọn ta kó tó ṣoríire tírúfẹ́ ni bẹ́ẹ̀ tí ó sì máa so kọ́là mọ́ fun lọ́fíìsì tàbí tó ń ta ọjà kan tó lóko bó ti wù kó rí bó ti wù káwọn èèyàn ó bá ra ọjà tó gbèsè ni ó jẹ tìdí rẹ̀ bọ̀ ó di ọjọ́ tó bá bẹ̀rẹ̀ sí ń pọn omi tà kírú ẹni bẹ́ẹ̀ ò tó ṣoríire òun la ṣe rí ẹni tó ń dín àkàrà lásán tó ń kọ́lé mọ́lé tó ń ralẹ̀ mọ́lẹ̀ tá a sì rí ẹni tó ń ṣiṣẹ́ tí ń pajé wọlé gidi tó lúwa rẹ̀ tí ò ra búlọ́ọ̀kù kan bí ọ̀rọ̀ kádàrá òun àyànmọ́ bó ṣe rí nù bó ṣe rí nù ìbá jẹ́ pé orí inú sọ fúnni ni irú ọ̀nà téèyàn ó gbà òwò téèyàn ó ṣe tí ó fi là tí ó fi lu olúwa rẹ̀ ò ní fọ̀nà lẹ̀ máa forí jágbó káàkiri orí inú tá à ń pè ní ẹlẹ́dà ẹni ni ò tani lólobó orí inú ẹlẹ́rìí ìpín ni òṣòfò fúnni títóbi orí kọ́ lórí fi ń gbeni bíntín tí orí sì mọ̀ ẹ́ sì tún kọ́ gbogbo ọ̀nà téèyàn ó rìn tí ó fi débi àyànmọ́ rẹ̀ ẹsẹ̀ la fi ń rìn débẹ̀ òun la ṣe sọ pé ẹsẹ̀ ṣe pàtàkì nínú yíyan àyànmọ́ táwọn baba ńlá wa ṣe ń sọ pé ibi orí ń gbé ni rè kẹsẹ̀ máa sinmi lọ ẹ̀yin ènìyàn mi ìrìn àjò pọ̀ nínú àyànmọ́ àti kádàrá yìí a fẹ́ máa mu lẹ́sẹẹsẹ ni bógo ti ń jẹ́ tọlọ́hún a tún tẹ̀síwájú níbi tá a dé yìí ní ọjọ́ mẹ́jọ ẹ̀yin kọ́ yìí ẹ̀kú kalẹ̀.

láìlo idà tí wọ́n fi dèrè dẹni mọ́lẹ̀ bí odò àgbà ẹni ẹ̀dùnmọ̀rẹ́ fòye ilé ayẹyẹ ti ń gbára dì nígbà gbogbo láti mú ìwòsàn ìbílẹ̀ dọ́ọ̀la gbogbo ọmọ adarí oorun lókè èèpẹ̀ àdìtú olúdọ́là alternative therapy ní kẹ́ ẹ máa bọ̀ nítorí ẹni tí ò sọ ọṣẹ pẹ̀lú tewétégbò ìbílẹ̀ ẹni mi májèlé tàbí fẹ́ poró ọfà ọ̀nà ìmọ̀ràn fẹ́ni tí ò lóyún ní àìrí ìgbéga lẹ́nu iṣẹ́ okòwò tí ò lọ déédé àdápadà lẹ́nu iṣẹ́ nílùú ọba ogun ayé tá a fojú rí àtẹ̀yí tá a ò fojú rí ẹni sunkún sínú yóò rẹ́rìn ayọ̀ lágbàlá àdìtú olúdọ́là alternative therapy àgbà ọ̀mọ̀ràn tó mọyán ìbí nínú ìkara wọn ń bẹ lórí àpèrè láti là láwẹ́láwẹ́ ogun tó fẹ́ gbé ni mi bí kàlòkàlò àti ọ̀nà àbáyọ rẹ̀ délẹ̀ máa bọ̀ tààràtà nílùú Àdó Èkìtì nítòsí Òkèlá Health Center Sẹ̀lẹ̀ Road Òkèlá Ládó Èkìtì ibẹ̀ ni àdìtú olúdọ́là alternative therapy wà telephone 08032726 1 ewé jẹ́

Ǹjẹ́ lásìkò yìí ó di wíwo lóko tí kìí pọ̀ sá. Ajá mi ò ní gbó kẹyìn rẹ̀ ó káwọ àgbò mi ò sì ní kàkíwò rẹ̀ ó fàtù. Àwọn ìtàn ńlá ṣàlẹ̀ yìí bó bá dọjọ́ mi àtùmọ́rí sọ̀sẹ̀. Ẹranko tó bá lòun ọba takú tẹ́jẹ́ ẹ̀yìn ẹni ò ní ṣẹ́kù kan. Èmi lọ́mọ òkúta kéékèèké ò ṣe fàdágé ẹni bá gbìyànjú ojú àdáre atẹ. I Chief Dr. Oluogundola ló kọ tèmi. Bẹ́ẹ̀ bá fẹ́ pè mí lẹ́yìn ètò nọ́mbà mi rè 08030527261 lẹ́ẹ̀kan sí 08030527261. Ọ́fíìsì àdìtú Olúdọ́là wà ní Health Center ní àdúgbò Òkèlá nílùú Adó ní ìpínlẹ̀ Èkìtì. Bẹ́ẹ̀ bá ti dé Health Center, ẹbẹ̀rẹ̀ àdúgbò ti ń jẹ́ Sẹ̀lẹ̀, ẹ wọnú àdúgbò Sẹ̀lẹ̀ níbẹ̀ lẹ́ti rí àdìtú Olúdọ́là alternative therapy. Ǹjẹ́ tí a ṣẹ̀dá bákàdá rẹ̀ pé mi kíní lẹ́mọ̀ pàdé ní ọjọ́ mẹ́jọ lórí ètò yìí. Dìgbà náà nǹkan ẹnu ò ní dùn mí o, etí ìwà ò ní di. Dàsìkò tá a pàdé àjọ ló ń táwo àjọbọ̀ ń ta wọ́n ti múlẹ̀. Ẹ kú kalẹ̀ ògo ni fún Ọlọ́run lókè ọ̀run.

0: Alájàjá.
1: Dúró.
0: Ẹ wá gbọ́ ń bọ́ ṣẹlẹ̀ o.
1: Yes sir.
0: Orí ìṣẹ̀lẹ̀ yẹn láwà.
1: Ẹ
0: bí ẹ jẹ.
1: Kábíyèsí o.
0: Tánbájú ọ̀sà mi.
1: Jésù.
0: Orí ìrẹ́kù mẹ́.
1: Amen.
0: Jésù. Lábẹ́ bí ẹ jẹ.
1: Jésù.
0: Tó fògo rẹ sẹ́ngbèsè.
1: Jésù.
0: Ó yọ jáde o.
1: Amen.
0: Àní ó jáde o.
1: Amen.
0: Jáde o.
1: Amen.
0: Jáde o.
1: Amen.
0: Jáde o.
1: Amen.
0: Jáde o.
1: Amen.
0: Jáde o.
1: Amen.
0: Ọmọ rẹ jáde.
1: Amen.
0: Ọmọ rẹ jáde.
1: Amen.
0: Bẹ́ẹ̀ yẹn bá jẹ̀ bí ẹ jẹ.
1: Yes sir.
0: Ẹ̀sán ó máa ké lórí rẹ̀.
1: Jésù.
0: Gbogbo eré tí bá fogún ọdún sá.
1: Jésù.
0: Yóò máa fà lẹ́yìn ni.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Àwọn tí wọ́n ń rìn gan.
1: Yes sir.
0: Wọ́n sáré kọjá rẹ̀.
1: Kábíyèsí o.
0: Ọmọ tí yóò tó.
1: Jésù.
0: Yóò máa ṣe yes sir yes sir.
1: Yes sir.
0: Mo gbọ́ wọn Olúwa Jehovah.
1: Jésù.
0: Ó yẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa o.
1: Kábíyèsí o.
0: Jáde lọ́wọ́ ẹ̀bí ẹ̀jẹ̀.
1: Amen.
0: Jáde lábẹ́ ẹ̀bí ẹ̀jẹ̀.
1: Amen.
0: Jáde o.
1: Amen.
0: Jáde.
1: Amen.
0: Ọmọ rẹ̀ jáde.
1: Amen.
0: Ilé rẹ̀ jáde.
1: Amen. Yes sir.
0: Mo gbọ́ wọn Olúwa.
1: Kábíyèsí o.
0: Gbogbo ilé tí ọ̀rọ̀ yìí dé o.
1: Yes sir.
0: Ẹbí ẹ̀jẹ̀.
1: Yes sir.
0: Ti mọ ẹ̀sà.
1: Ẹ̀sà.
0: Bó ti máa ń ṣe wọ́n lé wa ni.
1: Ẹbí ẹ̀jẹ̀.
0: Bó ti máa ń ṣe wọ́n nílé wa.
1: Bó ti ṣe wọ́n lé yá o.
0: Ọ̀gá.
1: Yes sir.
0: Ẹbí ẹ̀jẹ̀ tí ọ̀já yẹ̀ rẹ̀ lọ wájú.
1: Lórúkọ jọ.
0: Ó yẹ jáde mẹ́.
1: Amen.
0: Mo ní o jáde o.
1: Amen.
0: Jáde o.
1: Amen.
0: Jáde o.
1: Amen.
0: Jáde o.
1: Amen.
0: Ẹbí ẹ̀jẹ̀.
1: Ẹbí ẹ̀jẹ̀.
0: Tí ọ̀já ṣe rẹ̀ ó dìde.
1: Jésù.
0: Ẹbí ẹ̀jẹ̀.
1: Ẹbí ẹ̀jẹ̀.
0: Tí ọ̀já ṣàánú ẹ̀.
1: Ẹbí ẹ̀jẹ̀ ni o.
0: Ó ṣe wọ́n lé wọn.
1: Yẹ́sà.
0: Ṣé ṣàánú bàbá rẹ̀? Tá bá ṣàánú bàbá ẹ̀.
1: Kábíyèsí o.
0: Ṣé o máa bí ọ sínú ìyá?
1: Jésù.
0: Ẹbí ẹ̀jẹ̀ ni.
1: Ẹbí ẹ̀jẹ̀.
0: Ó yẹ jáde mẹ́.
1: Amen.
0: Oh my God.
1: Yẹ́sà.
0: Àní ó jáde mẹ́.
1: Amen.
0: Ẹlẹ́ agẹ dẹ́rùbí.
1: Àmẹ́ mímọ́.
0: Ẹbí ẹ̀jẹ̀.
1: Yẹ́sà.
0: Kó tà ẹ̀ sọ́kù ẹrú.
1: Ẹbí ẹ̀jẹ̀.
0: Ẹbí ẹ̀jẹ̀. Kó tà ẹ̀ sọ́kù ẹrú.
1: Kábíyèsí o.
0: Ó ti máa ń ṣe wọ́n lé wọn.
1: Àmẹ́ mímọ́.
0: Hello.
1: Yẹ́sà.
0: Abrahamu gbúdọ̀ yàgàn.
1: Yẹ́sà.
0: Ẹ̀sà.
1: Yẹ́sà.
0: Abrahamu.
1: Yẹ́sà.
0: Ó yàgàn.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ọjọ́ alẹ́ ló tó bímọ. Ṣẹlẹ̀ káyé. Ọdún ìyàgà Abrahamu.
1: Àmẹ́ mímọ́.
0: Ọ̀gá.
1: Yẹ́sà.
0: Ó padà bí Isaaki.
1: Bẹ́ẹ̀ni o.
0: Isaaki lè ń kọ́.
1: Yẹ́sà.
0: Òun náà máa yàgàn.
1: Jọ̀gbọ́.
0: Òun náà máa yàgàn. Lọ́jọ́ ogbó rẹ̀.
1: Àmẹ́ mímọ́.
0: Ló tó bímọ o.
1: Yẹ́sà.
0: Ọ̀gá.
1: Yẹ́sà.
0: Ṣé mò ń bọ̀ sọ̀?
1: Ẹ̀jẹ̀ ni o.
0: Ẹ̀jẹ̀ ni o.
1: Ẹ̀jẹ̀.
0: Jákọ́bù náà ń kọ́.
1: Yẹ́sà.
0: Àwọ̀ ẹ̀sà.
1: Yẹ́sà.
0: Má jẹ ń tẹ̀. Ẹ̀jẹ̀ kan ni.
1: Ẹ̀jẹ̀ ni o.
0: Ẹ̀jẹ̀ kan ni.
1: Ẹ̀jẹ̀ ni o.
0: Jákọ́bù náà.
1: Yẹ́sà.
0: Ọmọ Isaaki. Ó tún lọ ṣẹrú.
1: Ẹ̀jẹ̀.
0: Ẹ̀sà.
1: Ẹ̀jẹ̀.
0: Ìyàwó rẹ̀ náà yàgàn. Kó tó di pé ó bímọ.
1: Ẹ̀mẹ́ mímọ́.
0: Ó ṣẹrú.
1: Gbà mí o.
0: Kí tó lè fún níyàwó.
1: Lówó ẹbí ẹ̀jẹ̀.
0: Ọ̀gá.
1: Yẹ́sà.
0: Ẹbí ẹ̀jẹ̀ le.
1: Yẹ́sà.
0: Ó lè jẹ́ ní tibi ìyàgàn nílé yín.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Wọn kìí kọ́lé léyìn.
1: Yẹ́sà.
0: Ẹ̀mí àgàn ni.
1: Yẹ́sà.
0: Wọn kìí dìde léyìn.
1: Kábíyèsí o.
0: Ẹ̀mí àgàn ni.
1: Yẹ́sà.
0: Ṣùgbọ́n.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Wọ́n rán mi sí ọ lẹ́nu.
1: Yẹ́sà.
0: Ohunkóhun tó wù kó máa ṣe wọ́n. Nílé dádì yẹn.
1: Kábíyèsí o.
0: Wọn kìí lọ́jú ayẹyẹ.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Nílé yín.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ó máa ń ṣe wọ́n.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Wọ́n máa ń fúnra wọn lóyún ni.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Wọn kìí sanwó orí.
1: Wọ́n lọ́jú ayọ̀.
0: Wọ́n ayé ò kí ń bá wọn ṣe wẹ́dì. Ní ilé dádì yẹn.
1: Kábíyèsí o.
0: Wọn àsọpọ̀ fẹ́ sí lérí. Ní ìdílé bàbá rẹ̀. Wọn lọ́mọ kẹ́lọ̀ ìlú òyìnbó. Tó dẹ ilé iṣẹ́ ńlá lẹ́rìí. Mo kéde o. Lábẹ́ òbí ẹ̀jẹ̀.
1: Àmẹ́ mímọ́.
0: Ó yọ jáde mẹ́.
1: Amen.
0: Jáde o.
1: Amen.
0: Jáde o.
1: Amen.
0: Jáde o.
1: Amen.
0: Ọmọ rẹ jáde.
1: Amen.
0: Jáde o.
1: Amen.
0: Jáde o.
1: Amen.
0: Jáde o.
1: Amen.
0: Jáde o.
1: Amen.
0: Jáde o.
1: Amen.
0: Jáde o.
1: Amen.
0: Engineer.
1: Yes sir.
0: Sẹ́lẹ̀ dúwẹ̀ tí mo rìkọ́dì.
1: Yes sir.
0: Àtòrí òkè mo ti rí iṣẹ́.
1: Yes sir.
0: Ọ̀gá.
1: Yes sir.
0: Orí òkè ni mo ti rìkọ́dì. Ọ̀gá.
1: Jésù.
0: Sori prayer àná. Lórí ẹ̀bí ẹ̀jẹ̀.
1: Yes sir.
0: Bámi replay ẹ̀.
1: Yes sir.
0: Join ní ẹ̀mí lẹ́yìn.
1: Ẹ̀bí ẹ̀jẹ̀.
0: Àwọn èèyàn gbúdọ̀ gbàdúrà.
1: Oh my God.
0: Ègún ilé wa ni.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ̀yin wọlé sàmí.
1: Yes sir.
0: Jáde.
1: Amen.
0: Lábẹ́ ègún ilé yín.
1: Amen.
0: Jáde mẹ́.
1: Amen.
0: Jáde mẹ́.
1: Amen.
0: Jáde mẹ́.
1: Amen.
0: Jáde mẹ́.
1: Amen.
0: Jáde mẹ́.
1: Amen.
0: Jáde mẹ́.
1: Amen.
0: Jáde mẹ́.
1: Amen. Amen.
0: Inú oṣù kẹwàá.
1: Jáde wá yọ.
0: O ní ṣẹ́rú ẹgbẹ́.
1: Amen. Jésù.
0: O ní ṣẹ́rú owó.
1: Amen. Jésù.
0: O ní ṣẹ́rú ẹgbẹ́.
1: Amen. Jésù.
0: O ní ṣẹ́rú owó.
1: Amen. Jésù.
0: O ní ṣẹ́rú ẹgbẹ́.
1: Amen. Jésù.
0: O ní ṣẹ́rú owó.
1: Amen.
0: Bẹ̀rẹ̀ ní ọ̀rọ̀ rẹ.
1: Kábíyèsí o.
0: Ibi ẹrú tí wọ́n fi ọ́ sí.
1: Àjálù wá yọ.
0: Gbogbo làálà rẹ.
1: Bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni o.
0: Ó jẹ́ pé ẹrú ló fi ń ṣe.
1: Àjálù wá yọ.
0: Èmi ni kò dọ̀la.
1: Orúkọ Jésù.
0: osu kewa
1: osu kewa ni o
0: ojo kini
1: ojo kini
0: osu kewa
1: osu kewa ni sa
0: ojo ta ma pin loto oto ni o
1: la ni sa be ni o
0: ojo ti mo ni ka ma se kini
1: loto oto
0: a ma pin loto oto
1: ojo so ni a ma de o
0: e ti le mu awon kan nile wa e ti le je ki won teri ba fun yin
1: ni sa
0: ti won seru yin
1: won ti seru yin o
0: sugbe mi o
1: ka bi ese olorun
0: mo ko lati seru
1: mi ma ko lati seru
0: oja
1: ma sa mi o
0: akole eru
1: ojesa
0: eju wole sami o ayoruko re ko me
1: ojesa
0: ojesa mi o su ominira o su kewa
1: ojesa
0: o su ominira
1: ni
0: lo wade
1: abi ese olorun
0: ti won tun ni ko seru ko ma seru owo
1: ojesa
0: mo ni ko se 920
1: bade sa bade
0: e bo 920 ti mo ni o se temi mo ye mi
1: ojesa
0: tori pe
1: abi ese olorun
0: eni mi fe ko seru owo ẹni tí o fẹ́ ráhùn owó nínú oṣù kẹwàá irú wọn ní òru ẹbọ yẹn torí ibi tá lọ yìí ibi ó lè ní ẹ má ké ẹjọ orúkọ mi kúrò mẹ nínú àkọlé àwọn tí o ṣẹlú ayé àwọn tí o ṣẹlú ayé kú ẹjọ orúkọ mi kúrò mẹ ẹjọ orúkọ ọmọ mi kúrò mẹ ẹjọ orúkọ ọkọ mi kúrò mẹ nínú àkọsílẹ̀. Oga,
1: o
0: ko ti won fe yo lero. Se ba le pare. Oga, se ba le pare. Ninu akole eru ti oruko re wa. Ma je mu pare. O pare. O pare. E pare o. E pare o. E pare o. E pare o. E pare o. E pare o. Eru egbe.
1: Oruko Jesu.
0: Eru anu.
1: Oruko Jesu.
0: Eru olunranlowo.
1: Oruko Jesu.
0: Ibi o le si ni pe. Iru won. Ìrànlọ́wọ́ wọn.
1: Àjọ ni
0: wa yóò. Ayé àfi síbi tó nira.
1: Ibi
0: tó nira. Ibi ẹ̀gbin. Ọ̀gá.
1: Ibi ẹ̀gbin ni o.
0: Torí wàá jẹ màlúù. Ẹ wá ní pé màlúù ń bọ̀ dá. Ọ̀gá.
1: Bàbá mi o.
0: Àtayébáyé ló ti wáyé. Nígbà tí ẹ sọ. Tó fi àṣàrò. Torí àṣàrò. Ó tún so ògo kékeré tó kù sí lára mi. Ó tún so ògùn ìbí rẹ̀. Torí àṣàrò. Wọ́n rẹ̀ mi sí o.
1: Àtàríwá yóò.
0: Ìtẹ́ni ń wíre.
1: Káfíẹ̀ ṣọlọ́rọ̀.
0: Àlọ́ ṣẹlú ayé ma.
1: Bẹ́ẹ̀ sọ.
0: Gbogbo tẹ́ni owó ṣe láyé.
1: Ó yẹ sọ.
0: Tó bàbá àkàlà nẹ̀.
1: Bẹ́ẹ̀ni o.
0: Tó ní ẹ máa bí sí.
1: Káfíẹ̀ sọ.
0: Kẹ máa rẹ̀ sí.
1: Kọ̀sí máa rẹ̀ sí.
0: Onígbà táwa ń bí sí.
1: Ó yẹ sọ.
0: Táwa ń rẹ̀ sí. Inú ń bàjẹ́.
1: Àtàríwá
0: a mú wọn sìnrú.
1: Kábíyè sí o.
0: Ní àsẹ̀pá.
1: Yáyáyáyáyáyá.
0: Ọ̀gá.
1: Bàbá mi o.
0: Sọpẹ́ ẹyọ orúkọ mi kò mẹ́.
1: Ẹyọ orúkọ mi kò
0: mẹ́. Mi ò sí ìsìnrú àsẹ̀pá.
1: Mi ò sí ìsìnrú àsẹ̀pá.
0: Ọmọ mi ò lẹ́sẹ̀ rú pa.
1: Ọmọ mi ò lẹ́sẹ̀ rú pa o.
0: Aláṣẹ rú mọ́.
1: Aláṣẹ rú mọ́.
0: Ká ló ṣàmì ní mẹ́rin. Sọ ọmọ ẹrú tó ń ṣe.
1: Kábíyè
0: ẹrú egun ilé bàbá rẹ.
1: Kábíyè sọ lọ́rùn o.
0: Ẹ̀sà.
1: Bàbá mi o.
0: Bàbá ńlá bàbá rẹ.
1: Ó yẹ sà.
0: Àwọn ló ń jẹ̀bi.
1: Kábíyè sọ.
0: Ẹ̀wọ̀ arákùnrin tó fẹ́ jọba.
1: Ó yẹ sà.
0: Ó fẹ́ jọba.
1: Ó fẹ́ jọba.
0: Wọ́n wá àwọn tó fẹ́ fi jọba.
1: Ó yẹ sà.
0: Wọ́n ní kò sí àpẹẹrẹ ọba lára rẹ.
1: Kábíyè sọ.
0: Ẹ̀sà.
1: Bàbá mi o.
0: Wọ́n ní ó ní màá jẹ dandan. Wọ́n wá ní kí ni kò ṣe.
1: Ayé
0: ó ní òun ó fi ògo.
1: Kábíyè sọ.
0: Àwọn ọmọ tó ń bí.
1: Àjẹwáyé.
0: Wọ́n fi gba adé.
1: Ògo ọmọ tó bí.
0: Wọ́n wá ní ọmọ mélòó ló bí.
1: Kábíyè sọ lọ́rùn.
0: Ó dùn bí ọmọ mẹ́rin. Bàbá náà wọ́n wọ ògo àwọn márùn-ún.
1: Ó yẹ sà.
0: Wọ́n wá rí wípé.
1: Bẹ́ẹ̀ni o.
0: Márùn-ún yẹn ò tó.
1: Kábíyè sọ.
0: Wípé.
1: Kò tó jọba yẹn.
0: Kò tó jọba yẹn. Ẹgbẹ́ tó bá di ọba yẹn.
1: Yẹ sà.
0: A kú láàrin ọdún mẹ́ta.
1: Ayẹ́
0: èèyàn 21.
1: Kábíyèsí o.
0: Ká ló bímọ tó 21.
1: Yẹ́sà.
0: Wọ́n ló lè lo ògùn
1: wọn. Ayé ayé o.
0: Ó wá lóde. Ẹ bá mi lo tàwọn márùn-ún tó wà lẹ̀.
1: Kábíyèsí o.
0: Àti ti ìran méje mi.
1: Àti ò tí ì dáyé.
0: Tí ò tí ì dáyé.
1: Dáni wá yọ lọ́rùn.
0: Wọ́n ní aa.
1: Yáyáyáyáyá.
0: Táwọn yẹn bá dáyé gan. Ó ní ṣe fún òun sáré tó ń báyìí.
1: Kábíyèsí o.
0: Tá bá ń dáyé. Àwọn náà máa sáré tiwọn.
1: Ayé ayé o. Ọ̀gá. Bàbá mi o. Kẹ̀kẹ́. Ó yẹ sà.

0: sẹ́rú o.
1: Bí wọ́n ti sẹ́rú o.
0: Ọ̀gá tó o bá jẹ́ àdébá yìí.
1: Àbí ẹ̀ṣọ́ lọ́rù o.
0: Bíbélì ti fìdí ẹ̀ múlẹ̀.
1: Ó yẹ sọ.
0: Ó ní àsìnpa ni. Àsìnpa.
1: Àdániwáyé.
0: Yes.
2: Àwọn ará Íjíbítì.
0: Yes.
2: Sì mú àwọn ọmọ Ísíráélì.
0: Yes.
2: Sì ní àsìnpa.
0: Ni wọ́n mú wọn sí.
1: Kábíyèsí ò
0: ní àsìnpa. Àsìnpa.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ọ̀gá.
1: Bẹ́ẹ̀ mi o.
0: Torí wọ́n ti rí Tracy's Egun.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Lórí rẹ̀.
1: Kábíyèsí ò.
0: Wípé wọ́n máa ń ṣerú lé eyín ni. Àyẹ̀dájọ́ ló. Àsájá Ọ̀gá. Ṣọ̀n pé a kà nínú Bíbélì. Ó ní bàbá wa ti ṣẹ̀.
1: Kábíyèsí o.
0: Àwọn bàbá wa ti ṣẹ̀. Wọ́n kò sì sí.
1: Mo sì mọ̀.
0: Àwa sì rú ẹrù ẹ̀ṣẹ́ dédé wọn. Hello.
1: Bàbá mi o.
0: Ó lè má jẹ́ bàbá rẹ tó o mọ̀.
1: Kábíyèsí o.
0: Ló ṣẹ̀.
1: Yẹ̀sà.
0: Ó lè jẹ́ bàbá rẹ. Tàbí.
1: Kábíyèsí o.
0: Ilé tí bàbá rẹ ti jáde. Ọ̀gá.
1: Bàbá mi o.
3: Ní ìjẹtù gbọ́ ẹ̀rú gbà mí o, eléyìí ṣẹlẹ̀ o, wọn òun nínú 2000 ni mo ti sẹ́ẹ̀dì 920 sínú àkáǹtì rẹ o, nínú POS ti ń gbẹ̀rẹ́gbẹ̀ sọ́ọ̀rù mi, ṣùgbọ́n ìyàlẹ́nu lèyí jẹ́ o, eléyìí tó ṣẹlẹ̀ lójú ẹrù rẹ o, ọkọ̀ tó jẹ́sù ẹ̀rù ẹ̀ ti ń gbà mí o, iṣẹ́ ìfọ̀gá ni mò ń ṣe o, iṣẹ́ ìfọ̀gá yóò mo ṣe ń ṣe táyà fún wa kan lọ́wọ́lọ́wọ́ òun ní o, ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ ní ìsìn kódà kò tí ì tó ṣẹ̀jú lẹ́wàá o, tọ́rọ̀ ń ṣẹlẹ̀ o, ohun tó wà lẹ́rù ni pé bí mo ṣe ń ṣe táyà fún lọ́wọ́ òun ni wá sí ìlú wá wàjẹ́ bí wá sí ní ìlú ti wàjẹ́ wá dẹ̀ á sọ fún pé ẹ dákun ẹ wọ́n rúnú lọ ẹ sànú ní ẹwọ́n jẹ́ kí ìyàwó jẹ rú yìí ẹ dákun torí kò sí nǹkan kan tí fi jẹun ní o, wọ́n rò pé owó tí ń gbà lọ́wọ́ rẹ̀ ní ti ra búrẹ́dì àtẹ̀wà ṣùgbọ́n ó yà lẹ́nu ọlọ́run ọmọ gbori igba ta lo machine diji machine o won ti se igba to ma lo mi leru ohun ni owo gbori so pe ki n tun ori account na la la la la la 500,000 lo se di o 500,000 iriri re ri laye o da kun send address re si mi ki wa lo lori oke o sanu mi o
0: oge o oge o omokunrin
4: yes sir
0: mo ni lati pe funra mi
4: yes sir
0: nigba ti mo gbo eri re oge
4: yes sir
0: mo ni lati pe
4: kabiyesi o
0: funra mi
4: yes sir
0: mo ni eni ti o wu ni phone to fi send message
4: bedi sir
0: o nko lo ni phone
4: yes sir
0: eni ti se pos legbe re
4: yes sir
0: eni yan confirm pe
4: bedi sir
0: ohun lo nba se 920
4: yen
0: o ni ohun lo ni phone
4: kabiyesi
0: o ni ti nba ri arakunrin
4: kabiyesi o
0: emi gan ma ran lowo mo ni bo lo se ri
4: yes sir
0: o lo nda to lenu
4: Kabiyesi o nda to lenu
0: o ni gbogbo video to nse
4: yeah.
0: o lo ti fi to ba phone o nje mo ni mama
4: yes sir
0: ki lo sele
4: yes sir
0: won ni oju wa ni o ti baba yen de ti fun ni
4: kabiyesi o
0: ko da account ohun
4: yes sir
0: pos
4: yes sir
0: ni 500,000 yen wo ma agede rubi
4: amememo
0: mo wa bilere
4: yes sir
0: baba re ko
4: yes sir
0: o ni baba on ti ku baba nko o ne ti ku mo ni se won ni baba e se o ni foga ni foga
4: eje
0: ni baba e se
4: yes
0: baba to se foga baba ise won baba se o ni agbe ni won se titi won fi ku se baba ko ile o ni rara baba e to se foga so ko ile o ni rara iwo na nko ki lojo ori e o lo nti won 49 years kini mo pe
4: 49 years
0: iyawo re nko
4: o dagba
0: o ni ko se nti o fe ni tin da to lenu o ni ko se nti o fe ni tin da to lenu ori mi daruwa oga
4: kabiyesi o
0: ko imari
4: yes
0: debi ti o bimo
4: ko mari
0: debi ti o nile
4: yes
0: debi ti o kole
4: yes
0: esa
4: esa
0: tori 920
4: yes
0: oga emi o ni ogbagbo
4: ayayayayayo
0: yes sir ojo kan
4: yes sir
0: mi eniyan dide
4: beni sir
0: ojo ti
4: yes sir
0: ebo re ma tan loke
4: yes
0: o majo yen
4: beni sir
0: ojo ti ebo re
4: yes sir
0: ti oru e fi
4: yes sir
0: lo so do baba
4: beni sir
0: o majo yen
4: o ma o
0: nitori wi gbe
4: o ma
0: o ma
4: o ma
0: aditu ni
4: yes
0: sir
4: yes sir
0: o on to buruju ni aye ni gbe
4: kabiyesi o
0: ki eniyan ma gbo won oluwa
4: beni sir
0: ko ma damo oga mi o so fe pe won oluwa lo ngbo
4: amememo
0: o ko to jesu loruko mi
4: kabiyesi o
0: agbeni so olodumare ni mo je
4: olodumare
0: mo ra se jade labe bi eje to wa
4: olorun ko to je
0: o yo jade me
4: amen
0: ife je lori phone we abi pos send ye
4: yes sir
0: gtb 0505 2 8 0 5 2 8 0 5 0 5 2 8 0 5 0 5 2 8 0 5 0 5 1 8 1 8 GTB ẹ̀rí ọmọkùnrin lọ
4: yesu mi o
0: ẹ̀rí rẹ
4: yes sir
0: mo fẹ wọnú ẹ lọ
4: yes sir
0: ọga
4: yes sir
0: ṣe ń wọnú ẹ
4: bẹẹni sir
0: ọga
4: yes sir
0: bí mama bó ṣe fẹ ṣe
4: ẹmẹmẹmọ
0: 920
4: 920
0: ó yà lọ ṣe
4: lọ ṣe báyìí
0: lọ ṣe
4: súré tètè
0: sọkí olúwa
4: olúwa
0: bójú òótọ ni
4: yes sir
0: àbírọ
4: yes sir
0: mi ò mọ ẹ̀rí bọ̀dá yìí
4: ẹ̀rí
0: yìí bójú òótọ ni
4: yes sir
0: àbírọ ni
4: yes sir
0: mi ò mọ
4: yes sir
0: ṣùgbọ́n olúwa
4: yes sir
0: mo wọnú ẹ̀rí bọ̀dá yìí
4: kábíyèsí o
0: èmi náà san 920
4: mo jẹ́ tètè sọ
0: mo san lẹ́nìí
4: tètè ṣe tiẹ́
0: ẹ sí ilẹ̀kùn olóore fẹ́mi náà
4: olóore
0: ọjọ́ orí mi ń dogbo lọ
4: ọjọ́ orí mi jọmọ.
5: Mo dàgbà mi ní nǹkan àgbẹ̀. Mo ń ká ọjọ́ orí ni. Mi rí àṣeyọrí
4: kà. Kẹ̀kẹ́ lọ ṣe o.
5: Mo wọnú ẹ̀rí bọ̀dá yìí o. Ọ̀gá.
4: Tí
5: ẹ̀rí bọ̀dá yìí bá jẹ́ irọ́. Ọ̀gá. Má jẹ̀mú ni. Láàárín èmi àti Ọlọ́run. Ègún ni. Ṣùgbọ́n kìí ṣe irọ́. Òtítọ́ ni èyí. Ọ̀gá. Tí n bá ti tẹ̀. Kí Olúwa má gbọ́ tèmi mọ́. Mi ní forúkọ Olúwa tẹ̀. Tẹ̀tí. Lọ́rú ẹbọ 920. Ẹ̀yin 970. Tẹ bá máa ṣe 920. Ní ọjọ́ tí mò ń bá ẹ sọ̀rọ̀
4: yìí.
5: Tí mò ń bá ẹ sọ̀rọ̀
4: yìí.
5: Ẹ̀yin tí ẹrù ẹbọ yẹn. Ọ̀gá. Tí ẹrù ẹbọ yẹn. Ní Friday. Friday. Ẹ máa ṣe kó tó di Sunday. Ẹ̀yin tẹ máa ṣe 920 ti yín. Kó tó di Sunday. Wọ́n rán mi sí o. Olúwa dẹ̀ sọ pé kí áńgẹ́lì ẹ̀rí bọ̀dá yẹn tó lọ. Ẹ jẹ́ kí wọ́n ṣe.
4: Ẹ ṣe o.
5: Kó tó pé 48 hours.
4: Ṣé tọ́ mọ ṣe
5: tọ́
4: ṣe tayọ́.
5: 48 hours.
4: Hours.
5: 48 hours.
4: GTB.
5: GTB. 05 05 2 8 05 05 2 8 05 05 2 8 05 05 2 8 05 05 2 8 05 05 2 8 05 05 2 8 05 05 2 8 05 05 2 8 05 05 2 8 05 05 2 8 05 05 2 8 05 05 2 8 05 05 2 8 05 05 2 8 05 05 2 8 05 05 2 8 05 05 2 8 05 05 2 8 05 05 2 8 05 05 2 8 05 05 2 8 05 05 2 8 05 05 2 8 05 05 2 8 05 05 2 8 05 05 2 8 05 05 2 8 05 05 2 8 05 05 2 8 05 05 2 8 05 05 2 8 05 05 2 8 05 05 2 8 05 05 2 8 05 05 2 8 05 05 2 8 05 05 2 8 05 05 2 8 05 05 2 8 05 05 2 8 05 05 2 8 05 05 2 8 05 05 2 8 05 05 2 8 05 05 2 8 05 05 2 8 05 05 2 8 ta wa.
1: Oh yes sir.
5: Ogya.
1: Papa mi o.
5: Mo wa ka bi be ri.
1: Kabiyesi Olorun.
5: Oni won ma pin mi.
1: Kabiyesi o.
5: Lọjọ ọjọ.
1: Wa bẹrẹ si le be.
5: Iwe extra.
1: Oh yes sir.
5: Kini mo gbe?
1: Extra.
5: Extra.
1: Bẹẹni sir.
5: Ori kẹwa.
1: Bẹẹ o.
5: Ati ẹsẹ kẹrin dilogun.
1: Kabiyesi o.
5: Extra chapter 10.
1: Yes sir.
5: Verse 16. Ogya ka jade.
2: Sugbọn.
5: Sugbọn.
2: Awọn ọmọ Igbeku.
5: Awọn ọmọ Igbeku.
2: Sebe.
5: Wọn sebe.
2: Ati extra.
5: Ati extra.
2: Alufa.
5: Ati alufa.
2: Pẹlu awọn ọmọ olori.
5: Yes.
2: Ninu awọn baba.
5: Yes.
2: Nipa ile baba wọn.
5: Nipa ile baba wọn.
2: Gbogbo wọn.
5: Gbogbo ogun ogun wa o.
2: Nipa orukọ wọn.
5: Ati orukọ wa.
2: Ni a ya sọtọ.
5: Kini wọn se?
1: Wọn ya sọtọ.
5: Wọn ya sọtọ.
1: Kabiyesi o.
5: Ni ọjọ wo?
2: Ti wọn si joko.
5: Wọn joko.
2: Ni ọjọ kini.
5: Ọjọ kini.
2: Oṣu kẹwa.
5: Oṣu kẹno.
1: Oṣu kẹwa ni o.
5: Ọjọ kini. Oṣu kẹwa.
1: Ọjọ kini oṣu kẹwa ni sa.
5: Ni wọn fọ lọtọ ọtọ.
1: Kabiyesi Olorun.
5: Ọga.
1: Papa mi o.
5: Sọ pé korúkọ tèmi sọtọ.
1: Akọkọ tèmi sọtọ.
5: Iwe ẹrú àsìnpá.
1: Iwe ẹrú àsìnpá o.
5: Ẹyọ orúkọ mi gbọ́ mẹ́.
1: Ẹyọ orúkọ mi gbọ́ mẹ́.
5: Oyè Olúwa.
1: Ẹrú ọlẹ́.
5: Ẹmí náà. Ẹrú ìwé ẹrú àsìnpá.
2: Oyè ọlẹ́. Iwe
1: ẹrú àsìnpá.
2: Ẹyọ ọlẹ́. Ẹyọ ọlẹ́. Ẹyọ ọlẹ́. Ẹyọ
5: ọlẹ́. Ẹyọ ọlẹ́. Ẹyọ ọlẹ́. Ẹyọ ọlẹ́. Ẹyọ ọlẹ́. Ẹyọ ọlẹ́.
1: Ẹyọ
5: ati wi eru
1: ati wi eru
5: ati wi egun
1: ati wi egun
5: ile baba mi
1: baba mi
5: mo se eru labe
1: mo se eru labe
5: e dano so
1: inajo
5: inajo
1: inajo
5: inajo
1: inajo
5: egun ile baba mi
1: egun ile baba mi
5: ti mo se eru labe
1: mo se eru labe
5: ayo mi jade
1: ayo mi jade
5: oyo oyo oyo oyo
1: baba
5: mi Sango ọta.
2: Sango.
5: Ọjọ́ Sande.
2: Ọjọ́ Sande.
5: Ẹ múra tán o.
2: Ẹ múra o.
5: Sango ọta.
2: Sango ọta.
5: Ọjọ́ Sande.
2: Ọjọ́ Sande ni
5: o. Ẹ múra tán o.
2: Jésù dá.
5: Ẹ múra tán o.
2: Ẹmẹ́ mọ́.
5: Ìpadàbọ̀.
2: Yẹ́.
5: Orí òkè.
2: Ẹ o.
5: Pẹ̀lú òróró.
2: Yẹ́.
5: Májẹ̀mú o.
2: Yẹ́.
5: Orí òkè Agelu.
2: Orí òkè Agelu.
5: Àbàrímù.
2: Àbàrímù.
5: Ní tápà.
2: Ní tápà ni
5: o. Ìkàrí àkókò.
2: Yẹ́sà.
5: Ayíwọlá Sàmí
2: o.
5: Ẹgbẹ́ ìyanu o. Ẹgbẹ́ ìyanu o. Ẹgbẹ́ o. Ẹgbẹ́ o.
6: Kó o bá Sàmí.
7: Kó o bá ti Sàmí báyìí.
6: Ìwọ ni ẹ̀rí kan.
7: Mẹ́tẹ́sì.

0: Abansoro, you are large format printing. Do not become a woman, do what you wear. Shell room, flesh, SCV cigar, this transfer, customized T-shirt, T-shirt, BTS printing, monograph, photo frame, a wall, more, at the house printing. You are watching you by the brand, motto, Louis Shishi, and you lose Shishi, Michelala, and Mabo, Bolat Prince, graduate, Bolat Prince, you go Louis to printing, and Rama, who shall share, and finding before when you do for honey by printing, when graphics design, London. Photo frame, and long customized t-shirt, and
1: Bakere wa de bale kasagwa lori itoju ilera ti aile se dede olomokunrin nikan soso chai chai chai idunu subu layo fokunrin atobirin opo gbeyawo lo ti denu kole latari wipe awo oko re o kaju ludada baba boda o le tate kan le du be lo simi jakuje debi po ti wa so da ku rete lodo olurufe re ah baba kere wa ni o foro re lo lori aile se dede tin bo ofira idakole arara ti eko sun lo ope eyin dudun ara ti tara gbigbona inu kikun aya ti nu pipi pipi Malibase, or what is a tokuri? New Ajutani, but Bakrewa, New Cassi. Well, we are all about it. So much of it in Kalugosilarati. Oh, Gute, Balu, Lani, Shedimani, the Lugutu, but she said, oh, food to fat, and he says about Bakrewa.
2: He lays up Bakrewa, aka Stan Action Kubuko, one, Waju Continental Guest House. Nidwa, Ure, telephone 081-6412-2777.
1: Bakrewa, Pemi de Bay.
3: Bazo, Alamadaro, I saw.
4: Boki onile boki alejo ani faisan lugba oruko ti emi ni babangana ti gbogbo aye a ma pe ni baba kerewa alase ati oludari stand action koboko eike ikude kude to wa le ma ba iwo lomokunrin ja kan si mi
2: ni iwaju continental guest house nepa nilu akure
4: phone number mi 08164 1227 77
5: kila mo si stand action koboko awon egbogi to da fun olomo okunrin ni kan soso o ni a pe ni stand action koboko ani ni olomi ani oni powder olomo okunrin ni kan soso lo sise fun o ti nkan omo okunrin re ko le ma gbe ra daada ki agbo re ko le ma kan bi agbo ki e sa daada re ko le ma gbe ra abi oruko ti e ti tiri pada si boda suke suke ni waju ololife re iru nkan bayi ko da o ma fight ju fun olomo okunrin ni tori re la se mu egbogi stand action koboko wa fun olomo okunrin ni kan soso aisan ti o gbogun olowo ni fi se wa gbogbo nkan ti nkan ti ba le ma se wo lomo okunrin n fe ko gbianju ko wa ba mi egunje egun o saajo osa ogun temi o ba mo emi o ni soro nipa e egbogi ti emi n gbe kakiri nkan ti mo jogun o ba la wa ni baba wa a ma dagba a ma wo 90 wa ma fe iyawo meji meta merin won si ma capable lati ma ba won se boya omo ogoji odun ni eni 50 odun ni eni 60 odun ni eni tori pe e se ara re o gbe ra daada agbore o le kan bi egbo abi e se ara ti re kereju ojo ori re lo aja fun re o le gbe ra daada ma fi degun la
2: mo wa ni waju Continental Guest House, Nepa, Nilwa Kure.
4: Phone number me 08164 1227 77 ti e ba wa si odo wa e mo pe omi yato sagbo agbo yato somi gbogbo e ti e ba wa si odo wa o ni eje anfani ayewo ofe nipa ona igbalode wa ati awon baba nla wa ti a mo ni ona oni fade eyi ro ni gbogbo igba e ri keri ka ran ro ni ara nje eje ni abi omi ji ara re ti o fi bi so fi re si ko po to ba fi dagula boya won se eyo e marun e mefa kile to mo bo se se eyo lo se mo mi abi ti o ba ye re se eyo ti e a ma ta a ma yun e ba fi dagula gbogbo nkan ki nkan ti o ba ma se ninu ago ara re boya ara nta eni abi ara nja eje ni abi nu re nkun ni gbogbo igba orukun ru eni orikerike ara ru eni abi ati rin ibuso kan sibi keji o di ogun abi won ti e ti ni pe nija ninu isu ara ni iye olomokunrin ni pe ko ji lowuro ki nkan omokunrin re ko duro dede to ba ti ri pe nkan omokunrin yo duro dede a je pe aisan kan wa to nfa a pe nija ninu isu ara ni se mo pe ogun kan wa nu moto ti a pe ni carburetor ti carburetor yi to ba ti ni idoti o to ba ti ni pe nija ninu awon waya to gbe
5: iṣẹ́ wọlé sínú ẹ̀. Ó ló máa ń fa kí capretor kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé, omi ò ní lè gbàbẹ̀ wọlé mọ́. Capretor yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣu ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣu ara kan wà tó ṣiṣẹ́ pàtó. Tí iṣu ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dí. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọ ọ́ọ̀tì sínú. Irú nǹkan báyìí yóò dáa.
0: Kọ sí mi ní iwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
6: Phone number ni 08164 12 277.
5: Àgbo Márúgbó Takebe, òun ni àgbo tí èmi ń gbé káàkiri. Tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá, tó máa lè ṣe dáadáa, àbí ìpèníjà ti tiẹ̀, ó tiẹ̀ ti fà á, ẹsẹ̀ rẹ ń wú ni, o ò lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo irú nǹkan báyìí kò dáa. Ẹlòmíì tó bá lògùn lọ́wọ́, a ṣiṣẹ́ tí oògùn bá tán, a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò dáa. A ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu. Tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa, tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀, a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o. Ká tó mọ oògùn tá máa fún ọ, àwa kì í ṣe èyí, àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi, bóyá ó wá nítorí ọkọ rẹ̀.
0: Kọ sí mi ní iwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
6: Phone number ni 08164 12 277. Lẹ́ẹ̀kan sí 08164 12 277.
7: Lílẹ̀ bá fọwọ́kọ̀.
8: ADABA
7: D9 Adaba.
9: Òun alágbàkú, kò lè di gírí, kò lè di ṣú. Ṣùgbọ́n tó bá fi dọ́mọ èèyàn, títí ayérayé kò lè já.
10: Ó takòjò olúkòdó. Iṣẹ́ ọwọ́ àwọn ará bí tí ń sọmọ ológo dọmọ olófoni.
11: Ó yá tètè.
10: Tọ ẹni tọ́lọ́hún kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀.
11: Ilé lọ́wọ́.
10: Alhaji àgbà bàbá aláàánú spiritual.
11: Ọkùnrin dandan.
10: Èyíkéyìí àìsàn ara.
11: Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́.
10: Mami Samfe.
11: Àṣírí bíbò.
10: Ìyọ́nú ẹ̀bẹ̀ àwọn àgbà.
11: Bàbá aláàánú kájú ẹ̀.
10: Ìyọ́nú
11: àgbàlú.
10: Oyún ìjọ àṣírí bíbọ̀
11: àtúndì àṣínà.
10: Ó yá lọ́dọ̀ ẹni tí àlàfiran.
11: Ẹ máa pàdé bàbá aláàánú Alhaji àgbà
10: lọ́jọ́jọ́ Wednesday,
11: Thursday àti Friday nílùú Àkúrẹ́.
10: Ńlá fẹ́jọ
11: sọ̀pọ̀lọ́kadà pé
10: ilé bàbá aláàánú.
11: Ìdí mango lókè ọgbà ló ń lọ.
10: Saturday and Sunday
11: ẹ lè rí bàbá aláàánú.
10: Nina God Plaza opposite Àlàáfíà Hotel.
11: Ìlú àwọ̀jọ Monday and Tuesday
10: ẹ rí bàbá aláàánú.
11: Ní Bakusa Street
10: opposite ilé ìyá Bakusa.
11: Ìlú ọ̀rẹ́
10: lè fún
11: 006 397 0829.

ọmọ ti ń pè ìyá ẹ̀ tó ti ń pè lábíyamọ. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí rí. Mo tún kí yẹn kú dédé àsìkò yìí, gbogbo abíyamọ ilé ayé pátá ni ó ṣe bẹ́ẹ̀ tí ó jèrè ọmọ. Ọlọ́wọ́ ọba ò ní fi wá sílẹ̀ fún yà jẹ́. Mo tún kí wa ikú dédé àsìkò yìí, ọjọ́ ta wà yìí, iléeṣẹ́ rédíò alálùbáríkà ta wà yìí, ọjọ́ gọ́gọ́gan ta wà yẹ ti mètò tí ó ṣe bẹ́ẹ̀ tí ó gorí agbágbé. Ǹlẹ̀ sì ṣe bẹ́ẹ̀ tẹ́ ń gbọ́ yìí. Bí iṣẹ́ ayé ṣe rí nìyàn, ọmọnìyàn a máa ṣèkà nílé ayé ń bí. Ìdí nìyàn ta fi pètò yìí láyé le. Àmọ́ kò wá sí báyé ṣe le tó ayé ò ní le mọ́, mi kò ní le mẹ́yìn.

0: le ti gbo latenu baba alaji agba baba laanu agba omi mo le ti fi tewe te gbo o setu sile fo mo niyan e je se be je fi number baba lede ka ma fi yun se lo fun ti dede asiko number baba re 0806397 0829 0806397 0829 e je tu number e pe leyan kan si 0806397 0829 mo kiyan ku kale mo ya jowo ebiniza lo ko mi wa ni ku moro leke amele mero ede caterpillar ti wo le ase bi na ni mo fi kiyin o digba o
1: ohun ala nda ku ko le di gi ko le di su sugar baba fi ga mo eyo ti ti aye aye ku le ja
2: o ta ko jo lu ko do iṣẹ ọwọ awọn ara bi ti n sọmọ ologodo ọmọ olofoli
3: o ya tete
2: to ẹni tọlọrun ko kọkọrọ itusilẹ
3: le lọwọ
2: alhaji agba baba alaanu spiritual
3: ọkùnrin dandan
2: eyikeyi aisan ara
3: o ṣẹṣẹ bẹrẹ tabi ọlọjọ pipẹ
2: omi sanfe
3: aṣiri bibo
2: eyọnu ẹbẹ awọn agba
3: baba alaanu kajuẹ
2: agagbe
3: eyọnu agbalu
2: senti oye ko ni lọwọ
3: contractors olóṣèlú
2: ń lọ fún interview
3: eyọnu agbalu kọjá bẹẹ
2: táwọn kan bá di alhaji agba
3: yóò tún orí àdì tún ń tiyọ
2: ọjà rẹ ò tani
3: n fẹ gbọmọjọ oyún ìjọ àṣírí bíbọ̀
2: àtúndì àṣínà
3: ó yá lọ́dọ̀ ẹni tí àlàfinà
2: ẹ máa pàdé bàbá aláàánú alhaji àgbà
3: lọ́jọjọ́ wednesday
2: thursday àti friday nílùú àkùrẹ́
3: ńlá fẹjọ
2: sọfọlọ́kadà pé
3: ilé bàbá aláàánú
2: ìdí mango lókè ọgbà ló ń lọ
3: saturday and sunday
2: ẹ lè rí bàbá aláàánú
3: ní nagod plaza opposite àlàáfíà hotel
2: ìlú àwọ̀jọ monday and tuesday
3: ẹ rí bàbá aláàánú
2: ní bakusa street
3: opposite ilé ìyá bakusa
2: ìlú ọ̀rẹ́
3: telephone
2: 006 397 0829

0: le seru olola o
1: o ke laye mi wa
2: o dupe la olorun fun o ta olorun se fun mi ni january ta wa siba won soro ni ka ra cement ile yen mo tin kon fun 17 years ni ile bo ile yen ko wa nbe but to the glory of god leyin ba ti mo ra cement yen mo akọ ile yen ta within january till now lánà tó tún wá wà lẹ́yìn mi tún lóun fẹ́ ta tòun ó ní àwa lòun fẹ́ ká ra aláàlówó ó láwa lòun fẹ́ kóun máa da dúró dé wa ọlọ́run dẹ̀ ṣe owó yẹn ní ọ̀nà tí a lérò àtẹ̀mí àtọkọ mi àtúra
3: àtúra. lona ele ta yi nkan tẹlẹ.
2: bẹẹ
3: ọdun melo.
2: 17 years.
3: 17.
2: bẹẹ
3: owó awa ìgbà wo lẹ wá sí bi.
2: january.
3: ẹjọ́ àwọn tó ra cement.
2: yes
3: ṣùgbọ́n ẹ ṣe wá kúrò bí.
2: Mo wa sọ fún Ọlọ́run mo ní kó bá mi kọ ilé yẹn parí tiwa yẹn Ọlọ́run dẹ̀ parí tiwa
3: yẹn ní january. Ẹnu january 6.
2: Bẹ́ẹ̀ni.
3: Ẹ tún wá ra ilé ẹ ànọ́dá.
2: Tó wà lẹ́yìn ni ó ló àwa lòun fẹ́ ká ra aláàlówó láwa lòun máa gbé dúró de ṣùgbọ́n a ti rà á báyìí.
3: Ẹ pàtẹ wọ ẹ kílò ẹ dẹ̀ ń wò báyìí. Èèyàn wà ní December pẹ̀lú ilé uncompleted building tí ò lè parí fún 17 years.
2: Since 2007.
3: Ntẹ́yìn wa lè ṣe láti 2007 tó dẹ̀ ṣe láàrin january 6 kì í dẹ̀ ṣe kó wa tún ṣe ó tún wá ra ànọ́dá ilé tí ẹnìkan tún ṣe tiẹ̀ tì abẹ́ni ẹ ti parí tiẹ̀ náà.
2: kó
3: lè mọ̀ yàtọ̀ láàrin aládùúgbò àtẹni tí ò gbà ní o tẹ́lẹ̀ the same category ni wọ́n wà wọn àjọ parí ilé wọn ni bọ̀ nígbà tó rí ọ̀fẹ́ dórí tiwọn wọ́n parí tiwọn wọ́n tún ra tẹlòmíì tí ò lè dá parí. Bo se kú olórí òkè yìí.
4: Àṣìlè bí máa
3: ń. Let double grace work for you.
4: Ee náà o yọ fẹ́ ṣe kó méjì
3: sí ọ. Ọtọ́ pè ní great mercy nìyẹn. Tún lọ ra mi.
4: Yéèmẹ̀.
0: Ọlọ́.

Orúkọ mi ni Titilayo Felicia. Mo wá láti Abúlé Ẹ̀gbá, Ẹkọ̀rọ̀ side. Mo gbé Ọlọ́run orí òkè ga. Ìpè yìí ó pè mí gan o, torí kò sẹ́ni tó sọ ọ̀rọ̀ bàbá fún mi. Ojú ìran mo ti rí wọn, bí mo ti bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wọn. Bí mo ṣe rí wọn lójú ìran lọ́jọ́ àkọ́kọ́ yẹn ni mo ní àrọ àwọn ọmọ mi ni mo gbé wà. Wọ́n ní àdúrà rẹ ti gbà. Àtìgbà yẹn náà mo ti ń wá láti ọjọ́ karùn-ún oṣù karùn-ún ọdún yìí. Mo dẹ̀ ń wá tọ́lọ́run ṣe fún mi ní ìjẹjọ gangan. Ni mo ní gbọ́lọ́run bá ti bá mi ṣe. Àwọn ọmọ ilé ọkọ yẹn, ọmọ mi ṣẹ̀ṣẹ̀ délé ọkọ yẹn ni. Àwọn mẹ́ta ń wá ìrìn àjò àti lọ sí London. Wọ́n fún ẹnìkan ní visa ní on the 17th. Wọ́n wá ló ku ókú àwọn méjì. Ẹni tán fún yẹn ò dẹ̀ lè lọ láì jẹ́ pé àwọn méjì yẹn rí gbà. Mo wá ní consent orúkọ wọn sí mi nídàájí ìjẹjọ. Mo wá kọ orúkọ wọn, mo wá sórí òkè yìí. Mo wá ibi tí mo jókòó sí yẹn, wọ́n bá ń pe àdúrà. Mo wá ń sọ fún wọn wípé Olúwa Elizabeth ó gbọ́dọ̀ rí físà gbà o. Tó bá ti rí físà yìí gbà kó tó di ọjọ́ mẹ́jọ, màá wá sórí òkè, màá wá jẹ́rìí. Nípa orí ọ̀fẹ́ Ọlọ́run, gbà tó di Friday náà pè mí wípé wọ́n ti fún ní físà àtọmọ tó ń jọ ń lọ. Inú mi dùn gan-an. Mo wá pè wọ́n, ṣé ọkọ ọmọ mi yẹn wá dáhùn wípé orí òkè tẹ́ ẹ lọ torí tiwa yẹn. Àdúrà yín gbà o. Ìyá ẹ̀ náà pè mí, orí òkè tẹ́ ẹ lọ torí tiwa yẹn. Àdúrà yín gbà. Mo yin Ọlọ́run tó jẹ́ kó rí orí òkè yìí kó pè mí, tó fàdúrà tó fi pọ́n mi lé. Ìdí ọpẹ́ mi ni.